Torí tí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fẹ́ ọmọ bíbí rẹ̀ nìkan tuntun fún wa pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè yóò sì ní ìyè àìnípẹ̀kun títí ayérayé. Bẹ́ẹ̀ bá wò dáadáa ẹ rí wípé àkókò pọ̀pọ̀ ṣinṣin iléyà la wà yìí. Wọ́n ṣàṣàrò owó mú bíbélì mọ́ ṣàṣàrò owó inú Kùránì. Wọ́n á rí pé méjèèjì ló fara hàn ní ipa tó ní agbára nínú bíbélì àti nínú àlùkùránì. Yìí fi hàn pé Ọlọ́run fẹ́ràn gbogbo wa pátápátá. Kí ló dé tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan àtàbí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ń bẹ nínú àlùkùránì ó ń bẹ nínú bíbélì? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ń bẹ nínú bíbélì ó wà nínú àlùkùránì. Ẹ rí pé kan náà ni wá ìkan ni wá bá a bá lè fìfẹ́ lò ilé ayé yìí yóò gúnrégé gangan dáadáa àti kírísítẹ́nì o àti mùsùlùmí o. Àwọn méjèèjì wọ́n ní ọ̀sẹ̀ sìn lọ́rùn ojú kan náà gbogbo wa máa wà ṣùgbọ́n ká lè ní ìbágbépọ̀ pẹ̀lú Ọlọ́run. Òun ló fi sọ pé ká ṣiṣẹ́ rere láyé ká lè bá wo àlùjánnà, ká ṣiṣẹ́ rere láyé ká lè bá wo párádísì. Pé ẹni bá ṣe búburú inú iná ni ń lọ. Méjèèjì ń sọ̀rọ̀ inú iná, mùsùlùmí ń sọ̀rọ̀ inú iná, kìrìsìtẹ́nì náà ń sọ̀rọ̀ inú iná. Ṣé kò papọ̀ báyìí? Ẹ jẹ́ fìfẹ́ lo ọ̀kan náà ní gbogbo wa. Ìfẹsowápọ̀ ni wọ́n ń pè bí. Ó níbi tí mo fẹ́ gbé wa dé láàárọ̀ yìí ká lè mọ̀ wípé a ṣe pàtàkì gbogbo wa pátápátá níwájú Olódùmarè. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dọ́dọ̀ màmá ríta àárín ọ̀la láti inú ìjọ Flame kágbọ̀n tí wọ́n ní fún wa láàárọ̀ yìí. Oríyìn lógún tẹ̀síwájú.

ìjádùn gbogbo àgbà ńlá yé ni wọ́n ti máa ń kan sára sí èdè Yorùbá látàrí ẹwà àti àkànlò èdè tó sodo sínú èdè àbínibí wa àmọ́ ṣe ni láàánú ní ọ̀pọ̀lọpọ̀ wa náà fèjà àbínibí kọ́ mọ wa mọ́ débi pé wọ́n mọ̀ ọkọ̀ mọ̀ ká ló mú lè ṣe alárágbá yìí dá Bond FM 92.9 ṣe àgbékalẹ̀ ètò àyọkà alárinrin ní gbogbo ọjọ́ Tuesday nílẹ̀ aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ sí aago méje àṣálẹ́ níbi tí Olúfúnkẹ́ Aya Àdìsá ti ń jẹ onírúurú lítírẹ́tọ̀ Yorùbá lẹ́nu bí ẹni jobi tó sì ń fi ohùn tó rẹ̀ dòdò ká àwọn ìwé Yorùbá tó ń kọ́ni lọ́gbọ́n tó ń fún ni lóye tí ó sì máa jẹ́ ìwúrí fún tolórí tẹ̀lẹ́mù láti lọ gba àwọn ìwé Yorùbá wọn pẹ́pẹ́pẹ́ tí wọ́n sì máa kà á lóòrèkóòrè ẹ wá fẹ́ ṣe àtìlẹyìn àbẹ́ fẹ́ polówó ọjà yín lórí ètò àyọkà alárinrin ti iléeṣẹ́ Bond FM odò ẹjọ okan eji eje odò ẹrin ẹrin ẹrin ẹjọ àrùn 08012704484 ni kẹ́ ẹ máa pè àyọkà alárinrin ti iléeṣẹ́ Bond FM 92.9 kò láfiwé ẹ jẹ́ kájọ máa gbọ́.

0: 92.9 ìfẹ́síwápọ̀ kárí ayé.
1: Bẹ́ẹ̀ náà ni Obonde FM 92.9 ìfẹ́ ló sọ wápọ̀ kárí ayé. Aago márùn-ún àbọ̀ ti lò láti lè ṣe wá ń bí. A máa lọ sórí ètò kí ni bàbá wí pẹ̀lú Gabriel Omikunle Agbọdunnu.

olúwa ọlọ́run elédùmarè ọba ọlọ́run olùrànlọ́wọ́ ọba tó ń jà fún ni ọba tó jẹ́ pé ó ń gbé níjà mọ́ fìtì bá ṣe òun náà ló wà pẹ̀lú wa lórí ètò yìí gbogbo ogun ṣiṣẹ́ ló ń bá wa ṣe nínú ètò yìí bàbá wa ti wà níkàlẹ̀ wòlíì awi konko lojo loro baba ladura worldwide alisi majemu ogubajo latinu josia ne church of zion international 30 aye gbajeje street majidun ni ilu korodo kini

ọba alágbára ọlọ́run ti ń tan ìmọ́lẹ̀ tí òkùnkùn ayé kò lè bù ọba ti ń gbóbi gíga ọba alágbára gíga ti ń ṣeun gíga ìrẹ̀yìn la ké pè lónìí ọlọ́run àgbáyé ọba tó tóbi ju àwọn òrìṣà ayé lọ ọba tó ga ju ayé àti ọ̀run lọ ọba ti ń gbé ní ìmọ́lẹ̀ ńlá èyí tí ó borí òkùnkùn ayé akẹ́pẹ̀ yìí ní òwúrọ̀ ọjọ́ ìsinmi tí ò ní ẹ̀jẹ̀ wo ara yín nínú ayé wa ẹ̀mí ọ̀run o akẹ́pẹ̀ yìí ọlọ́run lẹ́yìn tí ń sọ ọlọ́run sáyọ́nì ẹ̀dá àbòyìn bò wá ìjì ayé lórúkọ jésù jẹ́ ó dákẹ́ rọ́rọ́ gbogbo agbára èyí tó lòdì sí ìṣeré àti ìtẹ̀síwájú wa olúwa ẹ̀jẹ̀ kó di òkú gbogbo àdúrà ilé ayé ilé ogun ni ilé ayé ilé ìjà ni ọlọ́run nìkan ló lè mú wa borí bàbá mú wa borí ó ṣẹ́gun fún mósè ó ṣẹ́gun fún dáníẹ́lì ó ṣẹ́gun fún sédàkì mésàkì àbẹ́nígbò ó ṣẹ́gun fún jerimáyà olúwa ṣẹ́gun fún wa o agbára tí a fi ń ṣẹ́gun ẹjọ́ gbàlé wa gbogbo ọ̀nà pálapàla kó di tẹ́jú nípa sọ̀rọ̀ rẹ jáde aṣẹ́gun gbogbo ọ̀rọ̀ títí ń gbọ́ ọ̀rọ̀ yìí ipòkípò tí ẹ lè wà lórúkọ jésù ọlọ́run pàṣẹ ìtúsílẹ̀ ìdí ayé yín já ọ̀rọ̀ yín di ayọ̀ ayé yín máa ní ìtumọ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run jésù olúwa wa ní òwúrọ̀ yìí àwa tá a ní jésù ọlọ́run wa gbé ìjà fún wa torí ilé ayé yìí ilé ogun ni láì jẹ́ pé ọlọ́run darapọ̀ mọ́ ogun ayé rẹ ò lè borí ọlọ́run nìkan ló lè jà fún wa tọ́lọ́run bá jà fún ọ ìṣẹ́gun ó di dandan that is victory sure when God fight your battle torí bíbélì sọ pé ohun ìjà wa kì í ṣe ti ara ṣùgbọ́n lágbára nínú ọlọ́run láti máa wó àwọn ibi gíga kalẹ̀ torí ìdí èyí ẹ jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ ní ìwé ni

0: ẹsẹ̀ ogún kí ló sọ.
1: Ní ibi tí ẹ̀yìn bá gbọ́ ìró ìpè kí ẹ wá sọ́dọ̀ wa, Ọlọ́run wa yóò jà fún wa.
0: Olúwa mejori náà láti gbé odi Jerusalemu tí àwọn ọ̀tá fẹ́ lulẹ̀ láti gbé dìde. Bẹ́ẹ̀ náà pàṣẹ lọ́dọ̀ ọba láti lọ sí Jerusalemu láti lọ mọ odi náà. Ṣùgbọ́n àwọn ọ̀tá kan dìde, ọ̀tá bí Tóbí àbí Sábálàtì wọ́n dìde. Wọ́n sọ pé kò lè ṣe ṣe. Bẹ́ẹ̀ náà wá pe àwọn ojú ìjọ pé a láti múra ogun, a láti kọjú ìjà sí ẹnikẹ́ni tó bá ní kí a má mọ odi yìí, ká má ṣiṣẹ́ Ọlọ́run yìí, ká má ní ìtẹ̀síwájú, ká yé wa má ní ìtumọ̀, a láti kọ ojú ìjà sí. Torí bẹ́ẹ̀ ni Dávidì ṣe gbàdúrà, ó ní Olúwa gbé ogun chẹni tó gbógun tì yìí, ó ní kò sùn ìjà fún ẹni tí bá ní ìjà, ó ní kò di àṣàpátá mú, kò dìde fún ìrànlọ́wọ́ mi. Láì jẹ́ pé ìrànlọ́wọ́ Ọlọ́run dìde, a ò lè borí ogun. Ìhàwọ́ Ọlọ́run ló mú Dávidì borí ogun Gòláàtì. Ìhàwọ́ Ọlọ́run ló mú ṣe káà ṣẹ́gun ogun ikú kò dìde sí. Mo gbàdúrà, ìrànlọ́wọ́ Ọlọ́run tí ayé rẹ̀ nílò, ọ̀run gbé dìde lórí. Báwo ni Ọlọ́run ṣe ń jà fún ènìyàn? Yíyí ọkàn ọ̀tá ènìyàn padà. Tóbi bí sọ pé nígbà tí inú Ọlọ́run bá dùn sí ènìyàn, ìwé Dánielì ni, ó ní a yí ọkàn àwọn ọ̀tá rẹ̀ wọ́n wà ní ìrẹ́pẹ̀ pẹ̀lú rẹ̀. Ẹlòmíràn lè pinnu ẹwọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí Joseph ń bọ̀ fáwọn arákùnrin rẹ̀ rí. Wọ́n ní àlàlà ni ń bọ̀, ohun tí a máa ṣe ni pé ẹ jẹ́ kí a pa. Ṣùgbọ́n Ọlọ́run yí ọkàn wọn padà. Aburú tí wọ́n pinnu láti ṣe yẹn kò ṣeé ṣe. Ó di pé wúmẹ́nì kò sí àǹfààní fún wa tá a bá pa arákùnrin wa, ẹ jẹ́ kí a tà á. Ikú yẹn ó yí padà nínú ayé rẹ̀. Mo sì gbàdúrà òun máa jà fún ọ. Ẹlòmíràn láti lè pèrè ibi sí ènìyàn, ṣùgbọ́n bí Ọlọ́run bá fẹ́ jà fún ènìyàn, a yí ọkàn padà. A sọ pé báwo mìíràn, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú ayé Dáfídì. Nígbà tí Absalomu lé Dáfídì jáde tó lé sínú igbó, wọ́n sọ pé ìránṣẹ́ kan wà, ìmọ̀ràn rẹ̀ amúbí náà ni àyí tó tẹ̀lé. Bó bá ti gba ìmọ̀ràn báyìí, bí wọ́n bá ti mú ìmọ̀ràn yẹn ṣe, wọ́n máa rí èsì ni. Ṣùgbọ́n Ọlọ́run ní kí Absalomu kó kọ ìmọ̀ràn àyí tó tẹ̀lé sílẹ̀. Torí Dáfídì ti kọ́kọ́ gbàdúrà pé Ọlọ́run má jẹ́ kí ìmọ̀ Absalomu kó ṣẹ lé mi lórí. Ọlọ́run sì gbà fún ayé ìpinnu yẹn padà. Ìpinnu Absalomu ò ṣẹ lórí Dáfídì. Mo gbàdúrà fún ìwọ tí ń gbọ́ mi, ìpinnu ọ̀tá rẹ̀ èyí tí ń bá ọjà tó fẹ́ ìṣubú rẹ̀, ìpinnu wọn ní jọ lé ọ lórí. Ó lè túmọ̀ sí kí Ọlọ́run la ọ̀nà fún ènìyàn níbi tí ayé rò pé ọ̀nà kò sí. Ọlọ́run máa fẹ́ jà fún ẹ nísìnyí, ó ti lè máa ṣe nǹkan kan kó máa ní ìtumọ̀. Ọlọ́run á kàn gbé ìmọ̀ràn dìde, á kàn rí pé kí yẹn a ṣe ṣe ni táwọn ọ̀tá rò pé kò ṣe ṣe. Ọlọ́run ti jà fún ọ níbi ìdáwọlé, níbi iṣẹ́ rẹ nìyẹn. Ó túmọ̀ sí pé kí Ọlọ́run fún ọ ní ìdíyẹ kí ayé rẹ ní ìtumọ̀. Ó sì túmọ̀ sí pé kí ènìyàn ṣe àṣeyọrí ohunkóhun tí ènìyàn ti rò pé ó ṣòro láti ṣe. Bíbélì ní ọ̀nà àrà Ọlọ́run gbà ṣiṣẹ́ rẹ̀ láyé, ó ní a rí ìpàṣẹ létí òkun, ó gbé ìgbìlẹ̀ sí, ó ní ọ̀nà rẹ̀ nìkan kò mọ́, ó ní àwa máa rí dìnnú, ó ní pàṣẹ ìjìnlẹ̀ mọ́, ó ṣe bí ọba. Mo gbàdúrà ibi tí ọ̀tá rò pé ò lè dé, ibi ògo tí ọ̀tá rò pé kí ò lè dé, lórúkọ Jésù, òun gbé ẹ kọjá ibẹ̀. Ìyanu kan tó máa ṣẹlẹ̀ lóṣù yìí lọ́sẹ̀ yìí lọ́dún yìí, tí ọ̀tá rẹ̀ máa fi ọwọ́ sẹ́nu pé ọ̀nà wo ló gbàdé bẹ táwọn máa ní ha. Àjọ ó ní yóò jẹ̀bi. Tí kí Ọlọ́run jà fún ènìyàn tó túmọ̀ sí ni, ìṣẹ́gun nínú ara nínú ẹ̀mí ó máa jẹ́ tiẹ̀ lónìí. Kò sí ohun tó ṣòro fún Ọlọ́run yìí láti ṣe. Ó ń gbàlà, ó sì ń wòsàn. Olúwa jà fún Mósè àtàwọn ọmọ Ísíráẹ̀lì pé nígbà tí ebi fàràrà tó dìde sí Mósè àtàwọn ọmọ Ísíráẹ̀lì, àwọn ọmọ Ísíráẹ̀lì pariwo pé ó yẹ kí wọ́n padà sí Íjíbítì. Ọlọ́run ní bẹ́ẹ̀ kọ́ pé bó jẹ́ ti ebi fàràrà yìí, èyí tí ẹ̀yìn rí yìí, ẹ̀yìn kì í rí wọn mọ́. Olúwa sọ fún Mósè, sọ fún àwọn ènìyàn wọ̀nyí kan tẹ̀síwájú. Lọ́sùn yìí lọ́dún yìí wà á tẹ̀síwájú. Agbára ìtẹ̀síwájú ó máa bà lé ọ. Fàràrà àti ebi rẹ̀ ó ṣègbè sókun pípa ọ. Wọ́n ya ayọ̀ ṣẹ́gun lórí ọ̀tá. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ sí Jehoṣafati nígbà tí àwọn ìlú mẹ́ta tí wọ́n dìde sí nítorí iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe. Jehoṣafati lọ sí pẹpẹ, ó gbàdúrà ọkọrin. Wọ́n ní Ọlọ́run ló gbọ́ ẹ̀yìn sí àwọn ọ̀tá. Ọlọ́run ló gbọ́ ẹ̀yìn sí. Wọ́n lọ sí àwọn ọ̀tá rẹ̀, gbogbo ọ̀tá rẹ̀ ṣubú. Mo gbàdúrà Ọlọ́run máa jà fún ọ. So ó ṣẹlẹ̀ nínú ayé Joshua bákan náà nígbà táwọn orílẹ̀-èdè márùn-ún tí wọ́n dìde sí ìlú tá ń pè ní ìlú Gibeoni. Nígbà tí Olúwa lo Joshua tún ṣẹ́gun Ai, àwọn ọba Joshua ló wá rí pé ìgbésẹ̀ tó kàn nísinsìnyí ni pé a ò gbọdọ̀ gbà torí a pè ní ìlú kan ní ìlú Gibeoni, ó súnmọ́ Jerusalemu. Gibeoni ní àjọṣepọ̀ pẹ̀lú Joshua. Wọ́n sọ Joshua di ọ̀rẹ́ wọn. So ọba Jerusalemu wá kó ọba ìlú márùn-ún mọ́ra láti bá Gibeoni jà. Gibeoni wá pípe Joshua. Joshua wá dìde. Ní ọjọ́ náà tí Joshua ń ja ogun Gibeoni, Joshua gbàdúrà ní ilé rẹ, ní ìdáwọ́lé rẹ, ó máa ṣe àṣìṣe. Ọlọ́run jà fún Dáfídì nínú ogun Gòláàtì. Torí Dáfídì sọ pé ìwọ́ tọ̀ mi wá pẹ̀lú ọ̀pọ̀ àti àdá, ṣùgbọ́n èmi tọ̀ wá lórúkọ Ọlọ́run alàyè, Ọlọ́run Ìsírẹ́lì, ẹni tí ìwọ́ gan.

0: Ọlọ́run sì fún Dáfídì ní ìṣẹ́gun, wọ́n borí ọ̀tá, mo gbàdúrà fún wa borí ọ̀tá. Paul àti Silas wọ́n bọ́ nínú túbú. Esikaya ó bọ́ lọ́wọ́ ewu kú. Mo gbàdúrà lọ́nà kọ́nà èyí tí ayé rẹ lè nílò ìrànlọ́wọ́ rẹ nínú. Ó máa ṣẹ́gun, ó máa ní ẹ̀rí, ó sì máa yan Ọlọ́run lógo. Jésù Olúwa wa. Obìnrin Fọláṣadé Owóyẹlé.
1: Ọmọ Ọlọ́run obìnrin ni ìjà o. Jésù Kristi alágbàwí mi.

0: lẹ́sẹsẹ. A ní ìsọjí nínú ìjọwa tí a pè ní ìsọjí dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá. Lọ́jọ́ ìsinmi Sunday school ní Parafa ní ọ̀sẹ̀ aago méjìlá ní ètò àgbékalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn. Mo gbàdúrà bí o ti darapọ̀ mọ́ wa, àdúrà máa ṣe ìyanu ayé rẹ. Aago mi ni 08037040488 àti 08097532100. Mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ. Jésù Olúwawa.
1: Òwúrọ̀ èyí ló fà á tí ìjọ CNA Church of Zion International Majidun SA bí àdúrà ilé ẹ̀mí mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 a.m. ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lójúkorojú ní CNA Church of Zion International 30 ayé gbajẹ́jẹ́ street Majidun SA Majidun Korodu. Òkè síbẹ̀ tó bá bẹjọ Thursday ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along the Talking Road ní Falafa. Níbi tí ó ti máa pàdé wòlíì arúkòǹkò lójú ọlọ́rọ̀ Prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ogun ọjọ́ pípẹ́ dì farahàn. Hello 08037040488 08097532100 ó yá ní wákàtí àdúrà dídùn.

0: Ẹbí akọ́wọ́jọ́
1: Akinlade
0: Cleaning House ní ìsọ̀lọ̀ kí kábíyèsí ọba Láyélúwà Engineer Isa Abiodun Ọlákúnlé Adéjúwọ̀n Fáròbí Ṣékò ní Bobadélé Arọ́lágbadé Alágbèjì The Third Ọsọ́lọ̀ fi sọ̀lọ̀ Kingdom kú ti pọ̀pọ̀ ṣiṣẹ́ ayẹyẹ ọdún kan lórí àlééfà babańlá bàbá wọn àti ṣíṣí Modern Palace sí Akinbáyé àfi Ìṣẹ̀ǹbáyé ti ìlú ìsọ̀lọ̀ Ọsọ́lọ̀ Palace ilé ìtò máa wáyé lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2026 Sunday 31st May 2026 tí a sì ń gbàládùra fún ọba wa wípé ká dúpẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ kí rúkẹ̀rẹ́ ó bọ̀ sí láàfin ọba wa kí àwọn olórí ṣiṣẹ́ dúpẹ́ káṣẹ́ pẹ́kọrin kése lẹ́nu kábíyèsí ọba ọsọ́lọ̀ ti ìlú ìsọ̀lọ̀ Engineer Isa Abiodun Ọlákúnlé Adéjúwọ̀n Fáròbí Ṣékò ní Mobadélé Arọ́lágbadé dúpẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ kí rúkẹ̀rẹ́ ó bọ̀ sí láàfin ọba wa kí àwọn olórí ṣiṣẹ́ dúpẹ́ káṣẹ́ pẹ́kọrin lẹ́nu kábíyèsí ọba ọsọ́lọ̀ ti ìlú ìsọ̀lọ̀ Engineer Isa Abiodun Ọlákúnlé Adéjúwọ̀n Fáròbí Ṣékò ní Mobadélé Arọ́lágbadé Alágbèjì The Third kábíyèsí o gbogbo ọjọ́
1: Akinlade
0: Cleaning House ló ń kí kábíyèsí wípé adé akúbàtà sì pẹ́lẹ́sẹ̀ ọba wa o olùkéde ni gbogbo ẹbí akọ́jọ nílẹ̀ yìí àti lókèrè
2: ìyànjú lẹ̀dẹ̀ kò sọ́jọ́ tá ajé tí ò rẹra o àìsówó lóde ọrọ̀ ajé tí kò rẹ ìpèníjẹ́ ètò ààbò a ṣe ọkàn rẹ láàrẹ ọ̀rẹ́ mọ́nà o mọ́bọ̀kàn jẹ́ bí ẹ̀kún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o títí ló lóhun gbogbo mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú tẹpátẹ̀ kájíjọ gbé orílẹ̀-èdè yìí dókè àforítì àti ìfaradà la ọjọ́ abárakọ́ láàárín o ọjọ́ abágùn kọ́ là kọ́ o tẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibù ní àforítì díẹ̀ díẹ̀ lẹ̀dá akẹ́kọ̀ọ́ ní ìwọ oníṣẹ́ ọwọ́ yẹn oníṣòwò yẹn òṣìṣẹ́ ìjọba ìgbẹ́ga ọtí ilé àti ìfaradà yorùbá ní ẹjẹ́ ká ìfaradà kí orílẹ̀-èdè wa nàìjíríà kó lè gòkè àgbà.

0: siwaju ninu iwe origination to jade laaro toni won ni alamo po njo ko fi se ka o ma ni ati ajo awon governor ni o le wa nigeria ta mo si governors forum to ma so di mo fun are tinubu ati gbogbo mo le de wa nigeria won na omo bi eto aje se ri bayi gas won epo won atawon tomato won ipe owo ti awon ose gba to je owo to credit ti ose to je 1,800 naira 70,000 naira per month owo na ko kere ta ba ni paro ipe looto ati lododo bayi lawon tin ba ijoba apapo soro lori bi won se gbowo si owo won ni awon wo sotun awon wo si osi ni o ipe owo awon foju sun pe o kere ju ti ose gbodo ma gba bayi o lo bi 1,800 naira 100,000 naira per month to le waju ore na ni governor ti ipile Kwara ye Alagba Abdulrahman Abdulrazak nigba to se baba kepe si are Bola Ahmed Tinubu fun ti odun leya ni ilu Eko won ni eni to le wa ikowo na ni en to je igbakeji are Olede Alagba Retima to wa ki are sile pe eku odun eku yedun nigba to nsoro en to je alaga fun ajo governor ni Olede Waraja Alagba Abdulrazak Abdulrahman won ni ta ba wo lo to ati lododo ipe gbogbo ala mo pe a gbodo gbowo si owo osu to credit ti se gbodo gba o ipe ta ba fe ki awon na ri igba gbadun ojú ètò ọrọ̀ ajé ti a wà báyìí wọ́n ní ṣùgbọ́n kọ́kọ́rọ́kọ́ tó bẹ̀rẹ̀ ajájẹ́ náà ti àwọn ẹgbẹ́ ayédáadé òṣìṣẹ́ Niger Labour Congress nígbà tá a bá pè wọ́n sí ìjókòó báyìí ni wọ́n máa sọ pé 700,000 ni kíní kan ni ẹjẹ́ bá wọn sọ̀rọ̀ pé à ń wo owó dáwà náà lè pé tá a bá sanwó yẹn tán kò ní ṣe àkóbá fún àwọn nǹkan tó kù tí a fẹ́ gbé ṣe ní orílẹ̀-èdè wa Nàìjíríà láṣẹ ń wo gẹ́gẹ́ bí 1,800,000 náírà pé kó bá àwọn Niger Labour Congress sọ̀rọ̀ kó tó di pé àwa lọ sí ọ̀dọ̀ ìjọba ká ṣe ní 100,000 yìí o a ṣe títì a ṣo má ṣe sùkúù ìpè torí ẹ bá a bá pè wọ́n ní sọ pé pẹ̀lú gáàsì pẹ̀lú epo bẹtiró pẹ̀lú owó sùkúù ọmọ 5,000 ní kẹgbẹ́ sí okéré jẹ́ ọgbọ́n ilé ìlànà ọ̀fẹ́ ṣe lọ́kà àwọn ọ̀yọ́jú ẹ̀ káàtọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹjẹ́ ká gbé owó oṣù tó kéré jù fún ìṣẹ́ sí 3,000 torí pé bá a ṣe wà yìí àwa náà mọ̀ pé nǹkan òní gbèrò pé owó oṣù tó kéré jù fún ìṣẹ́ ó ní láti rí pé wọ́n lè di nation lélẹ̀ wà láàárọ̀ tó ní.
1: Gbogbo inú ìwé ìròyìn tẹ̀síwájú náà Bond FM la wà 92.9 inú ìwé ìròyìn Sunday Punch lẹ́yìn ọ̀rọ̀ tá a lò pọ̀ sí kúrò owó kò sí ìkúrò ègbò ìjọ níbo ní ẹgbẹ́ APC ni o lórí ètò ìdìbò abẹ́lé tó wáyé ní kòpẹ́kòpẹ́ ìpàkùrẹ́ tó yẹ pọ́n fi yan àwọn tí ó lọ sojú wọn nílé ìgbìmọ̀ aṣojúṣòfin àti pè mí ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ètò ìdìbò abẹ́lé wáyé ní ọjọ́ 20 oṣù karùn-ún tá a wà yìí sí ọjọ́ 18 oṣù karùn-ún tá a wà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ń jẹyọ lẹ́yìn tí wọ́n ṣe ètò ìdìbò abẹ́lé ọ̀hún pàápàá jùlọ àwọn Tinubu àwọn kan sọ bí mímẹ́ pé àwọn ò ní gbadà gbọ́ àwọn ọ̀dọ̀ sínú ẹgbẹ́ òṣèlú míì àwọn kan sọ bí mímẹ́ pé ilé-ẹjọ́ ni yóò bá wọn dì wọ́n ní wàhálà tó ń ṣẹlẹ̀ yìí ó wà láàrin ìpínlẹ̀ Èkó sí ìpínlẹ̀ Delta ìpínlẹ̀ Zamfara ìpínlẹ̀ Kogi ìpínlẹ̀ Plateau ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ń ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ jẹ́ kí n mú àwọn tó yẹ pé wọ́n kádàrá ò ṣe wọ́n lóore láti lọ ta kọ̀ǹgbọ̀n ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ọdún 2027 wọ́n lára wọn láti ní ẹni tó jẹ́ igbákejì adarí àgbà fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ìyẹn Ovie Orin tó lọ ṣojú agbègbè Delta North wọ́n ní pé wọn ò jáwé olúbo níbi ètò ìdìbò abẹ́lé tó wáyé wọ́n ní pàápàá jùlọ ẹni tó sọ orúkọ ẹ̀ tún jẹ́ Neto àwọn náà wọ́n ní wọn ò jáwé olúbo rí alàgbà Gbenga Daniel tó lọ ṣojú agbègbè Ogun East wọ́n ní pé àwọn náà wọ́n ní pé kádàrá ò ṣe wọ́n lóore bákan náà ni wọ́n sọ bí wọ́n pé Danjuma Gòdé ti àárín gbùngbùn Gòdè wọ́n ní kádàrá ò ṣe àwọn náà lóore Nanda Emmanuel Tio South wọ́n ní pé àwọn náà fìdí rẹ̀ mi àti Dikes Plan tó lọ ṣojú agbègbè àárín gbùngbùn ìpínlẹ̀ Plateau wọ́n ní kádàrá àwọn náà lóore wọ́n tò wọ́n bẹ̀rẹ̀ láàárọ̀ ní ìwé ìròyìn Sunday Punch wọ́n ní káwọn wá sí ìpínlẹ̀ Èkó wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ṣẹlẹ̀ pàápàá jùlọ ìròyìn tó jẹ jáde nínú

0: tawayi en to je omo abola mess lubu to si je iya lada general si gbogbo Nigeria arabini folashade tinubu ojo olawo na fi ewonu won o ni ye pe ni eto ni ba abele o se lo won ni ko si awon olorun to si se tawon fi ẹwọ náà lórí ẹ ọ wa sọ nínú ẹpẹ gbogbo wa ṣe ní ẹgbẹ òṣèlú APC yọpọlọpọ àwòyàn northwest níbi ní táwọn èèyàn sọ sọ nínú ẹpẹ àwọn kú omi ẹgbẹ náà bákan náà làwọn míín sọ nínú ẹpẹ ní ìbá wọn dá sí ẹfẹ ka ẹkúnrẹrẹ ẹ lọ sí ìwé ìròyìn sunday punch láàárọ yìí.
1: nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ tòun wọn ní ajura ti jákàdì kan o ó máa ní ọ̀rọ̀ tẹ́ni tó jẹ́ mr folúlẹ́wà àbújá ìyálàgbà yẹzọ wike tó máa sọ fún tolórí tẹlẹmù láàárọ tòní bàbá wà dé tán ni o olóòrò ń bẹnugò tóun jẹ jíì ni o ìpèsè àrígbà àwọn ẹgbẹ òṣèlú apc ni pdp ni labour party ni actual alliance aa ni èmi wike alákòóso gbogbo wọn o bàbá máa pe àwọn èèyàn ni tó jẹ àgbà ṣàkóso ní ìpínlẹ rivers sí ìpàdé pàtàkì kan ó ní mo gbọ pé ọkan nínú yín tá a fún tíkẹ́ẹ̀tì ní ẹgbẹ́ òṣèlú kan ó lọ ń jó jàjí pé òun ti bo orí o pé ẹ má dá wọn lóhùn èmi ń sọ ẹni tí gbogbo yóò ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ní ẹjẹ́ kí n sọ yìí o ó ní gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́rẹ̀ẹ̀rin ìkápá òun ló wà o ó ní sọ pé yóò ṣe òun náà ni yóò ṣe ó ní ètò yìí tóun pè ní rainbow coalition gbogbo òṣèlú mẹ́rẹ̀ẹ̀rin wọ́n gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ o ó ní ẹni tó bá wá rò wọn pé ṣé pdp ní ká fún ni àbí apc nípò gómìnà àbí eléyìí ní ká fún sẹ́nétọ̀ ni òun náà ni yóò ṣe o ó ní gbogbo wọn ọjọ́kọ̀ wọn jẹ́ wọn ò gbọdọ̀ sọ nkankan títí dìgbà tí òfin ronú sí dáadáa ó ní ẹnì kan ṣo tóun sọ pé ní báyìí ibi ìníkẹ́ ìdìbò sí báyìí òun náà ni ààrẹ bọ́lá ahmed tinubu ó ní lẹ́yìn yẹn kò tí ì sí ẹnikẹ́ni èyí tó jẹ́ pé òun buwọ́ ìbò ń pè ní endorsement o wíkẹ́ tí wàá tẹ̀síwájú fún gbogbo àgbààgbà èyí tó jẹ́ pé wọ́n wá bá ó níṣẹ́ rí ẹgbẹ́ òṣèlú pdp labour party àti actual alliance ìpè gbogbo ilẹ̀ wà nínú rainbow coalition tí mò ń sọ yìí o wá rí o àwọn kan máa ń gbé pò yí ẹnu ìpè wíkẹ́ ó ń ṣe mélòó kan ní ìrọ ẹgbẹ́ òṣèlú pdp mọ́ṣúà ṣùgbọ́n èmi ní í ṣe àtìlẹyìn tí ń ṣe kò kárí fún gbogbo àwọn ẹgbẹ́ yìí ó lẹ́yìn náà ò gbọ́ ni ó ní ọlọ́run pípé ẹ wá kájọ ṣiṣẹ́ papọ̀ ẹ̀yin ènìyàn mi ẹ wo ẹgbẹ́ òṣèlú ètò pé ẹ wà pé ohun ọlọ́run lòun ń tẹ̀lé o wa sọ fún gbogbo àwọn àgbààgbà tó péjọ níbi ìpàdé ọ̀hún ó ní ẹ̀sìn lè mi o níbẹ̀ láti sọ ẹni tó yẹ pé yóò ṣàtìlẹ̀ bóyá pdp la fẹ́ ṣàtìlẹ̀yìn fún ni o tàbí pdp ni o tàbí labour party ni o actual alliance ó nígbà tí ń bá wá sọ fún ìgbà náà lẹ́ lọ ta tẹ́lẹ̀ ó wá lóhun tiẹ̀ ń gbọ́ àwọn kan pé wọ́n pera wọn ní adc akan wọ́n pera wọn ní ndc ó ní aláwàdà ni wọn lẹ́yìn ẹgbẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tóun ti fètè kan yìí apc pdp labour party àti actual alliance àwọn lọ́wọ́ nínú rainbow coalition tẹ́ pé ẹ̀hún òun ló máa fi náà fidọ̀ ṣe àtìlẹyìn fún jẹ́ bí yẹzọ rẹ tó jẹ́ mr folúlẹ́wà àbújá tó tún jẹ́ èkó lágbo òṣèlú ní ìpínlẹ̀ rivers bó ṣe ń sọ fún àwọn ẹgbẹ́ mẹ́rẹ̀ẹ̀rin.
0: inú ìwé ìròyìn sunday power tó bá jẹ́ lórí ọ̀rọ̀ alábùjá tòlú àbújá alájà yẹn sọ wíkẹ́ jẹ́ tẹ̀lé ẹ láàárọ̀ tòní ǹjẹ́ jẹ́mẹ̀pẹ́ tó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n tún jẹ́ òǹdíje dupò fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú adc lórílẹ̀‐èdè yìí ìyẹn alhaji atiku abubakar ọmọ rẹ̀ mọ̀ pé kí alájà yá má jà ẹ̀sìn o ǹjẹ́ ta ni wọ́n sọ ní mọ̀ fún wọ́n sọ fún ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ní lórí ọ̀rọ̀ alàgbáyé sọ wíkẹ́ ni o abuja tìlú abuja wọ́n láwọn mọ̀ pé ilẹ̀ wà nígbò tẹ́ ń jẹ́ jìnnì wọ́n láti yẹ sọ wíkẹ́ ń fà fún gbogbo àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí pàápàá jẹ́ láwọn ẹgbẹ́ òṣèlú wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ o torí pé kò sí nínú ìlànà tí òfin orílẹ̀ wa nàìjíríà ti ọdún 1999 wọ́n ní kò sí nínú ìlànà gbogbo ètò ẹ̀pọ̀ ṣe ṣùgbọ́n pàá tó mọ̀ pé òun ní bàbá ní ìgbẹ́jọ́ pé ààrẹ bọ́lá ahmed tinubu gbogbo nǹkan tóun bá ti ṣe báyìí ṣe ni wọ́n fọwọ́ tòun lẹ̀ wọ́n ní ìdí ẹ̀rẹ́ tó fi ń dúnkòkò márùn ún wọ́n ní báwo lè yẹ kó ṣe máa lágbọ̀n kan lọ tí ó máa sọ ní mọ̀ pé gbogbo ẹ̀yìn tó yẹ pé ẹ ní àwọn gbàgede ní àwọn ilé ìtura ẹ gbọ́dọ̀ gba àwọn apá àdìkan láàyè ní ẹgbẹ́ òṣèlú pdp láti wá ṣe àpérò wọn wọ́n ní ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ni wọ́n ní kò yẹ bẹ́ẹ̀ rárá o wọ́n ní ẹ tètè bá a nìwọ̀ torí gbogbo wàhálà tó ń ṣe tó ń dá wà sílẹ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo wọ́n ní pé torí pé ó mọ̀ pé ààrẹ bọ́lá tinubu ó wà ní ẹ̀yìn òun ni fún ìdí èyí wọ́n ní ẹ̀yìn gan làwọn mọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu ẹ tètè sọ fọ́mọ yín pé gbogbo wàhálà tó ń ṣe lórílẹ̀‐èdè wa nàìjíríà kò bá òfin lórílẹ̀‐èdè nàìjíríà tọdún 1999 tí kò bá òfin náà mu inú ìwé ìròyìn sunday punch ìròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀.
2: láyé wa ilé ojú wò ọ̀dọ̀ ọlọ́run láti wá ibẹ̀ náà la ó padà sí akéde papòdà bàbá bàbá.

0: ojú àyíká wa ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrálù a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè sì bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdààmú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sí ní ìgbìnà wa iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ born 92.9 fm ló mú kéde yìí wá ṣe sì gbọ́ yín.
1: Inna lillahi wa inna ilayhi rajiun. Odo Olorun lati wa ibe na la o pada si. Akede papoda baba, baba baba, oko rere lorede, asuwaju rere. Baba wa Fadilatu Sheikh Mustafa Ayodele Akani Akinlu ti won je chief imam ku je amuwo nigba yi won. Awon na ni olori ebi Akinlu Royal Family, olori ebi Arumere Royal Family, Onitano Family, Olorogun Aga Family, Akaribo Family. Baba papoda ni 30th May 2026. Lẹni ọdún méjìdínní ọgọ́rùn-ún 98 years tàti sinwọ́n ní ìlànà mùsùlùmí ọ̀pọ̀ ọmọ ọmọọmọ arọ́mọdọ́mọ ló gbẹ̀yìn bàbá wa Mustapha Akinlu lára àwọn lẹ́ẹ̀kan tí wọ́n ń dilé di bàbá ni ọba Riliwan Aremoṣuọla ni Akinlu the first ọba of Lagos gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Bond FM 92.9 láìgbàgbé rédíò Nàìjíríà ká ti pín ìpínlẹ̀ lápapọ̀ lábẹ́ Princess Wúrọ̀lá Adénìkè Adégòkè alákòóso rédíò Nàìjíríà ká ti pín ìpínlẹ̀ àti bàbá wa Alhaj Wahab Alade Akọ́ṣí General Manager Bond FM ń bá bàbá wa ọba Riliwan Aremoṣuọla ní Akinlu kẹ́dùn kú ara fẹ́ra kù ẹni rí ilé ìtulọ̀ ẹ̀gbọ́n tó mọ rírì àbúrò rẹ̀ bàbá tó mọ iyì ọmọ aṣíwájú tá a máa ṣàfẹ́kù rẹ̀ láwọn.

iṣẹ́ orí Nàìjíríà ká ti ìpínlẹ̀ Èkó wá gbà ládùúrà fún ọba nílùú Àrà Rẹ̀mú Ṣọlá ní pé Ọlọ́run ò ní ṣe ní tẹ̀lé ń tẹ̀lé ọjọ́ ajìnà síra wọn. Ọlọ́run ò ní fi kú bàbá wa Mustapha Akinolu Balẹ̀ Akinolu jẹ́ Aláùmà Àmì. Àwọn olùkíni Princess Wúrọ̀lá Adénìkè Adégòkè, alákòóso orí Nàìjíríà ká ti ìpínlẹ̀ Èkó, láìgbàgbé Alhaji Wahab Aladé Akọ́ṣílẹ̀, General Manager Bond FM lórúkọ gbogbo òṣìṣẹ́.

0: Oko nu wero yin tesiwaju laaro Ebon FM lawa 92.9 nu wero yin Sunday Telegraph laaro yi won ni won podo lodo lomi so ko se nso lo sile ti oni yokoda ni o lori bi awon odije dupo lolokan jokan bo se nso erongba awon ipa awon ma se gba awon ma sawo ton se ileri fo mo ilede wa Nigeria lori pon fe ta kongbo fun ipo are ilede wa Nigeria e je ki nkoja lo sodo gomina ipinle Oyo ye alagba Seyi Makinde to je pe awon na ti gba ticket bayi lati ta kongbo fun egbe oselu Allied People's Movement iyan APM to je pe awon ni olije dipo ti o ta kongbo bi bo ba lodun 2027 awon na ma ti se irongba won awon kan ti won ni fo ilede wa Nigeria won ni asuso gbodo waye o ni ilede wa Nigeria papa je lori gbogbo awon eto e to je pe ase lori ilede wa Nigeria baba na se lori won so ni pe eka epo bentiro won ni asuso ma de ba o tori bi nkan se nlo nibe won ni sáwọn ọlọ́run wọn ní ṣe wá rí ètò ààbò wọn lòun gan ni ẹ̀kọ́ gbòógì tó wà lóòkan àyà wọn bí ètò ààbò ṣe máa bá gbogbo ọmọ ilẹ̀-èdè wa nàìjíríà wọn ní ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àwọn òmùsà lóògùn àti pé ìdáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ọmọ ilẹ̀-èdè wa nàìjíríà àwọn tí kò rí ka mùkọ wọn ní pé gbogbo ẹ̀ pátá làwọn máa ṣe o bí àwọn ṣe fẹ́ ta kọ̀ǹgbọ̀n fún ipò ààrẹ lórílẹ̀-èdè wa nàìjíríà wọn rọ àwọn ọmọ ilẹ̀-èdè wa nàìjíríà pé ẹ ṣe àtìlẹ́yìn fáwọn tẹ bá ṣe àtìlẹ́yìn fáwọn ẹ rí pé gbogbo àwọn nǹkan tó yẹ pé oúnjẹ yín níyà pátápátá gbogbo ẹ̀ látúnṣe máa dé bá torí pé rìsẹ́ẹ̀tì gan ni orílẹ̀-èdè nàìjíríà nílò àtúntò tó péye àwọn nǹkan tá à ń lò tó yẹ pé ọjọ́ ti lọ lórí wọn àwọn òfin tá à ń lò tí ò yẹ ká máa lò mọ́ wọn ní gbogbo ẹ̀ látúnṣe yóò dé bá inú ìwé ìròyìn Sunday Telegraph ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
1: Kókó inú ìwé lọ́rọ̀ ń tẹ̀ síwájú nínú ìwé ìròyìn Sunday Tribune tó jáde láàárọ̀ tòní wọ́n ní ẹ fi lọ sóko yíká ẹlẹ́fẹ́ ká ẹyẹ mọ́lé akéré wọnú odò ẹlẹ́fẹ́ fi náà lè jáde ohun tí ò lè bọ́ sí o lè ra wọlé o àwọn ni wọ́n ń bá rí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ní orílẹ̀-èdè wa Nàìjíríà ni tó sọ pé 2027 àwọn fẹ́ gba ìjọba wọn ni àìfèròmérò náà ló mú ọmọ ìyá mẹ́fà kú sí oko ìwọ̀fà ẹgbàáfà ìpè ká ní wọ́n fèròmérò níṣẹ́ bí wọ́n á ti yànda ẹnìkan pé ìwọ lọ máa sí gba àwọn tó kù á dẹ̀ lọ máa ṣiṣẹ́ wà ní òmìnira owó tó bá fi ṣiṣẹ́ wọn gba èyí ó jẹ́ pé ó wà ní oko ìwọ̀fà wọn gbà padà o ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ fún àwọn ẹgbẹ́ alátakò wọn ni àwọn tó jáde báyìí wọ́n fẹ́ tó ogun o tí wọ́n fẹ́ bá ààrẹ Bọ́lá Ahmed ta kọ̀ǹgbọ̀n wọ́n ní bí ìgbà tó fẹ́ ṣe ìbò ara wọn ló fò ni o ìpè kọ́nà má lọ dàbí ọdún 2023 tá a dìbò tẹ́ pé ká ní òbí àti àtìkù wọ́n gbọ́ràn síra wọn lẹ́nu ni ìbò bí ẹgbẹ̀rún mẹ́fà lọ́tún bí ẹgbẹ̀rún méje ló sì ń bí pé ìbáṣeré fún wọn bí ìgbà tó sọ̀bù wọn nù ni o wọn ni ká máa kà wọn lẹ́sẹẹsẹ báyìí wọn ni alàgbà àtìkù abubakar àwọn jáde fún ẹgbẹ́ òṣèlú adc náà pé méjì o wọn ni ti àtìkù abubakar òun ni àjọ inec ni wọn buwọ́ lò ó nígbàtí ẹlòmíì tún jáde o alàgbà kachukwu ìyẹn náà adp ni títí ẹ wọn ni inec ò gbọwọ́ lu títí ẹ o wọn tún tẹ̀síwájú o wọn ni alàgbà gbúlọ́jọ́ látà àwọn ni adíje fún ẹgbẹ́ ìṣèlú pdp náà pé méjì o abala ìtẹ́ pé inec ò buwọ́ lù òun ni ti jonathan nígbàtí abala ti sandy ọ̀nà òun ni inec buwọ́ lù wọn ni alàgbà peter obi àwọn jáde fún ẹgbẹ́ ìṣèlú ndc àwọn wọn ò pín méjì ní ẹgbẹ́ tiwọn bákan náà ní sdp adébáyọ̀ òun jáde fún sdp òṣùgbọ́n sdp náà tún pín méjì o wọn ni ti adéwọlé adébáyọ̀ àwọn ni gombe faction ní tiwọn sdp tiwọn nígbàtí sdp kejì ẹ tó jáde fún ààrẹ ńbẹ ni abimbola àtọ̀dá wọn ni gaban faction òun ni tiwọn àmọ́ tí inec buwọ́ lù nínú méjèèjì o wọn ni ẹgbẹ́ kan tún wà o prp ni wọn pe o people redemption party donald duke tó fìgbà kan jẹ gómìnà ìpínlẹ cross river òun náà ló yẹ pé ó jẹ adíje fún ààrẹ tibẹ o nígbàtí wọn tún tẹsíwájú o wọn ní Seyi Makinde apm lòun wà o wọn tún tẹsíwájú o wọn ní dùnmí bí kachukwu adc ta sọ pé ìkejì ti ọmọyẹlẹsọwọ rẹ òun náà jáde o kò jáde rẹpù kò jáde sẹnétọ o ààrẹ iná lòun náà jáde wọn tò wọn bẹrẹbẹ ṣùgbọn gbà tí àwọn tó ń mọ nípa ètò òṣèlú tí wọn fẹ sọrọ gbẹngà ọlọwẹpọ aṣimú náà ṣì wà akọ pati aliu bin abasi adp kọjọ to wọn lọ bẹrẹbẹ ṣugbọn gba tawọn to mọ nipa eto oṣelu fẹ soro enikan to je ọjọgbọn associate professor nipa ti oro nipa eto oṣelu baba na ma soro gba ti won soro won ni ise ri be ma ka paro tora wa je won ni bi gba ti awon egbe alatako yi to fe se ibo won lo fono gẹ bi associate professor adebola rauf bakare bo se so di mo won ni to ba pe ra won bo se pe ra won yi pe ko so gbọn to fe da ti won fi le je ori are bola ahmed tinubu pe a fi boya nigba igbe ti gbogbo ba wa parapo ti won fi ra won se osusu owo to wa ti eyan kan si waju ṣugbọn kan ta won wo yi won to be to be nsun nigba ti enikan na tun fe so to na tun je onimo nipa ti oro nipa eto oselu baba na tun soro ni alagba liberals ochoma to tun je agbejoro won ni ma je ka tora wa jare lai se pe gbogbo pamopo pe won to be lati ri pe won gba ipo lowo are bola ahmed tinubu ninu we re sunday tribune lele wa laaro tinubu
0: ninu we re sunday telegraph laare won ni ba ti se laawi enikan ki ya ni eledi o ijeje mo pe ijoba ipinle ko won ko si pe an pada seyin lori eto gbale ngbata eto pe o ti bere ni ipinle ko to ye pe elekeji e la se ninu osu ta wa yi gege bi atejade to jade ni we re sunday telegraph laaro yi won ni opolopo awe o je pe won ko won ni lanu ede yi lati pe won se eto gbale ngbata mu gege bi en to je alakoso feto ayika ati isomi ni ipinle eko alagba tokunbo wa app won ni pe won ko won rin ni agbegbe alimoso lati seto gbale ngbata ohun won ni pe aya gomina ipinle eko ni dokita ibijo keso wonu won lawon na jade pelu awon aya igbimo awon agba osise ijoba ni ipinle eko ti won pe ni council won ni won jade won ni won seto gbale ngbata lai gbagbe lori osise ni ipinle eko ogbeni bode agboro won lawon na kopa ni eto gbale ngbata ohun eto waye ni agbegbe papa bako na lori eto gbale ngbata eto waye lanu ede yi ni ijoba ibile somolu alaga ijoba ibile somolu ogbeni abdulatif ashimi ala ala na ko wori pelu awon agbagba fe kwese le pelu akori agba fe kwese le rakeji ni dokita adenike oluwo awon igimo isejoba ijoba ibile somolu awon osise awon cdc awon cda awon odo awon alenu loro lati seto gbale ngbata ni ijoba ibile somolu pelu ibamu pelu ipinu akonu tin se ìṣèjọba gómìnà bajúlé sanwóolu èsì wọn gùn lé wọn ní ètò òun ló bẹrẹ ní àdúgbò emmanuel kọlá wọlé ní world f èsì wọn jọ péjọ pẹlú àwọn ará àdúgbò láti ṣe gbogbo àwọn ìdọtí náà lọjọ tí wọn sì kó sínú ibìkan kí àwọn àjọ kólẹ kó dọtí kí wọn lè wá ko wọn ní àwọn ṣe ètò yìí kí agbègbè sumolu lè mọ tónítóní fún aráàlú àwọn olókoòwò àti ìgbé ayé ìrọ̀rùn fún aráàlú ní ìmọ́tótó tó ní àyíká tó ní ìmọ́tótó tó sì lálàáfíà lákòótán alága ìjọba ìbílẹ̀ sumolu ọ̀hún ọ̀nàrẹ́bù abdulatif ashimi wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n jọ ṣe ètò náà wọ́n ní àwọn tó wà ń bẹ̀ lánàá òde láti rí ọ̀nàrẹ́bù túnde oyeyiola tó ń jẹ́ nídà ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ ti ìjọba ìbílẹ̀ sumolu àwọn kánsẹ́lọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n jọ ṣe ètò gbalẹ̀ ìgbàta tí wọ́n sì sọ nínú ẹ̀ pé yóò sì máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni tó bá ti di ọjọ́ gbalẹ̀ ìgbàta wọn máa léwájú láti pé àwọn ṣe ètò òun káràlú lè ṣe àtìlẹ́yìn fún un.

0: bàbá òkè o nípa àìsàn oníbẹ̀ẹ̀ta tó máa ń bára wọn rìn ojúra arábẹ́kú àti ìdákọ́lẹ̀ kí ni ìyàtọ̀ tó wà láàrin mẹ́tẹ̀ẹ̀ta.
1: Ẹ ṣeun atọ́kùn ìdákọ́lẹ̀ rẹ ti ń bá obìnrin rẹ ṣeré tó jẹ́jú pé ní yóò lè ṣe ń dèdè bó ṣe yẹ kó ṣe ṣùgbọ́n kò ní lágbára láti ṣe ẹlẹ́ẹ̀kejì. Arábẹ́kú ará ó dìde láàrin ìṣẹ́jú kan sí méjì ara ti wálẹ̀ ojú ara ń titẹ ara ó dìde kéèyàn fẹ́ bá obìnrin rẹ ṣeré yóò da ìgbà tó rántí nǹkan kan ara rẹ ó bá wálẹ̀ tí ó bá ti rí bẹ́ẹ̀ ǹdẹ́lẹ̀kọ́ máa bọ̀ wá kan sí bàbókìrù láṣẹ lọ́dọ̀ ọlọ́run lágbára lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókìrù ọgbà pẹ́lọ̀ ń bọ́ lọ́dọ̀ wa ọdún sì ń bá wa sí.
0: Bàbókìrù yàtọ̀ sí pé nǹkan lọ́mọkùnrin àìsàn iṣẹ́ ara yìí ṣé ó níbi tó ti ń kó ìpalára bá obìnrin àtọkùnrin lápapọ̀.
1: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ ìpè ní iṣan ní wáyà nínú ara nígbà tí ẹ̀jẹ̀ ò bá ti ríbi lọ bó ṣe yẹ kó máa lọ tó nínú iṣan inú ara yóò bẹ̀rẹ̀ máa mú àwọn ìpèníjà kọ̀ọ̀kan wá. Àkọ́kọ́ náà ni pẹ̀lú ó ṣeéṣe kọjá sí kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí ẹlẹ́ẹ̀lẹ́ ẹlòmíì yóò máa rìn gègé bí ẹni tí bàtà fẹ́ bọ́yọ nínú ẹsẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn ẹlòmíì yóò dàbí ìgbà tó tẹ ìgò mọ́lẹ̀ nítorí pé àtẹlẹ ṣe ó máa kan gorogoro àbí kí inú ara bẹ̀rẹ̀ sí tàyàn kórìí máa fún ẹlòmíì ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí wú ni ká tẹ̀ báyìí àbẹ́kẹ́lòmíì ò tiẹ̀ ní rígbó ìṣẹ̀ṣẹ̀ déédé dáadáa ẹ̀yìn yóò máa fa ẹlòmíì so iṣẹ́ ẹsẹ̀ kó máa fa ẹlòmíì so ìsapá kó máa fa yẹn so àwọn nǹkan yìí ìpèníjà iṣan inú ara tí ẹ̀jẹ̀ ò rí bí wọlé tó nínú àwọn iṣan yẹn àwọn yìí ló ń ṣàkóbá fún àwọn iṣan yìí pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run tó bá dọ́dọ̀ bàbókìrò ìwọ gan gbà pé ní ọlọ́run bẹ lẹ́yìn bàbókìrò nítorí bàbókìrò mọ nǹkan méjì bú iṣan ara yìí tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ tí kò ní jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe déédé àbí tó máa sọ ara di ọ̀lẹ tí kò ní jẹ́ kéèyàn rìn déédé dáadáa tí kò ní jẹ́ kéèyàn lè gbẹ́sẹ̀ déédé kísàlẹ́nu máa kàyàn kẹ́yìn máa fàyàn ọ̀pẹ́ yìí kó máa roni gbórógó eruku kó bẹ̀rẹ̀ sí ru ẹlòmíì tó bá ti ní ìpèníjà yìí pẹ̀lú àṣẹ tọlọ́n tí mo fi ń sọ̀rọ̀ yìí tó bá dọ́dọ̀ bàbókìrò ìwọ ló gbà pé ọlọ́run bẹ lẹ́yìn bàbókìrò ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọ̀lọ̀ Road ibẹ̀ ni bàbókìrò wà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà ló máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gùn ẹ wá fún ajẹ́gùn ṣùgbọ́n mo rí i pé ẹ̀yin máa ń fi nǹkan kan kún ajẹ́gùn tọ̀dọ̀ tí pé ajẹ́gùn àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gùn lásán àti ajẹ́gùn àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gùn tọ̀dọ̀ tí.
1: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ni ẹ máa tọkùn pé púpọ̀ ajẹ́gùn àdáyébá tí mo ń sọ̀rọ̀ yìí pé bàbá tó bí bàbá mi ló ní ajẹ́gùn yìí nítorí pé ọdẹ ni wọ́n nípa ìmáa lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé wọ́n ti sàsọ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin ní kẹ gbélé lọ́wọ́ àdìtú tó ń bẹ nínú ajẹ́gùn àdáyébá ti wá tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gùn àdáyébá ò ní wọ́n pè nù
0: kábíyèsí lẹ́nu
1: báyìí tó fi já sí pé ní mo ti mẹ́gbára mo ti mẹ́gbòrò mo ti lọ́wọ́ mo ti lẹ̀yìn tó bá dọ́dọ̀ bàbókìrò àwọn náà máa rí i pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókìrò tó rọ́lọ́run bá wá ṣe.
0: Ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́ẹ̀dẹ̀ sọ ojú òpó ẹ wá fara balẹ̀ pé.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àbókìrò sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọ̀lọ̀ Road ibẹ̀ ni bàbókìrò wà. A sì ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi ṣe àwòṣeun fún àwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara wọn sì máa rí àwọn ìpèníjà tó bá bá iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó mú ti wá tó mú kó ń bẹ̀ mo nígbà àgbo tiẹ̀ náà ní ṣòro ṣe. Bàbókìrò ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ti Ìsọ̀lọ̀ ibẹ̀ ni bàbókìrò wà.
0: Òun lẹ ti gbọ́ yẹn gbogbo ènìyàn tó bá ti dé Jakande Gate pé shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla kan Deeper Life Church to wa nbe iwo sa ti wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero ba ni soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 080 22 61 34 42 aisan ko ni fi agbo ara wa se gbogbe o di gba kan na
2: ire
0: o
2: aisan ti o ju wa na ya bi ma bi ba wa da da ke ka jo
3: a rite rite e ni lori to roju koko bayi
4: oju lo si ti awon ti na bo je
3: ah emi lo se
4: emi ba je bo se ni fun koko bi eni bi le so kidi le ka to wo busu yo ro pe ni se kidi lo nko lo se de re lan beke o ke pe o ni ti to sade da di ona ti ti ka iwo ni bi ko lo to fe nu ko yo
3: ah ai sa ta ru ni ma se nko o ibo wa ni se ba o lo bu fe mi
4: se emi ni ma se so fun pe ka lo ju to ara yin bra ta o fe ga ma ka ri o le mo ju da bo ke ho
3: to ni wala for of the shall you be sincere fun baba okay come ara yin to gun ja le re fun ni je opo yin to ro ni go ro ara tita je ara tita ara yin ti ba to ma bo lo so mi eniye ko fun o te be ma se lo sere sere tabi to po la po ju isara to gun so baba okay le mi ko ja tura buri yin ti ya isa tabi awon to fe da ni bule baba okay wo kale si shop 10A Oyekola shopping complex la doju ko Deeper Life Church Jakonde Gate Ogboro Isolo Ibele Iwo e pe 08094471143 08094471143

8896 0817 888 8896 Bí ìfẹ́ òun láyé sọ lọ́wọ́ báyìí láti ṣàgbélárugẹ fún òde àríyá yín.

tó láàrẹ o ọba tí ò jẹ aparun nínú oṣù karùn ẹrù rẹ tó bà alágbára tó dá ọrùn dúró fún joshua aṣíọlọba ṣe kábíyèsí rẹ yorùbá bọ wọn ní ọpọn ayò kì í ráhùn ọmọ lágbára àṣẹ ọba òkè a ò ní ráhùn ohun rere láṣẹ elédùmarè òun náà ni mo fi ń kí wa kú ojúmọ láàárọ tòní lórí ètò gbáyégbádùn nílé iṣẹ bond fm 92.9 ẹmúkàlẹ àlàáfíà kẹmúkàlẹ ìtura kátújọ ṣètò láàárọ tòní olúfúnkẹ àdìsá lorúkọ tèmi. ká ṣe ní pápápá ló ní bélé ń já ní abala àmọ̀ràn wà lójúlọlá kan fi ń ṣọ́rí gbogbo wa náà la mọ bó ṣe ń lọ èèyàn kan ò gbọ́dọ̀ sọ pé kò kàn mí ohun búburú ò ní ṣẹlẹ̀ sí wa lágbára ọlọ́run ọba à ń worí ayélujára a mọ nǹkan tó ń lo a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀nà tí ìwọ bá mọ̀ ọba solomon lórí ayélujára ó sọ̀rọ̀ kan níjọ́sí ó ju àwàdà àmọ́ àwàdà kọ́ ó ní bó o bá dira ikú pa ẹ́ ọlọ́run ò ní fi kú pa wá bó bá jẹ́ olúwa ni olùṣọ́ àgùntàn mi ló mọ̀ tètè máa ké tó bá jẹ́ pé yàásin ló mọ̀ tíra ló mọ̀ tètè máa ké ẹ má fi ààyè kankan sílẹ̀ nínú ilé ni ládùúgbò ni bó o bá rí èèyàn tó béèrè ara ilé ẹ tó o bá ti mọ ojú ẹ béèrè lọ́wọ́ ẹ tálẹ́ béèrè tínú bá fẹ́ bi tètè pariwo èèyàn ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò yín ẹ̀yìn tí ìmọ̀ ṣe sí ẹ̀yìn tí ìmọ̀ wá sí ẹ̀ ẹ̀ máa ṣọ ẹ má fi sílẹ̀ pé kò kàn mí lábúrú ò ní ṣẹlẹ̀ sí wa wà lójúlọlá kan fi ń ṣọ́rí ọlọ́run á ṣàánú wa o a ò ní bọ́ sọ́wọ́ lágbára ọlọ́run ọba. ní abala èso kíni nǹkan tí àmọ́ ẹnu bà òdú náà ni kì í ṣe àìmọ̀ fún olóko ginger òun ni àwọn olóyìnbó ń pè é eléyìí tí àwa yorùbá ń pè ní ataalẹ̀ a ní ataalẹ̀ jẹ́ ẹ̀yà ara igi tí wọ́n pín sí abẹ́ ẹ̀fọ́ tó dára lọ́pọ̀ à ń lò ó nínú oúnjẹ láti fi fún ní adùn àti òórùn wọ́n tún lò ó gẹ́gẹ́ bí ohun mímu àgbo fún àlàáfíà ara ìwádìí fi hàn pé ataalẹ̀ ní àǹfààní tó gbòòrò fún ìlera wa bẹ̀rẹ̀ láti ríran mímí wa lọ́wọ́ àdínkù òtútù àtìlẹyìn ìlera ọkàn ọpọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní àwọn àkóónú bíi potassium magnesium manganese phosphorus vitamin c b6 láìníyọ copper zinc iron fólètì níwọ̀nba tó ní ataalẹ̀ tó wọn 100 gram ní 80 calories àjíǹde ara a máa jẹ fún wa ní agbára ọlọ́run ọba ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ onímọ̀ oúnjẹ tí a bá pa

0: pade baba oke o yo ma ba wa soro
1: e ka bo pada to pade baro te siwaju le se bonde fm 92.9 ori mo je ti wa nile agbara e ka aro sa
2: e ka aro mo oruko temi ni dietitian benga gane rabata ti mo je dietitian ni ile iwe gugu le se ni pile osun nigba kan ri da kan na mo ti je dietitian ni ilu awon alawo funfun na ba kan na
1: e atale ti a mu enu bayi se lo so ni pe atale le se iranlowo koju awon akoran bi fungi bacteria ati virus
2: lo to ni atokun atala le sise o le sise akoran fun fungi bacteria ati virus gege bi tori pe ni nkan ti awon le yibo npe ni compound to wa ninu re ite je ginger oil lo ma sise to ma inhibit awon kokon be papa bi a ba ri gege da pele bi nkan ni ba ni cold lo ba ni iko lo ba mu omi ginger to ba se a ri pe o sise a sise inhibit virus won yi so lo to ni pe o n sise
1: sugar se akoba popo oje o ni ipa ti atale ko lori ipele sugar
2: iwadi fi wa pe atale ma n sise daradara fun enikeni ti o ba ni type 3 diabetes ki n se type 1 o type 1 lo ma n se awon omo kekeke sugbon ti type 3 to ma n se awon agbalagba yen iwadi fi wa pe atale yi o ma n regulate blood sugar ninu ago ara wa
1: nje o da fun awon alaboyun lati ma lo atale
2: ko dara fun awon aloboyun lati ma lo atale lati ma fi jeun abi lati ma fi gbogbo abi lati ma se nko je won ba fe se papa awon leyin bo ma pe kini kan ni morning sickness abi nausea ti awon aloboyun ma ni so iwadi ti yo pe bi awon aloboyun ba n se ginger ti won mu omi e o ma ma ran won lowo ni akoko yi ko ni je ki won ma wo drink abi ki won ma se itofita so o dara fun awon aloboyun lati ma lo sugbon ki won ma lo ni iwontunwonsi
1: ese ni ti arthritis eyen awon ojo ogbo o ma wopo laarin awon agbalagba kini ise ti atale le se fun won
2: atale je o ni nkan ti a ma n pe ti awon eleyi ma n pe ni anti-inflammatory property eyi lo ma n sise fun enikeni ti o ba ti ni arthritis bi enikeni ba ni arthritis ninu egungun ara ni abi ni joint eni bi o ba ti n mu omi atale wonyi o ma ma ran lowo lati je ki egungun e ki o ma pada bo si ipo die die so o ma n sise eni to ba ni arthritis
1: ese gbogbo eyan lo wa ni ore ofe lati lo atale ni abi o ba wa laisan kankan wi
2: gbogbo awon eniyan la ni ore ofe lati lo ekeni ti o ba wa allergic si atale ti a n pe ni ginger ki o ma lo ati papa enikeni ti o ba ni aisan kan ti awon eleyinbo n pe ni gusto ki o ma lo atale ki o ma lo ginger bakan naa enikeni ti o ba wa ninu oogun kan ti awon eleyinbo n pe ni blood thinner ti o ba n lo blood thinner ko to sun lale ko ma lo ginger
3: àríkẹ́ríkẹ́ ẹni bá ní tó rojú kókó báyìí.
4: ojú ló ṣe rí tí àwọn tí máa bọ̀ jẹ́.
3: ẹni ló ṣe.
4: ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ́kọ́ bí ẹni bí oye ṣe kìdí lẹ̀ ká tó wọ̀ bùsùn. yóò gbé iṣẹ́ ti di ló ń kọ́ lọ sí ìdílé láàyè. bẹ́ẹ̀ kẹ̀ òkè tẹ̀ ẹ̀ òní ti tọ́ sàdédà jẹ ọ̀nà tí ò ti kárí bọ nínú ìpò ló tó fẹ́ nu kọ́ o.
3: àìsàn àtàrò yóò máa ṣe nǹkan o ìbí wà ní ṣiṣẹ́ báyìí nínú ìfẹ́ mi.
4: ṣé èmi ni màá ṣe àìsàn fún ìgbé kẹrẹ lójú tó ara yín. bẹ̀rẹ̀ bá ọ̀fẹ́ gàmà kárí o lè mojú bàbá òkè o.
3: wọ́n yà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè kọ́ màrá yín tó gun jalè rẹ fún gbogbo jẹ ọ̀pọ̀ ìlú rogorogo ara títa jẹ ara títa ara yín kí n bà tán máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn tó fún ọ bàbá òkè òní ní kò já tura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dàrú bílẹ̀ bàbá òkè òní kalẹ̀ sí shop 10A Oyèkọ́lá shopping complex ládojúkọ dípà life church jákàndé gate òkè afá ìgbò rò ẹ̀pẹ̀ 08094411443 bàbá òkè òní kò ju dẹgbẹ dúró dẹ.
5: àláfi ọlọ́run kó máa bá gbogbo wa mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin èmi ọmọ yín bàbá òkè o gbogbo àwọn èèyàn náà ti mọ bàbá òkè o lórí nǹkan ẹyọ kan òun náà ní iṣẹ́ ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédéé lọ́dọ̀ aya ẹ̀. àwọn nǹkan tó máa fa àwọn nǹkan yìí àkọ́kọ́ ń bẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí a máa ṣe àkóbá fún iṣẹ́ ara ẹlòmíì kò máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́ a máa ṣe àkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ́ àbí àrùn tá a ṣàbá pàdé látara léègbọ̀nsẹ̀ a máa ṣàkóbá fún iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ ìwọ mọ ọkùnrin tó jásí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀ àbíkọ́ tí ẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mẹ́jì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́ àbíkọ́ jásí pé ara àti òtí ẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ ṣeré dáadáa ìwọ tó bá ti ní ìpèníjà nípa iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́ mo ní kọ́ dìde lẹ́kọ́ máa bọ̀ wá bá bàbá òkè o ní shop number 10A Oyèkọ́lá Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ní òkè Abayi.
2: Igboro.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Bàbókè o, 08094471143, 08094471143. Lórí àìlera ọlọ́mọkùnrin tí mo sọ̀rọ̀ pa yìí, ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan fúra mi rí, tí mo sì lóríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́n lò fún mi. Òun ló fi jẹ́ sí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ Bàbókè o, lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́, àwọn náà mọ̀ pé Ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá nìwọ? Ọtí ju ọmọ 40 years, ọtí ju ọmọ 50 years, ọtí ju ọmọ 60 years, tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ ó ti wálẹ̀. Mo ní lọ́dọ̀ Bàbókè o, Ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákándé Gate ní òkè Apá Ìgbòrò. Tí n kìsa ara tó bá wa lágbára, a máa fà á kéèyàn mọ́ lè rẹ́sẹ̀ gbé kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gẹ́gẹ́ bí ẹni tí fàtà fẹ́ borí ọlẹ́sẹ̀ rẹ̀. Kárìn ká máa tẹ̀rìn kí nǹkan máa rìn káàkiri inú ara àbí kí ara bẹ̀rẹ̀ sí máa tani. Ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara. Mo ní tọ́ bá ti mọ̀ pọ́ nípèníjà, àwọn nǹkan tí mò ń dárúkọ yìí, a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú gbogbo n tí ń ṣe ọ nínú ara. A sì ní ajẹ́gùn àdáyébá èyí tá a kọ́kọ́ fún àwọn èèyàn ná, ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn pẹ̀lú àṣẹ Tọ́lọ́run ọba tó mú ti wá tó mú kúrò níbẹ̀ tí ẹgbẹ́gbẹ́ náà ní sòrò ti. A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jákándé Gate ní òkè Apá Ìgbòrò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Bàbókè o, 08094471143, 08094471143.
0: Òun náà ni ẹ ti gbọ́ yẹn, pàtàkì atalẹ̀ ẹ lọ ní gbẹrẹfu atani ẹ sì mú omi ní tíntín níwọ̀nba. Àsìkò òjò òun náà la wà yìí, òtútù àyà ni kọ́ ni a máa ṣe àǹfààní fún wa. Ẹ máa gbàgbé gbogbo ẹran ọdún tá a ti jẹ ìrẹsì olóróró gbogbo ẹ̀ tó fẹ́ ṣe àkóbá fún iṣu ara pẹ̀lú ewé àti egbò. Òun náà ni bàbá òkè òun lò tí Ọlọ́run sì ń gba ọwọ́ wọn ṣiṣẹ́ pírí. Òun náà ni iṣan ara máa jí. Ẹ kàn sí wọn lójú òpó 08094471143, 08094471143. Bódẹ̀ jẹ́ pé lé ọdún la lọ ní ilé ìgbọ̀nsẹ̀ ta lọ́dọ̀ alọ́kú àkóràn níbẹ̀. Ẹ kàn sí wọn, Ọlọ́run gba ọwọ́ wọn ṣe ìtọ́jú. Mi ò tún ní ṣáà máa dúpẹ́ lọ́wọ́ bàbá òkè o, ẹ ṣe Alhaji Taofeek Ajiboro ojú a máa rọ́dún o, a ò ní fọdún yìí ṣàṣemọ lágbára Ọlọ́run ọba Abusi Edomare. Mo ní ẹ kúrò lọ́nà bàbá dé o, àwùṣẹ́ ò bá dé. Èmi ò ní ṣaláì má kí bàbá mi ọmọ kábíyèsí pọ̀ kábíyèsí àwùṣẹ́ onígbòǹgbò ọba olúwa ṣẹ́gun olúwatóyìn Adéyẹmí Àjàsá. Kábíyèsí ìgbà onígbòǹgbò ilé onígbòǹgbò a máa lékún lágbára Ọlọ́run ọba. Omi òkun kì í gbẹ, omi ọ̀sà kì í gbẹ, omi ògo onígbòǹgbò kò ní gbẹ lágbára Ọlọ́run ọba. Kábíyèsí tún kí gbogbo àwọn mùsùlùmí pátápátá pé a kú àṣekù ọdún o, òjò a máa rọ́dún. Lórúkọ olóòtú mi Balikis Ibrahim, a máa lọ lọ́sẹ̀ yìí, a ó tún padà lọ́jọ́ mẹ́jọ ní agbára Ọlọ́run ọba. Olúfúnkẹ́ Wúrà Ọlá Àdìsá lorúkọ tèmi, títí di ọjọ́ mẹ́jọ ẹ máa gbáyé gbádùn.

0: dupe lowo Olorun Oba alase laye alase Olorun baba dupe ore re igbesi aye wa dupe alaye aye logo oba fun ni masilegun lagbo Olorun ba ojumo tun mo ale ni ko mo wa sowo ko mo wa somo ko mo wa se ko ti se baye oro bo se je pe oda itoki denu oda isoki da oda isoki da je oda wo ki da dada oda nrere ko ni da wa o e ka ro le ko si ki po ju bi kiki bayi mo lu abi ti bere ganiyat bele ashuru ko se ni ilu onigbogbo la fi kale si ileise Bond FM 92.9 labẹ kabiyesi oba oluwa segun adeyemi ajasa awise ti ni onigbogbo akin pe eku ojumo
1: eku ojumo leko si awon agba lowo bo won ni aje ki won ni ile olokun lagba olohun aje oni won ni owo wa o koko oluwe na lo nte siwaju abiodun folohun so loruko mi
0: koko oluwe royin te siwaju laaro Bond FM lawa 92.9 ni we royin leadership sunday laaro toni ile ise elepo ifopo dangote won ma tun tin so di mimo pe awon tun ti sadiku owo ti won ma ta jala epo bentiro so ma gbe jade fun awon alagbata won ni bayi fun jala epo bentiro kan won ni egbun lona Legbefa, Odin Mewa, you 1,750 naira per liter. See, 1,775 naira per liter. When you want to jale epo bayi, back on the money to epo diesel, 1 year, you want to learn a begbeson naira. See, egbeson naira, you 1,700 naira. See, 1,800 naira. Small matter, lisa kun. Jage bi yate, jale to jale, ni wewe, leadership la roto ni, 1,000 bato, epo ogun tibere. Ni ya, orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran tí wọ́n ti ń fà á já láàrin ara wọn. Wọ́n sọ di inú epo ti fẹ́ tó ìgbà 15 sí iléeṣẹ́ Dangote tí wọ́n ti ń fà sókè tí wọ́n ti ń fà sílẹ̀. Bọ́ ṣe ń ṣàdínkù ẹ̀ ni wọ́n yọ kúrò tí wọ́n ṣàdínkù ẹ̀ tí wọ́n ti yọ kúrò ní báyìí. Wọ́n ti gbé iye míì tí wọ́n máa ta epo ọ̀hún jáde gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jáde ní ìwé ìròyìn leadership láàárọ̀ tòní. Wọ́n ní tí ẹ̀ bá gbàgbé láti ìgbà tí ìjọba ti yọwọ́ ìrànwọ́ orí epo jẹ́ pé epo ọ̀hún owó jálẹ̀ kò dúró síbì kan. Wọ́n ní wọ́n ti kọ́kọ́ tà ní àárín 774 naira. Wọ́n ní ó fò fẹ̀rẹ̀ sí 874 naira. Wọ́n ní láti ìgbà tó gùn tiwa ti bẹ̀rẹ̀ láti ìrà ní 1,000 náírà. Òlé níwé ìròyìn leadership ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà níbẹ̀ láàárọ̀ yìí.
1: Nínú ìwé ìròyìn leadership tó jáde láàárọ̀ ti tòní ní ìròyìn wà pé ògúndá dáràn kan kò tí ì tan olówó ògúndá méjì o. Ó máa ní ti ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè ti Amẹ́ríkà Donald Trump o. Wọ́n ní ìgbésẹ̀ ló tún gbé báyìí o. Ipe orílẹ̀-èdè kan wà Cuba ló ń jẹun, òun gbọ́dọ̀ tún bá a jà. Òun gbọ́dọ̀ kógun ja orílẹ̀-èdè ọ̀hún. Wọ́n ní báyà alẹ́ rí bá jẹ kòkò burúkú tá a bá sọ fún. Wúrẹ́rẹ́ òun jẹ́ ká gbádùn lóró. Wọ́n ní àwọn jagunjagun àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa ti ètò ààbò ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n bá ti ní àwọn ò faramọ́ ìgbésẹ̀ tí Donald Trump fẹ́ gbé yìí o. Jẹ́ bí àjọ àwọn jagunjagun àti àwọn òṣèlú ẹ̀ka ti ààbò tó pè ní Veteran Intelligence Professional for Sanity VIPS. Bọ́ ṣe sọ ní mọ̀ wọ́n ní àwọn lẹ́kànlẹ́kàn ní orílẹ̀-èdè Amẹ́ríkà lọ́hùn-ún tán ní ṣe pẹ̀lú ètò ààbò níbi tí a ti rí àwọn tó ti dipò kankankan mú ní orílẹ̀-èdè Amẹ́ríkà nípa ti ètò ààbò fún ti Armstrong tó jẹ́ alákòóso fún National Intelligence tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún agbègbè Latin America tó ti fẹ̀yìntì. Macha Carter Tripp tó tún jẹ́ alákòóso fún ọ̀rọ̀ nípa ètò ààbò ilẹ̀ òkèrè Foreign Service Officer tó náà ti fẹ̀yìntì àti alàgbà Philip Girardi tó náà tún jẹ́ CIA àti Marty Ho tó náà tún jẹ́ àwọn jagunjagun ọ̀gá àwọn ti orí omi. Gbogbo wọn ni wọ́n pẹnu pọ̀ o. Wọ́n ní ìgbésẹ̀ tí Trump fẹ́ gbé ìgbésẹ̀ tó yẹ pé yóò tún kó Amẹ́ríkà sí wàhálà ni o. Ìgbé ọlọ́run máa kó jẹ́ ìtìjú náà máa bá bọ̀ ní orílẹ̀-èdè Cuba o. Jẹ́ bí wọ́n ṣe ń sọ. Wọ́n ní orílẹ̀-èdè Cuba kò ṣe àwọn kò ru àwọn lásìkò tá a wà yìí o. Jẹ́ bí wọ́n ṣe ń sọ nímọ̀ lánàá òde. Wọ́n ní ohun tí Trump ń sọ ipe Cuba ó ń fààyè gba àwọn orílẹ̀-èdè China àti Russia kọ́ máa wá ṣe alamí láti ọ̀dọ̀ ẹ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà. Wọ́n láwọn gbé yẹ̀wò wọ́n ní ìwọ́n pátápátá ìrọ̀ gbùù ni. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ipe tó bá rò pé torí àwọn ọmọ orílẹ̀-èdè Cuba wọ́n ń sọ pé ìjọba tó wà ńbẹ̀ kò tẹ́ àwọn ọlọ́run. Wọ́n ní bá mi ná ọmọ mi kò dénú ọlọ́mọ. Wọ́n ní bí Amẹ́ríkà bá gbé ìgbésẹ̀ tó rò pé wọ́n máa yọ̀ mọ́ tó bá débẹ̀ báyìí gbogbo máa fìmọ̀ ṣọ̀kan ni ipe wọ́n fẹ́ dá gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹ̀tọ́ tiwọn. Wọ́n fẹ́ rí wọn bíi pé èèyàn kan fẹ́ wá yàn wọ́n jẹ láti ta ipe ipe ilé ládi ò ní yóò bàtàbàtà ní ẹ̀rọ ìpé wọn ò ní gbà bẹ́ẹ̀ o. Ipe torí náà àwọn ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè ti Amẹ́ríkà Donald Trump má tún lọ kó gùn ja Cuba o. Jẹ́ bí àwọn àgbààgbà tó jẹ́ ka ti ètò ààbò bo se so fun Donald Trump
0: ninu iwe iroyin leadership laaro to ni won ni bayi la nse nile wa ewo obunrin ni o orilede Ghana won ma tin so di ni epo fun tutu ti fe la le wun be o nge lori kini won so di ni epo awon akodijobo ki okunrin ma fe okunrin ki obinrin ma fe obinrin won ni ni bayi awon ti fun tele ni orilede Ghana bayi o ni pe enikeni to ba wa iwo ni iwa odarun la won ka si o won ni eni be yo si fi aso pinpin roko ba o gege bi atejade to jade lati orilede ohun lanebe yi won so di ni epo ti di ese o si ti di ofin ni orilede Ghana bayi ni pe enikeni ko gbudo wa ko di jobo tabi a wa je okunrin a wa mura bi obinrin a nso ti a nso mu a no wi ga bi a nbora bi obinrin wole n to ba mu bayi aso pinpin yo fi roko ba fun odun meta gbako won ni awon olori elesin won ni nkan ta ba fe ko baje oju la ma tete muto la ma tete muto won ni awon olori elesin to wa ni orilede Ghana won so ni pe wa ti fe ma poju laarin awon orilede Ghana to bi yo ma fobirin to ku yo ma fobirin ona be si ni gbe pressure le are won lori o yen John Mahama won ni ko ete wa na wa wa ko fi sada lori oro na won ni ati ni odun ti o koja nle pe won si gbe igbese yi sugbon ni bayi orilede Ghana ti wa bowo mu ofin tutun lati pe won gbe gidi ni inu iwe iroyin leadership iroyin won be laaro yi
1: inu iwe iroyin leadership to jade laaro toni iwe iroyin nation na gbero yi won ka to ba ni irajo o ye ka ma ni ti a ma ba lo o ma ni oro ti alagba Atiku Abaka to je adije fun egbe oselu African Democratic Congress to ma so dimo nipa en ti o se igbakeje o Alhaji Atiku Abaka owoye ipe igbakeji to n fe mu agbegbe Indigbo lo ti fe mu ipe ise ti o ma se fa won ohun na ni pe ki won le ba won ja ninu Igbo eti alagba Peter Obi to je adije fun egbe oselu NDC je pe awon ye ti won le fe di fun won ni Atiku lawon yo foju sun pe o ye ko mu rotimi Ameshi latari pe won ja takongbon ni tinu si bi Ameshi to sara fatafata pe Igbo ti won di ipe Igbo na ko lese nle o ni bayi won ni Atiku le mu Ameshi o won ri di pataki ti o se le mu Ameshi ni pe o dabi pe lasiko ta wa yezon wike o lo se akoso ipile Rivers o to ba wa lo mede pe ward e gan ko da loju pe o ma ri mu ipe iru aibakeji wo ni pe ha bi gba ti aje pe o fe ko ba re pe idi ti o se le mu Ameshi ni o won ni eni ti won ro lokan bayi ipe Atiku fe mu o na ni alagba Emeka Ihodioa won ni Emeka Ihodioa yi na ni won dibo fun lodun 2019 ke bi gomina ipile Imo ti no na si ndun to ti ndagbada kiri ko to di pe ni ojo kokondi ni ogbon osu ka lodun 2019 na ni ile ejo to gaju ni olede wa Nigeria le pe won yo alagba Emeka Ihodioa to fi senator Hope Uzodinma ti won fi ropo e o won ni ati pe alagba Emeka Ihodioa ko fi egbe oselu ADC sile nigbati awon Indigbo egbe ton fi egbe na sile lada ko mo NDC pe gbogbo le ni won ro papo tajiku fi wo pe ohun na ni oye gege bi igbakeji ohun Atiku ati Emeka Ihodioa bi da pe won se are ati igbakeji labe ase egbe oselu ti won ADC o
2: Inna lillahi wa inna ilayhi raji'un. Odo Olorun lati wa ibe na la o pada si. Akede papoda baba oko rere lorede asiwaju rere baba wa Fadilatu Sheikh Mustafa Ayodele Akani Akiolu ti won je chief imam ku je amu woni gbaye won. Awon na ni olori ebi Akiolu Royal Family, olori ebi Arumere Royal Family, Onitano Family, Olorogun Aga Family, Akarigbo Family, baba papoda ni 30th May 2026 leni odun mejidini ogorun 98 years tasi siwon ni lana muslimi opo omo aromo domo lo gbeyin baba wa Mustafa Akiolu lara won leka ti won dili di baba ni oboriluwan aremo osuola ni Akiolu the first oba of Lagos gbogbo osise ise Bond FM 92.9 lagbagbe orilede Nigeria ka ti pin Eko lapapo labe princess Wurola Adenike Adegoke alakoso orilede Nigeria ka ti pin Eko ati baba wa Alhaji Wahab Alade Akoshi General Manager Bond FM Mbaba Bawo Bariluwan Aremu Sholali Akiolu Kedun Ku ara fera ku eniri ile itulo Egbon to mariri aburu ure Baba to mayi omo Ashwaju ta ma ashafe kure la ujo ume iniyo Inishe riri nejira kati pili kuwa gbala dua Fon Bariluwan Aremu Sholali Pe olongu ni sheni teli nteli Ojo ajina sera won Olongu ni fiku babawa Mustafa Akiolu Bali Akiolu je Alauma ami Awonu kini Princess Wuro Bola Adeniki Adegoke alakoso orile Nigeria ka ti pin Eko laigbagbe Alhaj Wahab Alade Akoshile General Manager Bond FM loruko gbogbo osise
3: Nigerian Association of Technologists in Engineering at the Progress.
4: Please listen to this special announcement from the Nigeria Association, Nigeria Association of Technologists in Engineering, NATE. The second quarter membership examination will be held on Saturday, 6th June 2026. Time, 9 a.m. prompt. Venue, NATE, Lagos Secretariat, Federal Institute of Industrial Research, Oshodi, FIRO, Lagos. For more information, please contact the Chairman, Engineer Technologist Oyedele Victor, FNATE, on 006-2187-080, or the Executive Secretary, Engineer Technologist Raphael Ogunfolajimi, MNATE, announcer, NATE, Lagos Branch.
0: Time don't finish. Are you not getting money to Richard? Or your data don't finish. Are you not getting money to solve? GT Bank airtime and data load day for you anytime. Just dial *737*90# to borrow airtime. And *737*91# to borrow data. You fit collect up to 10,000 naira instanta. At just 2.95% Terms and conditions apply, sha. You not go ever hang with the GT Bank airtime and data load.

0: ẹ náà ló ń tẹ́ ẹ síwájú wọn ní kú iṣẹ́ báyìí náà ló ń mórí oníṣẹ́ yá ọ ẹni bá ṣeun yẹ ká kì í po ṣeun wọn náà máa ti ń gbóṣù bá sàdánkátà fún ara àwọn tí wọ́n pè ní old money àwọn ni wọ́n pè ní old money àwọn tó ti ní owó látàyè gbọ́n tówó náà tó tún sì ń mí tó ń mì sí ní orílẹ̀-èdè wa nàìjíríà o lára àwọn náà ni ògbóǹtarìgì oníṣòwò ni olóyè razak akọni ọkọyà wọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin náà ni wọ́n ti sọ nípa iṣẹ́ rere tí bàbá yìí ṣe o lára àwọn náà ni kí n sọ ní adé tó ní elegance àgbà mí o elegance àgbà mí ọdún dé bákan náà ni olóògbé síkírù àìdé báyìí sá máa jẹ ẹsẹ mi ó pòfo elegance àgbà mí ọdún dé wọn ní bàbá yìí ó mà tún gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lásìkò ti ọdún iléyà yìí o wọn ní ilé wọn tó wà ní ọlọ́ọ̀ni ṣọlá estate ní òpópónà lẹ́kí àjá wọn ní ṣíbáṣíbá náà ló kún o wọn ní àwọn ẹ̀tọ́ lọ bí ẹgbẹ̀rún mẹ́ta òun náà ni wọ́n kóra wọn jọ sí ilé yìí gẹ́gẹ́ bó ṣe ń ṣàlàyé o wọn ní n ò torí ọlọ́run wá wọn ò torí ànábì o torí ọwọ́ tí bàbá ń nà sí wọn ni wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan òun náà ni wọ́n gbà o tó yẹ pé jíjẹ tó yẹ pé wọ́n máa gbé lọ lé ní kì í ṣe ìtọ́kọ̀ máa jẹ́ ń bẹ̀ lásán o wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan èlò òun náà ni wọ́n kó fún wọn o nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọn ní ìjọba ìpínlẹ̀ èkó wọ́n gbóṣùbà sàdánkátà fún wọn wípé yàtọ̀ sí pé wọ́n fún àwọn èèyàn ní nǹkan lásìkò iléyà pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ń ran ìjọba lọ́wọ́ wípé àwọn tó dáṣẹ́ sílẹ̀ tó ń gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣiṣẹ́ wípé wọ́n ran ìjọba lọ́wọ́ ni o wọn ní bákan náà ni wọ́n ní ètò fún ìlera àwọn èèyàn tí wọ́n pè ní medical outreach tí wọ́n ti ń ran àwọn tó kù díẹ̀ káàtó fún lọ́wọ́ wọn ní bàbá náà ẹni ọdún 86 wípé lọ́ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ribiribi fún àwọn olùgbé àjá àti agbègbè wọn ní kì í ṣe ni o kì í ṣàánú pé ọdúnmọdún náà lọ́ ti ń ran àwọn tó kù díẹ̀ káàtó fún lọ́wọ́ pé inú ìjọba dùn sí wọn gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ èkó bó ṣe ń gbé orí fún alhaji razak akọni ọkọyà sí wẹ.
1: ká tó máa lọ láàárọ̀ kí n sáré mú ilé níwèé ìròyìn leadership láàárọ̀ tẹ̀lé ààrẹ bọ́lá tinubu wọn sọ di mẹ́ẹ̀kú wọn ti ṣí wọn ní ilé ìwòsàn gbajúgbajà kan tí wọn pè ní federal medical center fmc nílùú àbújá wọn ni wọn gbé ètò náà kalẹ̀ wọn gbé gbọ̀ngàn náà kalẹ̀ lójú náà ti jẹ́ kí ètò ìlera tó kálé ká kó lè wáyé fún àwọn olùgbé agbègbè bẹ̀ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ilé ìwòsàn wọn ọ̀jọ̀gbọ́n saad ahmed wọn sọ di mẹ́ẹ̀kú àwọn gbóríyìn fún ìjọba àpapọ̀ pàápàá jùlọ àwọn ètò tí wọ́n ṣe láti lè jẹ́ kí ètò ìlera kó kálé kako ní orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú gbóríyìn fún ààrẹ lórí gbogbo ìlérí tí wọ́n ṣe wọ́n ti ń muṣẹ́ báyìí pàápàá jùlọ lẹ́ka ètò ìlera kí ètò ìlera tó pé ilé wà fún àwọn orílẹ̀-èdè wa nàìjíríà inú ìwé ìròyìn leadership ròyìn ń wà ń bẹ̀ láàárọ̀ yìí.
0: ọpẹ́ ni fún ọlọ́run ọpẹ́ lọ́wọ́ bọ́tìnì wa olúfúnkẹ́ àdìsá àti ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ẹ ti bá wa dá sí kókó nínú ìlabala ti àgbéyẹ̀wò àti ẹ̀kẹ́ tí wọ́n wá gba dúpẹ́ ní ọwọ́ yẹn ṣeun o. Abiodun Folosho lorúkọ mi Adepepe ń tẹ́tí sí wa.
1: Gani àti Bello Ashu lorúkọ tèmi gbogbo apáta láàjọ máa fẹ́ Àìkú dẹ́gbẹ̀rà ẹ ṣeun.
2: Bí mo ṣe ṣe bọ́ ń jẹ fẹ́ mi lọ́ nílùú.

0: láti ilé iṣẹ́ bond fm 92.9 àwọn ètò wa ń tẹ̀ síwájú lẹ́yìn tẹ́tí láǹfààní láti gbádùn kókó inú ìwé ìròyìn nílé iṣẹ́ wa ń bí èyí tó kù tún di ọ̀la ní agbára ọlọ́run ọba tọ́lá wọn ò ní gbọ́ lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa ní báyìí tí aago mẹ́jọ àbọ̀ ti lù tó kọjá wínníwínní a máa kọjá lọ sí ilé ìjọsìn all saints anglican church tí wọ́n kalẹ̀ sí má bayọ̀ jẹ́ nílùú oshodi ẹ káàárọ̀ sa ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ní gbogbo ibi tẹ́tí ti ń láǹfààní láti máa gbọ́ wa olúfúnkẹ́ wúrà ọ̀làdìsá lorúkọ tèmi ètò ọ̀rọ̀ ọlọ́run kò máa wọlé bọ̀ báyìí.
1: ètò ọ̀rọ̀ ọlọ́run tí ẹ̀ fẹ́ gbọ́ yìí ni ti all saints of our ti ìjọ Anglican Church tí wọ́n wà ní number one Mabayọ̀jẹ́ street Oshodi ṣe onígbọ̀wọ́ rẹ̀ ẹni tí yóò máa bá wa sọ̀rọ̀ ni àlùfáà ìjọ ajíhìnrere agbaninímọ̀ràn àti ìránṣẹ́ ọlọ́run the venerable tọ́pẹ́ tàpẹ́rẹ́.
2: ẹjọ́ tí ń gbàdúrà bàbá ayérayé ẹni tí ìjọba rẹ̀ tayọ gbogbo ìgbà àti àkókò fífúnni pé nínú àyípadà tí ń bẹ nínú ayé yìí kí àwa kí ó di ohun tí ó wà títí láyé mọ́ nítorí jésù kristi olúwa wa mi. ẹ̀kọ́ kíkà wa lónìí wà ní ìyẹn ti matthew orí kẹtàlá matthew's gospel chapter 13 reading from verse 24 matthew orí kẹtàlá bẹ̀rẹ̀ kíkà láti ẹsẹ̀ ìkẹrin lé ní ogún. owó mìíràn ni jésù pa fún wọn wípé ìjọba ọ̀run dàbí ọkùnrin tí ó fún irúgbìn lórí sí oko rẹ̀ ṣùgbọ́n nígbà tí ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fún epo sínú àlìkámà ó sì bá tirẹ̀ lọ ṣùgbọ́n nígbà tí ewu rẹ̀ sọ jáde tí ó sì so èso nígbà náà ni epo búburú fi ara hàn pẹ̀lú. bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọ̀dọ̀ baálé náà tọ̀ wá wọ́n sì wí fún pé olúwa irúgbìn rere kí ìwọ fún sínú oko rẹ̀ níbo ni ó wà ti rí epo búburú yìí. jésù fi fún wọn pé ọ̀tá ni ó ṣe èyí. àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì bíi pé ìwọ á fẹ́ kí a lọ fà wọ́n tu kúrò. jésù dá wọn lóhùn bẹ́ẹ̀ kọ́ nígbà tí ẹ̀yin bá ń tu epo kúrò kí ẹ̀yin kí ó má bàa tu àlìkámà pẹ̀lú rẹ̀ ẹ jẹ́ kí àwọn méjèèjì kí ó dàgbà pọ̀ títí dí ìgbà ìkórè. ní àkókò ìkórè èmi ò wí fún àwọn olùkórè pé ẹ tètè kókó kó epo jọ kí ẹ dì wọ́n ní ìtì láti fi iná sun wọ́n ṣùgbọ́n ẹ kó àlìkámà sínú àbá mi. owó mìíràn ni ó pa fún wọn wípé ìjọba ọ̀run dàbí wóró irúgbìn mustard kan èyí tí ọkùnrin kan mú tí ó sì gbìn sínú oko rẹ̀ èyí tí ó kéré ju gbogbo irúgbìn lọ ṣùgbọ́n nígbà tí ó dàgbà ó tóbi ju gbogbo ewébẹ̀ lọ ó sì di igi tó bẹ́ẹ̀ ti ẹyẹ ojú ọ̀run sì wá wọ́n ń gbé orí ẹ̀ka rẹ̀. owó mìíràn ni ó pa fún wọn pé ìjọba ọ̀run dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó sì sí sínú òṣùwọ̀n ìyẹ̀fun mẹ́ta títí gbogbo rẹ̀ fi di wíwú. gbogbo nǹkan wọ̀nyí ni jésù fi òwe pa fún ìjọ ènìyàn kò sì bá wọn sọ̀rọ̀ bí kò ṣe lé òwe. èyí ni ìyẹn ti kristi ọpẹ́ ni fún kristi olúwa wa ìjọba ọ̀run ìjọba ọ̀run ohun tí jésù torí ẹ̀ wá ìjọba ọ̀run èyí tí ádámù sọnù nínú ọgbà nítorí ẹ̀ṣẹ̀ àti èṣù ni jésù mú padà wá láti kọ́ni àti láti fi lọ́lẹ̀ nípa ikú àti àjíǹde rẹ̀ àti nípa ìyìn rere fún gbogbo àwọn ẹni tí ó bá gbọ́. gbogbo ẹ̀kọ́ kristi ni ẹ̀kọ́ ìjọba ọ̀run kì í ṣe ẹ̀kọ́ ìjọba ayé yìí. ẹ̀kọ́ kristi ìsìn jésù kì í ṣe fún owó àti ọlá àti ipò àti agbára nínú ayé yìí rárá kì í ṣe fún ìlera nínú ayé yìí rárá. ìjọba kristi ìjọba ọ̀run ìyìn rere kristi ìyìn rere ìjọba ọ̀run the gospel of the kingdom of God not the kingdom of this world not the gospel of wellness or the gospel of wealth no ara àwọn èpò tí ẹbí búburú gbìn sínú ìjọ lónìí ní ìrere wellness ìrere wealth ara àwọn èpò ni wọ́n yẹn àmọ́ tó dẹ̀ ń gbìn wọ́n bíbélì pé wọ́n ní ẹni búburú. ẹni búburú ni èṣù àti àwọn ọmọ rẹ̀. ìrere tí a kà yìí ń sọ nípa ìjọba ọlọ́run gbogbo àwọn ènìyàn tí wọ́n gbọ́ ìyìn rere Kristi Jesu ti won ronu ko ada ise won ti won si fi aye won fun Kristi lati je omo leyin re lati gbe agbelebo won ati lati ma tele Kristi lati ko ese sile ati lati gba idariji ese nipa iko ati ajinde Kristi awon ni asode omo Olorun awon ni won di ara ijo Kristi Jesu ni emi o ko ijo mi ina na isa uku ki yo boire. So the church he built instituted with the Christians and is called the church. And that church is the kingdom of God on the heart. The church is the kingdom of God in the heart. Ijo ti Kristi ko ni ijoba Olorun ninu aye, not the heart, but the church. People is okay, yeah, I want you back, but okay. As many that believe they were added to the church, and daily addition is going on. And that is true, the reception of the gospel. Ki won ba le ri sugbon ki won ba ba moye tripe okan won sepa okan won le tripe ife inu okan won ni won si fe se don ti won fe ni wa fe opolopo won ti won de nfe ni oro ati ogo aye yi Jesu ni e nwa onje e wa oro Olorun onje ara le nwa e wa onje mi. And so today many are still trooping from mountain to mountain pretending to seek the Lord, but they're not seeking God, they are seeking themselves. We were if there any that you are digging big galoni, we were a grass on ye at if you could fail anyway, or to add digging big galoni, or to add to the word, almost every religion now parade solution, not salvation. Kin se igbala okan kin se bi bolowo ese ati pa esu kin se nipa irin ajo si ijoba Olorun ati si orun ni awon yon tori wa Olorun ni awon yon tori se ise esin loni nori pe awon ti won wa sugan papa olopo alufa ati awon adari esin won o soro nipa ijoba Olorun ati ododo Olorun Orola, orola. Oro ipo, oro igbega, oro isegun ota ninu aye lukuluku nso. Ṣugbọn Jesu nso nipa ijoba Olorun. Nje iwo ni ododo Olorun ninu aye yi? Nje iwo ni alaafia Olorun ninu aye yi? Nje iwo ni ayo emi mimo? Oni ti emi Kristi o ba gbe inu re, o ki n se ti Olorun. He who has not the spirit of Christ is none of his. That's what the Bible says. Ijoba Olorun dulowo yo meta yi ododo Olorun alaafia Olorun. Do you have the righteousness of God? Are you practicing righteousness? Nje iwo nsise ododo? Se ododo nbe inu re? Se ododo njade lati enu re? Are you telling the truth? Are you living by the truth? Are you practicing righteousness? Nje iwo nsise ododo? Ikini ni e, ikeji. Nje iwo wa le alaafia pelu Olorun ati eniyan gbogbo. Bibeli ni to ba wa ni ipa re, bi o ti wa ni ipa re, wa ni alaafia pelu gbogbo eniyan ati iwa mimo. Be at peace with all men and holiness, without which no man will see God. And then do you have the joy of the Holy Spirit? Lai si emi mimo ko si eni keni to le wu Olorun ko si eni keni to le sise to le wu Olorun ko si eni keni to le gbe igbe aye to wu Olorun ninu aye buburu yi. It is not by religion. Without the Holy Spirit you cannot be a Christian. You can't. You may claim morality, you may claim straightforwardness, but it is the Holy Spirit that can teach you the things of God. Emi mimo ni olutunu. Do you have the Holy Spirit? Is ti awon nti awon ijo ati awon eniyan ko ni loni niyan se awon omo to wa ninu iwasu ati ire ti an gbo loni niyan awon yi lo tumo si si soro nipa ijoba olorun ati ijoba awon eyi ti jesu wa lati fi lo eyi ti jesu wa lati fi fun eniyan gege bi ebun iye ayin pekan Jesu ko ijo re ninu ewe yi o so pe nigba ti awon eniyan sun man we have to sleep man and sleep is the same there's always a time to sleep in church history there's always a time of sleep and this present moment this generation that we are could need a time where men sleeps There's always the time to sleep. The night always comes. Ile ma shu. Ninu aye yi ile ma shu. Ko si ba se ri ajo. Ninu aye yi akoko ti ile ma shu ma wa. Awon igba kan wa ti imole akuro ti okunkun ade ti ile ma shu. Nigba ti ile ba shu awon eniyan sun. Gbogbo wa patapata. Bibeli so pe ninu oru awon mo oru won sise oru. And sometimes it doesn't matter how much you pray, how much you try, you will sleep. Even the five wise virgins slept. Even with their lamp burning with extra oil, they slept. Editor Ibaye, Olua Shiwaleti. Lakoko Uyi, Awama Uru, Oman Shishe Uru. Bibeli Sope, Wadi Epo. Satani agbi epo oni ota lo se yi agbi epo even in the church there are so many plantings that are not of God yo ti le je pe Jesu lo ko ijo re sugbon ni da oru ti awon eniyan sun ota wa o ma agbi epo epo ma po ninu ijo epo wa epo po epo wa ninu ijo but how do you identify them can you identify them she iwo mo epo brother sister she iwo mo epo to dari yato si alikama can you identify they are identifiable but can you identify them iwuri ko wa isiri ko wa ninu nta ka lowo yi nigba ti awon omo odo ti wọn lọ bá ọlọgbà yìí alikama lágbè gbogbo ara ti lépò jésù dá wọn lóhùn ní ọ̀tá ni ó ṣe èyí àwa ni ẹ jẹ́ ká lọ ní gbogbo èpò kúròjẹ́ nínú sí wọn lẹ̀ lóhùn àmì nítorí pé a sì fi àwọn èpò sílẹ̀ wọn máa ń wú dáadáa today I see a lot of carnal glory among Christians. Ìṣògbò asán ìṣògbò onígbàgbọ́ ó wá ń di ìṣògbò ọlá ìṣògbò owó ìṣògbò ọkọ̀ ìṣògbò ó ní jẹ́ kí ẹnikẹ́ni tó bá ń ṣògbò kó ṣògbò wípé òun mọ ọlọ́run let him glory glory in that he knows God that he knows me the only glory we have the only thing to be glory for or of is that we know God but ẹwàwò ìjọlẹ̀ ni testimony ẹwọ rẹ ẹwàwò ìṣògbò wa àti ẹrẹ ìṣògbò pé à ń jèrè ọkàn pé à ń kọ ni ìṣògbò ni pé I'm bigger I am mega ọlá ògo ayé yìí nígbà tí jésù náà àwọn ọmọ ẹ̀yìn pàápàá pé kí wọ́n lọ wá tí wọ́n lé àwọn ẹ̀mí èṣù jáde tí wọ́n ṣiṣẹ́ ìyanu nígbà tí wọ́n padà dọ́jọ́ jésù ní ẹgbàgbé yìí Forget about that. That is not where your joy should be. It's not, the rejoicing is not in that demons are subject to you. The rejoicing is that your names are written in the books of life. Not anything on the heart. I want to see job out. Iye àìnípẹ̀kan nínú Kristi Jésù ọmọ ọlọ́run ẹni tí ó kú ti o jinde to joko lowo otun baba ti sadura fun wa nisisin titi ta o fi ri lojuko. This is the glory that we have. Jesus ni e fi awon epo sile. And the people at a few posile nisisin epo ti wa mu ga everywhere. You see unlucky apa awon le won ga one should go, and the oppression is everywhere. But if you can identify, if you can look through by the Holy Ghost, by the things that the Holy Spirit teaches, you will still see the difference. Why see?

pàdé àwọn jù jésù nígbà tí àkókò ìkórè bá dé a ó kó wọn pọ àwọn alákọkọ máa kó kúrò a ó tì wọn a ó sọ wọn sí ni iná àwọn apádi wọn àwọn ajú àjò and that is called the final judgment ilé ìfihàn pé ní ìtẹ ìdájọ funfun the white throne judgment not the judgment of Christ but the judgment of the father himself ní gbogbo àwọn tí a bá wá orúkọ wọn nínú ìwé yìí tí a kò bá rí níbẹ̀ bá ó sọ wọn sínú adágún iná tí ń fi súfúrú jù bí ó ti rẹ̀ pé wọ́n ṣiṣẹ́ púpọ̀ púpọ̀ gbogbo iṣẹ́ wọn yẹn ló wà níbi tá a kọ wọn sí ṣùgbọ́n tí orúkọ wọn ò bá sí nínú ìwé yìí ìwé ọ̀dọ́ àgùntàn tí jésù bá sọ pé ò mọ̀ wọn tí jésù bá sọ pé ìwọ ò ń ṣe àgùntàn mi pé ewúrẹ́ ni so inside the church to there are shafts nínú ìjọ lónìí epo wà káàkiri gbogbo ìjọ dẹ ni kò pa kò sí olórí ìjọ kankan kò sí ẹnikẹni tó lè sọ pé ìjọ tèmi ló mọ ìjọ tèmi ló save no there are shafts everywhere these things are everywhere they are planted everywhere in all departments lọ sáàrin àwọn adènà wàá bá wọn bẹ àwọn èpò lọ sáàrin àwọn akọrin wàá bá wọn bẹ àwọn èpò lọ sáàrin àwọn àlùfáà wàá bá wọn bẹ àwọn èpò lọ sí gbogbo oríṣiríṣi ààyè nínú ìjọ ọlọrun nínú ìjọ kristi wàá bá àwọn èpò níbẹ jésù ní àwọn ọ̀tá ló gbìn wọn ọ̀tá ló gbìn wọn ọmọ èṣù ni wọn iṣẹ bàbá wọn ni wọn ń ṣe wọn pàrọ kò sódodo nínú wọn wọn á jalè nítorí tí wọn ń wá nìyẹn owó àti ọlá àti ọrọ àti agbára ayé yìí wọn á ṣe wọn á tiẹ̀ ṣe oògùn they will use jù and put the name of Jesus in it because all they are after is to be popular and have glory under her and like I said they will become boisterous they will be very loud jésù dẹ̀ ní káfí wọn lẹ ṣé bá tiẹ̀ tèmi àti ìwẹ ni we will kill them all and sometimes you even want to pray they should be killed sometimes you are wondering why is God looking at all of this ungodliness and unrighteousness and he seems not to be doing anything about it no jésù ni ẹ fi wọn sílẹ nígbà tí ẹ bá ń yẹ òpó ẹ máa lè pa ẹ lè lọ pa lè ká mà lára torí yẹn leave them alone to behind and that is scary ìjọba ni ìwà sùwà ìjọba ọlọ́run ni ìrere wa ayúdẹ ṣé ìwà ti wọnú ọkọ yìí ìgbàlà ni ẹ̀bùn ọlọ́run fún wa ìgbàlà ni ìjọ kristi ta nǹkan kan péré ta ní polongo fún ẹnikẹ́ni ní ìgbàlà ọkàn rẹ are you saved are you born again ṣé a ti sọ̀rọ̀ di àtúbí ṣé ẹni àtijọ́ ti kúrò ṣé ó ti di ẹni titun nínú kristi jésù ṣé a ti fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ ọ́ ṣé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ ṣé a ti mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò ṣé a ti kọrúkọ rẹ sínú ìwé yíyẹ ṣé orúkọ rẹ ti wọ inú ìwé ọ̀dọ́ àgùntàn have you met Christ have you heard him have you received him have you give your life your heart to him ṣé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ fún láti gba òdodo rẹ jẹ́ o ti gba àlàáfíà pẹ̀lú ọlọ́run èyí ti jésù ìbálàjà láàrin ìwọ àti ọlọ́run rẹ ní tí ó dá ọ nípasẹ̀ kristi jésù ẹni tí ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò ǹjẹ́ ìwọ ti gba ẹ̀mí mímọ́ ẹni tó ń sọ ọ́ di ọ̀tún lójoojúmọ́ nínú ayé yìí this is what we teach this is what we are taught and this is what we witness to others this is the church and the only business that we have every other thing is an addition of ìdùkú here and there so that ọkàn wa lè balẹ̀ nínú ayé yìí and now they want to throw away the substance and begin to pack the additional things additional matters kò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀.

0: rẹ yìí lẹ́ẹ̀kan sí fi ayé rẹ fi Jésù súnmọ́ Ọlọ́run rẹ wá Kristi Jésù wá Ọlọ́run ní ọ̀nà òdodo àti òtítọ́ rẹ wá kò sì rí kò mọ́ ó ní ẹ̀yìn yóò mọ òtítọ́ òtítọ́ yóò sọ yín di òmìnira àti nínú òmìnira rẹ a ó sin Ọlọ́run a ó wu Ọlọ́run a ó ṣiṣẹ́ tó wu Ọlọ́run a ó sì ní ayọ̀ ẹ̀mí mi. This is the gospel. This is the message of the kingdom of God. Jesu ni ijọba Ọlọ́run wí bí owó stádì tá a gbìn nígbà tó bá wú ó ní ó gba gbogbo ilẹ̀kan. Ìjọba ayé yìí ṣe ń padà bọ̀ wá di ìjọba Kristi o ṣùgbọ́n níbo nísinsìnyí àwa ń lọ sí ibi gíga kan àwa ń lọ sí ìjọba Ọlọ́run àwa ń lọ sí ọ̀run lọ́dọ̀ bàbá níbi tí a ó ti rí Jésù lójúkorò ojú báyìí gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti kọ́ wa gẹ́gẹ́ ìwé mímọ́. When the time come, then we will glory and then we will rejoice, then we will speak about our triumph. Triumph over sin, triumph over the devil, triumph over self, triumph over every lust of the flesh, every lust of the high, every pride of life. But until then, ko to di gba je ka mo ihamora o ka ja ija igbagbo gẹgẹ bi akọni ka koju ija si eso ati ese ka polongo Jesu fun awon ka layo ninu Kristi nipa e. Ìjọba Ọlọ́run ó kù sí àwa ń kéde ìrònú kó wádà fún gbogbo ènìyàn torí pé ìgbàlà yìí fún gbogbo ènìyàn ni Jésù mo wá fún. Tí ìwọ bá gbọ́ bó ti ń gbọ́ lówùúrọ̀ yìí tó o bá gbàgbọ́ bíbélì sọ pé owó yẹ tó o bá ké pe Ọlọ́run if you call on the Lord tó o bá ké pe Jésù lówùúrọ̀ yìí bíbélì sọ pé owó yẹ owó yẹ you will be saved. So I speak the salvation of God to you and to your household this day. In the name of God.
1: Ìrànlọ́wọ́ àdúrà ìgbaniníyànjú àti àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ lè pè pẹ̀lú nọ́mbà yìí 08062574809 fún àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ilé ìjọsìn wa All Saints Anglican Parish tó wà ní nọmba 1 Mobayọ̀ Jesse Oshodi. Àwọn ètò ìsìn ilé ìjọsìn wa ni wọ̀nyí. Ní ọjọ́ ìsinmi ní dédé aago méje òwúrọ̀ a máa ní ìsìn èdè tòyìnbó English service at 7 a.m. ní agogo mẹ́wàá òwúrọ̀ a máa ní ìsìn èdè Yorùbá. Ní ọjọ́ ajé a máa ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run ní aago 6 ìrọ̀lẹ́ Bible study at 6 p.m. on Monday. Ní ọjọ́ ọrú ní dédé aago méje òwúrọ̀ a máa ní ìsìn ìdàpẹ̀mí mímọ́ Holy Communion service on Wednesday at 7 a.m. ní agogo 6 ìrọ̀lẹ́ ọjọ́rú bákan náà a máa ní ìpàdé àdúrà tí a ń pè ní ìpàdé aláṣeyọrí 6 p.m. on Wednesday as well. We have special prayer section titled Breakthrough Prayer Meeting. Ní ọjọ́ Àlàmísì ní dédé aago 2:00 òwúrọ̀ a máa ní àkànṣe àdúrà fún àwọn oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò tí a ń pè ní kúkú iṣẹ́ mi Thursday morning at 7:30 a.m. We have special prayer section for the businessmen and businesswomen. Title, Bless My Work. Kí Ọlọ́run kí ó bùkún fún yín bí ẹ ti ń darapọ̀ mọ́ wa nínú àwọn ètò wọ̀nyí. Ètò tẹ ṣẹ̀ṣẹ̀ gbádùn fún yín ni ètò ọ̀rọ̀ Ọlọ́run ti All Saints Half Hour ti ìjọ All Saints Anglican Church tí wọ́n wà ní number 1 Mobayọ̀ Jesse Oshodi tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ nígbà tí ẹni tó bá wa sọ̀rọ̀ fún mi àfa ìjọ ajínrere agbaninímọ̀ràn àti ìránṣẹ́ Ọlọ́run the venerable Tọ́pẹ́ Tàpẹ́rẹ́ a tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ fún àkànṣe ètò yìí Jésù lolúwa.
2: Nítorí náà ni ó ṣe ṣàánú fún ẹni tí ó wù ú ẹni tí ó wù ni a sì mú.

0: láti fún àwọn ọ̀tá rẹ̀ ká kí àwọn tó kórìíra rẹ̀ pẹ̀lú kí wọ́n tún sá lọ kúrò níwájú rẹ̀. Àmín Sambi Production.
1: Táwọn ẹlẹ́sìn àbáláyé ń gbà Ọlọ́run á fàṣẹ dáhùn á dìde fún orílẹ̀-èdè Nàìjíríà á dìde fún ètò ààbò ilé wa lágbára Ọlọ́run ọba. Gérégé òun náà ni aago mẹ́sàn-án ti lù láti lè ṣe Bond FM 92.9. A máa lọ sórí ètò ìdíje ẹ̀kọ́ Bíbélì pẹ̀lú Michael Olúwafẹ́mi Adésínà JP tí a mọ̀ sí Ọ̀gbẹ́ni Bible. Wọ́n ti wà ní ìkàlẹ̀ láti mú ètò náà wá sí etí ìgbọ́ yín. Àgbọ́dúnú.

0: now available in 27 Mandarin languages. While translation and revision are ongoing in 10 different languages, it costs a minimum of 120 million naira to complete a Bible translation project if achieved in 8 years. The Bible Society of Nigeria invites you to partner with God to translate the Bible into more Mandarin languages, provide free Braille Bible for the people with visual disability, and sign language Bible for the deaf. Email us at info@biblesociety-nigeria.org and visit www.biblesociety-nigeria.org. BSN, make it the world available.
1: Bí kò ṣe pé Olúwa bá kọ ilé náà, àwọn tó ń kọ wọn ṣiṣẹ́ lásán. Bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́, olùṣọ́ jí lásán. Asọ́ni fúlẹ̀yìn ti ẹ̀dìdẹ ní kùtùkùtù láti pẹ́ ìṣíwọ́ láti jẹ oúnjẹ ìkáàánú, bẹ́ẹ̀ ló fèrè fún olùfẹ́ rẹ̀ lójú oorun. Kíyèsí, àwọn ọmọ ni ìní Olúwa, ọmọ ẹni sì ni èrè rẹ̀. Bí ọ̀fà ti rí ní ọwọ́ alágbára, bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìwé. Ìbùkún ni fún ọkùnrin náà tí àpẹẹrẹ kún fún wọn. Ojú kì yóò tì wọ́n, ṣùgbọ́n wọ́n ṣẹ́gun àwọn ọ̀tá wọn lẹ́nu ọ̀nà. Mo fi sáàmù wọlé fún Children Day táwọn ọmọ ṣe ní ìjẹta. Ṣùgbọ́n èní ó yàtọ̀ sí Children Day. Kìkì ọlá, kìkì ogó, kìkì yìn, kìkì orí gbogbo ni ó yẹ fún ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. Ọba alágbádá inú aláwọ̀ tẹ́lẹ̀ òun, ọba tó ju ọba lọ. Ọba ìlúmúwa rí ìmọ́lẹ̀ òwúrọ̀ ọjọ́ tòní ní ayọ̀ àti àlàáfíà. Kò rí jẹ́ Sunday tó kẹ́yìn nínú àkàsọ̀ karùn-ún ọdún 2026. Bákan náà, òní yìí ni ọjọ́ ìsinmi ti mẹ́ta lọ̀kan tá a mọ̀ sí Trinity Sunday. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Mo wá fi àsìkò pé mo mọ lẹ́yìn Kristi àtẹ̀yọ olólùfẹ́ ètò yìí tó ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ọjọ́ ìsinmi. Káàbọ̀ sí orí ètò pàtàkì tó ń gba bísà lọ síjọba àrùn tá a mọ̀ sí ìdíje ẹ̀kọ́ bíbélì tó dúró fún àwọn aṣẹ́gun nínú ọ̀rọ̀ náà. Níbi tí a ti ń tú àwọn ọ̀rọ̀ tó bá ta kókó tó sì tún sápa mọ́ láti inú ìwé mímọ́ bíbélì underline èyí tó ń dé sí etí ìgbọ̀nyín láti lè ṣe Bond FM 92.9 tó wà ní Olúgbòǹgbò Kingdom GRA Ìkẹjà Lẹ́kọ̀ọ́. Orúkọ mi ni Michael Olúwafẹ́mi Adesina JP Mr. Bible. A wà ní Abala Bible Society of Nigeria 0803-222-9949. Díje ẹ̀kọ́ bíbélì ló ń lọ ní Abala Bible Society of Nigeria. Ẹ̀lọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ́ o.
2: Ẹ̀káàárọ̀ sá o.
1: Ẹ̀káàárọ̀ o.
2: Akúsinmi ni o.
1: Àwa nìyẹn o.
2: Àdẹ̀kù Sunday tó gbẹ̀yìn nínú oṣù yìí o.
1: Àwa ni ó ní.
2: Ìwà náà ló tún máa rúṣù tó ń bọ̀ lórúkọ Jésù
1: o. Àmì o.
2: Mr. Sunny Rashid ni o. Láti
1: Ìkòròdú. Láti Ìbèsè. Nọ́mbà ò ní ká fún ẹ̀yìn ará Ìbèsè.
2: Ọlọ́run mẹ́ta lọ́kàn.
1: Yes o.
2: Ẹ fún mi ní nọmba one.
1: Jésù ló kọ orúkọ mi. Nọmba wán ni mo mú. Ẹ parí gbólóhùn ọ̀rọ̀ yìí o. Láti inú bíbélì mímọ́ tó sọ wípé bí ẹnìkan bá kọlu ẹnìkan, ẹni méjì yóò kò lójú. Ẹ parí ẹ̀.
2: Bí ẹnìkan bá kọlu ẹnìkan.
1: Bẹ́ẹ̀ni, ẹni méjì yóò kò lójú. Tí ẹnìkan bá fi lè kọlu ẹnìkan, èèyàn méjì yóò kò lójú. Ẹ parí ẹ̀. Ṣé kí n sọ fún yín?
2: Ó yẹ sọ fún.
1: Nígbà tí mo ti lè dárúkọ ẹnìkan àti méjì yẹn, ó yẹ kẹ́mọ̀ pé wọ́n máa lọ sí mẹ́ta, ó kun oníkan mẹ́ta kì í yá fàjá. Bẹ́ẹ̀ ni, oníwàásù 412, ó kun oníkan mẹ́ta kì í yá fàjá. Ọ̀rọ̀ wà lórí ẹ̀ gan-an tí Mike bẹ̀rẹ̀ sí tú ọ̀rọ̀ tó wà lórí ẹ̀ àní kúrò lórí ètò. Ǹjọ́ kan máa fi dá wa lẹ́kọ̀ọ́. Màá fi dá wa lẹ́kọ̀ọ́. Okun oníkan mẹ́ta kì í yá fàjá. Bí ẹnìkan bá kọlu ẹnìkan, ẹni méjì yóò kó lójú. Ẹni tí ọjọ́ ìsinmi ti mẹ́ta lọ̀kan tá a mọ̀ sí Trinity Sunday. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. ki se pe olorun je meta o olorun kan ni o wa pere si ona meta olorun baba baba oju o fun olorun olorun omo jesus christ olorun emi mo emi mo tun pada bo lati wa to wa si ona ni itan daruko elo lori abefe o
2: e
1: ma ka aro o e
2: daruko mi ni akwani pirates lati akute
1: akin wale pirates lati akute
2: Oluwa
1: se
2: o da ma oku fun o
1: ami o
2: Oluwa mi ta be fun ya Oluwa ma go yin to kile kire je yin ni ba je o
1: ami Jesus
2: e da mo bi
1: e mo bi keji
2: e da
1: ko da o awon emi emo meta
2: be
1: bi opolo se mo mi ti mo gba enu nkan meta jade awon ni enu nkan meta ton gba jade yi emi emo bi opolo won gba enu nkan meta jade emo enu nkan meta no gba jade awon won ni e da nko won meta ni an keko ni ise mo enu akoko ni dragoni enu keji ni eroko beast enu eketa ni woni eke emi opolo o gba enu dragon jade o gba enu beast jade ta mo si eranko o tun wa gba enu woni eke ifihan 1613 we ifihan ori kerin din ni ogun ese iketala elo lori afefe o
3: elo sir
1: e ka ro sir o
3: e ka ro wa ku sinle ni o
1: awa ni e o
3: eh
1: wa class lati join
3: eh be ni sir
1: oga normal ka fun
3: e fun number 3
1: number keta to number 3 e daruko awon meta ton jeri ni aye
3: ton jeri laye
1: laye ta wa yi awon lo jeri ni aye nkan meta to nje ni laye mo se ko si bi beli na ni
3: ah e mi mi man se to nje ri awon se ta ba se laye
1: ah mi ra nko se o sa nje ri o le ko gbo e papo o ko ati se gbo ko gbo e papo o lo nje ri fun wa laye yi e da ruko yin hello sir hello ah eh ma gbo yin mo ah o pari o be ke gbiyanju ke tun mi pe tori mi o gbo yin mo te ba tun mi pe boya net bi te wa mi o work dada mo awon nkan meta to jeri ni aye ti a wa yi o la fe ke yan le ke so fun wa bi ke ko beli ni bond fm lawa 92.9 e ja lo si Bible Society of Nigeria
4: Bíbélì ni ọ̀rọ̀ Ọlọ́run tí a kọ pẹ̀lú àpò.

0: c'est Bibeli. Et ça, là, si vous voulez qu'on connaisse Bibeli, il y a un enfant qui t'a dit Bibeli, là, on doit mettre ça. Avant, tous les cotons, on doit aussi bien dire du monde chrétien. Et tout le monde, on doit dire ça, coco. Il va continuer le bon Dieu, mais il faut un cahier à tiens, cagadon. Ou tu vas aller d'un tiens, chèque, et là, on est bien pour Christa. Et vous? Ẹkàn sí wa ní èyíkéyìí àwọn ilé ìtajà wa tàbí kí ẹ pé èyíkéyìí nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 0815-909-4117 tàbí 0815-909-4145. Ẹ̀tún lè kàn sí ilé ìtajà ayélujára wa store.bsnproject.org BSN nínú ọ̀rọ̀ Ọlọ́run wa ní àrọ́wọ́tó.
1: Bẹ́ẹ̀ni ò tó bá di ní ìrọ̀lẹ́ ni agbára Ọlọ́run ní aago márùn-ún. Ẹ pàdé mi pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n àti iléeṣẹ́ Bible Society of Nigeria àti àlejò wa lórí ètò ìwòsàn lórí ọkàn. A fi abala ti ìta tí ń bàbọ̀ láti ọ̀sẹ̀ kẹta, a fi tì sápá kan lénìí. Kí ni àkòrí náà? Fífi ipá báni lò pọ̀. Ta mọ̀ sí réèpù. Bóyá réèpù, rapist. Gbogbo ẹran mẹ́ta tó mo dárúkọ yẹn ìjọba ò fẹ́. Ẹ̀ríkẹ́ túmọ̀ òyìnbó yẹn bí ó bá ṣe yẹ yín sí àti rapist àti raping gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn orúkọ tá a wù ta lè fún kì í ṣe orúkọ ọmọlúàbí rárá. Àáfi abálẹ̀ tìmí ọjọ́ ti tèmí. Ẹ láǹfààní láti pè wọlé o. Gbogbo ẹnikẹ́ni láti dá sí ètò yìí ẹ láǹfààní láti pè wọlé. Tó bá di ní aago márùn-ún a sọ nọ́mbà tí ẹ máa pè sí, màá sọ fún yín láti pè wá wọlé láti jọ fọ̀rọ̀ jómi tó rọ̀. Bóyá rẹni tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí àbúṣẹlẹ̀ sẹ́yìn náà dọ́rọ́kọ́ ní kẹ dárúkọ yín ọ̀nà àbáyọ àwọn ọ̀jọ̀gbọ́n wọn máa fún yín ní agbára Ọlọ́run. Síwájú sí nípa ti bíbélì ìròyìn ayọ̀ pọ́ńbélé bíbélì ìròyìn ayọ̀ ti àpókrífà ó ti wà ń ta ní iléeṣẹ́ Bible Society of Nigeria nọ́mbà 202 àti 204 Ìkòròdú Road Palm Grove Bus Stop ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ Redeem Church ibẹ̀ ni wọ́n kalẹ̀ sí àti kúrò ní nọ́mbà 150 Ìkòròdú Road onípàánù Bus Stop ní Adébọ̀wálé Àṣọ àti kúrò ńbẹ̀ wọ́n ti wà ní nọ́mbà 202/204 Ìkòròdú Road Palm Grove Bus Stop níbẹ̀ ni iléeṣẹ́ Bible Society of Nigeria. Ẹ̀rọ ìfẹ́ yọjú sáwọn management owó àbẹ́ náà ni àǹfààní wà fún bookshop náà ò sì kíni owó àbẹ́. Nígbà yẹn jẹ́ ká ṣe gàyà ká lọ gbọ́ orin ẹ̀mí nígbà tá a bá padà dé a tún máa tẹ̀síwájú lórí ètò ìdíje ẹ̀kọ́ bíbélì Bond FM Lawa 92.9.

0: Àwa nìyẹn o.
1: Aláyọ̀ lọ́lọ́ máa fún alágbára lọ.
0: Àmì o.
1: Ojúwa aróṣù tuntun lágbára lọ́wọ́ lọ.
0: Àmì o.
1: Mísísà Alimot Ojú Ọlápẹ́ ló ń pè láti Oṣù.
0: Arábìnrin Alimot Ojú Ọlápẹ́ láti Oṣòdì. Nọ́mbà ni ká fún yín.
1: Ẹ fún mi nọmba 3.
0: Nọ́mbà kẹta tó nọmba 3 ó dà. Ó ti lọ ọmú mi.
1: Nọmba 9.
0: Nọmba 9 ó wà nílẹ̀. Ẹ dárúkọ àwọn ọrẹkùnrin kò sùn mẹ́ta o. Tí wọ́n jọ ń ta kàngbọ̀n nínú májẹ̀mú tuntun Bíbélì. Ṣùgbọ́n tí ọ̀kan gbogbo òrókè.
1: Àwọn ọrẹkùnrin kò sùn
0: mẹ́ta. Mẹ́ta ni wọ́n. Àwọn mẹ́ta ìdẹ̀kẹ̀ ni ó wà nínú ayé wa. Táàbá ni arógo. Mẹ́ta ni wọ́n ṣùgbọ́n ẹnìkan ní gbogbo òrókè. Wọ́n jọ ń ta kàngbọ̀n pé èmi la gbà, ìwọ la gbà. Nínú Bíbélì májẹ̀mú tuntun. New Testament.
1: Owó ọmọ àti àlàáfíà.
0: Àti àlàáfíà. Ó dà. Ẹ gbìyànjú díẹ̀ ni. Ẹ jẹ́ ń sọ fún yín. Ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́. Ṣùgbọ́n èyí tó wá dára jù tó tóbi jù nínú wọn ni ìfẹ́. 1 Corinthians 13:13. Wọ́n ta bákan láti 1. Ọ̀rọ̀ yẹn ayé wa. Ṣùgbọ́n ibi tó ti gbégbá orókè tí ìfẹ́ ti gbégbá orókè ni 1 Corinthians 13:13. Bẹ́ẹ̀ ni ìfẹ́ olúborí ohun gbogbo òun lágbára jù. Ó ju ìgbàgbọ́ lọ, ó tún ju ìrètí lọ. Téèyàn bá nírètí nínú Ọlọ́run, òfò ni o kò ní nǹkan kan mú. Àdẹ̀gbọ́n náà nígbàgbọ́, onígbàgbọ́ òdodo la gbọ́dọ̀ jẹ́. Èmi sọ pé gbogbo tí mo dárúkọ yìí, àdẹ̀gbọ́n tún nífẹ̀ẹ́. Òní mo ní nǹkan mẹ́ta yìí, inú ayé wa ló ti jẹ́. Ẹni tí ò bá sínú ayé ẹ̀. Ìfẹ́ ni kókó. Ẹni tí ò bá sínú ayé ẹ̀.
1: Ìfẹ́
0: làkọjá òfin bẹ́ẹ̀ ni. Ẹ ṣe tẹ́ ẹ pé wá. Ìdíje ẹ̀kọ́ Bíbélì ni Bond FM 92.9. Ṣe rí pé nǹkan tá a dárúkọ yẹn mẹ́ta mẹ́ta ni. Ṣùgbọ́n náà mẹ́ta yẹn nìkan gbọ́dọ̀ wọ́n ni. Ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́. Sister Faith, Sister Hope, Sister Love. Sister Love ló wọ́n ni. Kò sí nǹkan tá a lè ṣe sí. Àwọn ló gbégbá orókè. Ẹ jẹ́ orókè náà. À ń padà bọ̀. Ẹ jẹ́ lọ. Tá a bá padà dé, à máa kàn sí wa.

bẹ́ẹ̀ni o òdodo ló ń gborílẹ̀ èdè lékè ẹ̀jẹ̀ ká fìmọ̀ ṣọ̀kan kájọ gbógun orílẹ̀ èdè nàìjíríà ga mo fẹ́ àsìkò náà tún gba àwọn ògo wẹrẹ wa níyànjú gẹ́gẹ́ bí children day ó dàpọ̀ mọ́ ọdún iléyá tí a ṣe bóyá ọdún ìjẹ́ káwọn ọmọ gangan lè ráyè ṣe children day ṣùgbọ́n àwọn ọmọ ní ìní olúwa o bí ọfà ti rí ní ọwọ́ alágbára ẹ̀jẹ̀ ká tọ́jú àwọn ọmọ wa o pàápàá lórí bí gbogbo nǹkan ṣe ń lọ nílùú yìí àti bí ètò ìwòsàn orí ọkàn bó ti ṣe ń jẹ jáde ẹ̀jẹ̀ ká tọ́jú àwọn ọmọ wa ta bá ń tọ́jú àwọn ọmọ wa kòkòrò ayé kan àtàwọn ẹni bí wọn ò ní lè ráyè ṣe kí ni láti jẹ wọn lérè tàbí jẹ wọn mogún ká tọ́jú àwọn ọmọ wa dáradára o èyí tó bá jẹ́ obìnrin nínú wọn ó yẹ ká mọ ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ ká máa fún àwọn ọmọbìnrin wa torí pé wọn ò ní lè gba ìdánilẹ́kọ̀ọ́ níta ẹ̀kọ́ òdì tó bá bẹ ẹni pé wọn lọ ń ṣe nǹkan tí ò da pẹ̀lú àwọn ọmọ kéékèèké ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa bákan náà àyájọ́ ẹni tó jẹ́ ọjọ́ ìsinmi ti mẹ́ta lọ́kan ká mọ̀ sí Trinity Sunday èyí tó túmọ̀ sí pé ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run kan ló pọn rẹ̀ sí ọ̀nà mẹ́ta láti fèrè ẹ̀hún láti fògo ẹ̀hún pé òun dúró gẹ́gẹ́ bí bàbá Jésù Kristì jẹ́ dúró gẹ́gẹ́ bí ọmọ nígbà tí Jésù Kristì wá ń lọ ó wá ní èmi yóò rán ẹ̀mí olùtùnú wá ó tún jẹ́ ẹ̀mí mímọ́ òun ni ìkẹta lẹ́yìn ẹ̀mí olùtùnú yẹn kò sí èèyàn mọ́ kò sí nǹkan kan mọ́ gbogbo ẹ̀ close sí bẹ́ẹ̀ nìyẹn lẹ́yìn ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ lẹ́yìn ẹ̀mí mímọ́ kò sí nǹkan kan mọ́ gbogbo ara máa wá dùn láti ní ẹ̀mí mímọ́ yìí torí ẹni tí ò bá lẹ́mí mímọ́ ó ti rẹ̀yìn ju òfo àti asán lọ ní ìyẹn kan bẹ́ẹ̀ nílò ń lọ bond fm 92.9 ẹ jẹ́ àdókè lọ́run à ń padà bọ̀.

0: kò ní bínú.
1: Ìjìnlẹ̀ fẹ́ àìlòkùn. Láàfihàn nínú Manuel.

àti lẹ́dọ̀ àwọn alágbàtàwà ló ló gbọ́n pẹ̀lú ètò lágbàtà rẹ̀ àwọn àjọ ìfẹsẹ̀ ní ọ̀tẹ̀ ló ṣe àwọn náà lè ṣe adéolú bufla àti adéolú pandeyan òwú ilé ìṣẹ́ wà ní kọjá olóòtú kingsport mẹta city exit wọláyì mọ́nílẹ̀ àti olóòwò gọọmenti ìbàdàn ìpínlẹ̀ ọyọ nílùú èkó a wà ní kújá tí mákẹ́tì sọ nọmba 6 pipe bone water line behind for that ilé

0: あ、じゃあ、だとね。
1: Jẹ́ pé Olúwa tó wà fún Akila Àbámà wí. Ẹyẹ lè yàn. Wòye ìjẹrin tí a ti rìnrìn àjò lọ sí ìlú abínibí wa ti ń bí wọ́n ti bí èmi náà. Ọ̀rọ̀ ló bọ̀ wá tàbí bọ́ká náà ọkà. Ọkà kan kì í jẹ ọkà, ohun tó ń jọkà náà ni ọkà ń jẹ. A ti kalẹ̀ sórí ètò ètò yìí kárúkẹ́ fún ti àárọ̀ tèmi. Iléeṣẹ́ Rédíò Nàìjíríà Bond FM 92.9 ta wà nílùú Ìkẹjà. Ọ̀pẹ̀lú Yẹ̀wá Ọlọ́run ọba náà ló ń ṣọ́ wa lọ tó ń ṣọ́ wa bọ̀. Adúpẹ́ lọ́wọ́ ọba Sati, ọba Láwùràbí ti fún ni lóhun gbogbo tí kì í béèrè àrọ̀. Lórí ìrìn àjò tá a rìn, wọ́n ní ọmọ èèyàn tó sọ lóyún, ó sọ àpò ìyàkọ́. Màmá wa olùkọ́ àgbà tó fẹ̀yìntì ní ìlú Igbóra High School, late Mrs. Dickness Omotunde Olayemi Ayoade, ọdún 84 ni màmá nígbà ayé wọn nílé wa nílé ẹni ayé wù ní ìsàlẹ̀ pẹ́ńbọ. Màmá gbọ́ ìpè sí láyé ayé o. Màmá gbọ́ ìpè sí láyé ayé. Ará, ọ̀rẹ́, ọmọ, ojúlùmọ̀, ẹbí ní ìlú ìjàrẹ́ tẹ wá àdúpẹ́ ní ọwọ́ yín. A ṣe ẹ̀yẹ fún màmá wa. Màmá wa Dickness Omotunde. Pápá jùlọ, Jeremy Ayọ̀ Adé ìlú fẹ̀yìn jù wá lọ. Òkú, wọ́n dúpẹ́ ẹ̀ṣẹ́ púpọ̀. Bẹ̀rẹ̀ látòrí Executive Chairman Ọ̀nàgbọ́ Olúṣọlá Adélékè, Ìbàràpá Central Local Government Chairman. Wọ́n ní kí n dúpẹ́ lọ́wọ́ Ọ̀rọ̀ Peter Gbarigẹ̀ṣin Ọ̀jẹ́ alias lẹ́ẹ̀kan sí. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín. Èmi náà mò ń dúpẹ́ lọ́wọ́ yín o. Torí mo rí yín lánàá tí a ti ń ṣe rùkùrùkù níbẹ̀. Reverend Aworide, wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín. Dr. Anthony Adébáyọ̀, Member, Federal House of Representatives, Ìbàràpá Central àti North Federal Constituency. Òun náà ni wọ́n jẹ́. Wọ́n ṣe dáadáa nígbà tí wọ́n wà ńbẹ̀. Wọ́n sì wà ńbẹ̀ báyìí náà. Ṣùgbọ́n wọ́n dìde. Ìrànlọ́wọ́ lórí ìnáwó tí a ṣe kí Ọlọ́run Olódùmarè gbogbo nǹkan tó wà ní okùn àyà tí yín náà tẹ́ ẹ fẹ́ dé Ọlọ́run àmú yín débẹ̀. Gbogbo àwọn ọmọ màmá bíi Adépìtẹ́, Ayọ̀adé, Abíadé, Bọ́sẹ̀, Adégbénró, Ayọ̀adé, Adébísí, Ayọ̀adé, ẹ̀kú ìnáwó tí òkú màmá yín nígbà tó yẹ pé bàbá wa ló jẹ́ bàbá tèmi náà Simeon. Adúgbò Ìga, Ayọ̀adé, Àlàmú Erin, wọ́n ti gbọ́ ìpè sílẹ̀ ayérayé láti 1987. Ẹ rí i pé yóò ti fẹ́ tó ọgbọ̀n ọdún, ó ti ẹ̀ ti lé lọ́gbọ̀n ọdún báyìí. Kólúwa kó tẹ̀wọ̀n sáfẹ́ rẹ. Màmá wa bàbá Simeon Adúgbò Ìga ló pe aya ẹ̀ sọ́dọ̀, ṣùgbọ́n àwa ń sunkún bí.

gẹ́rẹ́gẹ́ laago mẹ́wàá lù ẹkú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́yín láti ilé iṣẹ́ bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà olúfúnkẹ́ àdìsá lórúkọ tèmi. Ìjọ ọmọlẹ́yìn kristi the christian association of nigeria can ti pariwo lórí ètò ààbò àwọn ọmọdé ní orílẹ̀-èdè nàìjíríà láti tẹpá mọ́ ipa dáàbò bò wọ́n nínú àtẹ̀sódé tí ààrẹ wọn bu ọwọ́ lù archbishop daniel oko ó ní ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn ìwé tọdún yìí wáyé lásìkò tí àwọn ẹbí kan wà nínú ìbànújẹ́ ọkàn pàápàá jùlọ ti ìkọlù sí ilé ìwé tí ó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ní ìpínlẹ̀ ọ̀yọ́ níbi tí àwọn agbébọn ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé ní èyí tó mú ìlú kan gógó. Gẹ́gẹ́ bí àjọ can ìjínigbé yìí tún wú ìbéèrè lórí ètò ààbò àwọn ọmọdé àti ọjọ́ ọ̀la ètò ẹ̀kọ́ bí àìsí ètò ààbò ṣe ń burú sí i. Àjọ náà fi ẹ̀dùn ọkọ wọn hàn lórí bí àwọn ọmọ náà sì ṣe wà ní àkàtà àwọn ajínigbé àti ìrora tí àwọn ẹbí wọn là kọjá. Àjọ can bá àwọn olùkọ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú náà ṣẹlẹ̀ sí kẹ́dùn pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ wọn. Wọ́n tọ́ka sí ìṣòro bí ẹ̀rù ṣe ń ba àwọn òbí láti rán àwọn ọmọ wọn lọ sí ilé ìwé nígbà tí àwọn olùkọ́ ò ní ànídájú lórí ètò ààbò. Àjọ náà wá pe àwọn alẹ́nulọ́rọ̀ láti fọwọ́sowọ́pọ̀ dáàbò bo àwọn ọmọ àti pẹ̀lú àyíká fún àwọn ọ̀dọ́ láti ṣe rere láìsí ẹ̀rù. Gómìnà Babájídé Sanwó-Olu ti ìpínlẹ̀ Èkó ti sọ di mímọ̀ pé àwọn olùdíje ti ẹgbẹ́ òṣèlú APC fún ilé ìgbìmọ̀ aṣòfin ti ṣe ìlérí láti ṣe àkójọpọ̀ àwọn ènìyàn ní ìgbèríko ṣáájú ìdìbò ọdún 2027. Gómìnà Sanwó-Olu sọ̀rọ̀ lẹ́yìn tí ó léwájú níbi ayẹyẹ 40 ẹni tó gbé àsíá ẹgbẹ́ fún ilé ìgbìmọ̀ aṣòfin pẹ̀lú adarí ẹgbẹ́ àti igbákejì gómìnà láti lọ kí ààrẹ Bọ́lá Tinubu fún ọdún sálà ní ibùgbé wọn Lẹ́kọ̀ọ́. Ó ní àbẹ̀wò náà fún àwọn olùdíje ní àǹfààní láti bá ààrẹ sọ̀rọ̀ gba ìtọ́ni lórí bí a ṣe ń darí ṣiṣẹ́ sin ìlú àti ìṣòótọ́ sí ẹgbẹ́ gẹ́gẹ́.

0: gómìnà ṣe sọ ààrẹ tinubu rọ wọn láti rí dájú pé wọn ṣe ètò pẹlú ètò ìjọba àwa-arawa àti ní ìbáṣe tó dánmọ́rán pẹlú àwọn ènìyàn lágbègbè wọn ó ní àwọn olùdíje ṣe ìlérí láti ṣiṣẹ́ dójú àmì àti ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ APC gómìnà sanwó-olu ṣe ìdánilójú pé àwọn olùdíje máa ṣiṣẹ́ dójú àmì dáradára ìròyìn ìyálẹ̀ta kò ní jù báyìí lọ ẹ tún darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wa tó bá di aago méjìlá ọ̀sán ọ̀pẹ lọ́wọ́ frank ọlọ́runníṣọlá tó kó ìròyìn náà jọ olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi a kú ìsinmi òní ọ̀pẹ láṣẹ lókè èpè.
1: Ejimare lojiri ewa fakuko
2: Ejimare lojiri ewa fakuko
1: Oba oke lojiri ewa fakuko
2: Ejimare lojiri ewa fakuko Nibi kapede ati polowo o se royin

ọpẹ́ fún ní ipò tí a bá wà. Wọ́n ní tí a bá ti lè dúró ṣinṣin nínú Ọlọ́run, tí àwa bá ní ìgbàgbọ́ bí kóró mustadi, àwa yóò pàṣẹ fún òkè, òkè á sì ṣídì. Ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú Ọlọ́run ká dúró ṣinṣin, ó di dandan. Ọlọ́run á bá wa ṣe, Ọlọ́run á bá wa ṣẹ́gun àìsí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ilẹ̀ Nàìjíríà á dùn gbé láìsí ẹ̀rù, láìsí ìpayà lágbára Ọlọ́run. Ọkàn mi òun náà ni eléyìí láti ẹnu Fọlákẹ́mi Adéyẹyẹ. Bond FM láwà 92.9 ìfẹ́ ló so wá pọ̀ kárí ayé.

bá ní àpè mọ́ra ẹni ni tèmi dire. Ẹ jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan máa pàṣẹ ọ̀rọ̀ sórílẹ̀-èdè yìí. Ọ̀rọ̀ ààbò kí Ọlọ́run kó tú wa sílẹ̀. Gbogbo àwọn tó wà nínú àhámọ́ ní ìgbèkùn kí Ọlọ́run kó tú wọn sílẹ̀.

Etí Ọlọ́run ò di láti gbọ́ igbe wa o. Àwa ni ká rí dájú pé a pa àṣẹ ọ̀rọ̀ ìtúsílẹ̀ kọ́lọ́run sì dáhùn.

má jù sílẹ̀. Lójúmọ́ ẹni tó sì mọ́ yìí orílẹ̀-èdè Nàìjíríà la sì jọ ń gbé. Ẹ jẹ́ ká wá rere orílẹ̀-èdè yìí.

0: ojú òpó tí ẹ ma fi dá sétò 0706316 1916. Ojú òpó yẹn náà ni kẹ́ ẹ fi pè wọlé kẹ́yìn sọ ojú tẹ́ ẹ fi wò ó àti ọ̀nà àbáyọ ohun tí a lè ṣe 0706316 1916. Hello, ẹ kú ìyálẹ̀ta
1: o.
0: Ẹ̀rẹ́ sà.
1: Ẹ kú ètò òkè ní ìbàjẹ́ fún yín o.
0: Àmì Ọlọ́run tẹ̀yìn náà sà.
1: Orúkọ mi ni Aláìsí Ọláwọ́dé ni ọkọ̀ ilé látọ̀dún fún Máre.
0: A kú àṣekù ọdún sà.
1: Ọlọ́run tẹ̀lọ́pọ̀ ẹ̀ láyé.
0: Àmì.
1: Ẹ rí ọ̀rọ̀ tẹ mú wá ọ̀rọ̀ tẹ́lá ni.

0: tàǹfin ṣe làwọn nínú ayé yìí ló pọ̀ jù àpapọ̀ láǹtí sí ìjọba ìjọba ìjọba lórí pé àfọ́n ara wa àfọwọ́fà wa pọ̀ jù lórí ajé jù ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tó ẹ dákọ̀ nísìn gáàsì ẹlòmíì bá ládùúgbò nísìn wọn rà láti ilé epo wọn rà ní 1616 wọn tàbí gbòòrò ládùúgbò ní wọn 2000 naira 400 lórí bíjì ni wọn ti pọ̀ jù kí làwọn wà lórí kò sí sáà ń wà wọn ní àbàbálẹ yorùbá wọn ní owó ẹkún ẹnìkan ò ní fẹ́ dájẹ ẹni ìṣeéṣe àgbọdọ ìlera ọpọlọpọ wọn ní tí ó tẹlẹ ní tẹlẹ ìlera ní fún ara wa níjẹ wo ni mo fẹ́ ra búrẹ́dì búrẹ́dì kan sólẹ̀ ọ̀hún mo ná ní kan 115 ibì kan 116 ibì kan 14 orí 14 mo padà lọ́ra búrẹ́dì kan náà dé ni kì í ní kórìíyà sí ara wọn tó bá fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n sí wọ́n sì sùúrù kí wọ́n jẹ́ kí nàìjíríà ò rójú tó ti kábíyèsí ara wa ká sì bẹ̀rù ọlọ́run wa bẹ̀rù ọlọ́run ti pàtàkì púpọ̀ àwọn ọlọ́jà náà àwọn ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan níjẹ́ pípọ̀ ẹ̀wọ̀n ẹgbẹ́ náà ní owó lè kò yẹ kó níbẹ̀ o ọlọ́run ti dáadáa bọ̀ nàìjíríà ní báyìí jẹ́ o
1: àdúrà
0: wọn pa o ẹ kú ètò.
1: Irú afẹ́fẹ́ ìdáná tí ẹ sọ mo fẹ́ jẹ́ kẹ́ ẹ má fi ti ilé epo ẹ má fi ẹ má.
2: Ẹ
1: ra ẹ̀kọ́ àárọ̀ sà.
2: Orúkọ mi ni Ibrahim Lágbègbè.
1: À ń gbọ́ yín.
2: Nǹkan tó mi fẹ́ sọ sí lórí ọ̀rọ̀ rẹ ni pé ọwọ́ àwọn ìjọba náà ni gbogbo ẹ wà. Ṣùgbọ́n tíjọba bá dúró dáadáa kò sí nǹkan tó kàn wá pẹ̀lú àwọn kan ń ta jáde iye kan wọ́n ń ta iye kan kò tó bá ní mo yá dúró náà kò ní sí gbogbo nǹkan bẹ́ẹ̀ rọ ẹkú ètò wọn.
1: Ẹ ṣeun. Ojú tẹ̀yìn fi wò ó. Mi ò ní fẹ́ jẹ́ kí ẹ ká dá gbogbo ọ̀rọ̀ wa lórí afẹ́fẹ́ ìdáná àpẹẹrẹ òun ni mo fi yẹn ṣe. Gẹ́gẹ́ bíi dádì tó pè tọ́ lẹ́ẹ̀kan ẹ lè fi ilé epo ẹ lè fi wí alágolo. Ẹni tó gbé agolo kóun tó lọ rà á nílé epo ó máa ṣí owó mọ́tò mọ́ kó tó sọ pé òun fẹ́ ta tiẹ̀. Ẹ ló ẹkú ìyálẹ̀ta.
2: Ẹ ló mà.
1: Ẹ ra sà.
2: Ẹ máa kú ètò.
1: Ọlọ́run ló ń tò ó.
2: À ń kí ajábà kí o àti
1: taori ìdàbílọ́lá àwọn náà ń gbọ́.
2: Gbogbo wa náà àwọn Adébáláyọ̀.
1: Àmì Ọlọ́run.
2: Ẹ ṣe orúkọ tèmi ni Yakub Ọlátúnjì mò ń pè láti Kétu. Bẹ́ẹ̀ni ohun tó fà ni pé sísẹ́ẹ̀mù ìjọba tá ń lò ń sìn ń ló fà. Láyé ijó ọ̀ngbà táwọn àmì wa ń bẹ̀ fẹ́ẹ̀kùn tó wà. Àmọ́ nísìn ìjọba tá ń lò ń sìn ìjọba dẹ̀mọ́kírésì pàápàá jùlọ ìjọba tá ń lò kò gbá pé kíjọba kankan tó price ohun tó ń bí gbogbo ẹ wá nìyẹn o. Ok afẹ́fẹ́ ìdáná tẹ́ ẹ wí tí ó yẹ kí price yẹn yàtọ̀ káàkiri kò yẹ kó yàtọ̀ náà. Bá a bá ní ta afẹ́fẹ́ ìdáná ipá àwọn kan fi koro gbé àwọn kan ta ilé epo búrẹ́dì ń kọ́ sẹ́ẹ̀sì kan náà tó jẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lóníkálukú náà ń ta ń ta níye tó wù ú. Pàápàá jùlọ àwa ara wa náà ká fẹ́ràn ara wa o. Gbogbo nǹkan ẹni pé tí ìjọba ti wọ́n ládùúgbò wa ń dìda yìí ọlọ́jà kan wà ń bẹ̀ tí mo mọ̀ tó bá ti ti kó tọjà dé báyìí á sọ fáwọn ọmọ ẹ̀ ẹ má ta yìí kínní báyìí mọ́ o ó ti wọ́n ti lẹ́gbàá o ẹ má ta lé ojoojúmọ́ tó kí là ń ṣe bẹ́ẹ̀ fúnra wa fún káàràn ara wa lọ́wọ́ ẹ ṣe ẹkú ètò Yakub Ọlátúnjì nípò láti kéde.
1: Ẹ ṣeun bàbá mi tí ẹ bá wa dá sí kí wá lọ́nà àbáyọ kí la fẹ́ ṣe sírú àwọn nǹkan báyìí tí òfin ni máa ṣẹlẹ̀ mọ́. Ẹkú ìyálẹ̀ta.
3: Ẹ̀lọ́
1: sà.
3: Ẹ̀káàárọ̀
1: sà.
3: Ẹkú ètò.
1: Ọlọ́run ló ń tò ó.
3: Orúkọ mi ni Ṣèyí Oyégúnwà láti Òbíjú.
1: Ṣé bàbá mi.
3: Ṣé rí mú mi wá. Ṣé bá gbogbo kan tí ẹ̀ ń sọ yìí ẹ̀kọ́ ọ̀gbìn tó tẹ́ ẹ. Ṣé rí gbogbo ẹ̀ ọwọ́ ìjọba àdúgbò. Afẹ́fẹ́ jáde sí àǹfírí ẹ̀ yìí ni one of wetin product ló jẹ́ wetin product ló jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìjọba wa wọ́n tún ilé epo wa ṣe ní ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ yẹn gbogbo kìíní yóò nínú wa lára o gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ láti ẹni sì nípa ọ̀rọ̀ kíndíà ọjà wọn ìkọ̀kọ̀ nípa ọ̀rọ̀ topic àtọ̀ ó ti bẹ̀rẹ̀ ló nípa ọ̀rọ̀ eré bíi ọ̀rọ̀ epo ní okùn ẹ̀ṣẹ̀ mọ̀ à ń bẹ́ tó bọ̀.
1: Ẹ ṣeun sà.

àwọn ni o ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ epo. Àbí ẹ máa wò yí pé bóyá ibi tó ní kálùkù ti ń ra ọjà. Bí oníkálùkù ṣe ń rí ọjà rà ló fà á tí owó ọjà yẹn fi ń yàtọ̀. Ṣé a ò tún lè fi ojú ìyẹn wò pọ́dá o? Irú búrẹ́dì tẹ́yìn sọ́nsìn. Bóyá ìkẹjà ń bì nílùú onígbòǹgbò lèmi ti ń gba tọ̀dọ̀ tèmi. Mo dẹ̀ fẹ́ tà á ní ìyànà pájà. Ẹni tó dẹ̀ gbà ní onígbòǹgbò ń bì tóun náà fẹ́ tà á ní onígbòǹgbò. Ṣé ẹ ò ní rí i pé owó wọn máa yàtọ̀ sí ara wọn? Owó mọ́tò tiẹ̀ lè má pọ̀ bíi ti ẹni tó gbé tiẹ̀ lọ sí ìyànà pájà. Àbí ẹ̀yin ò tún fi ojú báyẹn wò ó? Kí wá ni ìjọba lè ṣe? Ìjọba ni ìjọba ni. Àwa gan ọ̀nà wo la lè gbé gbà? Ṣé ọ̀nà wà láti máa ṣe ìkéde ni pé àbí ká máa wàásù fún wọn ládùúgbò pé ìyá alágbájá ẹ bá jọ wà nílùú ìní ẹ ṣe dẹ́díẹ̀ ju bí ẹ ṣe ń ṣe yìí lọ. 0706316 1963 ni ojú òpó tẹ máa fi dá sí tò.

0: papoda ni 30th May 2026 leni odun mejidinlogorun 98 years ta si siwon ni ilana musulumi ọpọ ọmọ ọmọọmọ aromodomo ló gbẹyin baba wa mustapha akeolulu lára àwọn lẹẹkanlẹẹkan tí wọn bi nídi baba ni ọba oríbíwàlà rẹ mọṣọlá ni akeolulu first ọba of lagos gbogbo òṣìṣẹ iléeṣẹ bond fm 92.9 lágbàgbé orílẹ̀ nàìjíríà ká ti pín èkó lápapọ̀ lábẹ́ princess wúrọ̀lá adẹnìke adégbòkè alákòóso orílẹ̀ nàìjíríà ká ti pín èkó àti baba wa alhaji wahab alade akọ́ṣílẹ̀ general manager bond fm ń bá baba wa ọba oríbíwàlà rẹ mọṣọlá ni akeolulu kẹdùn kú ara fẹ́ra kù ẹni rí ilé ìtúlọ̀ ẹ̀gbọ́n tó mọ rírì àbúrò rẹ̀ baba tó mọ iyì ọmọ aṣíwájú tá a máa ṣàfẹ́kù rẹ̀ láwùjọ omi ènìyàn iléeṣẹ́ orílẹ̀ nàìjíríà ká ti pín èkó wá gba aládùúrà fún ọba oríbíwàlà rẹ mọṣọlá ni pé ọlọ́run ò ní ṣe ní tẹ̀lé ntẹ̀lé ọjọ́ ajìnà síra wọn ọlọ́run ò ní fi kú baba wa mustapha akeolulu balẹ̀ akeolulu jẹ́ aláwùmọ̀ àmì àwọn olùkíni princess wúrọ̀lá adẹ́nìke adégbòkè alákòóso orílẹ̀ nàìjíríà ká ti pín èkó lágbàgbé alhaji wahab alade akọ́ṣílẹ̀ general manager bond fm lórúkọ gbogbo òṣìṣẹ́.
1: Ètò ẹkú ìsinmi nílé-iṣẹ́ rédíò Bond FM 92.9. Ètò tó wà.

0: gbogbo olólùfẹ́ iléeṣẹ́ Bonde FM 92.9 ètò pàtàkì kan tá pè ní lágbègbè wa tó máa ń gorí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ Sunday láti aago mọ́kànlá àbárọ̀ sí di aago méjìlá ọ̀sán. Ètò lágbègbè wa bí ibi tí a ti máa ń yàn lọ́wọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa. Bọ́jẹ́ ti ìjọba ìbílẹ̀ CDA CDC èyí táwọn baálé ọkọ̀ ìlú àwọn ọba aládé ìjọba àpapọ̀ tó fi kọ́ ìjọba ìbílẹ̀ àwọn ilé ìjọsìn àti àwọn ọlọ́jà káràkátà pẹ̀lú àwọn agbófinró ni ètò lágbègbè wa máa ń lọ ọjà Ẹrindé. Atọ́kùn ètò ni Morudin Oluyege pẹ̀lú Wasiu Salaudeen ọmọ tó mọ kọ́lọ̀ Lékè Ìbàdàn láìgbàgbé Mutiu Abdullahi. Gbogbo èyí tí ẹ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí ẹ ṣáà ti kàn sí ẹ̀ka ìpolówó ọjà láti kópa lórí ètò lágbègbè wa. Ojú òpó yìí yóò ṣe yín láǹfààní 08035725787 tàbí 08034057141 tàbí 08030428183. Lágbègbè wa ètò tó ń ṣàmójútó agbègbè wa ẹ má míì sí ẹ.
1: Èyí ni láti sọ fún gbogbo onímọ́tò pátápátá lójú pópó pé níbi gbogbo tí ẹ bá ti rí àmì sí caution ìtọ́ka sí pé mọ́tò bàjẹ́ ni o. Nítorí náà ẹ jẹ́ ká rí dájú pé a fi mítà mẹ́wàá sílẹ̀.
2: Bóyá ó lọ sí ti dọ́ pé aráàlú ní ṣe lágbàá fún ìgbé onímọ́tò pé àbílẹ̀ bá rẹ̀ rẹ̀ kó rí akọ̀yà bí kí àwọn onímọ́tò jẹ́ kí sí caution méjì máa wà lẹ́yìn tí wọ́n ti rí gbàtígbà.

0: ẹkú dédé àsìkò yìí gbogbo lónìí tó tó wa ìtorí lágbègbè wa tí iléeṣẹ bond fm 92.0 ìbẹ náà lọjọ pé a kalẹ sí o àríṣe làríkà àríkà bàbá rẹgùn tó ń kálukú bá ṣe lónìí ọrọ tó náà ni ó dà lẹyìn ọlà ẹmẹjà gbàgbé pé ètò wa ìtorí lágbègbè wa yàrá ìròyìn wa náà lọjọ pé ó ti jáde wa o gbogbo nǹkan tó ń ṣẹlẹ lágbègbè jáyẹmí lọ wa nàìjíríà àwọn ìjọba ìbílẹ̀ ta ní ó ń lọ bí 84 local government bond fm ó kárí ayé ni wọ́n gba nípínlẹ̀ èkó wọ́n gba nípínlẹ̀ kwara wọ́n gba nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n gba nípínlẹ̀ ondo wọ́n gba nípínlẹ̀ èkìtì wọ́n gba nípínlẹ̀ ogun mélòó la fẹ́ kà àwa náà kọ́. àwa tọ́nú ọlá wa ẹja ńlá ni ẹ wá mú lórí ìtọ́wà ètò lágbègbè wa láàárọ̀ ẹ ti tò ní pàápàá jùlọ orúkọ làgbòye alhaj adish kamaludin bánusọ yáyá ọjọ́ wọn níbi ìpínlẹ̀ kwara ní ìlú samara wọn náà lọ bá wa lórí ètò lágbègbè wa fún ọjọ́ ti tò ní ọ̀pọ̀lọpọ̀ wọn ń pè ní dílà a sì jọ tú sùdésàlẹ̀ ìkòkò lórí ìtọ́jú pé ti gbogbo wa ní àǹfààní àti àwọn ọ̀dọ́ wa tábà tó ń sọ nípa ẹlẹ́sìn islam ò ṣe fọwọ́ sẹ́yìn pẹ̀lú wákàtí márùn-ún tábà ń sọ nípa ìjọ nàwárúdé mí ni mo ti ẹ̀fẹ́ kà ẹ bá ń kí gbogbo àwọn olólùfẹ́ lórí ìtọ́jú àti lágbègbè wa bísímìlà.
1: gbogbo ọmọ nàìjíríà kí yan ìyàkúndé wòye àwọn aráàjì kọmọdé yáyá yb balance of venture ọmọ ìpínlẹ̀ kwara ní rẹpọnù local government
0: ní ìlú sanwóra lábẹ́ ẹ̀ka ẹ̀bà matthew ìdòwú ajíboyè
1: olóògbé tó yé ìkàfẹ́ wúwé ìkàfàtà ìlẹ́jọ́ ọ̀fẹ́jùlá
0: ìsanwóra. ẹ̀ka bọ̀ sẹ́lẹ̀ ètò ó ní bàbá rẹ̀ ní bàlà káti bí pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ bàbá rẹ̀ ní bàlà ọ̀là kì í yábọ̀rọ̀.
1: bẹ́ẹ̀
0: ni bàbá wa ń wí o. ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ àti àwọn mínísítà àtàwọn onírúurú oníkọ̀ ọ̀jọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ìrónílágbára ló jẹ́ pé ó sábà máa ń jáde wọ́n sì ní ẹ̀yẹ̀dà tí ọba máa bi tí ẹnì kejì rẹ̀ tílà ọlọ́ọ̀bọ̀ ní jẹ́ pé wọ́n wọ́n sábà máa ń tarẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìrónílágbára tó jẹ́ pé máa ń tarẹ̀ síta. kí ló wá fà sábà bí àwọn ọ̀dọ́ wa yìí ibi tá a bá rò pọ́ fàyẹ kó ti bá àyà kò bá ń bẹ̀ tó fi jẹ́ wípé wọn ò tètè rọwọ́ pọ́nlá torí pé ọ̀rọ̀ ṣe ni òkàlùmí tó jẹ́ pé fẹ́ tẹ́ni bàbá wa tá a ló sọ.
1: gẹ́gẹ́ bí òun àwọn bàbá tẹ wíkí àkọ́kọ́ pé bàbá rẹ̀ ní bàlà ọ̀là ìpẹ́ ọ̀là tó pẹ́ bẹ́yẹn bá lòdodo.
0: sáwò
1: ìdí ẹ̀ ni pé gbogbo ẹ̀kọ́ níjọba lè ṣe ìjọba ń gbìyànjú tí wọ́n ní àmọ́ pẹ̀lú ògo ọlọ́run bẹ́ẹ̀dá náà bá wà gbogbo wa náà là ń wá nẹ́tíwọ̀kì káàkiri àtàwọn àtàn ọmọ ọlẹ́jàrí nẹ́tíwọ̀kì tó dáa nẹ́tíwọ̀kì aburú ọlọ́run ní jẹ́kẹ́ nìkọ̀ọ̀kan wá rí i nílànà ìrónilágbára tí àwa mọ̀ táwa dẹ̀rù pé táwọn ọ̀dọ́ náà bá lè ṣe ebi èmi pa wọ́n torí pé ta bá wò ló èkó ta wà yìí àti gbogbo stéètì lẹ́yìn àwọn iṣẹ́ kan wà tó mú oúnjẹ sí orí tẹ́bùlì ẹni ọ̀tọ̀ ni mo kàwé bí àwọn bá kàwé bá tó lè ṣe pẹ́ńsán ní àdá lè ṣe.
0: torí ẹ
1: àwọn fẹ́yìn tì yóò pẹ́ gbogbo lè tún gbé gbà inú ẹ̀ náà ni iṣẹ́ tó pè níṣẹ́ scrap páálí àjákù.
0: láti sọ ìdọ̀tí di ọ̀rọ̀
1: láti sọ ìdọ̀tí di owó
0: pé kò wúlò gbogbo àti ìṣàgbékalẹ̀ kankan pé wọ́n máa recycle ẹ̀ wọ́n máa lọ papọ̀ kí ló wá àdúgbò
1: níjọba. bẹ́ẹ̀ náà níjọba ń gbìyànjú gẹ́gẹ́ bá a ṣe wí àmọ́ ẹ̀ tí ì tó náà ni àwọn kọ́mínì kan wà tí wọ́n nídìí gbogbo owó nǹkan tá a wí àwọn lèbo china wọ́n ti gbé ẹgbẹ̀rún mílíọ̀nù dé nàìjíríà jẹ́nẹ́rálì ẹ̀ ṣe kó nìkan bọ́dé lọ́rin ọba bọ́dọ̀ yọ bọ́dé kó anywhere in nigeria páálí àwọn jẹun ẹbí èmi kó lè jẹ́jẹ́ ìdọ̀tí o àmọ́ ẹbí èmi pọ̀ ọ ọ̀ríṣẹ́ ọ̀ríṣẹ́ ọ̀hún wọ́n máa ra páálí àti kí àjákù àwọn kọ́mbìnrin ra ń bẹ́ẹ̀ tí wọ́n sì máa jẹun tí wọ́n sì máa bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run.

0: alájẹ ìbánu sọ ọ̀rọ̀ náà lọ sọ yìí àwọn ọ̀dọ́ náà sì ti ń ìkàtà bí èkejì ńbẹ lórí pé bá àbára ẹni bá lọ̀la kì í yá bọ̀rọ̀ iṣẹ́ ń gbẹ ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pé ọ̀lẹ́ ní dà wọ́n láàmú nítẹ̀ ń tọ́ka sí náà
1: nìyẹn
0: ẹlòmíà ní orí eré ni owó wà ẹlòmíà ní ìgbẹ́ lówó wà láàmú pé ìdọ̀tí láti sọ di ọ̀rọ̀ ó sì lè jẹ́ kí èèyàn jẹ́yàn lórí èpè wọn bàbá wa àwọn ìyá wa káwá òkọ́sí lára wọn àti àwọn tó jẹ́ pé fún òdì kan tàbí èkejì tọ́mọ ti fi tọ̀dọ̀ nípa nǹkan yìí ìkìlọ̀ náà nílé àfikún tẹ̀ tó ní.
1: Àfikún ta ní bẹ̀ ni pé ọba ìgbà tí bàbá wa Ọbásanjọ́ wà lórí ìjọba ó ń tọ́ka sọ́mọ tálákà bíbẹ̀ bá kàwé ẹ̀kọ́ṣẹ́ o mọ́ dúró ni pé mo kàwé gba kọ́lá á di táyà o bọ́ bá kàwé ẹ̀kọ́ṣẹ́ amọ́gbẹ́ṣẹ́ tẹ́ bá kọ ẹ̀kọ́ dáadáa kó yanjú ibiṣẹ́ bá kọ̀ yẹn yanjú ebi èmi payín mọ́ dúró ni pé mo lọ yunifásitì ní èlé kọ́ṣẹ́ ebi lọ fi pa rẹ o tóbi iṣẹ́ tọ́ bí ìwé tọ́ kà ìbá tí mò ń jẹ wá iṣẹ́ tọ́ kọ́ ni mẹkáníìkì ni gbogbo iṣẹ́ tó ń kọ́ ṣáàkọ́ dáadáa kọ́ dẹ̀ fi bẹ̀rù ọlọ́run tẹ̀lé ẹgẹ́ dá mùsùlùmí ọ́ ní gbogbo bí ta bá bára wa ìbẹ̀rù ọlọ́run ọ̀tọ́kùlọ́ ọkọ̀tìkọ̀tì ìbẹ̀rù ọlọ́run tẹ bá ti ń fi pẹ̀lú rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run àti ṣàṣeyọrí.
0: Nítorí ìṣe bí òdúrà ti sọ wípé gbogbo àgbègbè tó bá wù kéèyàn wà àtẹlẹwọ́ ni kì í tan ní jẹ.
1: Bẹ́ẹ̀ni kò kọ dáadáa.
0: Ẹlòmíì kọ́sẹ́ mẹkáníìkì, ẹlòmíì kọ́sẹ́ ìtọ́wọ̀mọ́ ti rìwáyà, ẹlòmíì kọ́sẹ́ bíríkìlà, àwọn ẹ̀kọ́ ni lóríṣiríṣi. Ṣùgbọ́n ìṣòro kan dojú kọ àwọn iṣẹ́ ọwọ́ kí lè rò pé ìṣòro náà tọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn fi ń sápò bí iṣẹ́ ọwọ́ tó yẹ pé wọ́n sọ pé wọ́n wá kí wọ́n sàmọ́ ní owó lójoojúmọ́ káàkiri.
1: Gẹ́gẹ́ bí ìṣòro tó kọ́ àwọn iṣẹ́ ọwọ́ ni pé wọ́n bí pé ràn lọ́wọ́ àmọ́ gbogbo ẹ̀ jùlọ náà bẹ́ẹ̀ ìbára ẹni bá là gẹ́gẹ́ mo ṣe wí ọlọ́lá ìpẹ́ bẹ́ẹ̀ bá tún lódodo ọlá pẹ́ gbọ́ bá kọ́ ṣàgbéṣẹ́ fún ọ̀ṣẹ́ lákòókò ṣáà gbé mi rà á.
0: téèfù títọ́ ṣe.
1: téèfù títọ́ ṣe mọ́kánìkì ni wọ́n ní ìjọgbé ọ̀tọ̀ lọ́tún dákun ṣé àdọ́dọ̀ ẹ lọ́la ọ ti paṣẹ́ rẹ fúnra rẹ nu gbogbo iṣẹ́ ta bá ń ṣe takọ̀ dáadáa yẹn nọmba wán ká lè fi bẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀.
0: ìtí ọ̀rọ̀ mọ́nú ọmọ mi tọ́pọ̀lọpọ̀ ń tọ́ka sí pé náà ló jẹ́ kó kú ojú ikọ̀ sí kílẹ̀ orí.
1: gbogbo ẹ náà kọ́ ni iná ń bẹ́ẹ̀ o àmọ́ gbogbo ẹkọ́ nàìjíríà ta wà lórí ìsìn bàbá ti ṣe jẹrẹ bẹ́ẹ̀ bá dáṣẹ́ lẹ̀ ó fi jẹrẹtọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ sì jẹrẹtọ̀ iṣẹ́ ẹwọ́ rẹ̀ ti pé.
0: yàrá múná wá.
1: àmọ́ bí a bá lódodo gbogbo ẹ náà ní ń padà bọ̀ ọ̀rẹ́ ni sànú rẹ̀ àmọ́ ìlọ́dodo pẹ̀lú iṣẹ́ tá ń kọ́ ó ń mú fàwọ̀ fàṣẹ́yìn wá kálọ̀ náà ọba láàánú kópa kó sànú gbogbo ọmọ wa àti gbogbo àwọn táwọn wá network káàkiri tó network náà wá káàkiri owó òjijì àmọ́ ọmọ tálákà kó ronú o ọmọ tálákà ọba mójútó rìn àjọ ayé rẹ̀ tálákà ẹ̀ pọ̀ o ọmọ tálákà kó mójútó kó ronú o.
0: ṣé ọmọ tálákà pẹ̀lú tó lówó.
1: emeri ọmọ tálákà ṣe ọmọ olówó mélòó ló lówó òun ọmọ tálákà ló pọ̀ ẹnìkankan ń jó ní onígbà kan lòún sunú mọ́tò tọmọ olówó ní sun mọ́tò ọmọ tálákà ni gbogbo àwọn onígbà lẹ́nu ọmọ tálákà olówó mélòó ní bẹ ẹ wọ̀ tó ẹ wò sí olówó ọ̀ndà ọmọ tálákà tó bá mójútó ti ń ṣe tó sì bẹ̀rù ọlọ́run sí pẹ̀lú yọ̀ọ̀lọ́ ọlọ́run ní èdè bẹ́ẹ̀.

0: ilé táwọn ọ̀pọ̀lọpọ̀ olówó ìfẹ́ sí ìrànlọ́wọ́. Èmi mú gbé bùkátà wá ọ̀la mú gbọ́ bùkátà rẹ ọ̀tọ́la mú gbé bùkátà kí ló fa sábà
1: tó fa tó ló
0: fọ́ ẹ̀tọ́ ká sí pé bẹ̀rù ọlọ́ọ̀bẹ̀rù ọlọ́ọ̀ nígbà tó yẹ pẹ̀lú kwana sọ pé ọlọ́ọ̀ pé téèyàn bá ní owó tó bá ní tí ọ̀bá ná á pààrọ̀ rẹ̀ sí wọn ọ̀bẹ̀rù ìpààrọ̀ wípé kí wọ́n mọ̀ pààrọ̀ àwọ̀ kí ló dé kí wọ́n fẹ́
1: àdìtì oníkálukú ọ̀tọ̀ ọ̀tọ̀ ẹ̀ lọ́dọ̀
0: tí àwọn ọmọ kí o lánàá ṣẹlẹ̀ àwọn ẹ má bínú rẹ̀
1: yá yìí. Anikunla ibi tí gẹ́gẹ́ bí n tẹ́ bẹ̀rẹ̀ pé kí lóde tó lówó sàánú ó pín sí méjì olówó náà ló sàánú náà kó bá yí rẹ.
0: Kábíyèsí ọ̀dọ̀.
1: Ẹlòmíì ọmọ ìyá mi ni kinní kan ló gbà ṣiṣẹ́ bọ̀dá mi náà ló bá ṣẹ́ jẹ́. Èmi ní èsè mi ó má dọ́rọ̀ agboolé náà ìbábùrú ẹ̀ ni èmo àṣìṣe ìbẹ́gun ẹ̀ ni ọ̀rábọlá police station ó sì kó 10-20 million jẹ́. Olówó máa ń sàánú olówó náà abẹ lọ́hún orí ìyóhun ẹsẹ̀ yé di wàhálà lọ́hún ẹ̀jẹ̀ kò ń ṣe ẹni ọlọ́run bínú síta ọ̀sánú rẹ̀ ṣé kò ní farapa tìrẹ́lòmí bínú ọlọ́run ń gbé káàkiri tó bá dé lájú ẹ̀ ọ̀sánú rẹ̀ ẹ kò bọ̀ ọ̀nà fi máa ń bẹ lọ́hún pé ìyá mi ò lè mọ̀ ṣe orí ìyá ọmọ ṣe yé dàbúrú ọlọ́mọ níjẹ́ ọṣẹ́ orí ìyá ṣe bí àìmọ ẹjọ́ kan mọ́ lọ gbọ́mọ̀ṣọ́ bàbá gbé orí akẹ́ sínú mọ́tò ìmẹ́rù gbárùgbà orí ọ̀fẹ́ sóore àmọ́ bí a ṣe sí mo fi ní bẹ́yìn bá rẹni bá là ọ̀là ìpẹ́ ọ̀là tún pẹ́ bẹ́yìn bá lọ́dọ̀dọ̀ àgbékọ̀ntínlá méjì ránṣẹ́ sí ọkọ̀ takọ̀ fowó ránṣẹ́ ọ̀nà ọ̀dá padà bóyá agbé mi ránṣẹ́ ebi èdè ẹ sì gbà yé ní lẹ́yìn náà tán olówó fẹ́ sàánú ìwà ọmọ ẹ̀dẹ́ ìyàn ni olówó tí ì

0: ojú òpó yi
1: ojú òpó mi alifẹ́rẹ́ ni yé bèrè bí ti ń lọ 080
0: 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3

bọ̀ láti wá ibẹ̀ náà la ó padà sí. Akéde papòdà bàbá, bàbá bàbá, ọkọ rere lórèdè, aṣíwájú rere. Bàbá wa Fọdílẹ́tù Sheikh Mustapha Ayọ̀dẹ́lẹ́ Àkànní Akíọlú tí wọ́n jẹ́ chief imam kò jẹ́ àmúwò nígbà ayé wọn. Àwọn náà ni olórí ẹbí Akíọlú Royal Family, olórí ẹbí Arúmẹ́rẹ́ Royal Family, Onítàná Family, Olórógun Àgọ́ Family, Àkárìgbò Family. Bàbá papòdà ní 30th May 2026 lẹ́ni ọdún 82 98 years tàṣì sin wọn ní ìlànà mùsùlùmí. Ọ̀pọ̀ ọmọ ọmọ ọmọ àrọ́mọdọ́mọ ló gbẹ̀yìn bàbá wa Mustapha Akíọlú lára àwọn lẹ́ẹ̀kan tí wọ́n ń di níbi bàbá ní ọba Oríléwàn Àrẹ̀wò Oṣuọlá ni Akíọlú the first ọba of Lagos. Gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ Bond FM 92.9 lágbàgbé orílẹ̀ Nàìjíríà ká ti pín Èkó lápapọ̀ lábẹ́ Princess Wúrọ̀lá Adénìkẹ́ Adégòkè alákòóso orílẹ̀ Nàìjíríà ká ti pín Èkó àti bàbá wa Alhaj Wahab Alade Akọ́ṣílẹ̀ General Manager Bond FM. Bàbá wa ọba Oríléwàn Àrẹ̀wò Oṣuọlá ni Akíọlú kẹ́dùn kú ara fẹ́ra kù ẹni rí ilé ìtulọ̀ ẹ̀gbọ́n tó mọ rírì àbúrò rẹ̀ bàbá tó mọ iyì ọmọ aṣíwájú tá a máa ṣàfẹ́kù rẹ̀ láwùjọ ọmọ ènìyàn. Iléeṣẹ́ orílẹ̀ Nàìjíríà ká ti pín Èkó wá gba aládùúrà fún ọba Oríléwàn Àrẹ̀wò Oṣuọlá ni pé Ọlọ́run ò ní ṣe ní tẹ̀lé ntẹ̀lé ọjọ́ ajìnà síra wọn. Ọlọ́run ò ní fi kú bàbá Mustapha Akíọlú balẹ̀ Akíọlú jẹ́ Allahumma amin. Àwọn olùkíni Princess Wúrọ̀lá Adénìkẹ́ Adégòkè.

0: écoute, dis le moment de la de Bond FM 92.9. Gomino, Baba Jide Saouluti, pour le coup de sol, Mopi, Bombo, DJ Bipo, Pata, la belle All Progressive Congress, APC, tout dadi. Fou, pour moi, le dimanche, au fin, l'otigba, la tibere, tout le polongo, la tese koukoua, koto de ordon 2027, le tieto de Bobo. Yo, voyez son son, Gomino Saoulu sol, il dit non. L'un tout le monde a dit, Toto Goji, to fait d'aller du pour moi, l'un de ma chauffeur, to fait moi un bag by banan, pour le bac de gomino, ni bâti pour de mon courant en jour, la tiloquia, et pour la mettre, nous beau, ni nous il y a, toi, ni le coup, faut y proposition d'une léa tout goudé, ou shall y paye, à ben ou tiens, on l'a ché, on fa y ba, on a dit y cocon, la tijo duro pour l'ouare, à la tifoudou, à la tigbaye, Tony, à mon ratia, droit. Latenu agba to tun je asaju to ti ni iriri bi a se ntuko ilu ga bi gomina so olu se tenu boro siwaju oni are tinubu si gba gbogbo odije na ni oju lati se ijoba ati ara ilu nfe bakan na oni ki won ma se jina si ekun to ni kale ku ti jade wa o nitori pe odo odo to ba gbagbe orisu e dodo ni ku gbe ni bayi gomina so olu o wa so wi pe ohun ni igbagbo to jile ni mo gbogbo ondije pata nitori won a gbe oruko egbe oselu APC de ibute ogo amọ gidi ti lo si eti awon obi lati ma se koriya fun awon omo won o bakan na ki won ma satileyin fun won lati ma kopa ninu ere idaraya olokan jokan nitori pe ere idaraya o ma nfa aye gba odo langba lati mu agbegan lalaba eto oro aje wa gbogbo ni amọ na jade latenu ogbeni ganiu afari ogun to je omo bibi orilede yi sugbon to fi oki okun se ibugbe owo lo pe ipe yi nibi idije ese kikan e to pe ni orile osodi boxing competition e to wa ni lo osodi leko nigba to n ba awon akorin soro ni ogbeni afari ogun lo salaye pe eto na wa fun lati fi se awari ebun ojo okun ojo kan latodo awon odo ni o si ni ohun mo ohun to ndun won awon odo lokan ni bayi o wa rojoba ni gbogbo ona ko gbiyanju mu imugboro ba eto ere idaraya ko si se eto amaiden lori eto oselu na lara awon to kopa nibi idije ohun ni ogbeni Habib Bolaji ti opo mo si Bado ibile ohun na kan sara si eni to wo susun to gbe idije ese kikan na sile leyi to fi oru ofe sile fun awon odo langba lati sawari ebun won o wa ro gbogbo eyan ti olorun dele fun nile yi lati se atileyin fun eto ese kikan na nigba ti o na yo soro odari eto idije ohun ogbeni Muritala Williams awon oni ohun mo gbe idije na kale ni lati fi moriri akoni ninu ere ese kikan to ti ko ipade biribi ninu agbega ere idaraya laarin awujo wa o isun ranti awon akoni na to ti fi itan gidi bale bi dare Isiaka Baba Izi ati Biola Scorpion to ti di olugbe latari wala awon ebula to ti gbile gan ni orilede DR Congo ati Uganda to mule gbera won ni ba yewe njo popo ti gbe ikokan dide o ti o ma modi to bi gbogbo nkan bo ba se nlo si ni ibudoko oko ofurufu wa gbogbo ba won ero bo se nwole ati bi won se njade koda awon to nbo wa lati orilede Saudi Arabia ti won ti lo se hajj ti won tin pada de si Nigeria gbogbo won ni won ma sayewo si o igbese na jade leyin ti ajo eleto ilera agbaye WHO kede pe ohun to nsokunfa arun ebola yi je jade latara arun kan ti won pe ni bondibugio arun yi o bere lati bi arun iba ponju poto de bi pe erin to ba ti ni yo ma bi gorogo lenu ni leyin to si nko ajo to ndide si oro eto ilera ni ole ni lokere lominu lati ojo keta dinugun osu yi fun die yi oga agba ni eka to nseto iwo yonda ati danlako to yekoro labi ajo to ri si eto igbokigbodo oko ofurufu nle yi ogbeni Don Spieth o salaye fa won akoroyin to si salaye fa won arinajo to ba nbo wa si Nigeria pe won ma sayewo si ilera ara won lori oro arun ebola ni o ko to di pe won wo oko ofurufu gẹgẹ bi alaye ti ogbeni Spieth o to so wi pe ìgbésẹ̀ náà wà lábẹ́ ìdarí àjọ tó ń gbégi dínà di àjàkálẹ̀ àrùn nílẹ̀ yìí pẹ̀lú àjọṣepọ̀ àjọ tó ń mójútó pápákọ̀ òfurufú àti àjọ tó rí sí ọ̀rọ̀ ètò ìlera nítorí àwọn arìnrìnàjò tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá láti ilẹ̀ saudi arabia níbi tí oníkálukú ti lọ ṣètò hajj láti ọjọ́ kẹrin oṣù tó ń bọ̀ lọ tí wọ́n máa dé tí wọ́n á sì máa gúnlẹ̀ sílùú èkó ìlú àbújá ìlú port harcourt enugu àti kano nílẹ̀ òkèrè bí àrùn ẹ̀bólà ṣe ń gbilẹ̀ sí lójoojúmọ́ ní orílẹ̀-èdè dr congo ti ń kọ gbogbo orílẹ̀-èdè tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ yòókùn lóminú léyìí tó sì mú kí ẹgbẹ́ ẹlẹ́yinjú àánú tó ń ṣètò oògùn apakòkòrò medicine sans frontières tó ń ṣe ìkìlọ̀ níbi ètò ọlọ́jọ́ méjì kan tí àjọ tó rí sí ọ̀rọ̀ ètò ìlera àgbáyé who ti kígbèjáre lóòótọ́ igbákejì ọ̀gá àgbà ẹgbẹ́ ẹlẹ́yinjú àánú náà dókítà alan gonzales ó jẹ́ onímọ̀ pé kò tí ì sí àkọsílẹ̀ irú àwọn tó ti ní àrùn ẹ̀bólà yìí rí o ó lóun ò tí ì rírú ẹ̀ rí dókítà gonzales ó ṣàlàyé sínú àtẹ̀sílẹ̀ ìròyìn tó taari síta ó ní lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí àrùn ẹ̀bólà náà tó ti ṣẹyọ gbòlà ní ẹkùn ìtúrì ni ominú ti bẹ̀rẹ̀ sí ní kọ òun ó sì ní bí àrùn náà bó ṣe ń jàrá buraabu ó ní ó ń ya òun lẹ́nu tó sì jẹ́ wípé ojoojúmọ́ ni ìròyìn gbé pé àwọn èèyàn wọn ni síbẹ̀ náà kò tí ì sí ògùn ẹ̀ òde bí ba ṣe ń sọ̀rọ̀ yìí dókítà gonzales ó fi kún ọ̀rọ̀ ẹ̀ pé gbogbo ẹnu àlá bòde àti ibùdókọ̀ ọkọ̀ òfurufú ni wọ́n ti ń tìpa nítorí ẹ̀ àjọ who ti ní wàhálà ìjà tó ń lọ lọ́wọ́ nílẹ̀ dr congo ó wà lára ohun tó ṣokùnfà àrùn ẹ̀bólà tó ó tán lẹ́nu ṣùgbọ́n ó kùn kùn kí n tó dáńdúró ẹ tún gbọ́ ìròyìn náà lẹ́ẹ̀kan sí i ẹgbẹ́ ọmọlẹ́yìn kristi nàìjíríà káwọn ti ké síjọba kó gbìyànjú agbára tó ní láti yọ àwọn ọmọdé àti akẹ́kọ̀ọ́ àti olùkọ́ kúrò táwọn ajínigbé ti gbé sá lọ ní ilé ìwé kan ní ìpínlẹ̀ ọ̀yọ́ kúrò nínú ewu ìjọba àpapọ̀ ti gùnlé ètò àyẹ̀wò sára àwọn arìnrìnàjò àtàwọn tó ń wọlé àwọn tó ń jáde ní ibùdókọ̀ ọkọ̀ òfurufú látàrí àrùn ẹ̀bólà tó gbòde kan wọ́n ti gba àwọn òbí lámọ̀ràn láti ṣe kóríyá fáwọn ọmọ wọn nípa ṣíṣe àtìlẹ́yìn fún wọn láti máa darapọ̀ mọ́ eré ìdárayá bákan náà àwọn afúnpẹ́ ẹgbẹ́ ẹlẹ́yinjú àánú kan tó rí sí ọ̀rọ̀ ètò ìlera ó ti ní ká kíyèsára lórí àrùn ẹ̀bólà tó fojoojúmọ́ gbilẹ̀ sí i ní orílẹ̀-èdè dr congo ọ̀pẹ́ àbàǹdẹ lọ sí ọ̀dọ̀ waheed àfágbọ́ tó jẹ́ olóòtú ìròyìn tẹ́gbọ́tán èmi ti ń tòótọ́ olúmídé ọlálérè ló ń sọ fún yín pé ó diwọ̀ bí ọjọ́rọ̀
1: Ejumare lodi ri ewa fakuko
2: Ejumare lodi ri ewa fakuko
1: Oba oke lodi ri ewa fakuko
2: Ejumare lodi ri ewa fakuko Nibi kakede ati polowo o se royin Bande FM awa maloba

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba akọ́dá ayé ọba àṣẹ̀dá ọ̀run ọba tó fún wa láǹfààní láti tún gbọ́ra wa lórí ètò àlejò bond fún ti ọ̀sán tòní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba sátìrà àmọ́nàbà tó ń fún wa ṣe lọ́jọ́ gbogbo iléeṣẹ́ bond fm 92.9 mú kí pé má káàsán sa ẹ̀káàsán má ẹ̀káàsán ẹ̀yìn ọ̀rẹ́ gani àtọmọ bílẹ̀ ayáṣì lórúkọ tòní lórí ètò àlejò bond mo tún fi wá náà gbára mo ti ná gbèrò mo tún fi mú àlejò pàtàkì wá fún yín lórí ètò àlejò bond lọ́sàn-án yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ tí pé a máa fi ń mọ rírì àwọn olólùfẹ́ wa tí wọ́n bá wa dá sí ètò nígbà gbogbo kò sígbà tá máa fi ọ̀rọ̀ kan sórí afẹ́fẹ́ táwọn bàbá yìí fún wọn bá wa dá sí tó máa mú àmọ̀ràn wá támọ̀ràn náà tó sì ń wúlò fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ló ń wúlò fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹ káàsán tó bá ti ń gbọ́dọ̀ ṣe bond fm 92.9 lẹ́ẹ̀kan sí i àlejò wa ti wá wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa àlejò ẹ bá dárúkọ yín fún àwọn ará ni.
1: Ẹ káàsán ìyá mi bàbá mi mo kí gbogbo wa pa lápapọ̀ ilé àtọ̀nà ẹnì kankan wa ọlọ́run ní jẹ́ kó dàrú orúkọ tèmi kọ́mi amusa abẹ́fẹ́là wan mo kí wa púpọ̀ ẹ kó ètò ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o.
0: Àlejò wa náà lè ti gbọ́ orúkọ wọn yẹn abẹ́fẹ́là wà làwa ti ẹ̀ mọ̀ wọ́n sí orúkọ tó máa ń fi dá sí ètò nìyẹn bàbá wa ọmọ bíbí ìlú o ni.
1: Ẹ ṣe púpọ̀ atọ́kùn ọmọ bíbí ìlú ọ̀pá ni mi ní ìpínlẹ̀ Kwara mo dẹ̀ jẹ́ mo ti wà ní èkó ìsìn ó ti tójọ́ mẹ́ta a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni fún gbogbo àwọn nǹkan tí ọlọ́run ní kárí sí ìlú Èkó ìlú Nàìjíríà ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o.
0: Àmì bàbá wa ìgbélẹ́sílọ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí ìgbélẹ́sílọ ilé ìwé girama ṣé tiẹ̀ láǹfààní àti tẹ̀síwájú àti pé báwo lẹ ṣe ìrìn àjò dé ìpínlẹ̀.
1: Ẹ ṣeun púpọ̀ ẹ mọ̀ pé Èkó dàbí London fún gbogbo àwa tàwa láti ìlú òkè tó London wa lẹ́kọ̀ọ́ mo ní àwọn ẹ̀gbọ́n lẹ́kọ̀ọ́ ìgbà tí mo jáde ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mi ò ní àǹfààní àti lọ ilé ẹ̀kọ́ gíga tí mo fi wá sí Èkó tó fi di pé mo bẹ̀rẹ̀ sí ní ṣe kátàkárà kó tó wá di pé mo bọ́ sídìí iṣẹ́ mọ́tò tí mo ń ṣe ọlọ́run ní jẹ́ kó bàjẹ́.
0: Àmì bàbá mi a ti wá tó ìgbà wo tẹ fi ń gbọ́ iléeṣẹ́ bond fm bọ̀.
1: Gbogbo ẹni tí ń bá ní fi kún un kì í sọ̀rọ̀ ọdún mẹ́wàá ṣíṣe tí mo ti ń gbọ́ bond fm mo dẹ̀ ti ń dá sí tó ń bẹ́ẹ̀ náà sí tọ̀ ọjọ́ ta díẹ̀ ọlọ́run ní dá iléeṣẹ́ náà rú iléeṣẹ́ náà ò ní jóná.
0: Àmì bẹ́ṣẹ̀ wá sí wá ń gbádùn wá láti bí ọdún mẹ́wàá sẹ́yìn àwọn ètò wo lẹ nífẹ̀ẹ́ àti máa gbọ́ iléeṣẹ́ bond fm àbí àwọn ètò wo lẹ tẹ̀ ti ń gbọ́ rí tẹ̀tẹ̀ wá gbọ́ mọ́ kẹ́ fi àǹfààní sọ fún àwọn aláṣẹ wọn á lè dá àwọn ètò náà padà.
1: Ṣẹ̀jẹ̀ rí kókó níròyìn tí mo máa ń gbọ́ láàárọ̀ láàárọ̀ àti bọ́nà ṣe rí kódà ìyẹn nìkan ó ti bẹ́ẹ̀ tó mi torí mi ò fi àwọn àkókò yẹn mi fi ṣeré rárá so ọ̀pọ̀lọpọ̀ ètò tọ́lẹ̀ ṣe náà ní bond fm mi rò pé mo lè kó kan sọ pé bóyá kò rí bẹ́ẹ̀ mọ́ so gbogbo àwọn ètò tí mi ń gbọ́ ní bond fm mi ò rí nǹkan tí mo lè fọwọ́ sàdánù ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù kókó ìròyìn tá a máa ń gbọ́ bọ́nà ṣe rí àti ètò eré ìdárayá kò sí kan tí a ta lè fọwọ́ yẹpẹrẹ rẹ̀ so mo gbádùn ètò bond fm púpọ̀ láti àárọ̀ títí dalẹ̀ ọlọ́run ní jẹ́lẹ̀ iṣẹ́ náà jóná.
0: Àmì o ẹ ṣeun bẹ́ ṣe jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Kwara oúnjẹ wo lẹ nífẹ̀ẹ́ àti máa jẹ jù.
1: Àmàlà àti gbẹ̀gìrì ló lè dáa jù. Ìgbà bẹ́ẹ̀ni.
0: Bẹ́ẹ̀ni ó dà bóyá àwọn olórin ṣe wá pọ̀ tó lélẹ̀dẹ̀ wa Nàìjíríà olórin wo lẹ nífẹ̀ẹ́ àti máa gbọ́ jù.
1: Mo nífẹ̀ẹ́ àti máa gbọ́ Kébé Kwara púpọ̀. Kò ní tí àyìnlá.
0: A máa lọ mú orin bàbá wa Kébé Kwara bàbá kò ní tí àyìnlá a mú wa sí etí ìgbọ̀n láti fi ṣe àlejò wa ká fi ṣe wọ́n lálejò lórí ètò àlejò bọ́n tá bá ti padà lè á tẹ̀síwájú lórí ètò àlejò bọ́n ní iṣẹ́ bond fm 92.9.

bàjẹ́, ilé wa ò ní bàjẹ́, ọ̀nà wa ò ní dàrú lágbára Ọlọ́run ọba. Tó bá tún di ago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ẹ̀ka èdè Yorùbá yóò tún máa gorí afẹ́fẹ́.

jẹ́ arìnrìn oru ká máa wà lójúlá lákàn fi ń ṣọ́rí lágbára ọlọ́run ọba a ò ní rárìn rá a ò ní rárìn sọnù a ò ní rìn lọ́jọ́ tí bí ń pọ̀ nù. ọpẹ́ ni fún ọlọ́run ọba tó mú wa rí sunday tó gbẹ̀yìn oṣù karùn-ún ti ọdún 2025 a máa rí yìí tó máa parí tọdún ìlágbára ọlọ́run ọba. ó dìgbà kan náà olúfúnkẹ́ wúrà ọlá àdìsá lorúkọ tèmi ó dìgbà kan bye for now.

Funk FM 92.9. Happy on the 92.9. Funk FM. Abba 92.

Thank you.
Thank you.

سيدنا محمد صلى الله عليه وسلم.

I'm not going to be able to do that.

I'm going to go to the house.

bó ṣe jẹ́ náà nú láti iléeṣẹ́ Bond FM 92.9 our number 1A Adékúnlé Fájúyíwé Onígbòǹgbò Jíarè Ìkẹjà Lẹ́kọ̀ọ́ fẹ̀yìntẹ̀ bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ibẹ̀ náà láti ń dàbí ẹ̀dùn táàrọ̀ bí òwe mo kí yín o ẹkú ilé làákàrà lé ẹ̀rìn wàhálà kẹrù ọ̀nà kábíyèsí làákọ̀bà aládé gbogbo ẹni tá a bínú obìnrin pátá ọmọ yín túnde mo kí yín o gbogbo ìṣe ìjọba pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ mo kí yín mo kí ọba aládé mo kí baálé ọkọ̀ ìlú mo kí babaláwo bíwá pẹ̀lẹ́ mo kí àfà mo kí mam mo kí pásítọ̀ mo kí wòlíì mo kí ẹ̀yọ lẹ́jà gbogbo ẹ̀yọ onímọ́tò mo kí yín o gbogbo ìṣe ìjọba pátápátá òṣìṣẹ́ elétò ààbò ọmọ yín túnde ẹ dákun ẹ tì mí lẹ́yìn ẹ má ṣe tì mí lójú ẹ ká èdè ọmọlúàbí òun náà la bọ́ sí yìí lẹ́yìn tá a ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa àwọn haúsá wa ẹ mọ̀ pé àjọ wà ní àjọ ń kọ́ ọmọlùbọ́ kó lè bá dá kí nàìjíríà kó lè bá gòkè àgbà kí ìfẹ́ ìṣọ̀kan ìrẹ́pọ̀ kó lè bá wà láàrin ara wa nípínlẹ̀ èkó gbogbo nǹkan kó máa dùn bó ṣe ń dùn kó máa lọ ńsẹ́ lẹ́nsẹ́ àlàáfíà yóò sì jọba lágbára ọlọ́run ẹ̀ka ìdí ọmọlúàbí láti ìsìn tó fi di aago mẹ́jọ alẹ́ bẹ́ẹ̀ sì máa gbọ́ wa rèé orin àdídùn ètò gbogbo ẹ̀ ìpolówó tẹ sanwó fún òun náà lẹ́ẹ̀ máa gbọ́ láti ọ̀dọ̀ ọlọ́wọ́ bọ́tìn tó tún jẹ́ akéde ètò fún ti sáà yìí orúkọ mi ò yípadà olúmìdé ọ̀làlérè lórúkọ tèmi o bẹ́ẹ̀ sì pè mí ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni èmi lọ́ máa tẹ̀ẹ́tẹ̀ ìbínú èmi lọ́ máa kógí àlàpà ọmọ òbínú bínú forí sọ gbá òwú ọmọ òbínú wọ odò lẹ́ẹ̀rùn gangan àpáta líle tiwa olóko dá sí ọmọ onílù ìṣẹ̀mílé lókè ogun ó yá fàájì sunday àbí kájọ gbádùn ọ̀rọ̀ kájọ múnára wa dùn iṣẹ́ ti bẹ̀rẹ̀ o ní ọ̀la àbí níbo lẹ́yìn wà ṣe lè fàájì ni ó dá múnára rẹ dùn ẹnikẹ́ni ò lè múnú ẹnikẹ́ni dùn.

olóògbé àyìnlá ọmọwúrà òwúrọ̀ lẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ bond fm 92.9 aago márùn-ún ìṣẹ́jú mẹ́ta kété tí aago márùn-ún bá ti lù gérégé a lọ sórí ètò tẹ̀tìmọ̀dọ́ ẹni mowó ètò tí àjọ bible society of nigeria tí wọ́n ṣe onígbọ̀wọ́ orúkọ ètò náà la ń pè ní ìwòsàn ìrora ọkàn aṣojú iléeṣẹ́ àjọ bible society of nigeria wọ́n ti wà ní ilé agodo pẹ̀lú mi bí kanáà ẹ máa gbé òun olóòtú tọ́kọ ètò ọ̀gbẹ́ni bible àmọ̀ sí mr bible ọwọ́ à ń kalẹ̀ gẹ́gẹ́ bí akéde àti ẹlọ́wọ́ bọ́tìn títí di aago mẹ́jọ olóògbé àyìnlá ọmọwúrà òun náà lẹ́ ń gbẹ́ lọ́wọ́ báyìí láti iléeṣẹ́ bond fm 92.9

Magic to the mind, for you, tell me, you. You must just wonder.

Nigeria, PSL, Lọ́sọ̀nù gbọ́ ọwọ́ ètò yìí.

0: dára tó bi ó tó ju gbogbo òrìṣà lọ èmi jẹ́ Sunday tó gbẹ̀yìn nínú àkàsọ karùn-ún ọdún 2026 bákan náà àyájọ́ èmi ni ó jẹ́ ọjọ́ mẹ́ta lọ́kan tá a mọ̀ sí Trinity Sundays Sunday kẹta sẹ́yìn ni ọjọ́ ìgòkèrè ọ̀run tá a mọ̀ sí Ascension Day Sunday tó lọ ni Pentecost Sunday tàbá wọnú diary àti akai bible society of nigeria àti àwọn kristẹni lágbàáyé nígbàtí òní gangan jẹ trinity sunday ọjọ mẹta lọkan ẹkáàbọ sórí ìwé pàtàkì tí a ń pè ní ìwòsàn orórọkàn èyí tí ẹgbẹ bíbélì ti nàìjíríà àti àjọṣepọ̀ ẹgbẹ bíbélì ti ilẹ̀ amẹ́ríkà ṣe agbátẹrù ètò yìí iléeṣẹ́ tá a ti gbóhùn sáfẹ́fẹ́ tá a wáyé ní bond fm 92.9 tó wà ní olúgbòǹgbò kingdom gra ìkẹjà lẹ́kọ̀ọ́ ní ladípọ̀ boston orúkọ mi ni michael olúwàfẹ̀mí adésínà jp mr bible bishop ẹ̀sọ̀ orúkọ ilé-ẹ̀kọ́ rẹ fún ọmọ nàìjíríà o.
1: ẹkú ilé lọ́dẹ o ẹsìn kú sí òní àti ti òpin oṣù yìí oṣù tó ń bọ̀ á tù wá lára àkàsọ̀ tí a fẹ́ bẹ̀rẹ̀ sí gùn ní ọ̀la kò ní kámá wa lẹ́sẹ̀ tọmọtọmọ tẹbítara ẹ̀dẹ̀kú ìtẹ́tí sí wa lórí ètò yìí ètò ìrora ọkàn orúkọ mi kò yí padà jọ̀gbọ́n àti àlùfáà adéyẹmí jacob sunday láti iléeṣẹ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà fún ti ètò ìrora ọkàn.
0: bákan náà a ní ọ̀jọ̀gbọ́n kan lẹ́gbẹ̀ẹ́ àwa ọwọ́ ọ̀tún mi wọ́n wà nílé ìjọjọ èyí tẹ̀ wálé mo fẹ́ kẹ́ da kúrẹ́sàn gbòòrò bíṣọ̀bù wà bí wọn àdáyé lò màdàmú náà wà bí wọn àdáyé lò kí n tó sọ orúkọ wọn àwọn àwọn ẹ̀tẹ̀ màdà orúkọ wọn ẹnu ní kànlá tí ń gbọ́ mọ́sọ́ ẹ̀kàrún mọ́sọ́ ilé yorùbá ni wọn á sọ orúkọ wọn ṣùgbọ́n èmi ìdí ọjọ́ ìpè tó lágbára jù ẹ gbọ́dọ̀ pè láti lé wá ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní kọ́kọ́rọ́ náà kó tó di pé mo sọ orúkọ wọn pé kán sọ orúkọ wọn fún kọ́kọ́rọ́ yẹn ẹ kọ́ lẹ̀ ò lẹ́ẹ̀ma wá tẹ̀ tó bá ti ń dọ́dọ̀ wá ń bì ẹ mọ̀ dàbéèrè bolẹ̀ lórí kí ni ìfipábánilòpọ̀ ìdúró kásẹ̀ ńlẹ̀ àti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ kẹta apá kẹta ẹ̀mí tọjọ́ tèmi
2: mama wa ó yẹ dárúkọ yẹn kó tó ti gbé mi sọ kọ́kọ́rọ́.
3: ẹ ṣe orúkọ tèmi ni abọ́sẹ̀dé elizabeth ajadi ẹ ṣeun.
0: wọ́n ti sọ orúkọ 091 28 34 1367 091 28 34 1367 ìyípo bá ní lòpọ̀ lákàṣẹ rẹ̀ lónìí ẹ̀yà bíṣọ̀bù mo wá dọ̀fà fún yín o.
1: ṣe atọ́kùn ẹni sì wá darí
0: o
1: ní ọ̀sẹ̀ tó kọjá yànnà náà wọn oríṣiríṣi ìbéèrè adẹ arípẹ́ mọ̀mọ́ wá dá wa lóhùn àti àwọn tí a ṣàfikún a sì rí àwọn tó béèrè náà a sì rò pé ẹni tí ò bá béèrè kó farabalẹ̀ gbogbo ẹ̀ náà ni a ní nínú àkọsílẹ̀ wa láti tàn yẹ́bẹ́yẹ́bẹ́ kò tẹ́ bá ní àfikún tẹ́ fẹ́ àbí ìrírí tẹ́ fẹ́ sọ ẹ lè wọlé so ní ọ̀sẹ̀ tó kọjá a béèrè pé kí lórí kí ni ìfipábánilòpọ̀ ní ṣe lórí ẹbí ṣùgbọ́n a fẹ́ béèrè lónìí pé lọ́wọ́ mọ̀mọ́ wa pé lórí ìgbéyàwó kí ni ìfipábánilòpọ̀ kí ni nítorí ipa tó kó àbí kí ni effect.
3: ẹ ṣe a kú ilé o gbogbo ẹ̀yin olùgbọ́ wa a gbàdúrà fún gbogbo wa tọ́lọ́run bá fa bíbọ ẹ̀sẹ́yìn gbogbo wa pátápátá a wà láyé a wà láàyè àárẹ̀ oṣù àárẹ̀ ọdún púpọ̀ sí lágbára ọlọ́run tá a bá ń sọ nípa ìfipábánilòpọ̀ àti ohun tí ó lè ṣe nínú ìgbéyàwó ohun kíní tí ìfipábánilòpọ̀ máa ń ṣe nínú ìgbéyàwó ni pé a jẹ́ kí lọ́kọláya kán má ní ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin ọkọ àti aya.
0: àbọ̀ ẹ ló olórí afẹ́fẹ́ o ẹ máa ká àṣẹ kúrò lẹ́ o.
4: ẹ ṣeun sà.
0: orúkọ yàtí jẹ tí ń gbé wa.
4: ọlá pámọ ìwá.
0: ọlá pámọ ìwá.
4: ọlá pámọ ìwá.
0: Fámú yìí wá
4: láti gbèsè
0: ìgbàdo
4: láti àrígàjò.
0: Àrígàjò ó yà ẹ̀bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yìí sà.
4: Ẹ ṣeun. Ìfipá bá ní lò pọ̀. Ẹ jọ ìwọ̀pọ̀ táwọn ọmọ wọ̀ káàkiri tí
1: to koja te ba wa ni bi te ada won kan lu enikan na biri yen a de so fun wi pe aso wuwo o nko ni o ye ko fa ifipa ba ni lopo itori to ba ni ka bese lori aso wuwo a ni je oluuto si lati ba eni to ba fipa ba ni lopo wi so a mo pe ko dara ṣugbọn a ti sọ nípa ẹ náà iṣẹ tí ìjọ ńlá ti ṣe gbogbo ẹ láti abá àbádẹ tí sọ a sì sọ láfi ní ká farabalẹ láti mọ gbà wà bọ.
0: Ẹ tó wá dáhùn ẹjẹ tó wá jẹ wá dáhùn tó ṣe tábà tẹ wà débẹ àtọ tó mẹrù bà ní ọba díẹ.
3: Ṣé aṣọ wíwọ̀ ó jẹ́ ohun kan nínú ohun tó lè fà á ṣùgbọ́n it's not the justification, it can be a factor. But it's not a justification.
1: Only
3: o se to ye ko je pe nitori be tori aso to wo
1: lo se ba na se fi baba lo po
3: awon mo wa ninu ile nko awon mo wa won bomb shot kiri now se gbogbo wa omo lo ti ye ka wa fi baba lo po ninu ile ki se pe ko le fa tori pe amo gege bi awon ohun ti ako ni titi ero okun ati ero opolo pe awon okunrin ohun ti won ba nri o ma nje ki nkan be kara won ko fe se ru nkan be sugbo awon obirin o di gba ti won ba ni ifowo kan ki ara won ko le ko to le sugbo wi pe omo won sokan o aborin ba kan o abo lo si bi kan o ki si ohun lo ye ki a ma fowo so ya pe ohun kan to je kan kan fi fi pa ba lo pe lele it can be a factor but it should not be justification to ba je ki yan fowo lu aya pe e n toro po won so bayi nitori na mo je
0: le ejo pa lo e won so le so lo ile ejo
3: le so ni ile ejo o ko le tell so ohun ti mo fe wa su loni ohun ni pe ka wa obi na ka jo nitori pe igba mi gan ta ba de le ile eko ile agaga awon ile eko giga ta n pe ni university te ba ri aso ti awon mo
1: wo awon mi ki se
3: ile la mi fun
1: won university o ti e gba mo sa sa ni nle to gba kan wo wo ku o
3: awon mi se ngba o
1: to ba ngba yen je pe
3: most awon ti ko gba ni awon to je pe aladani awon aladani to je pe aladani titi ijoba
1: ijoba
3: awon mi se o se ngba
1: o mi o gba
3: o se ngba sugbon mo fe ro mo je fe be awon obi wa ni le pe ka jo tori olohun se ni lati kekere teyan ba tin tomo leyan tin ko won ni nfun ma wo gege bi obirin ohun ti o ma wo gege bi okunrin irin si won iwuwa si won ati bi to ye kan lo sugbon awon mo wa mi ni eyin odo te wa lori eto te ngbo wa awon aso te nwo na to ba je pe okunrin ni eyan ni abi pe to ba ri aso to birin mi won gba mi are a fe gbe kankan o sugbon olohun a ran wa lowo lagbalo sugbon iyen ko wa ye ko jo ohun ti eyan le fowo so ya so pe nitori aso to wo ni mo se fi baba lo po
0: olohun ti so ro nipa ijo pe kini ijo olohun ri
1: a mo
0: be to be e je ki won da
1: ka fi
3: seri ijo olohun ati moshalashi gan ta ba re ni ti won fi baba lo po ohun ti ẹyẹ ká fihàn wọn ni ìfẹ́ kì í ṣe pé ká wá ta wọn nù ká ṣe wọn bí ẹni tí ò wúlò mọ ẹni tí ò já mọ nǹkan kan ẹni tó ti jákujàku ẹni tí ò pé ó yẹ ká fà wọn mọ́ra torí pé ẹni tá a bá fà mọ́ra tó bá lè sọ̀rọ̀ òun la lè máa ràn lọ́wọ́ ẹni tá a bá fà mọ́ra tá a ta nù tá a sọ pé ìwọ gan kí ló wọ̀ ìwọ gan níbo ló lọ ìwọ gan bẹ́ẹ̀ lẹ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ṣe máa ń rìnrìn òṣìkiri nìyẹn ẹlòmíì náà tó ní rìnrìn bẹ́ẹ̀ kò ní lè sọ síta mọ́ a nítorí ìgbà tí táyé sọ ohun báyìí ni wọ́n ṣe fún kẹ́yìn dé òde padà sọ mọ́ ṣé tí wọ́n rí nípa ti ìjọ ọlọ́run àwọn ọmọ wa tó wọ̀wọ̀kuwọ̀ náà àwọn ìjọ ọlọ́run tó ń gbọ́ wa báyìí ẹjọ́ ó ní bá a ṣe lè máa kó àwọn ọ̀dọ́ wa papọ̀ a ti ń ṣe lóríṣiríṣi ṣùgbọ́n ká má jẹ́ kó sú wa ká má wo ìwà tí ìṣe àtàwọn gen z wa ìsinyìí ká sì máa fi sọ fún wọn pé ohun báyìí kò yẹ kí ọmọlúàbí kó máa ṣe kí ni o kó máa wọ́ àti ọmọ ọlọ́run ọlọ́run á ràn wá lọ́wọ́.
1: ẹ ṣe mama wa ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn gẹgẹ bi ọpọ igba mi awọn ijo ọlọrun ọpọlọpọ awọn
0: hello e ma bo yọ
1: ọpọlọpọ ọpọlọpọ awọn alufa mi tabi awọn olori esin mi won fi ete sile won palapalapa won ni ko ni se aso to wo wa won gba eru wa ogiri wa won ni tan ba de church pe won yi pada eri pe awon yen gan n ti won fa on lo fa ti opolopo pastor mi gan se wonu because nba to ba ni tan ba wo nu church eri pe opo church mi won nigba to ba we gele to ba wo sokoto won nigba ko wo nu church awon opo ijo mi tan stand on the old time religious and principle ki se pe won mo nkan ti won se gan ni sa fa igba won so on ti awon opolopo awon ijo igbalode ton fin ba nkan je niyan so kan won na kan kan try lati pada si esin atijo ki ko se pe o buru sugbon o je nkan to to ma correct awon
0: ele ele ya be pe ta lo ran be o
4: e jo sa mo fe bere bere kan sa
0: ki lo ruko yin
4: ola famo yiwa
0: awon ele ele pe le kan ori a nbe
4: na e jo sa omo dun me lo ni le ko bere wa pe yo ko lo ri oko
0: good
4: oh
0: for one you know
3: this our to do our more
1: point to
3: so
1: sir
3: omo
1: dun
3: te to ba to kere si odun mejidinlogun ni Nigeria wa yi o
1: ofin ti wa so ni
3: ofin ti wa so yi o eni ba fogo ofin pa fe ni ofin because omo gudo ti di omo odun meji di logun o kere ju ka to le so pe boyo lo ile oko sugbon eh boyo omo wa wa lo ile oko ni 18 years yen o abo lo ni 20 years yen abo lo ni 21 years yen eh maturity gagagagan ni koko fun ni keni lati se igbeyawo ati pe se en to fe fe ra atokunrin atobirin so lo to je pe won mo alo lati se leyin to ba se bebi to bi pe yoruba so pe ati se gbeyawo ni koko ni koko owo obe lo soro
0: ati pe won ni kini ijo olorun ni se pe lawon okunrin to ti balaga
3: awon okunrin to ti balaga to wa ninu ijo olorun ti won ni ise lowo gege bi won se bere ijo olorun le ran won lowo lati gbe awon eto kale bi pe ka kose tailor
1: empowerment
3: bi ka kose
1: lori lagbara
3: e se bi ka kose e bo iranso bi ka kose ise
1: isisi owo to le mu wa
3: god bless you
1: lai ni ese ma woju enikan ko to jeun so opolopo be iye gan na fi wa di nla yato si certificate ti won gbe lowo so opolopo ijo se be ijo ti o ba de ti se na robert oro lori if I come back in the book, when I answer
0: 091-283-4-1367
3: 9-1-2-8-3-4-1-3-6-7-0-9-1-2-8-3-4-1-3-6-7 lati je ki oko to hun fe gangan ko bo hun lasepo imi gan eru ibalopo o ma ma ba to je pe toko e ba fe balopo gan ko ni gba tori pe eru to wa la re nigba ti won fi pa balopo yen ohun lo gbe wa si le oko tori pe ko ti ni iwosan imi inu won gan ko ni le bo ko soro ko domoran that is communication ibasepo ibalopo oro siso mejeji gan ko ni gurege tori pe o ti lose ki la npe ni trust ni yoruba ifokan ifa o ti gba agaga won to je pe en to fi pa ba won lopo yen ninu ebi won lo wa so iwo omo be yen to ti sele si gba to kere ifokanton yen o si nbe mo ko fokanton anybody's own belief ro pe oko un gan ki se n to le fokanton so iru eyan be yen gan ninu igbeyawo ko ni je ki ibasepo ati ibalopo du wa laarin won atoko ati awon omo egan ko ni domoran iru igbeyawo be yen kedere a ma ni wahala a ma jo iru le be yen a ma jo oko gan o le ma ye pe nkan bayi lo ndale awon oru sugbon iru nkan be yen ki saba si alaafia ninu ile be yen olorun a ran wa lowo.
1: Hello, hello.
4: If you pack banana loop, oh, and you know, Bibeli.
1: Benny.
4: Joseph Food. Oh, Benny, Yawo, I like Baran. Oh, Peko, I bone loop. But Joseph Food.
1: Oh,
4: come. Come on, let's go.
1: Titama, uncle. Tamari.
4: Hey, you know. Shawari, Tabago, Daja. Oh, my little mind, Judge. I won't say
0: Kumbe tori un ta gbe kale gogo ni keje ka soro ni lori ile ka ya se pe soko le fuya o le nje ko ba ni fi pa ba ni lo pe lo mo ko fi soro ni ma bi no e ja loke lohun ta ba parade a tun ma tesi wa ni ore tun ni san irora okan.

0: ṣe ìtúnyẹ̀wò bíbélì sí ọ̀pọ̀lọpọ̀ èdè abínibí ní orílẹ̀-èdè Nàìjíríà kí a sì lè ṣe ìpèsè bíbélì aláfọwọ́kà (Braille Bible) fún àwọn tí ó ní ìpèníjà ojú àti bíbélì aláfọwọ́júwe fún àwọn tó ní ìpèníjà etí. Láti ránṣẹ́ ìtúnyẹ̀wò bíbélì tàbí ìkéde àwọn àkọsíṣẹ́ wa lọ́wọ́. Ẹ lè fẹ̀dùn ránṣẹ́ sọ́sùn ìfowópamọ́sí yìí orúkọ The Bible Society of Nigeria, Zenith Bank, account number 101010950. Lẹ́ẹ̀kan sí The Bible Society of Nigeria, Zenith Bank, 101010950. Ẹni ìkànsí wa lórí ìfìmọ̀ránṣẹ́ lórí ayélujára info@biblesociety-nigeria.org tàbí lórí ìkànnì alágbàtà wa www.biblesociety-nigeria.org. Fún àwọn ìrírí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0815-909-4126 0815-909-4126 BSN àmúwò ọlọ́run wà ní àrọ́wọ́tó.
1: Nọ́mbà dáhùn yẹn. Ẹ káàbọ̀ padà sí orí ètò ìwòsàn ìrora ọkàn Bomb FM láwà 92.9. Wọ́n ẹ̀dẹ̀kan ló béèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan. Ó yá màmá ẹ bá wa yànnà mọ́ ìbéèrè yẹn.
2: Ẹ ṣe bàbá wọn béèrè lẹ́ẹ̀kan tán pé ká tó lọ sí ìpolówó ọjà. Wọ́n sọ pé àwọn obìnrin ẹyin ló máa ń sábà gbìlòfin sábà gbèlè lẹ́sẹ̀. Àwọn ọkùnrin náà máa ń sábà rán lọ sí ẹ̀wọ̀n. Àwọn ọkùnrin náà máa ń sábà dájọ́ fún. Mo fẹ́ jẹ́ ká mọ̀ pé àwọn ọkùnrin mo wò pé torí pé yàtọ̀rí àṣà àti ẹ̀sìn wa kì í jẹ́ káwọn ọkùnrin sọ̀rọ̀ síta ìfọ̀ àwọn ọkùnrin tán bá fipá bá lò pọ̀. Bóyá ọkùnrin tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ tí ọ̀gá lọ́gàá tó jẹ́ obìnrin tó ń fipá bá lò pọ̀. Bóyá ọkùnrin tó ń ṣiṣẹ́ ní
3: lábẹ́
2: ọ̀gá kan. Mo rí pé kì í sábà èmi jẹ́ social worker òṣìṣẹ́ agbègbè ni mí. Ó mi kì í sábà rí ọkùnrin bóyá mo láti ìgbà tí mo ti ń ṣiṣẹ́ méjì ọkùnrin méjì mo rí mo jẹ́ ti rí obìnrin ọgọ́rùn-ún tó ju ọgọ́rùn-ún tó lé lọ́gọ́rùn-ún lọ tó wá sọ pé ókè o ẹni báyìí obìnrin ọkùnrin ó fipá bá mi lò pọ̀. Ṣùgbọ́n a kì í sábà rí kí àwọn ọkùnrin kó wá fẹjọ́ sùn pé obìnrin ó fipá bá mi lò pọ̀. Irú nǹkan báyìí tá a bá gbọ́ ń pa ẹ̀ táwọn èèyàn ò bá wá kò sí nǹkan tá a lè ṣe. So a ń fi ìgbà yìí àti àkókò yá fi ń bá àwọn ọkùnrin sọ̀rọ̀ pé tá a bá rí obìnrin tó fi ipá bá ọkùnrin lò pọ̀ kí ọkùnrin yẹn kó má kú sára kó má kú sẹ́nu kó má wò pé ta ló máa gbọ́ wá sọ pé èmi odidi ọkùnrin èmi tí mo lágbára mẹ́sàn-án èèyàn kan dẹ̀ wá fipá bẹ́ẹ̀ lò pọ̀ ó dẹ̀ lè ó wá fẹ́ lọ sọ síta àròpọ̀ mi ni ó fẹ́ lọ sọ sọkúsọ. Ká má gbà ọkùnrin tí obìnrin bá fipá bá lò pọ̀ kó jáde kó sọ òfin á gbé obìnrin yẹn á sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ.
3: Lóṣọ yìí táwọn bá bọ̀ lẹ́ẹ̀kan torí pé báwo la ṣe lè ran ẹ̀ta àfipá bá lò pọ̀ àti kí ni ó ti ń ṣe nínú ìgbéyàwó. Mo rò pé ó sì kú àwọn nǹkan kan mí ta ti yànnàná parí because.
2: A ti sọ lẹ́ẹ̀kan pé kò kí ń jẹ́ kí ìbánisọ̀rọ̀ ìbálòpọ̀ àti ìṣesí nínú ìgbéyàwó kó dán mọ́rán. Ó tún lè ní ipá lórí àwọn ọmọ nínú ìgbéyàwó bẹ́yẹn torí pé irú obìnrin bẹ́yẹn inú á máa bí a máa kanra tó jẹ́ pé inú ẹ̀ ò ní dùn.
1: Ẹ̀lọ́ olórí afẹ́fẹ́ ẹ̀ka ló wà fẹ́.
4: Ẹ̀lọ́ pa.
1: Ẹ kú ọ̀lẹ́ o.
4: Ẹ kú ọ̀lẹ́ ṣe àwọn àkókò.
1: Yes sir.
4: Mo kí àwọn màmá wa ń bẹ̀yìn àtàwọn bàbá wa ẹ̀fọ́ ọgbọ́n.
1: Orúkọ yín sà.
2: Ẹ ṣé o.
4: Gbẹ̀ngà arúgbèjọ yìí láti mú sí ni.
1: Mo ti bá àwọn onímọ̀ lórí ẹ̀kẹ́ síwájú.
4: Ẹ ṣe n sà. Bàbá tó ń pè tán láìpẹ́ yìí ẹ ti béèrè pẹ́sọ̀ tí wọ́n béèrè pé most of time àwọn màmá tán tẹ́ wà ń bẹ̀yìn náà àmọ́ mi tán wà ń bẹ̀yìn náà ti dá òye pé nǹkan tó jú bá rí olóńdàmú ọpọlọ. Nígbà míì àwọn obìnrin máa ń pọ̀ sí ìfipábánilòpọ̀ nígbà míì ṣùgbọ́n kọ́lọ́ọ̀ kó ràn wá lọ́wọ́ ni àwọn màmá wa bẹ̀ ti dáhùn kẹ́sàn yẹn díẹ̀ kọ̀sẹ́pẹ́ nígbà kan báyìí ẹ máa rí pé lagos ìjọ fẹ́ sòfin pé nípa ìwọ̀kú àwọn ọmọ obìnrin pé ẹnibọ́dì tó bá ti wọ̀wọ̀ púpọ̀ jù láàrin ìlú bóyá ọlọ́pàá bóyá máa mú ni àbí nǹkan ni o so nǹkan yẹn ó máa fa temptation àwọn ọkùnrin nígbà míì ọ̀tọ́nà kó ràn wá lọ́wọ́ ni bàbá tó bẹ̀ pè láìpẹ́ yìí náà ti béèrè àwọn pẹ́sàn débi náà fẹ́ bèrè ẹ̀dẹ̀ ti dá rẹ̀ kọ́nà kó ràn wá lọ́wọ́
1: ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ yẹ́sà. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
2: They so ba se solo awon mogo to ti to wa ninu igbeyawo beyen a ma ri pe iya yen gba mi to ba je pe ohun lati fi pa ba lopo nigba to wa nkeke abi nigba to ti e ti se igbeyawo ton gan ni ti o ti e de le so ti o so fun eyan kankan ti o so foko ti o so fun enikeni ninu ijo ti o so fo re to hun nikan to nda ro to nda to je pe sa wa nu opon isa ko si ni o ma ma mo imolara re pe nkan kan se mi ti o ba de ti so sita ko re ni ba soro bibi pe e itura a wa si okun e a ma je ko ma fi agidi a ma fi loba a ma je ko fi ibinu a ma fi loba a ma je ko je pe nko kekere to ba se fun gba mi ti o ye ko fa ibinu wa ti o ye ko fa wahala a ma fa wahala ati so si waju si pe o le ma je ki oko ohun gan ko ma bo ohun lopo dada bo se to ati bo se ye iru obirin be gan nigba mi awon mi ti won ba ri itoju debi pe ko reni to le ba won soro to le fi fe han won to le fa won mora imi ni won ki se igbeyawo mo ani ki lo ti e wa nu igbeyawo gan gbogbo okunrin esu ni won eyan buruku ni won olorun ran wa lowo gbogbo awon to ba ti la iru nkan bayi koja a ro won abe won o ni number ta ma pe ta ba ti fe se ton won le pe ka won adogbon ko ba won soro
1: ati ati se lo si ori ero ba de soro whatsapp yen to ba so ro a ma pe
3: mama wa e ku ati to nu
2: e seun sir
3: tun je ka wo eleyi kini ona ti a le gba se atileyin fun olufaragba
2: e se awon olufaragba ta n pe ni survival ni ede gesi
3: leni
2: ohun akoko ti akoko ma se fun won ni pe e je ka gba won gbo ta ma so pe iro lo pa
3: o se wo so ba
2: iro lo pa o iro lo pa omo buruku ni o
3: wo ku wo lo wo iwo
2: ku wo lo wo
3: iwo
2: ku ni lori iwo mo kilo wa lo be kilo wa lo be ba mo lo nlo omo wa omo onirin are omo
3: ese soro
2: so ti e ba ti koko so yen bayi gbogbo teni yen ba fe so bayi o ma pa lo lo mo nnu ni ko ni soro mo sugbon ta ba je ko mo pe mo gba e gbo nkan to nsele si e ki se wo nkan na lo sele si o ti sele so polo because elomi gan n to sele si yen o ti wo pe ko sele se eyan ri ero to ba koko wa so pon e ni pe itiju la lele e je n para mi kaka ki n wa laye ki en to fe fe mi gangan boya en to je pe o ti ni afẹ sona gan ni ti ru nkan be ro asele kaka ko gbo ko wa so pe won o fe mi mo ki ku pari aye mi ki ma lo so iwe eyan be e je ka fa won mora e je ka je ko won mo pe do iru nkan be ti sele si won o sugbon yin e ko se ko wa so won di eyan abo ko so won de en ti o pe mo pe ohun ere si wa si waju fun won ton ma se ko ma ro aye won pe ka fa won mora ka so fun won pe a si ni fe gege bi eniyan so gbogbo to ba wa lokun e fun wa ka le ran e lowo ani keji ni pe to wo je pe eni wa ba wa kia kia nigba ti ifi pa wa ba ni lopo e to ye se sele si e je ka mu lo si odo awon oni awon bi kan ni Lagos state a le mu lo nitori pe en to fi pa ba lopo yi o le je oni HIV
3: kan je fo ko mu lo hospital
2: o ye ni sexually transmitted disease to ba tete mu lo si ile iwosan ko fun ni itoju eni yen le da laisan o le loyun o wala de tu ma nwa teyan ba bimo nipase ifipa bani lopo tori omo ti omo nto sele o le je o lo ma foriko olorun aran wa lowo
3: amen so
1: o le agbara o hello ta lo wa lori atebi o hello e ma flash yo o ejo e pe wa gan sori eto te wa ti pe wa a ma gbe 0912834 1367 oni koko ti a lati fi lekun to ya etes waju
3: etun je ka wo ibere yi wo mama wa na ni o
2: yes sir
3: de kin to lo ibere yen iru itese so tan yen o mo kan to ba tin lo sibi ise to nbo se ma adugbo ti o si na awon okunrin kan tin target e ti o de mo so to ba ti
1: hello e ba binu hello e ko le o
5: oruko mi Lady Evangelist Grace lati Simawa.
1: Lady Evangelist Grace kini
3: lati Simawa.
1: Grace kini Grace kile nje.
5: Grace Ezekiel.
1: Ezekiel. Lati Simawa an gbo yin.
5: Awon obi kan yi wa ta ma ta omo lati Simawa.
3: Won ta omo.
5: Be ni wa wo omo lo di oko. O le ti ba ni ba ni ma. Kada ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló wà bẹ́ẹ̀ tó dà ní títí dé ìlú. Ẹlòmíì tó bá kiri fún ọmọ bẹ ló bẹnu wọ̀kúwọ̀. Wọ́n lè lọ sí nǹkan sí kó má tiẹ̀ mọ nǹkan mọ́ kan sọ́ọ́ sí ìjọ. Tó yẹ tán ọ̀pọ̀lọpọ̀ mi sọ̀rọ̀ láti mójú tàfún ọmọ. Ọmọ mi máa wù nǹkan wá sí wọn níbẹ̀rẹ̀ tó kiri. Tó bá wá lóyún wọn máa ti ké. Tó ọ̀pọ̀lọpọ̀ mi fẹ́ kó wà lọ́wọ́ òfin mi.
1: Àmì o ẹ ṣe púpọ̀ ẹ̀sọ̀ sí nǹkan tó yọ sí.
3: Ọmọ wa máa
2: àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́lé tó bá jẹ́ ta lè gbé síta ni òfin ò fààyè gbà rárá tó bá ti di ọmọ kékeré child abuse là ń pè é ìlú ọmọ ní
3: ìlú ẹrú
2: nígbà téèyàn bá mọ́ ọmọ lọ lé ọkọ ọmọ tó yẹ kó according to the law of Nigeria ọmọ kékeré yẹ kó wà ní abẹ́ òbí àwọn òbí ni olùtọ́jú ọmọ yẹn kì í ṣe pé ká ti ọmọ síta ifá àwọn tó ń ti ọmọ wọn síta gan tán lọ́n fi wọ́n ṣe ọmọ ọ̀dọ̀ níbi kan tán
3: kó lé wọn lórí
2: kò tọ̀nà rárá
3: kò bófin mu
2: ọlọ́run ràn wá lọ́wọ́ o àwọn òbí tó bá ń ṣerú ẹjọ́ á fi àsìkò yìí á fi bá yín sọ̀rọ̀ ẹjọ́ ẹ jẹ́ ká jáwọ́ nírú nǹkan bẹ́ẹ̀ yẹn because tó fi bá gbé wa a ò ní kábàámọ̀
3: o. àwọn aráàlú náà tí a bá mọ nírú nǹkan bẹ́ẹ̀ a lè lọ sọ fún àwọn agbófinró so ká mọ́ bẹ̀rù láti lè gba ọmọ bẹ́ẹ̀ sílẹ̀.
1: ẹ ṣe púpọ̀ tí ẹ bá la ìpèníjà tàbí ìṣòro tó ń ti inú ọkàn yín wá ẹ nílò ẹnìkan láti bá sọ̀rọ̀ ẹ lè kàn sí iléeṣẹ́ ẹgbẹ́ bíbélì ti nàìjíríà tí wọ́n wà ní àrọ́wọ́tó yín tàbí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí whatsapp line 09026339945 níbẹ̀ ni ẹ ó ti rí ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń ti ìmú ọkàn yín wá ó yà ẹ tẹ̀síwájú.
3: So mama wa jẹ́ ká tún wo ìbéèrè yìí wò kí ni àwọn ọ̀rọ̀ tí kò yẹ tó lè pani lára tí a ń láti lòdì sí the harmful statement that should be avoided tó sí àwọn
1: olùfaragbá
3: a rí pé ìdáhùn sí ìbéèrè tí àwọn kọ̀ọ̀kan ti ń sọ lórí ọ̀rọ̀ aṣọ náà ṣòṣò.
2: ẹ ṣe ṣe rí àwọn ọ̀rọ̀ bíi pé kí ló wọ̀ àwọn ọ̀rọ̀ bíi pé kí ló dé tó òfin jà ó kàn ṣáàsùn tẹtẹrẹ ìwọ gan nífẹ̀ẹ́ sí tó ń bẹ ṣe kẹ ọ wà lè ja ó tiẹ̀ já
3: pàtàkì ó jalè yín
2: ó tiẹ̀ jalè yín
1: kó jàjẹ́ ò
2: láì mọ̀ pé ẹlòmíì tí ẹ̀rú bá ti bá lára kò lè ṣe kankan àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tẹ́ẹ̀rù bá ti dé they will just be useless wọn tí ọ̀ọ́nì lè ṣe ọ̀ọ́nì lè gbà pamọ́ ṣe rí ọlọ́run má jẹ́ àárín wàhálà ṣe rí àti pé ṣe rí ìfipábánilòpọ̀ àwọn míì wà tó jẹ́ pé ìbọn gan náà gbé sẹ́ni yẹn o ó yá máa bọ́ṣọ ó yá ti gbé bọ́ síbà kò sí tó lè ṣe mọ́
1: ìjà olóbẹ́ jà
2: ẹni yẹn wá jàjà lanu ó wá sọ fún yín pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí ẹ wá ń sọ fún pé kí ló dé tó jà ń pàtẹ́ ẹgbọ́ ń pátá wo lèèyàn ń jà níwájú ìbọn.
3: irú ìyẹn dẹ̀ ní àfa ìdára ẹni lẹ́bi
2: god bless you.
3: a mọ̀ wò pé èmi náà kí ló dé tí mi ò ṣe báyìí kí ló dé tí mi ìjálé yín so ó máa jẹ́ ẹ̀dùn ọkàn tí láti sọ pé so tó yẹ kí n ṣe ni whereas ojú ọ̀rọ̀ tó yẹ kán sọ ó wà nílẹ̀ tí wọ́n sọ ọ̀tọ̀ wọ́n fẹ́ tẹ̀sílẹ̀ wọ́n ń palàpalàpà àwọn ọ̀rọ̀ tí òye kán sọ náà ń sọ.
2: ṣé ti ẹ rí àwọn ọ̀rọ̀ kan bí eléyìí mi mo kórìíra ẹ̀ bàjẹ́bàjẹ́ bíi kan máa sọ fún èèyàn pé má sọ fẹ́ni kankan
3: keep quiet
2: ṣe fẹ́ kẹ́ni yẹn dákú ni nítorí pé ṣe rí ẹni tó bá ti god bless you ṣe rí ẹni tó bá ti fi pá bá lò pọ̀ kọ́lọ́hún kó ràn wá lọ́wọ́ kò lè ní ìwòsàn fún ara rẹ o ó ní ìdìrànlọ́wọ́ àwọn èèyàn bíi medical doctor bíi psychologist bíi ẹlòmíì ni wọn gan ó ti ya wèrè tó jẹ́ pé wọn ò ní mọ̀ ṣé mo pé ẹlòmíì wà tó jẹ́ pé láàárẹ̀ ọpọlọ ẹ ò gbé mọ́ ṣùgbọ́n tẹ bá rí báyìí I'm sorry to use this language àwọn yìí máa sọ pé wèrè aláṣọ a máa wọṣọ o fine ṣugbọn ti kokon kekere ba ṣele bayi o
3: da
2: ni epo gbigbona to ti wa nle
3: pelu okunrin papa
2: god bless you epo gbigbona to ti wa nle to mi kekere wa ta si awa chara nitori ke ogbe to wa lokan e ko se en to si fowo kan so ka ma ma so fawon eyan pe ma so fe ni kankan sha tesi waju ayi o pare o se iru nkan be ko le tesi waju ko possible
3: abi yan ni ma so fe ni kankan
2: so fe yan kankan
3: ma so fe ni kankan
2: o ni diro lowo awon to le ba soro itori eni ogo spiritually ngba mi ati ma wo pe olohun gan ti e ti ko mi sile nbo olohun wa ti ru eleyi to fi sele si bi so ti o ba re ni ba soro o ma nfa kelomi so pe won o sin lo mo ta pada seyin awadi apeyida olohun aran wa lowo so awon oro bi ka ma da eni elebi ka ma ka ma fa won mora ka ma le je ki won kokon won bale ati bi ngba mi teni o ba wa ba yan pe won sese fi pa bo n lopo ni ka tun wa da pada si bi to ti nbo bibi ti e perpetrator yen wa
3: hello
1: tani wa lowo pepe o
4: hello e ko re
1: e ko re o ko ya ti te ti pe hello
4: ni ga si jo kan la o lo nba yin to la to se
1: oko la won kini
4: There's no ignorance in law. Eyin ba ti ke awon ko ta de nko to ma so aroro awon obi wa ni pe enko e de ka wa ni ni bi pe ko ma pa nkan mora ti ba sele ti won se ko pa ni
3: ma je yan gbo o
4: ma je ko gbo o tabi ki awon olori ilu abule ibomi bi awon to wa ni po giga won lo lo pa awon ni je ka se loku
3: to ba je adugo lo se si
2: ka se loku
4: eh ni ba ja ti ko le
3: tabi yan nla kan
4: ko de then awon ko pe yan je ni kikini yen ko tete ton le
3: Bawo ni awujo to sele ti awon to la isoro bayi koja
1: lati ran won lo
3: kini ti leyin
1: ati leyin
3: ti tabi le ijosin faith community and faith and community kini ati leyin tan le se fun itori baba yin na nbere lekan pe kini se ijo kini se mosque awon leaders what should they do
2: yeri ba se so lo lekan ijo olorun agbegbe agudo si ife won eni ti iru e ti sele si ki se pe ka ma so fun won pe ah o de wa pe mo ba ya yi e ti wa ri ba kan ori ba yi e se ri sa o sa rin rin are debi ton fi ba yi e je aye o baje ko se enta yi e baje ori ofe olorun a fi fun eni yen lati le pada bo sipo ohun akoko ti awujo kokoko le se ni pe ka fi ife won ori eyan be ka ma ta won nu ka ma tabuku won ka ma se yeye won ka fa won mora ijo olorun na le ni ibi to je pe iru en ti iru e ba kokoko sele si mo mo pe opolopo ijo olorun lo je pe won ni ibi ti won ti se ta ma pe ni counseling unit ka je ke ni e lo sibe ko ba soro ko le mu lo si ile iwosan nibi to ti ma gba itoju ni ti iwosan ko ba soro ni to be nubi ko le so gogo nkan to wa lokun e iyen a je ko le gba iwosan ninu emi to ba je pe en to je pe nipa ifipa ba ni lopo yen to je pe boya elomi apa elomi won na dada nigba kan fe ba lopo yen kan toju e ka re ko bale ikan ti mo wa fe tenumo ki eto wa to pari loni ni pe se ri gege bi ijo olorun ati agbegbe a le ni ile kekere debi ti ale je kon fara pamo si nitori pe elomi ninu won gan en to fi pa ba won lopo yen ara adugo ni to je pe iru eni yen ogudo pada si iru adugo yen eh ni lese kese ogudo fara pamo si ri
3: to pe
2: yes en to fi pa ba lopo yen o le je bi jaguda kan ni alagidi kan ni ta so pe to ba fi le so fe yen kankan ma pa e to de pe o de le se jamba fun
3: le ni ma pa e ma pa mo
2: mo le se bo awon alagbara mi wa ninu awon agbegbe wa to je pe owo wa lowo won to je pe eh ko si eyan buruku de ni won to je pe teni yen bo ba mo ko ti lo so to to agaga ko ti lo fi ejo awon sun ni odo awon agbofinro to mo pe ewon lo ma ani ko n to lo sewon o wa kokko pa e pe se be to ba wa laye lo ma nse kini o lo ma nse ejo so awon ile ijosin wa ati agbegbe wa ka jo tori olohun ka ni ile kekere kan ta le fi eni yen si fun igba die titi gbogbo to wa nle to ma fi kora lo
3: iyan
2: le ni e sete le pada si arin agbegbe imi ni won gan papa ko ni lo ko pada si agbegbe mo tolorun ba ti ran won lowo ton ba le ran lowo ko lo beri aye e ni bomi to won ati eni yen ti o ni rira mo
1: e je adoke lo ko to di pe akase eto nle e se

0: níbi ilẹ̀ àfi àdàgbẹ́ ètò tòní ọ̀sí lórí ètò ìfipábánilòpọ̀ tó wá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run àbọ̀ sórí àkọ̀tun àkórí mìíràn bishop ẹ̀dàgbé.
1: Mo dágbére fún bishop Adeyemi iná lèmi ń jẹ́ ọ̀jọ̀gbọ́n àti àlùfáà adúpẹ́ fún àánú tá a rí gbà lónìí láti wà nínú jẹ́ alábàápín ètò tó tòní so ẹyin àwa là á mọ ọwọ ẹyin là á mọ bá o ẹ ṣe o.
0: Bàmá wa ẹ dágbé.
2: Ẹ ṣeun gan o, ẹ kú ìtẹ́tí sílẹ̀ o, ẹ kú ìpè o, adúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run á máa ran gbogbo wa lọ́wọ́ o.
0: Tó bá tún di ilé ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Ọlọ́run bí Kristi bá fa ibọ̀ rẹ̀ sẹ́yìn, ká tún pàdé èmi ọmọ yín, àbúrò yín àti atọ́kùn pẹ̀lú àkórí mi àti àwọn ọ̀jọ̀gbọ́n mìíràn tí a ó gbé wá. Michael Olúwafẹ́mi Adésínà JP ìsọ̀báìbùrù dágbére fún wa pé ìwòsàn rárá kan Kristi yóò la ọkàn wa kọjá yóò sì gbúròó tó ra sí ojú ọgbẹ́ wa. Ó dàbọ̀ lórúkọ Kristi.
3: Ìmọ̀ṣẹ̀ṣẹ̀ bọ́ndẹ̀ fẹ́ lọ́ọ́ ni ó tẹ̀lé ìyẹn mi ọ̀rọ̀. Mẹ́bí tí ó bá fún àìyọ́ ni ó tẹ̀lé ìyẹn mi ọ̀rọ̀. Ìmọ̀ṣẹ̀ṣẹ̀ bọ́ndẹ̀ fẹ́.

0: sọ̀pálẹ̀.
1: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tí wà láyé tí ò ní àlàáfíà ra bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lónìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
0: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀dì lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi rí àti gbóṣọ mara ilóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò rẹ̀ wípé a ò ní fàìsàn lùgbà.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Bára Jẹrol, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
0: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀mí àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbì arúmọlé egun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pé lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn táti rìn dogun omi pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí. Abẹ́ni tó ti ní jàǹbá mọ́tò rí, abẹ́ni tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti orin kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti ní àpẹẹrẹ gbé bóyá ara ń ro mí, apáríro, ẹsẹ̀ kíkan, ẹlòmíì máa rìn lọ́ba ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ jábọ́. Tó bá ti láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ̀ yẹn. Àti ìròyìn dogun ìbàdí kó máa bu ọ́ṣọ ní gbogbo ìgbà káti ìròyìn dogun ké tí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmí àyàrò ó máa jáni ẹlòmí apáta ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmí ìgbà gbogbo nǹkan ló máa ti pìpìpì inú àgọ́ ara rẹ̀ tó bá ti láwọn nǹkan báyìí.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Bára Jẹrol, Ìkọ̀tún. Gbogbo ibi tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé kọ̀tún roundabout. Ẹ̀wọ̀ márùá tó ń lọ sí Abára Jẹrol. Tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abára Jẹrol ni kẹ́ bèrè. Ẹ bọ́lẹ̀ ní Délé Ara Bus Stop, apá ọ̀tún rẹ̀ lẹ́yà sí. Nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Bára Jẹrol, nílùú Ìkọ̀tún, Lẹ́kọ̀ọ́.
3: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí náà kẹ́ ẹ gbéra fàáyìn báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Bára Jẹrol, nílùú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí
2: 08068216859 08068216859.
0: Ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjí èrò táfojúbà. Àwọn mi ò tiẹ̀ láwọn òfẹ́ ló gbin bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi gbalẹ̀ ọmọ yẹn owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ǹjẹ́ ọtọ́jú ẹ̀. Tẹ̀bá wa dé màá nínú àlàyé náà. Má bàa sọ pé nàlá bàbá àgbà tẹni bẹ́ẹ̀ gbogbo bá ti dé nǹkan kọ́ máa fún ẹ tó bá ti lónú àgọ́ ara. Mo lo òògùn kò sí sí òsínbẹ̀ ìwọ náà dàrú kọ́ máa bọ̀.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Bára Jẹrol, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859
0: 08068216859. Bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di omi yẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ ń kú abẹ́gbẹ́ kara kú tó tètè jáde báyìí kó máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
2: Ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Bára Jẹrol, Ìkọ̀tún.
0: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́ngú ọ̀rìn ọ̀ǹtẹ̀kùnùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ́n gan gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà. Ẹlòmí máa ń bọ̀ lọ́kàn bó ṣe ń bẹ̀rẹ̀ ní máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ní máa jẹ́ kí tiẹ̀ di bẹ́ẹ̀. Tó bá ti lápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
3: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
2: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop, Ọfà Bára Jẹrol, Ìkọ̀tún.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859. Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìlú gbogbo ni àti ṣègbọ̀nsẹ̀ ń dọ̀ràn ni. Ìtẹ́lómi ti máa bọ́ náà ṣàánú wa tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pàdé lé mẹkáníìkì ni ẹlòmí ẹ̀rín lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ lómi ò lè náwó ságọ̀ọ́ rẹ̀.

0: agbẹni fúgbẹni tó àmìrí o àǹtí májì dìmọ pẹ ká tó rìn ọlọ́ọ̀dẹ jẹkẹrí ṣùgbọ́n àdúrà lásán ọ̀nà ìtùkà gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ tó ń rojú ọlọ́ọ̀dẹ tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá ti wà lágbo ààrẹ tó ń fura sí tètè máa bọ̀ sí.
1: Number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abaraje Road Ikotun.
0: Lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806826859
0: ẹtìtì kọ́ọ̀lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ̀jídé lẹ́ǹdàjí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti jẹ parí kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewétegbò tí ó bùkára yẹn ṣe kébékébé ṣàgbàdéwé márùndó takébé lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ di lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń sọrí àtẹgbò sọmara yín lórí ẹlòmíì ní mátò tí ó tọ́jú mátò ẹ̀yìn lórí bí ó ṣèlú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ara dàbí mátò ni tí a bá gbé mátò sọ́nà tá a bá ń lọ padà níbi tá a bá lọ tá a bá sáfíìsì ọ̀nà pé lè takú lójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó sì jọ tọ́jú ara ẹ̀rí tán máa sọ̀rọ̀ pé báyìí lẹ́ra àwọn tí wọ́n jùlọ ìran náà máa ń pa má máa sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹ́ni mẹ́gbẹ́ gbogbo orí tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é sèmi abẹ́yà gbogbo ara ló ń tẹ́ni ara yín ẹni ọwọ́ nǹkan mi ni ẹgbẹ́ kàrá rẹ̀ mi ni tọ́ bá ti wá rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
1: ní nọmba 20 Amoka Street Daily Arab Bus Stop off Abaraje Road Ikotun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806826859
2: bàbá àgbà tẹ nígbẹ́gi lójú ọ̀pọ̀ ló ti náwó lọ́wọ́ tọwọ́ ti tán kẹlẹ̀ kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú ìkọ̀tún torí ẹlòmí máa sọ pé ìkọ̀tún jìnà o.
0: bàbá àgbà tẹ nígbẹ́gi lójú ni kẹ́ ẹ máa sọ pé ìkọ̀tún jìnà ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí náà kẹ́ ẹ gbéra fàáyìn báyìí pé ìkọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbà tẹ nígbà ìgbìmọ̀
3: kí ló ń dọ̀ náà mú kí ni ìwọ́n ti náwó lórí àìsàn agbẹ́nilówó ọlọ́mọ jàre ogun wàhálà yà ń gbú pìpìpì àyìn tó ẹjọ́ bèrè ń létẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá àwọn àbíyẹ̀wò sọ̀rọ̀ gbogbo ni gbogbo tọkùnrin tó bèrè lónìí tá a sọ yìí ṣùgbọ́n ìwọ̀n tó bá wà ń wojú ọlọ́tọ̀ ń bẹ náà náà tó láìsàn kan sí kejì inú àgbára ìwọ̀n kà sí bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lójú ọ̀nà àbáyọ náà ló ṣe ọba ti dé lórí gbogbo kagọ́lá lè má fẹ́ nígbà gbogbo tí wọn náà bá jẹ kó tọ ọ ní pé ṣe ọlọwọ lọwọ báyìí mọpáìsà àtàrùn tán àbá ti bímọ máa bọ sí.
1: Number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abaraje Road Ikotun.
3: tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bẹ ò ní sọ wá dẹni tí ó máa ti lo àtọ́ ṣe àfiwọ́nṣe rẹ̀ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ bí ẹ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná lóríṣiríṣi tí náà ti di gbogbo ara ó máa ń fa kíṣe ara àbí ẹ̀jà ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà alẹ́ tó bá ti fa ti rọ tètè máa bọ̀ ṣàgbàdéwé márùndó takébé lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbogbo wá ti dẹ́gbẹ̀ wọn náà náà bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ àti ń gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ́lú èkó àbíbàdàn ìjọ kejì yóò hàn máa lọ pé ọlọ́gbà ara wa tó bá ti dá ni olóyìnbó àti fowórò ìyẹn kò kọ lójú ẹyìn ẹ gbìyànjú mo ti wá bí tẹlẹ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi láyé ẹ dìde fíà ẹ máa bọ̀ pé a ọbẹ̀ ẹjẹ́ ti ẹ̀ wá ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ ní ẹgbẹ́
1: ní nọmba 20 Amoka Street Daily Arab Bus Stop off Abaraje Road Ikotun.
3: ẹ wá kẹ wá jàǹfààní ìwé àti gbẹ ní àfíjì ẹyin náà dìde kẹ máa bọ kí ló ń ṣe ọ kí ló yọ ẹlẹnu wàhálà àti ìdàmúwò àti gbẹ́sẹ̀ di wàhálà gbogbo ẹgbẹ́ kara kú tàìta jẹ̀ǹjẹ̀ níbí ni ilé ìwọ́ síbí ni ọlọ́ọ̀bẹ ò ní jẹ́ ká wá rógbó ọfà ọfà burúkú ò ní bá wa afẹ́fẹ́ burúkú ò ní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ ní tiẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí bá àti ẹ̀lẹ́tẹ̀mọ̀ tó bá ti dé ẹ̀yìn náà ó mọ̀ lórí bá ṣe ń bi àti àyẹ̀wò àti tó bá yẹ ká sí pé kí ló fà ti léyìí sójú oorun ló ti ṣẹlẹ̀ ni àbí ńgbà tẹ́ ń lọ ní ìkákẹ́ta ń pì tẹ́ mọ̀ bóyá bóyá àwọn ẹlẹ́ tẹ́ ní mọ̀ tó wá ti dàgbò ara tó wá ń bara jẹ́ àwọn àrùn kan wà tó dé kó máa ń bara jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó mọ̀ bá bóyá ara ní ẹ̀jẹ̀ ní ẹ̀gbọ́n ọlọ́ọ̀ lè jẹ́ kárí ṣùgbọ́n tẹ́lẹ̀ bá ti wá rí ẹ̀jẹ̀ ká tètè gbé gbèsè ká mọ̀ pé ọ̀dọ́ bàbá
1: àgbà tẹ́ Daily Arab Bus Stop off Abaraje Road Ikotun.
0: Bẹ́ẹ̀ ni bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni lójú wa.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806826859 0806826859.
3: Ẹ má lẹ ti náwó àbẹ̀tí débì kan ní ẹ̀yìn ẹ̀ mú gbàgbọ́ ń dání. Ẹ wọ́n ní bí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kan mọ́ ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi lélẹ̀.

0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أجل أكابر سوري تو أورو دودو نيكا نبوند فهم 92.9 إتو إلي أجا إتو تتو للا أقوكو هوري تي وايو للي لاتي إرون لوا تياتي لوي بباوا ألا إلوا أبارل وان أرمو شوالا لي أكيو لدي فرست ولي يكو ببا فوالي تو أجا أبا إلو إكو تو أسجا لا غافو باوان لوبا لوبا ni ipinle Eko lapapọ awọn ni Ọlọrun kadara lati jẹ ki eto yi ti o jade wa ti won si ni a ma so lori naa ni awọn ti n se ti ododo bi Ọlọrun ba lati se so kini Anabi Muhammad sallallahu alaihi wasallam so nipa rẹ kini ife loko awọn afa awọn eniri awọn ti won ti lọ ni isiwaju ninu awọn eyari ninu ẹsin Islam wayi gbogbo awọn nkan yi la o ma gbeyẹwo pẹ̀lú àwọn àlàyé láti ẹnu àwọn ustaz wa al-Imam Sheikh Yakub Abu Abdullah Abdulwasin Salahuddin lórí kọ̀ọ̀dọ̀ tí wọ́n gbé pé salamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh.
0: Náà lẹ́ni àwọn ìbéèrè bíi mẹ́fà kan náà ni àwọn ọmọ gbéyẹ̀wò lọ́kọ̀ọ̀kan èjèèjì. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí a bá ń sọ̀rọ̀ wá sọ pé Ọlọ́run ọba àlá táwọn kan bá sọ wọ́n á ní ọlọ́run táwọn sí ń táwọn o kì í ṣe ọlọ́run ọba àlá o ọlọ́kan ìjọkan lọ́lọ́gbà èdè ni àlá eléyìí tí àṣùgbọ́n tó bá ti gbàgbọ́ nínú táǹpẹ̀ ní adániwáyé aṣọ àti ohun tí ó jẹ́ ìbẹ̀rẹ̀ tó jẹ́ òpin ìbẹ̀rẹ̀ àti òpin òkè àti ìsàlẹ̀ wájú àti ẹ̀yìn à ń sọ nípa ẹni tí a rò yẹn ni نتاني الله وبا الله جدا
1: الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أريكم أسمع لهم
0: الحمد لله
1: أشياء صلاة فعلا أبو محمد صلى الله عليه وسلم أريكم أفعل أم بابا وعلى إلوا وبرجوان الله أريمو أكيلون تيام فاني تيوا لا تيو دوما تيشي ببين يام
0: دام
1: تيوا نوكو والو ما نيرو نوكاين كي كيلو كونورو تي فاجي ني كيلو كونورو تي بدو عييني àmọ́ bàbá mọ ìdáhùn sí ìbéèrè tí ẹ kọ́kọ́ béèrè yẹn ló fà á tí wọ́n fi rò pé ẹ bá mi wá síkò ká máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìrántí fún àwọn ènìyàn wọ́n torí pọ́lọ́ ọba subhanahu wa ta'ala ni a'udhu billahi minash shaitani rajim fa dhakir fa inna dhikra tanfa'u al-mu'minin ẹ máa rán àwọn yẹn létí torí pé àwọn tí a máa ṣe àwọn yẹn ní àǹfààní gbogbo ara mọ̀ pé púpọ̀ nínú tá à ń sọ láyé lásìkò tá a wà yìí kò fẹ́ẹ̀ sí tuntun lórílẹ̀ mọ́ ó ti ti wá pẹ́ tí kì í ṣe tuntun ló fa ti ọlọ́run ọba subhanahu wa ta'ala fi sọ fún ànábì sọ́rọ̀ rẹ̀ àlẹ́wọ̀sọ́lá pé ó máa ran wa létí ó mọ̀ pé a ti gbọ́rí àkàǹgbàgbé ni a dúpẹ́ fún bàbá wa pé kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó bá a dúpẹ́ fún ọjọ́ báyìí lọ dúpẹ́ látara ẹ̀mí gígùn àti àlàáfíà dúpẹ́ látara ìtọ́nisọ́nà dúpẹ́ láti àtara àdúrà tànàbì sọ́nà lọ́wọ́ sọ́nà máa ń gbà pé àdúrà náà ṣùgbọ́n kọ́ọ̀tìmá ká gbẹ̀yìn rí ọ ti ṣe dáadáa wọn ṣe dáadáa lọwọlọwọ báyìí kọlọ kọjá kí wọn gbẹyìn rí pẹlú dáadáa ìbéèrè tẹ béèrè ó wà nínú béèrè kan tí máa ń sábà kọkọ wáyé ní gbogbo tí ra ẹsìn wọn fẹ ṣàlàyé pé madhu allah tani ọlọrun ọba subhanahu wa ta'ala allah orúkọ ni allah èdè kan ló ti wá allah ìgbàgbọ́ kan ló bá wa ṣé wàá rí mẹ́tẹ̀ẹ̀ta tá a bá so papọ̀ à ń mọ̀ pé ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí a lè ṣe àfarawé ẹ pẹ̀lú ẹnì kankan àbí nkankan mo ti sọ fún wa pé lẹ́sẹ̀ kàmítì lè ṣéhùn fi ábùdù ọ̀la fi sàmà yìí wọ́n wà sẹ́ni làálẹ̀ kò sí ẹ̀ńtẹ́lẹ̀ fi wọ́n ọba lórí sánmà àti lórí ilẹ̀ ìka kọ́kọ́ ta ni láti kọ́kọ́ mọ̀ ni ká sọ pé ta lọ́nà ọba wò ká máa wò pé àbí ó dàbí kíní àbí ó dàbí ẹni ọlọ́ba ni tó báyìí pé rò rí yín nìyẹn kò sí ẹ̀ńtẹ́lẹ̀ fi wé mi kò sí tó jọ mi kò sí tó dàbí tèmi kò sí tó súnmọ́ mi nínú ìròyìn tẹ́lẹ̀ fẹ́ràn yẹn mọ́lọ́ba subhanahu wa ta'ala àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì lẹ́sẹ̀ làwọn òbí dáàyà ọ̀lẹ́sẹ̀ làwọn òníhàyà ọlọ́ba tá a sọ ìkò ní bẹ̀rẹ̀ tá a bá sọ pé how many years ago lọ́lọ́run bá bẹ̀rẹ̀ sí máa wà bẹ́ẹ̀ sì ni kò sí pé ọlọ́run ọba náà ti wà 1 million years 1 billion years 2 billion gbà ọlọ́run ọba máa parí lẹ́sẹ̀ làwọn òníhàyà kò sí ìparí fún ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sẹ́ni tó dá ọlọ́run ọba allah akbar kò sẹ́ni tó dá ọlọ́run ọba ta lè fi ròyìn pé àwọn tó dá náà kọ́ báwọn làwọn náà ṣe rí kò sí ẹni tó dá ọlọ́run ọba subhanahu wa ta'ala inú ẹ̀ mẹ́rin kan á mọ̀ pé nígbà tí ò ti síbẹ̀rẹ̀ tí ò sẹ́ni tó da yẹn láà nasiru lahu wà wà sọ àṣìbò nasiru kò sẹ́ni tó rán náà bá lọ́wọ́ bá ṣe kankan pé ẹ̀ àánú là ń bá ṣe báyìí àánú là ń bá ṣe tòun ìrànlọ́wọ́ náà ló jẹ́ kó máa rí ṣe tàbá sílẹ̀ yìí ẹ̀ ní gbígbé ọgbà lájẹ́ fún kò sí fún ọlọ́ba sùn ọlọ́ba sọ di ti ayé kankanlẹ̀ láti fi ṣe àlàyé rẹ̀ ayé náà la mọ̀ sí kí ni ayé tán alukurusi yìí ọlọ́ba tí ń ṣe alukurusi ọlọ́ba tó wà lórí àlàárà ṣí ẹ̀ lókè lọ ọlọ́ba ni azubi lahimina ṣe tọ́nà jim aláhùn láìláha ìláhùwà aláhàkùrà ọlọ́ba lọ́ba tó ṣe pé láìláha kò sí ọba kan ìláhùwà àfọwọ́n ọlọ́ba bàbá wa aláìlúwà ọba rẹ̀ mú. Ìjọba ọ̀rọ̀ láì akéelu wọn ní àwọn òkè fẹ́ kán pẹ̀lú
0: ọ̀rọ̀ kábíyèsí
1: torí pé wọn mọ̀ pé ọba tó bá kárí gbogbo ayé làwọn wà bẹ́ẹ̀ sì ni wọn ní kábíyèsí àwọn òkè ń jẹ́ kábíyèsí torí pé wọn mọ̀ pé kò sẹ́ni tó máa ṣe kankan tá a lè bèrè lọ́wọ́ ẹ̀ àmọ́ gbà kan padà mọ̀ pé ọba táwọn bá lé lórí làwọn fi ń bá ń bẹ̀ wọ́n ń jẹ́ ọba àmọ́ ní ẹ̀ má pè mí ọlọ́ọ̀bá nìkan náà ni láìláha ìlàhùwà kò sí ẹlòmíì àfi òun ó dúdú ọ̀rọ̀ òun ni pé kú ní náà gbogbo ọpẹ́pátá lànà àbìdá ayáwa lànà ní àyà gbogbo ara níbẹ̀rẹ̀ gbé wa láti lópin o
0: aláhàkọ́bà
1: a ní ọjọ́ kan tá a bẹ̀rẹ̀ a sì ní kíni ọjọ́ kan tí ó máa parí a bẹ̀rẹ̀ nínú ayé níbà bẹ́ẹ̀ ni yóò ṣe parí fún wa ní ayé níbà ọlọ́wọ́ jẹ́ ká mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ wọ́n alẹ́ ata ẹ̀lẹ́ ìsan hírùmí náà bẹ́ẹ̀ lámúyẹ̀ kò ṣe é wọ́n ti sọ̀rọ̀ ó níbi tàbí oníbọ̀ wá yìí ní àjò kan láwàá yìí inú àjò tá a wà yìí lọ́wọ́ bá subhanahu wa ta'ala jẹ́ ká mọ̀ pé a níbi tá a ti bẹ̀rẹ̀ a sì ní ká máa parí torí pé a ní ju sí níbà yìí a níbi kàtà ń lọ ni alhayu alhayu lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọba tí ń ṣe ẹ̀mí ọba òkú allah òkú ń ṣe ẹ̀mí ẹ̀mí tí ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ń ṣe òun náà ló dá ẹ̀mí yẹn fúnra rẹ̀ òun náà sì ló fẹ́ ẹ̀mí yẹn ipa ẹ̀rọ ẹ̀mí yẹn sára àwọn ẹ̀dá tó dá wọn ni alhaju ó ń ṣe ẹ̀mí ni ara àwọn míì bá wà tó lè jẹ́ olórí tó jẹ́ kankan gbà kan gbà kan wà wọ́n sí mọ́ torí pé wọ́n lẹ́mí nígbà kan wọ́n lẹ́mí mọ́ ọlọ́ọ̀ba gẹ́gẹ́ ní kíni
0: wọ́n
1: wọ́n lé anabi muhammad sallallahu alaihi wa sallam over 1400 years wọ́n ló pè anabi isa over 2000 years wọ́n ló pè anabi musa over 4000 years wọ́n ló pè anabi wa adam millions of years ago wọ́n ló pè
0: wọ́n
1: náà pè lánàá wọ́n náà pè lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́ọ̀bá náà lọ́ba pètè láyé àfipárẹ́ torí pé kí ni wọ́n ní ọ̀yúmọ̀ ọlọ́ba tí ń bẹ ọlọ́ọ̀bá wa máa bẹ pẹ̀lú tí ń jẹ ọlọ́ọ̀bá ò máa bẹ pẹ̀lú tí ń mú bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá ò máa bẹ pẹ̀lú tí ń bá lọ́pọ̀ pẹ̀lú ìgbésí ayé bí àwa ẹni àti tá a bá jẹ tá a bá mu àkóso wàhálà tá a bá mí àwọ wàhálà ọlọ́ọ̀bá yìí kìí jẹ kìí mu bẹ́ẹ̀ sì ni kìí mí bẹ́ẹ̀ táwọn sọ pé bóyá mímí ọlọ́wọ́ ọba
0: ó lọ sókè
1: lásìkò kan àsìkò tó wá pọ̀ jù yẹn lọ́jẹ́ kí ilé ayé máa gbóná ọlọ́ọ̀bá ti fa gbogbo ẹ̀ nílé kí ilé ayé máa gbóná lẹ́sọ̀wọ́ alkojimo ọba tí ń bẹ ni ẹ sì bẹ lálẹ́ ni látàkùdùhù sínẹtùn wàláàdà ò ọlọ́ọ̀bá yìí kì í fi ìṣẹ́jú kan ìṣẹ́jú àyíká kan 1 second kì í fi sùn
0: lọ
1: látàkùdùhù sínẹtùn
0: wàláàdà ò
1: ògbé ò kì í gbẹ pé ọlọ́ọ̀bá wa tó gbé lọ aláhàkùbàrù àwọn yẹn máa ń sọ gbólóhùn kan pé dírẹ́fà ń gbàgbé sùn lọ nígbà tí wọ́n ń dírẹ́fà ẹ̀ ó yà mí lẹ́nu pé ṣó pọ́síbù ṣá àbọ̀ngbà tó rẹ̀ yẹn débì kan lọ́jọ́ tá a parí ọmọdé nílé adúpẹ́ fún ọba subhanahu wa ta'ala tí a ń dírẹ́fà lọ
0: báyìí
1: ó lè ṣe kùn mí lọ láàrin ìṣẹ́jú àyà kan
0: báyìí
1: tí màá tají bá mọ́rí pé mọ́tò ti fẹ́ máa fọ́ lọ sí ẹgbẹ́ kejì nípa ajọ́ mi ènìyàn ni ọlọ́ọ̀bá ò sun ọjọ́ kan rí gbogbo òpin ọlọ́wọ́n ọba rí fún ọjọ́ kan rí subhanahu wa ta'ala débi tá a bá sọ pé ọlọ́ọ̀bá náà ti wá sún nígbà tó sùn lọ òun náà fi dáyé rúmọ lọwọ ẹni báyìí ṣe ìṣèbára ṣìbọn lónìí ọlọ́ọ̀bá yẹ pé rárá kò rí bẹ́ẹ̀ o láti ọdọ kò sí nẹtún ògbé òtún ọlọ́wọ́n ọgbà rí bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá ò ṣe kí ọlọ́ọ̀bá ò sùn rí láti ọdọ kò sí nẹtún wọlé àná kò gbámú rí torí pé ògbé aláhàkùbà ògbé ò ṣe ń ta mọ̀ọ́mọ̀ fún yàn ìyá rẹ̀ sọ pé mo fẹ́ lọ sùn yàrí kò wá sùn lọ àmọ́ náà nìyẹn tó gbé ògbé máa ń já wá fún ara ẹni báwo tàtàn àfààní kò máa já wá ní.
0: Ẹni ìyá kan gbàgbé ọlọ́jì yìí kò kọ́ tó wà mọ́
1: ọlọ́wọ́ tí ò jẹ́ ká lajú in hospital to je ka laju sunu sare adugo fun lo bana abi olorun ba subhanahu wa ta'ala uban driver na school ati na ti won ku uban driver ati won drive na ton wa moto na on ni ajo jina ni ati na ajo kekeke ni ogbe atorun ti ma point ti ma ko bi si wahala pe ko ma je ku kan wa
0: amin la hawla wa la quwwata illa billahi
1: al azim wallahu ta'ala a'lam
0: na'am eti yona eti je olorun ba la eti yona le fuwa
1: e to ba ri pe kawo
0: so fun wa nti a le pori bi awon ise olorun awon eyan won nigba mi ti dada ba sele si won wa ni atodo olorun lo ti wa ti da keji ba sele wa ni ati odo esuru eh a se wa ri ka so pe ni o sumo olorun pepepe ki o sibe sibe adawo se to kan ki lawon kan to le bi omi yan se olorun ta so ise ko ri na ri irufe eni be ni o gbagbe won ni isume ni isume olorun eni yen ni o to ni abi ki la le so pe o sele ile awon aye
1: alhamdulillah wassalatu wassalamu ala rasulillah chali tin je adawo si arhi fi hadha dunya adawo li aye n ba tin je adawo masaulullah ni ise olorun oba ni awa ni ko te olorun gba mi ta pe la adawo bi apere ti o ba re gbogbo wa mo awon ton je doctor won ni rise se
0: la
1: pe gbogbo wa ra o kan je doctor ni rise se
0: la
1: ti o ba de si pa n bara wa ja ba ara ka ba n ta kan fa mara wa lowo oloya na o ni rise se ta ba won wa la won ko ni je ti da mo baba awon ko ni je won so ba kan pe awon vulcanizer ti won se taya pe lasiko kan ma lo da iso soju titi won yen na ti gbo ri won na won da soju titi ka ba le ma se tori pe ti taya o ba ma ni problem ta ba de ma ra mo ka ni taya vulcanizer na o ni rise se taya ni ko to fo olorun a fi sanfani fe ni kan la fi rise a fi dupe fe olorun ba to adupe le mi o e ti ma pe ko wa o de kan ti yan wa mo to ron gbo mo lo si le ro ni oju wa ro lojo na o to wa da ku oni po nu gugu moto moto wa nda o wa ba mi ti moto na lo si waju me ta wa de waju awa start e moto wa se ki battery ti lo le ni a ki battery charger kan legbe titi o wa ni 10000 o ma gba mo ni ah a fe ra battery ni ah isa e ma wo e ma ti moto wa lo ma gba la so ni afa 5000 ma gba last ti e ba sha fa ni 10 ni ma gba ah mo ni wa e te fu wa wa la
0: ba le ni
1: ka ni wa ni wa battery ni lo le to wu ni o mi ni o ni afa mo lo se ko pa ara je niyan te ba fun wa sin ebi ari kan asi le ebi ata mo mi na wa naari kan je wallahi ninu bayo je mo na 8000 naira an to ba ti moto ku nu mi o gba 3000 o lo de gba 5000 naira bo ko ba wa job start la san ni se ki wa ro pe ke wa ro pe ah isoro eleyi problem ele e so olorun ba subhanahu wa ta'ala fi inshallah ni bo olorun ba se so olorun ba ni a'udhu billahi minash shaitani rajim alif lam mim quran chapter 29 aya ko kan di ni ogbon aya kini ikeji keta ni olorun ba ni ah siban nas awon eniyan ro ni an yutraku pe a fi won le an yaqulu amanna won wa so pe ah olugbagbo na wa na gbagbo na olorun ba allah olorun ba ti wa o awon gbagbo nkan mi o won la yustanun awani dan won ni olorun ba ni ama dan yi o tori pe kini wala qad fakanna alladhina min qablikum aw to si waju yin ati dan yi o idi wala fin dan yi do wala ya'lamanna alladhina sadaqu wala ya'lamanna alqadidin ka ba ni ma won ton je ododo ata won ti won je opuro elomi ti o ba ni soro ko ni se kini ko ni si olorun oba ah ni kirikiri lati ma lo se wa si
0: na
1: elomi awon mo se lasi ani ah no man shadow from your ashabu ya kan to follow ani but ti ba se ki boya won wa ba won kin ki on ta o e ba won shadow ton ba jade be ku le ma ki on ada won ton won se lo lo ba ti ti wa si mo se ba si o si ku ni inu ewo o si den to care for lo ba subhanahu wa ta'ala o wa po bayi ni ti olorun ba fi n se be tori bo lo ba subhanahu wa ta'ala je ka mo pe qala ma bulu annakum bi shay'in min al-khawf wal-joy wa naqsin min al-amwali wa anfusikum wa thamaratil bashir as-sadirin ọlọ́run ni a máa dẹ́yìn wo pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ o a dẹ́yìn wo ni pé àdánwò ara ayé ni problem is part of life tí ìṣòro bá dé báyẹ̀ kan ibi tó ti ń wájú ti ṣòro yẹn ìbẹ̀lẹ̀ ọ̀nà ti gbàdúrà ẹlòmíì èyí tó ohun tí ń rò pé ìṣòro tó dé bá tó sunkún lé lórí ìbẹ̀lẹ̀ ọ̀nà tó gbọ́ ọlọ́run bá dákun ṣàánú mi ọlọ́run alhamdulillah bá ṣàánú mi jẹ́ kí n tà lé mi o ohun tó ti ti ní ẹ ibi tó ohun ti tà tiẹ̀ ní ẹ ọlọ́run bá fi ìṣòro yẹn kan ò fi tán bùkátà ẹlòmíì ni bi Olorun ba subhanahu wa ta'ala gbogbo ati won ni soro lasiko ta ba ti soro na won to fe gbe won kuro ninu esin to fe kon ko ko lu tolo ba ko lo ba ko ba se soro na fun fi efa
0: amin
1: ko lo ko ba se fi so ya fi efa abara ba lati ri baba wa oba ijuwa wallahi are mu akilu ati gbogbo awon to je awon eyan won be ni ogbon tin je soro ni leyin o ko lo ko ba so de ko
0: amin
1: ko lo ko ba so de ko
0: amin
1: ko lo ko ba so de ko
0: amin
1: ito le so sita ko lo ko ba so de ko
0: amin
1: iti won le so to pa rin awon tolorun ba lo wa ko lo ba ko ba so de ko
0: amin
1: iti won ti wa so sita ti o ti je de ko ati asko bi olorun ba subhanahu wa ta'ala o la pe won se awon igbiyanju won si nesin pe kan ba le lowo owo na ti wa won se kan ba le loruko oruko na ti wa won ka no se je oye ni ani awon fe popular ni won se ka won yen ma won ni won se ode tore ati boton won ni ko lo ba subhanahu wa ta'ala ko de ka ti boton won na da gbo tin du won ko lo ko so di dunu fa gbo to du won ninu ko lo ko ma so di banuje
0: la
1: la hola wala wala illa billah ni soki ti do isoro ba ti de baba wa olorun ba ni kini mo fe ke se o won ti mo fe ke se ni ale dina ira so ba ti musiba qalu inna
0: lillahi wa inna ilayhi raji'un
1: tripolo ba mo wa ko to mo wa o mo wa ko to gbe soro de o si mo wa nigba ti soro wa lodo wa olorun ba si mo na bayi sawon soro na te ba ti wa gba ipe isoro to de olorun ba lo mu olorun ba se ta ti mo kuro ni e adam sallallahu alaihi wasallam on ko jaji mo ja lojo kan o wa re obere kan to sunku o sunku awon yan pe bo sunku adam wa lo ba ipe su beri se suru obere olorun ba to mo wa ma mo lo pada o ni turuku ni timi le o mo ko to se ni o mo to ba mi se ni ele so bi yin omo kekere to bi omo na salaishi omo na ku ina wa baje baje gidigidi ara ba ni se suru ina ni na wa na ile do ni fi mele jare ara bi na ba fi ile o ba na bi mo pe a le mu ni ni jada lori oro esin ara bi ba lo o wa lo bo benin yi pe wo benin atare na mo ni wa se men to mun ni ko ni suru ni o ni mi o mo la agare wala ana an adri mi o mo mi o si fe mo ilu ti bigan kini na dugo bi mo mosalaisi wa ni kini suru won ni o wa rasulullah anabi olorun ba ojise olorun ba lo ni koni suru wa lo ni so oni ye anabi olorun ba to o ba dire en papa o ba lo ba nabi sallallahu alaihi wasallam oni o shelo ba da ku shale mi mo pa yin ni mi wa yin ni anabi ni o mo pa olorun tin ti se olorun fi sola ni asabru inda sadamatil ula o to lo se ni pe ngba ti suru yen ti ti gbara bayi suru to fe se lasiko ni olorun ba ni ti to ba ti se suru ni alhamdulillah o ba ti se suru ai se suru yen lada to ye ko bayi lori suru to lo ba nba ye oni o ti lose lada yen ni oni ba ni yen o bi ba ni mo ti suru ni o ti koja yen ni pe ti suru ba de wa ba wa amopolo o ba to da wa na lo nfi wa se ara ti o ba si mo ro so lopolopo ani ko lo ba ko ma fi wa dara ti o po wa lekun o lo ba no fi wa dara to lo ba ti wa fi wa dara yen nka koko ta ko so le pe inna lillahi wa inna ilaihi raji'un o lo ba mo o lo ba ta fi mo lo awa ma tele awon igbese eto e ka tele tori pe olorun ba subhanahu wa ta'ala o ni alquran alquran ni ko mo ti shetan bi mi taru fe bi mi taru fe bi mi la yusalu amma yafal gbogbo to olorun ba ti se ko se ni ma be lo wa o ni selu awa la ma se pe olorun ba se ma be lo wa lojo alqiyama pe bo lo se lule aye ki lo se to da ki lo se ti o da ki lo se to ku ki lo se to fa ni ko to se so olorun ba subhanahu wa ta'ala to ni ola yen to se wa so la yen la wa ju koti gbogbo gba to ka mo pe olomo pele wa olomo isisin wa olosimo ojo waju wa Allah ta'ala a'lam
0: naam niga ti eun fun ani danle ko bo espeje ko yi wa ti olorun ba to ba mo adawo kan de bo me ni to mo ma so lenu pe me le wa na ile ojo mo ti gbo lenu eni kan ri boya eni yen orin bo lo ba ko se lo ina ile wa na ile ojo da gba ta lo ku ni zo pa ro ile wa na ile ojo se o diba ti eniyan ba to ku ti o to le so iru gbolohun yan iru pe categorize
1: alhamdulillah salatu wassalamu sallam aso fun pe olorun ba ni aladina ida asbati musiba to lo ba mo tin je musiba wa se rin tin je musiba lo de lumi o de lumi o ko lo kan kokan re ni filani n to se re lo ni ni fila lo de lumi
0: ojori
1: o ti gbe gbogbo di ori e lo ti keni kimi ti o te wa lawon to ba fi le sere si wa aso alhamdulillah to ba je daada ti o ba te wa lorun aso inna lillahi wa inna ilaihi raji'un gbogbo ko ni tori pe on to sele si wa yin olorun ba n dara lowo ni olorun ba je ka mo pe ta ba wa duro dede lori aburu to sele si wa yin ta mo pe olorun ba ni won be wa so di daada mo wa lowo o tun pe daada lo sele ta ba wa dupe ni o won wa se lopo mo ye fa'alullah ki lorun ba fe fi wa se ko ma je wa niya n se ka re n ta ba tin dupe so lori dada a dupe lori ti o te wa lorun a gbe olorun ba subhanahu wa ta'ala dapo olorun ba ni o te wa lorun ni a ko wa je ko mo pe olorun ba lo mu wa olorun ma to si mu wa na le mu kuro fun wa se agawo ati olorun ba subhanahu wa ta'ala agbara kan ni teyan o le lo bo se wu a folorun ba lo le lo bo se wu e wo te ba lo se court pe apere e wa wa ni waju judge e wo judge ba judge na wo yin bayi o le je awu mo yin te ma ri judge lojo yen na ni e pe ko ba so pe court e lo lo 20 years lewon o ri de ogun odun wa lewon judge lo da se lojo ese won yen amo judge ko lo du eni yen se won to e ka mo ni e olorun ba lo dari igbese aye judge se bo ko ni se bo ni lakai to fi ko ni olorun ba fe ko olorun ba le da lo polo ruda mi e abi o je ki kan daru mo lowo ba e but nigba to wo olorun ba o je ko farabale ko so ko so nigba to ti wa so dile tan yen kila wa ma wa so ge bi muslimi inna lillahi wa inna ilayhi rajiun mi o ti fi se ku na se bi o gba ni ko lo do si kan fo do melo kan ni be ni a fe se ko be ni agboroyin ti o te wa lorun be ni agbon kankan abari nkankan ti o du mo wa ninu yo ba ni inu diri mo ri ya o de ni be ti o ba gbo yiki mi ba je yin ni gbo kan mi ko ba yin gba inna lillahi wa inna ilayhi rajiun ko ta so ni pe n ta ta se ita gbo yen abi ka ri yen ti o da ya fe ko lo baba yi pada man lati male khuduza to ye pe ngba ta bo sele si o be si ma se kini o be si ma gbara

0: رب العالمين كتب جاز ما له لوري هو إله لا شوا هاي ما سوبي أبا سايا لاو هي كم رما فيا يا سيسي وني بي جاري ترى بي كان كبي كسي اللي با يا دا دا يا با الله لا هو كوبي وكي الله يه كل جنتي عوي وتوني عوا كان كبي كان ترى سبلا في كو كنيهم كتر بي كذي جا جوا يكون با يا كان ẹ̀yìn àwọn gbólóhùn yìí ẹgbẹ̀rún tó bá nígbàgbọ́ ní ọlọ́wọ́ bá là àbí àwọn ìṣe yìí ní ẹkí àbá lọ́wọ́
1: wọn. ọ̀hẹ́mẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ. Taba ṣe yá ọ̀la bẹ́ẹ̀ ni ẹ̀ka ṣe yá àyàṣe
0: náà.
1: Ìyẹ̀ka ṣe yá àyàṣe náà. Taba ṣe yá ọ̀la à ń fẹnu sọ̀rọ̀ ni àwa ṣe yá àyàṣe kí ni àyàṣe táwa ṣe à ń ṣe sàárà. À ń ṣe sádákà. À ń àwọn èèyàn lọ́wọ́. À ń sọ̀rọ̀ dáadáa. Arábìnrin ni Abdul Awa Sọdapọ̀. Adua àti sàárà ọ̀rẹ́ ni wọ́n jìjọ rìn báyìí ni wọ́n jìjọ ṣiṣẹ́ papọ̀ ni. Wọ́n jìjọ ṣiṣẹ́ papọ̀ ni. Yá àlá àti yá àyàṣe tá a máa ṣe ni. Gbogbo tí ń ṣe sàárà làá ṣe. À fún èèyàn ní jíjẹ mímu. À ń ṣe owó ètò báyìí tí bàbá wa Aláìlúwa ọba Olúduwa ọ̀nà ìyàrá máa kiri tí wọ́n ṣe. Káwọn yẹn lè jàǹfààní ẹ̀ káwọn yẹn jàǹfààní bá báyìí. Iṣẹ́ olóore náà ṣe yẹn. Wọ́n á ba láyé wọ́n á ba nínú sàárè wọ́n ba lálẹ́ kìyàmọ̀. Bẹ́ẹ̀ àtúnwá ní nǹkan àtúnwá àwọn èèyàn lọ́wọ́ àtúnwá ọmọ tó ti graduate tán jáde yunifásitì àtúnwá lọ́wọ́ bá wá ṣe síbi kan gbogbo ìgbà tó bá fi ń jàǹfààní iṣẹ́ yẹn àwà láyé àṣẹ láyé máa ma jàǹfààní ẹ̀ ni
0: àwọn
1: yá àyàṣẹ tọ́lọ́ bá fẹ́ ká ṣe ni àmọ́ gbogbo yá àyàṣẹ yìí ò bá pé àá bẹ̀rẹ̀ sí máa wá tójú bọlé káàkiri àá bẹ̀rẹ̀ sí máa wá pé nǹkan mi yàtọ̀ sí aláà àá bẹ̀rẹ̀ sí máa wá nǹkan mi yàtọ̀ sí tọ́lọ́ bá fẹ́ gbogbo nǹkan báyẹn pátá ni máa ń ba ẹ̀sìn jẹ́ ni ká bá padà pa nígbà mi lágbára ọlọ́run ọba àá padà wo ọ̀nà owó ni à ń gbà pé ọlọ́run ọba tọ́lọ́ bá fi máa dá wa lóhùn.
0: Tá a bá padà wá ẹ̀kọ́ gbàgbọ́ pé ètò yìí ọjọ́ Sátidé láago márùn-ún ṣáago márùn-ún àbọ̀ àti ọjọ́ Sátidé láago mẹ́fà rẹ̀ ṣáago mẹ́fà àbọ̀ ni màá wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ ní o pẹ̀lú ìrànlọ́wọ́ ọba nílùú Ọ̀nà Àdàmú Ṣọlá Olúdú First Olówó Èkó ọba of Lagos tí wọ́n tún jẹ́ alága ìjọ lẹ́bàlẹ́bà ní ìpínlẹ̀ Èkó lápapọ̀ kí ọlọ́run ọba alákọ̀ọ́bá ṣàlékò ní gígùn àti àlàáfíà ara ìfarabalẹ̀ ìdùnnú gbígbó ìgbà kọlọ́mọ aṣọ fún bàbá wa náà ọlọ́run má dẹ̀ fa aṣọ yìí aṣọ ẹ̀yẹ wọn ọlọ́run má fa aya mọ́ wọn lára ọlọ́run àtúbọ̀tán wọn ọlọ́run má jẹ́ kó bàjẹ́ èyí tí wọ́n ti gbá mi lóore ọlọ́run má jẹ́ jágbọ́n èyí tí wọ́n tún ọ̀rọ̀ rẹ̀ sọ́nà ọba ọlọ́run má sẹ́lẹ̀bà àjọ ẹ̀ owó ẹ̀yẹ tẹ̀lé kíá ọlá ọlọ ọlá ọpọtọ ìlàgbìlà ìlàrí ìlàzíp àwọn sáàsì àti ẹgbẹrún wọn láti fi ṣègbè ìlú kanáà ní sheik yakub abu abdallah ẹ nílò àlàyé àwọn ẹgbẹrún kan lẹyìn ètò ẹlẹkọọ so 08048373745 08028382820 08033992842 08033992842 bá ṣe dìde dédé ètò yìí wọ́n tún ti di aago mẹ́jọ àbọ̀ ní ọjọ́ sátidé yìí ìṣàlọ́ ẹ bá wọn pàdé mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án lórí tó asimilat àjùwìbá ilé yìí ẹ̀rọ lè pè wọlé ẹgbẹ́ni tí ó bá yẹn tó nínú ẹ̀sìn kó tó di ìgbà náà lórúkọ àwọn tí a jọ ṣe fún tààrọ̀ tẹ̀lé ìzákùnmílá khairan wọn bá nínú àdàmú ṣọlá lé abdulwasan salahudeen lórúkọ tẹ̀lé.

0: Symphony phone, sign an inure, a mozoyari, that's a go for like a yellow family. If you are so good, would you be a petty dad? The letter of Bocotero, you call, come on, to Maria Santi, say, Ponde Pen, 92.9.
1: Ago meji alẹ ti lo e ka le o aku isini Sunday tini mo si gba ladura ko ni jari mo fun gbogbo wa o iroyin agbaye la mo wa fun yin o lati le se wa Bond FM 92.9 e ka radio Nigeria to fi kale se onigbongbo ninu GRO ikeja leko ibe lati iroyin siwaju na e je fara balẹ gbọ koko to lefo ninu awon iroyin ohun na ilu Eko ti se gbogbo eto lati wa lojufo lati bere si ni sayewo sawon ero ninu papako oko furufu ile wa iko ti joba papo oro lo sabewo si ipinle Oyo ti de o sinu ilu Ogbomoso pelu e igbese si nlo labenu lati gba awoyan tawon ajinigbe jigbe ninu ile iwe kan laipe pada loye Ajo to nkoro oju si bi ijoba se na owo ilu o ti pe akiyesi ajo isokan agbaye oni ko wa gba Nigeria o lowo wahala aise eto abo ajo ileto ilera agbaye ti se aseyori lori bi ara ilesan marun to ni arun Ebola bo se ya pada iroyin na re lekunrere Olumide Ola Lere lo ni iroyin yin o Lori oro aro Ebola to ti rapala wo awon apa ibikan nile Africa bi ile DR Congo ati orilede to mulegbe bi Uganda ni bayi ijoba ipinle Eko ti gbe igbese akin lori e lati tete dena ona ti oro yi ti ofin ni ba wa lojiji commissioner oro eto ilera ni ipinle Eko ojogbon akin abayomi ti ko iko esudi lati lo sabewu ati lati gbaradi o si lo si ibudoko oko ofurufu wa yen Murtala Mohammed International Airport to wa ni Ikeja Leko lati lo wo bi won se ngbaradi si nbe ati bi won se nseyewu sawon arinrajo si agbo pe lasiko abewo ohun o pe fun ifowosowopo to lo rin pelu ose eleto ilera atawon alase oko oju ofurufu ojogbon abayomi o wa bu waranti lodun 2014 lasiko ti aro Ebola to koko seyo bi efo ogure Nigeria ti gbogbo eyan kemi soke ta si wa ninu ilayilo onilo oto asegun e o sugbon atun nilo ati wa lojufo ti ko fini ba wa lojiji mo o je mo wi pe bawo eyan se nda girigiri lo soke okun o tun je nkan to lewo to si nilo kan mojuto ba se mojuto arun COVID-19 aro Ebola ati ba poju poto nigba na Olorun wa commissioner ni ibudoko oko ofurufu wa o je ibi to lewu ti opo ero nda girigiri lo bo to si nilo amojuto to peye tori pe ibe lawon arinajo ti won gunle lati ile okere si latari foro kan to nlo lori ero ayelujara laipe yi to safihan bi owo se ba awon darandaran to so awon darandaran lojiji lapapandodo pelu ohun ija oloro ti won ka mo won lowo ni agbegbe Ikorodu ti se ipinle Eko ni baye we lori oro yi ekun le se lopa ipinle Eko ti jade tan won si ni o keyin si iroyan hun gege bo si jade lato wa alukoro wo SP Abimbola Adebisi o lo salaye si ni iroyin na pe iru fowon bayi o le darogbodiyan sa sile laarin ilu o si le da je ki emi eyan ko wa loke loke ile se lopa so wi pe Foro tawon eyan se ujade yi o ti sele nigba kan ri laarin odun meta seyin to si yato si wala aisi eto abo ni ilu Ikorodu ati lawon apa ibikan nipinle Eko ni baye ewe ile ise olopa ti wa kilo fawon to samulo ero ayelujara atawon to nseto lori e lati yago fun gbigbe iroyin ofege jade o si je ko won pe pelu bi orilede yi se ngbona lowo yi to ngbona girigiri enikani eyan keyan ti owo ba te pe oni yo fi mu kata ofin ni o amo sibe na bo ti je pe commissioner ọlọpàá ìpínlẹ̀ Èkó CP ti já ní fàtàyí ó ti wá pàṣẹ pé kí wọ́n kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọlọ́pàá lọ káàkiri agbègbè kọ̀ọ̀kan àti ibi tí èrò tó máa ń pọ̀ sí nípínlẹ̀ Èkó láti lè lọ dáàbò bo ẹ̀mí àti dúkìá ará ìlú ó wá rọ olùgbé láti má ṣe káàní òkè ó ní kọ́nikálukú ó sì máa lọ síbi oko owó ẹ padà pé ètò ààbò ó ti ń dè dáadáa fún wọn. Ṣòwò tìlú ògbómọ̀ṣọ́ aláìlúwà ọba gandhi àfọlábí ọláoyè òru mọ gẹ̀gẹ̀ 3 ó ti lọ ṣàbẹ̀wò sí agbègbè èsìẹ́lẹ̀ yàwọ́tà àti aworo dàda lábẹ́jọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ látara wàhálà àìsí ètò ààbò nílẹ̀ yìí tó fi di pé àwọn ajínigbé wọ́n wò ṣùṣùn wọ́n sì jí ọ̀pọ̀ èèyàn sá lọ láìsí ikọ̀ elétò ààbò kankan tó lè dá wọn lọ́wọ́ kọ́. Ọba gandhi ó ṣàlàyé ọ̀rọ̀ yìí lórí ìkànnì ẹ̀ lórí ẹ̀rọ àbánidọ́rẹ̀ẹ́ facebook ó sì ní ìdí tí òun fi lọ sí agbègbè náà ni láti kọ́kọ́ lọ mọ ìgbésẹ̀ àkọ́kọ́ tó kàn àtàwọn olùgbé tí ìṣẹ̀lẹ̀ náà kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ṣòun ògbómọ̀ṣọ́ ó ní wàhálà yìí ó ń dá ìbẹ̀rù bojo sílẹ̀ láàrin ìlú ó sì ti sọ ẹlòmíì di aláàbò ara nígbà tó ń bá mọ̀lẹ́bí èèyàn táwọn ajínigbé jígbé sọ̀rọ̀ ọba gandhi ọláoyè ó sọ wípé àwọn ò dá wọn dá o ọba àlàyé náà ó ní ọ̀rọ̀ tí ò bá tí ì lójútù onírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kò ṣe patì níṣojú ọ̀pọ̀ èrò ló ti ń sọ fún wọn pé àwọn ọmọ ìlú gangan àwọn náà ń gbàdúrà fún wọn o kí àwọn tá ajínigbé jígbé kí wọ́n padà láyọ̀ àtàlàáfíà ò wá ké sí ará ìlú olórí ìlú àwọn ọ̀dọ́ láti ṣe àtìlẹ́yìn fáwọn ẹ̀ṣọ́ agbófinró àwọn tó ń gbìyànjú àti jẹ́ kí ètò ààbò kó wà fún wa nípa fífi ìròyìn tó bá jẹ́ ojúlówó kó máa wọ́n fi tó wọn létí ó sì pè fún ìṣọ̀kan láàrin olùgbé ọba gandhi ó sọ pé ìlú ògbómọ̀ṣọ́ ò gbọ́dọ̀ fààyè gba ẹ̀rù lára àwọn tó bá ṣòwò ògbómọ̀ṣọ́ lọ ṣàbẹ̀wò sí agbègbè ibi tí ìkọlù náà ti wáyé ni oníṣàpá àti ìṣàpá ọba bọ́lárìnwá ezekiel ọlajide alájáwà tìlú àjáwà ọba thompson adéyẹyẹ oyetunji alápá tìlú ọ̀kínàpá ọba professor akínọlá john akíntọ́lá ìgbìmọ̀ ìṣàkóso ọba ṣòun bíi ààrẹ àgò ìlú ògbómọ̀ṣọ́ olóyè àgbà samuel ọ̀tọ̀lórìn àti ìyálóde ìlú ògbómọ̀ṣọ́ olóyè àgbà arábìnrin ogundare rebecca ni wọ́n kọ́ wọ́rìn pẹ̀lú ṣòun tìlú ògbómọ̀ṣọ́. Àwọn ikọ̀ tíjọba àpapọ̀ rán lọ láti lọ fojú rìnjú pẹ̀lú àwọn olórí agbègbè àtàwọn ẹbí èèyàn táwọn ajínigbé jígbé sá lọ bó tiẹ̀ jẹ́ pé ìgbìyànjú ń lọ lábẹ́nú láti ṣàwárí àwọn èèyàn ọ̀hún àgbọ́ pé àwọn èèyàn ikọ̀ ọ̀hún wọ́n ti gúnlẹ̀ o sílùú ògbómọ̀ṣọ́ olùgbanilámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò nuhu ribadu ọ̀gá ọlọ́pàá yanyan ńlẹ̀ yìí igp ọlátúnjì díìsù mínísà ètò ààbò náà christopher musa pẹ̀lú olórí òṣìṣẹ́ níléeṣẹ́ ààrẹ ọ̀gbẹ́ni fẹmi gbajàgbé amila ló lọ ṣàbẹ̀wò sílùú ògbómọ̀ṣọ́ tí í ṣe ara ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe jáde látẹnu olùgbanilámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìkànsíra ẹni ìyẹn ọ̀gbẹ́ni sunday dare òun ló gbé ìròyìn náà sórí ìkànnì x ẹ̀ ó sì ní ààrẹ bọ́lá ahmed tinubu ó ti gbé gbogbo ìgbésẹ̀ akin lọ́nà tí wọ́n á fi gba ìyọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ táwọn ajínigbé gbé sá lọ sínú igbó kìjìkìjì láìpẹ́ àti láti fi ọwọ́ òfin mú àwọn tó bá lọ́wọ́ nínú ìwà ajínigbé náà ìgbésẹ̀ àbẹ̀wò pàjáwìrì ọ̀hún wáyé látàrí ariwo tí ará ìlú ń pa lórí ọ̀rọ̀ ìjínigbé náà tó sì fẹ́ máa bí ìgè àti àdùbí láàrin ìgboro tí wọ́n sì fẹ́ ṣe ìwọ́de láti jẹ́ kí ètò ààbò kó wà fáwọn akẹ́kọ̀ọ́ wà ní gbogbo iléèwé wa pátá àti inú ìgbèríko káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ náà ìròyìn àgbáyé lẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ wa bond fm 92.9. ẹkú ìtẹ́jísí wa ìròyìn náà ń tẹ̀síwájú láti iṣẹ́ bond fm 92.9. ikọ̀ ọmọ ogun ọ̀wọ́ kejìlá 12th brigade ẹkùn kejì ti iléeṣẹ́ ológun ilẹ̀ yìí nigerian army wọ́n ti dènà ìgbésẹ̀ ìjínigbé kan tó fẹ́ wáyé won si daju pe awon iko afemisofo na sa lo tefetefe pelu yi ota ibon lasiko ti won lugode won ni ijoba ibile lokoja ni ipinle kogi iro ina jade latenu agbenuso iko na iye lieutenant azan abdullahi ni lu lokoja lieutenant abdullahi so wipe iko omo ogun se ise pelu ifimufile ko to di pe owo pada ba awon oba ije eda na lojuna old oba jana si tajimi won si ri ibon gba kan rorun AK-47 ammunition magazine atawon owo elo ose lowo won bo ti eje wi pe iko yoku fese fe o pelu apa ota ibon wa ni ise nlo labenu lati sawari awon iko yoku na to gbe apa ota ibon salo ni bayi ile ise ologun o wa so di mo pe ojuse ohun ni lati de gbona woju awon olubi eda fun idi eyi o wa ro ara ilu lati tubo ma fi iroyin to ba fese mule fawon eso eleto abo ko ma fi to won leti ajo to nkoro oju si bijoba bi ijoba bo se na owo ilu si ta mo si ajo serap o ti keyin si akowi agba o ti kesi akowi agba fun ajo isokun agbaye iye United Nations Antonio Guterres lati dakun tete lo lo ofe kan to pe ni article 99 ninu ofe ajo isokun agbaye o si ni o se ikilo bi eto aisi eto abo bo se nfojojumo peleke lolede yi o ti mu iberu bojo ba alafia ati eto abo ulede agbaye na o soro na jade ninu leta apile kokon to gbe jade inu e ni ajo serap ti ni ki ajo UN kan gbe oro Nigeria lo siwaju igbimo to ri si eto abo lai fi akoko sofo rara si ni nitori wala awon ajinigbe ati ipa nipapupa o ti npo lapoju to si tabukun si eto omoniyan ni gbogbo igba ni ipinle Oyo Benue Borno Plateau Kaduna Zamfara atawon apa ibomi na ni orilede yi ajo serap ni article 99 ajo isokan agbaye ni won ma nlo fun iru wala to ba tin di oro asi eto abo to ti nilo igbese akin lori e ni kiakia o wa kilo pe bi wala na se npe si lawon ipinle woyi o ti mu iro iporuru okan aibale aya ogbe okan ba okun ayara ilu ajo serap wa se so ojo abenko oni wala to nsele Nigeria yi olokojo agbara awon oseleto abo o si ni enu alabode wa atawon to pala sawon orilede adlowo yokun ni isoro ta ni nitori pe ibe gan lawon afemisofo agbebo yi ti won gba fun ide yi ajo serap o wa ni ki Guterres ko gbe oro orilede yi ka iwaju igbimo to ri si oro eto abo nile okere lati wa sanu Nigeria iroyin okere ajo eleto ilera agbaye WHO ti gboriyin lori igbese kan ti won gbe to fi di wipe ara awon eyan marun to fara ko jogbona arun Ebola o pada bo sipo ara awon ti ya bo ti eje wipe ko ti si ogun ko pato to wa fun arun yi latari bi arun Ebola bo se ngile ni orilede DR Congo ni gbogbo igbalojo ojumo oga agba ajo WHO Tedros Adhanom Ghebreyesus ohun lo kede wipe eyan merin mi ti iroyin fi idi e mule pe o ni arun na lo ti gba idande o laipe laijina ni ile iwosan o ti gba idande ni ile iwosan to ti n gba itoju leyin ti alaisan kan ninu awon marun ti pada sile won leyin to gba itoju tan ni jeta Friday gege ba se gbo igba eleketadinlogun iru ere ti ajakale arun papa julo arun Ebola ti ora pala wo orilede DR Congo wa nigba ti opo ninu arun na waye latara arun kan ti won pe ni Ebola Zaire to si je wipe ohun nikan ni ogun ofun sugbon arun Bondi Bugio to nsele latara esan iba poju poto ke yo ma bi ni ko ti si ogun e o gege bi awon ajo to ni si oro eto ilera mo si jabo nisin ajo WHO ti wa so di mo pe arun yi o ti pa ida adota eyan lara awon to ni to o to lo ni sugbo ko ku kini dando ati gbo koko iroyin yin lekan si ilu eko ti se gbogbo eto ton lati wa lojufo lati bere si ni se ayewo fini fini sta won iru papa ko ko furufu to ba tin de iko ti joba popo ran lo sabewo si ipinle oyo won ti de si lo ogbomoso pelu egbese nlo labenu lati gba awon oyan ta won ajini gbe jigbe ninu ile iwe kan pamo laipe yi pada loye ajo to nkoroju si bi joba bo se na owo ilu si ti pe akiyesi ajo sokan agbaye kuko wa gba Nigeria lowo wala aise to abu to nfojojumo to ngbile si ajo ileto ilera agbaye ti se aseyori lori bi ara alaisan marun ototo to ni awon ebola bo se ya pada to o tola ni sugbon okunkun mo dupe lowo Wildat fagbo to je olootu iroyan agbaye ale oni emi ntin toto olumide olalere lo so fun pe ese o tan gbogbon fm ajo se wo tin baje
2: ejimare loji ri ewa fakuko ejimare loji ri ewa fakuko baba oke loji ri ewa fakuko ejimare loji ri ewa fakuko nibi ka keje ati polowo o se royin

Bienvenue.

Let's go.

bí kò ṣe wọ ni. Ẹyin lá ọmọ wúrà lẹ́ ń gbọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9. A ṣe máa ṣe dàgó mẹ́jọ rèé láti aago mẹ́rin àbọ̀ta tí ń bá bọ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. Ìlọrin ọba tó ṣe wọn.

0: kúrúlẹ̀. Gbogbo àwọn tí bàbá yìí ń kí bàbá olóògbé Àyìnlá ọmọ wúrà níbo làwọn gan máa wà báyìí. Gbogbo wọn ló sì wà láyé ṣá.
1: Báyìí, bàbá rà mọ́ ni, òun lọ fún ẹgbẹ́.
0: Aago mẹjọ kun ogún ìṣẹ́jú tí màá yẹ̀ bára ti lè ṣe Bond FM 982.9 màá gbéjòkúlẹ̀ fún akẹgbẹ́ mi yòókù òun náà tún máa bá ṣẹlẹ̀ tiẹ̀ ṣó tó bá di aago mẹjọ gérégé.

0: abalati ago mẹrin abo irọlẹ ni eyi tẹle file iṣẹ bond fm 92.9 ṣe rara ṣe lọpọlọpọ adupa mọ lori
1: báwo ló ṣe jẹ́ kéré wa ń bù lójoojúmọ́ gbogbo ni a ló bẹ̀rẹ̀ lọ́wọ́ wa ti dé báwo ló ṣe jẹ́ kéré wa.
0: gbogbo ẹ̀yin ọba pátátẹ̀ ń gbọ́ léṣe bond fm látorí ọba wa nílùú èkó aláìlúwà ọkọọba ríléwánu àkíọlù olówó èkó bàbá fúà ṣeun sà. bákan náà àwùṣẹ ìlú onígbòǹgbò ọba adéyẹmí àjàsà ìṣeun lọpọlọpọ kábíyèsí mo tún kí yẹ o. ọba babatunde ògúró bí akínlọwọ wọn oníṣàṣà àti ìlú ṣàṣà kábíyèsí o ọmọ yìí ló ń kí yóò kàdé pẹ́ lórí o.
1: international
0: iṣẹ́ ìjọba pédépédé ọ̀rọ̀ sọ̀rọ̀ níròyìn gbogbo iṣẹ́ elétò ààbò pátá
1: ní
0: ìpínlẹ̀ èkó gbogbo ẹgbẹ́ union
1: àti
0: onímọ́tò.

lo fi se pataki fun wa lati mu egbogi atata yi ni pataki terminate prostate won ti sayewo e ki won to lu lo nte gba bo ba le mu lori ilera eniyan laye laye ijoba o ni lu lo nte gbogbo alaye lilo re o ti wa ninu pali e egbogi isito ito atoju atokun wahala ilera terminate prostate egbogi ibile egbogi ti wa nti wa ita oni po lapoju be ni ko ni jo ni 55 bi ata oboju mu ke eyan o totan kito o tun mo ru sinu awo tele ni ko da rara kito o mo jo ni nidi gege bi ata oboju mu kito eniyan o mo pin si beji meta tabi ju be lo ito ogodo mo jade sere sere ko mo dawo duro ogodo mo da ya ni ito ogodo mo kilo ko ti bi oni tabi elerin dodo be ni ito ko gbodo ni awo miran yato si olomi osan ati funfun nene onkohun to ba yato si gbogbo n ta ka sile yi olewu lopo lopo tori na onbo loke onbo lodo awon la de de etete yan terminate prostate la yu loni ke gbo sewu ke le ja mi niro e mo gbagbe pe oniro eda leleri ti e mo wa ni jina jina jina RSK the Rock of Venture. Atokun awon egbogi nite eta won yi wa ni number 9 Ajesafe Close Council Power Line Road Idimu Lagos. Ero bani soro te ni pe ni si ni 0802 948 1838. Lekan si 0802 948 1838. That is 0704-886-6422. 0704-886-6422. Egbogi kẹta ti n jade nle ise araye ni Kata Glanco. Eyi wa fun aboju lọwọ gbogbo kọlukọlu to le so ni di ta n wole tabi ko gbode osan lọwọ eni Olorun dakun so wa so okun aye. E kuku mo pe oju lo bara oju le so ara oju ba re lede ni faari pe eyin lo fi je pe o nbo loke o nbo lodo afi ka tete de awon de afi ka mura si itoju oju wa ko le ba ba wa kale oju ogbodo mu gun ni pe pe pe nigba kankan bo ba nri be o nilo abojuto oju ogbodo mu so mi ya la yulu ni gbogbo igba to ba nri be o nilo abojuto oju ogbodo mu ro ni gorogo to ba wo ni tabi awo to ba nri be abojuto se pataki o oju ogbodo mu se pin ni gbogbo igba to ba nri be o nfe abojuto oju to sadede lepo ba baji loju orun abojuto lo nbere ilana nilo Kata Glanco na wa ninu pali re ba ba ti sa gege bi olugun dandan ni ko su dibo fun ni emi gbagbe Kata Glanco aboju lo wa fun lowo awon ibase je arun pelu aisan ti boju lowo eni alaye nilo re wa ninu pali re ko si yo eni kankan sile to mode tagba todo pelu arugbo atunidan lo wa fun ẹnu ìrántí pé ọ̀pọ̀lọpọ̀ wà láńgù tó lè ṣàkóbá ojú wa bí àpẹẹrẹ kò tọ̀nà láti lo awo ojú ẹlòmíì o lè bani lójú jẹ́ kò tọ̀nà láti súnmọ́ tẹlifíṣàn àti kọ̀ǹpútà gbágbágbá ju bó ṣe yẹ lọ kò tọ̀nà láti wo tẹlifíṣàn àti ẹ̀rọ kọ̀ǹpútà fún àkókò gbọọrọ láláìdìde díẹ̀ kò tọ̀nà láti máa kàwé nínú òkùnkùn àtàwọn ìwà míì bẹ́ẹ̀ tá a fojú kékeré wò ṣùgbọ́n tí wọ́n ní ipa búburú ipa òdì lórí ojú wa èyí ló fi ṣe pàtàkì fún wa láti ní egbògi àtàtà tí ń jẹ́ Kata Glanco ẹnu gbàgbé òpùrọ̀ ènìyàn ní ságọ sẹ́yìn ìka kan ṣoṣo àwọn egbògi àtàtà mẹ́tẹ̀ẹ̀ta tá a kà sílẹ̀ wọ̀n ń bẹ ní gbogbo ọjà wà lórí àtẹ ẹsìn láǹfààní àti ra àwọn tá a rà tà jáde nínú iṣẹ́ wọn RSK the Rock Venture ní number 9 Ajesafe Close.

ajá fúlò kù sẹ̀ ní ajá gbogbo ìjọba jọ tí gbogbo níparapọ̀ tí wọn láwọn ògbóló kù ṣe mọ ó tó bá jẹ bí tèmi àti yí eré àṣeṣeré ló ní kí wọn bá wa ṣe epo olóṣèlú ní kí wọn bá wa ṣe àtúní àtàgbàrá ni wọn forí balẹ̀ fọlọ́kùn torí pé òkun láyà bá omi ogbó ọ̀tá wa pátá ni wọn tẹríba níwájú wa ẹ̀ka alẹ́ mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbà mo kí wa tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kí wa tológun tológun omi tí mi ṣe ń lè tò ètò ni omi tí mi ṣe àdúpẹ́ o mo kí wa lórúkọ gbogbo àwọn lọ́gà lọ́gà nílé iṣẹ́ rédíò yìí bond 92.9 FM tọ́kalẹ̀ sí No. 1 Adékúnlé Fàájì Road Ìkẹjà DRA nílùú Èkó ń bí mo kí wa lórúkọ olóòtú ètò yìí bàbá Alhaji Abdulrasheed Akọ́láwọlé Bákàrè tí mo wáyé mọ̀ sí Àròyé Dòru lórúkọ gbogbo ikọ̀ ètò ní túnmí ṣe bẹ̀rẹ̀ látòrí Máyọ̀wá Adédèyẹ́ǹbù Ghana Boy lórúkọ Títílayọ̀ Elúdúní ẹni ìtàn Adégboyin Àdìkẹ́ Akéwì Àdìkẹ́ Oníbàtá lórúkọ Abọ́láńlé Ọlámìkan ìyá gómìnà Àjọǹbẹ̀lẹ̀ Àgbàrá lálẹ́ yìí ọ̀túnba bá a sọ̀rọ̀ Bẹ́wàjí Adékúnlé lórúkọ tèmi onígbọ̀wọ́ ló lètò ètò nínú onígbọ̀wọ́ ìyá wa èyí ọ̀sùn Àsùnkẹ́ Fágbèmí ti fàṣẹ tí gbogbo ayé mọ̀ sí yèyé omi tí mi ṣe àwọn ọlọ́wọ́ ọba Elédùmarè gbé kalẹ̀ sí orí bólà ògbólóńtó nìkòròdú orí bólà ẹgbọ́ o ìyá ọ̀sùn póríṣiríṣi o àwọn kan lè máa ṣẹ́wọ́ sí yín ní ògbólóńtó pé kí lẹ̀ ń wá kí lẹ fẹ́ ẹ sọ fún wa pé ọ̀dọ̀ yèyé ọ̀sùn Àsùnkẹ́ omi tí mi ṣe tó wà lórí bólà lẹ̀ ń lọ ẹ mọ̀jẹ̀ wọ́n tàn yín jẹ o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi bá ìyá ọ̀sùn Àsùnkẹ́ omi tí mi ṣe sọ̀rọ̀ ẹ̀mọ́bárò àtìwé ká ẹ̀kọ́ 08037149130 ẹgbọ́ dáadáa 08037149130 èyí ọ̀sùn Àsùnkẹ́ omi tí mi ṣe tọkùnrin bá gbé ẹfọkàn yín balẹ̀ mánéjà àwọn ni o ẹ pè wọ́n wọ́n dà yín lóhùn tó bá ti jẹ́ tí ọ̀nà ìṣẹ̀ṣe ìrírí ayé ìta lẹ́yìn ẹ jẹ́ kí n máa sọ báyìí pé ọ̀pọ̀lọpọ̀ lòun fúnra rẹ̀ ń fi ìwà ọwọ́ rẹ̀ tó fi ń sọ olóògùn lẹ́nu tàbí ká ní tó fi ń sọ àfáà rẹ̀ lẹ́nu ibi tó rìn sí tó fi ń ṣáájò ìwà ọwọ́ ẹ̀ ló jẹ́ kádùúrà rẹ̀ ó ti gbà àdúrà rẹ̀ ò bá ti gbà tipẹ́ ṣùgbọ́n ìṣe sí ẹlòmíì ìhùwà sí ẹlòmíì ǹjẹ́ lòmíì ń sọra rẹ̀ dà orí àgbọ̀dọ̀ sọ pé bóyá ọlọ́run ló sọ wọ́n dà bẹ́ẹ̀ òun ni ò jẹ́ kádùúrà wọn ti gbà bó ti yẹ kó gbà ọ̀rọ̀ arábìnrin yìí yẹ mi sí ìrírí ayé àgbọ́sọgbọ́n arábìnrin yìí ni mo fẹ́ kájọ fi kẹ́kọ̀ọ́ àtẹ̀mí àti ọgbọ́kùnrin wí ó bá obìnrin wí kódà àtọmọdé àtàgbà lọ́ba wí kí nìkan náà bùbá wọn pe kìnní kan ní gààrù ó lè mọ ìyá àwọn ọmọ èkó ṣùgbọ́n àwọn tá a wá láti ìlú òkè a mọ̀ túmọ̀ tí wọ́n ń pè ní gààrù ọ̀tọ̀ ní gbéraga o ọ̀tọ̀ ní gààrù kéèyàn ní gààrù tó lóyìnbó ń pè ní pride arábìnrin yìí olúwa yẹ mi sí kì í ṣàkọ́bí tá a bá rí bóyá ogun àkọ́bí ní ìjà kódà kì í ṣe àbígbẹ̀yìn tá a bá sọ pé bóyá ogun àbígbẹ̀yìn ní ìjà torí ogun àkọ́bí wà ogun àbígbẹ̀yìn sì tún wà àárín lọ́wà ọlẹ́gbọ̀n níwájú ó lábúrò lẹ́yìn kì í ṣe pé wọ́n lówó nínú ẹbí wọn bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá àwọn òbí

bọ̀ kùtùkùtù ọjọ́ ayé lẹ́nu sí arẹwà ni ọlọ́run fún ní ẹwà tọkùnrin le sọ pé eléyìí ọ̀dà nígbà tó ṣe tán tó wá sí Korodu nígbẹ̀rígbẹ̀ tó ń gbé ńbẹ̀ ó ní iléeṣẹ́ kan tó ti ń ṣiṣẹ́ tó jẹ́ private company tí ọ̀nà pé lẹ́yìn tí ọmọ bá farabalẹ̀ tó kàwé àbọ̀pọ́ṣẹ́ tó ṣe tán ohun tó kù náà ni pé bí òun náà ṣe dá ilé ara rẹ̀ ní ọlọ́kùnrin ni tóun náà ṣe wà nínú ọkọ tó bá jóbìnrin láti 2017 tí MC ti dé sí Korodu kìí ṣe pé àwọn ọkùnrin yìí pé kódà tó fi mọ́ orí Facebook wọn àjọ gbádùn ṣùgbọ́n àṣekó tó kúrò níbàdàn lẹ̀mí gààrù gààrù pride ìgbéraga ló ti wà nínú ìwà ẹ̀ nígbà tó tún wá dé Korodu 2017-18 gbogbo àwọn ọkùnrin tí wọ́n ń pè é ṣe ló wù wọ́n tẹ́ńbẹ́lú ló wù wọ́n bíntí kófì tó ṣe tán nílé ẹ̀kọ́ gíga apẹ̀lẹ̀ ti ìbàdàn ó ti ń súnmọ́ ó ti ń wo ọgbọ̀n ọdún ó ti ń wò lọ́ọ̀kan ẹ̀wọ̀n Nàìjíríà àwa tá a bá lọ́mọbìnrin.

afẹ́fẹ́ ẹ̀mí yóò ní rárá. Gàrú yìí pọ̀, ìgbéraga yìí kọjá bẹ́ẹ̀. Nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí jáde láti 2024, wọ́n ń káàkiri. Ọ̀tọ̀rọ̀ ogbodi tí wọ́n ń lọ ọ̀tọ̀ ni tí wọ́n ń rí. Nígbà tí wọ́n wá di ní oṣù kẹjọ August.

báyìí àwọn gbọ́ kíní kan bá ẹgbẹ́ ìlẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ìdí nìyẹn nínú oṣù kẹjọ ọdún 2025 ní àwọn wá ní pẹ̀tù ọyá ẹ̀rìn báyìí ni wọ́n fi wá rìn sí

0: kúlò rẹra ẹ̀ sílẹ̀ nípa aṣọ wíwọ̀ kó rẹra ẹ̀ sílẹ̀ nípa ibi tó rìn sí kó rẹra ẹ̀ sílẹ̀ nípa ọ̀rọ̀ sísọ kó rẹra ẹ̀ sílẹ̀ kódà fóònù tó wà lọ́wọ́ rẹ̀ ó tún ti pọ̀ jù wọ́n tún sọ débẹ̀ fún pé kó rẹra ẹ̀ sílẹ̀ báwo gbogbo ọmọ nàìjíríà yèyé ọ̀sun àsùnkẹ́ omitunmi ṣe ń bẹ ní orí ebola ní ògòlòǹto ní korodu ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa káàkiri àgbáyé tẹ́ ẹ bá ti ń wọnú korodu báyìí ẹ bèrè pé bo ni wọ́n ń pè lógòlòǹto ẹ bá ti jógòlòǹto ẹ sọ pé ẹ ń lọ sọ́dọ̀ yèyé ọ̀sun àsùnkẹ́ omitunmi ṣe ya ẹ jẹ́ ń bi báyìí ẹ bá ń pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ná.
1: Nọ́mbà mi ni 0037149130.
0: Ẹ yá mi lẹ́ẹ̀kan sí.
1: 0803714930.
0: Àwọn kan fẹ́ kọ́sẹ́ ọ̀sùn wọ́n fẹ́ fi ìkòkò lílẹ̀ àwọn náà fẹ́ máa dálejò lóhùn wọ́n ti jíṣẹ́ fún wọn káàkiri káàkiri ṣé ẹ sì ń kọ́ àwọn èèyàn ní sí ọ̀sùn yìí.
1: Èrò pọ̀ rẹpẹtẹ tó ń kọ́sẹ́.
0: Ok lọ́wọ́ báyìí.
1: Lọ́wọ́ báyìí.
0: Àwọn èèyàn tún lè wá.
1: Bẹ́ẹ̀ni.
0: Tí èsì èsì pé ọlọ́dún mẹ́ẹ̀dọ́gbọ̀n ọlọ́dún mẹ́ẹ̀dógún.
1: Yóò fi sùúrù ṣe o. Kìí ṣe à ń kọ́sẹ́ lóṣù mẹ́fà téèyàn bá kọ́sẹ́ lọ́dún mẹ́ta á mọ̀ pé ń gbàṣẹ́. Téèyàn bá kọ́sẹ́ lọ́dún méjì á mọ̀ pé òun rí sẹ̀sẹ̀.
0: Ìyá wa àwọn òòṣà kan wà tó jẹ́ bíbọ orí bíbọ ọba àtàlà bíbọ ògún bíbọ ọya bíbọ sàngó bíbọ àwọn tó bá fẹ́ bọrí ṣé kán máa bọ̀ àwọn tó bá fẹ́ tẹfá ṣé kán máa bọ̀.
1: Wọ́n mọ̀ bọ́ títí ẹ bá jẹ mórí bíbọ à ní pé kọ́ bọ̀ sùn bí tí ẹ bá jẹ mọ́sùn à ní pé kọ́ bọ̀ ọba àtàlà. Ọbàtálà wa bíbọ sì ni ìdájí là mọ ń bọ tó bá jẹ pé ọbàtálà lásán lọ fẹ bọ ìdájí ni tó bá jẹ pé oníyẹn lọ fẹ bọ tí ò lépo tí ò níyọ tí ò ní àtijọ tijọ tijọ a bọ fún ọ tọ́nà ó sì là fún ọ gerege.
0: Ìyá abájọ tí ẹsẹ̀ gìrìgìrìgìrì táwọn èèyàn pọ̀ tó báyìí ó dàbí pé ìṣẹ̀ṣe yẹn ó yí oyún jù ẹ̀yin máa ń lọnú ẹ̀ gangan ẹgbọ́n tẹ́ ẹ sọ ní ìsìn ẹ jẹ́ wá bèrè báyìí orí bíbọ ajé ṣiṣẹ́ àti kéèyàn ò fẹ́ fi ìkòkò ẹgbẹ́ lílẹ̀ ṣé kìí ṣe kọ́ ìmọ̀ bèrè owó ńláńlá gọbọ yìí.
1: Níwọ̀nba níwọ̀nba nítorí pé tí mo bá lé ni iṣẹ́ ìyá mi babaláwo ni bàbá mi.
0: Kìí ṣe pé ìmọ̀ bèrè mílíọ̀n mílíọ̀n.
1: Rárárá.
0: Ìyá nípa ti ṣàwárí ara rẹ̀ àwọn kan wà tó jẹ́ pé wọ́n mọ̀nà àbáyọ wọ́n ń rówó ṣùgbọ́n àìsàn kan àti kejì ọjọ́ wọn gbádùn ṣé wọ́n lè wá.
1: Wọ́n lè wá orúkọ ọlọ́run náà lápè á sì bẹ̀rẹ̀ lọ́wọ́ fá torí ọlọ́run ló ní ká mọ dáfá.
0: Ìyá wa ó ní tá a sọ̀rọ̀ nípa rẹ̀ níjọ́ sí àwọn èèyàn ti wá ń rà á kódà wọ́n ti ń rà á ránṣẹ́ sókè òkun ẹgbẹ̀rún méjì péré ni nígbà náà torí pé bọ́ sásìkò ọdún àwọn èèyàn wá sọ pé ṣé bàmọ́ sẹ́gbẹ̀rún méjì náà wọ́n ó tún wá tà báyìí ni èmi sì ti bá yín sọ̀rọ̀ pé ẹnìjì ó kọjá ẹgbẹ̀rún márùn-ún káàdì táwọn èèyàn fèrè yín kí wọ́n lè mọye tí wọ́n mọ̀ lọ́wọ́ tí wọ́n bá ń bọ̀ káàdì yẹn di ẹgbẹ̀rún méjì torí pé káwí káfọ̀ káfọ̀ káwí gbogbo nǹkan ló ti gbówó lórí ẹ̀yin sì rí ẹ̀yin sì rọrùn láti rí kíákíá báwọn ẹ ti fìdí ẹ̀ múlẹ̀ pé káàdì tí wọ́n fi rí iye tí wọ́n kọ̀kọ́ gbà ó di 2000 ó di ẹgbẹ̀rún méjì.
1: Bẹ́ẹ̀ni káàdì ẹgbẹ̀rún méjì kódà láti ọdún tó ti lọ́la ti ń ṣe ẹgbẹ̀rún méjì owó ìwòsẹ́ ẹgbẹ̀rún méjì ṣùgbọ́n omi tẹ́ ẹ fẹ́nu kan yìí.
0: Ẹni ká mọ̀ sọ̀rọ̀ rẹ̀ mọ̀ mo ní ẹjẹ́ sọ̀rọ̀ rẹ̀ wọ́n tó fẹ́ já àǹfààní ẹ̀ pọ̀.
1: Wọ́n ń rà ránṣẹ́ sókè òkun àwọn èèyàn ń kó kẹ̀tíkẹ̀tì ni tí wọ́n sì rí pé níbi tí
0: a omi atura yìí
1: omi atura yìí níbi táwọn òkòrò kan omi ìdè kó lè ṣiṣẹ́ dé ó sì ṣẹ́ kọjá bẹ̀.
0: Ìyá wa àwọn èèyàn fẹ́ pè é ẹ bá ń pe nọ́mbà yẹn.
1: Nọ́mbà mi ni 0803714930.
0: Ẹ dákun ọba ìpínlẹ̀ kan sí.
1: 0803714930. Tẹ́ bá pè mí tọkùnrin bá gbé píè mi ló gbé.
0: Ẹ fọkàn yín balẹ̀ pé tọkùnrin bá gbé píè ẹ súnmọ́ bí ọya ẹ pe nọ́mbà yẹn kẹ́ ẹ sì tún pe nọ́mbà míì tí wọ́n lè pè.
1: 0907284 3484.
0: Ẹ yá mi lẹ́ẹ̀kan sí.
1: 0907284 3484.
0: Ẹyin ọmọ Nàìjíríà nílé lóko lódò lẹ́yìn òdi ẹ ti gbọ́ o wọ́n lẹ́nu níkàn láti gbọ́ pọ̀n ọ̀nà lọ́fà láti gbọ́ mọ̀tá ilé ọ̀sun àsùnkẹ́ omitunmiṣe tí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan ṣoṣo báyìí lóòótọ́ gbà nínú ìṣẹ̀ṣe àwọn wọ̀nyí ti pẹ́ tí ìwé sọ̀rọ̀ ọgbọ̀n ọdún tí ìwé sọ̀rọ̀ ogójì ọdún abẹ́rẹ́ tó lókun dè nìkan ọ̀tọ̀lọ̀ ilé ọ̀sun àsùnkẹ́ omitunmiṣe wà ní orí ebola ògòlòǹto ní korodu nọ́mbà yìí ni kẹ́ ẹ pè tẹ́ ẹ bá ń lọ ẹ mú ẹgbẹ̀rún méjì lọ́wọ́ tẹ́ ẹ fi gba káàdì ẹ sì gbìyànjú owó lọ́wọ́ kó mọ́ bàá dẹ̀tì tí a bá yẹ lọ yẹ bọ̀ tí a yẹ wò ni ti ba ni ke se e le rowo te fi deposit iyan ni ofin ni debt o ma sanwo lo o yato si 2000 egberun meje owo card number ni ke ko 08037149130 le fi ba won soro omi atura iwo na ba won ni tori pe awon ti won ra omo ti won ri e ku kale orin lasu aye toto aya kamara eku dede akoko yi emulao lati so fun wa pe atoku eto aye toto aya kamara won wa legbe mi nbi e ba ndaruko yi lekunrere fun Nigeria
2: ki gbo ere mi foto kamara ka ki gbo agba laye emi na ni o Alhaji Ibrahim Adesolare mu ti en pe ni akamara
0: baba oye te je po die e ba adako bi meta bi merin be
2: eh are ni mo je fun gbo akiyin re mo pe ni jobu o tun ba mu gbo fun gbo ile igbo nile yi wa mo tun je kini won fun gbo pede pede lori radio at television iyuni bawo alaafin ate be lo
0: be mi baba eso akamara de kini o sele ni June 11 odun yi
2: a se ma sakamara de sugbon toru yi yo kenu idi yi to kenu mi pe ai awo igba ta tin babo obi le ko goju odun ta ti wa lori atebu le to tun si pe ma fe bi awon eyan lati sipa awa ti sipa na won de lo mo to ba sipa ila gbe emi ti sipa bo le se gbe mi bi gbe ni hotel igba gbe mi na ni pe itin ba nfe ke se fun mi angbadun angbadun yi edakun eji mi o gbadun ara mi oni ti mi le gbadun ara mi na ni pe ki n pe yi ke si je mi njon
0: baba angbadun yi aye ti gbadun yi eyin na fe gbadun aye e ko ni baje
2: ale
0: o ipele meta ni akamara to bi wa pin si ogoji odun 30 wa ni dosi ati ifame yedawo yan jankan kalola ati ikojo fun studio yin la yan jankan baba bowl awon eyan se wa e ba mo Nigeria soro ojo wo ni ibo lati se awon ilere olori tin bo e ba yan fa awon Nigeria
2: e seun awon abani ya tori mani aye mo fin bu ni ta ban so nipa camera camera o ko ti mo ni ti olorun ba mi ti oje ko baje fun goju odun e ri pe ise nla ni olorun ni kije awon gbadun ya gbadun camera gbadun camera sugbon se se nko ojo kokanla osu kefa odun ni 11th June le to fun ojo kokanla osu kefa odun ni
0: ojo alamisi
2: ojo alamisi bo si
0: ni lati se
2: e ni ogba tugba lati se ni ita oluwo
0: ni ogba tugba ni ona fowo kan e
2: ni ona fowo kan e
0: ibe ni o ti waye
2: ni
0: lojo Thursday
2: June 11
0: bawo ni bayi awon agbo pe Alhaji Taye Akande Adebisi nbo
2: telecurrency fẹ lo fun adidate oni akamara fọkan balẹ o pe ta ti ngboruko yi emi na mo ti ngboruko aburo mi na ojo pe oni kin fọkan balẹ pe ojo ngangan ilo won raye ti wa telecurrency
0: le lo lopo awon olori
2: awon mo po
0: won ko ati Dr. Abdul Kabir Alarede Rasala
2: ti si waju yin
0: Alhaja Queen awe ni oni wa ka nbo baba wa slime ayi lara ajobi ewe
2: ajobi ewe mo ti bo
0: ato oje nbo awon theater nbo repete
2: akole oso
0: asabi oje nbo ateni agbon gbogbo awon to yan se o to re meka ari pe poster yi bana iti lugboro ka
2: olugboro ka olugboro ka
0: elo ni wo fi wole
2: fun aso ni ke ba mira aso opa meri 10000 naira ni igbadun ojo mo koja egberun mewa
0: bawo ni won se le raso ra
2: aso mi wa ni odo yelibiri police hotel ni sagamu o de wa lodo Sukrat Oma Kamara ni Imaro ni wajule Sansa ni Sagamu o tun wa ni odo Lady Rose ni Sotugbo telephone number 091 60 711 762 091 60 711 762 080-666-2207 080-666-2207 Lady Rose ni
0: titi gba mi ta tun la fa ni ati pade mo ki wa pe e ku kale
1: ko si le le

0 1 6 2 0 3 4 0 7 3 7 6 and Records International. Back in jail. I'm a legend.

Yeah, anyway.

kalẹ̀ gbogbo ọmọ nàìjíríà nílé lóko lódò lẹ́yìn òde ẹ kalẹ̀ o. Jẹ́ kogó báyìí lóhun agogo dùgbẹ̀ dùgbẹ̀ lóhun akèrègbè agóbalẹ̀ oró kagó kagó àjábalẹ̀ ó méjèèjì ọ̀pá òṣòro ní balẹ̀ tí lè woroworo tí bí agbẹ́nìkan gbọ́dọ̀ fàjà kéde ìlú agolo bá fi kó wọn jọ ẹlẹ́mẹ̀ un àrùkàní.

0: gbogbo ẹlẹ́ṣẹ́ Bond FM pátápátá 92.9 mo kí yín o. Bẹ̀rẹ̀ lórí gíwá wa Director of Program gbogbo yín àti ẹ̀mọ́ àti àwà lẹ́nu lóró gbogbo yín pápátá mo kí. Torí pé bí bàálà ọ̀bá ṣe kíni bàálà ọ̀la mo wá kí olóòtú mi Ajá Balikis Ayépọlá Ibrahim mo kí yín o. Ẹ kú dandan tijọ́ ẹ tó kú dọ̀tíjọ́ tíjọ́ ń dọlọ yìí jẹjọ́. Àwọn ayé náà ni ẹ ọlọ́run ní mú ikú ńbẹ báyìí tọ́ bá wá mú ikú láàyè bẹ yóò tún tì í sókè torí pé òkè òkè báyìí lẹ mú rí sí òkè lẹ́ẹ̀mọ lọ o àní já wálẹ̀ láṣẹ lọ́wọ́ olódùmarè bọ́ọ̀ ni àmọ́ mi ń kọ́ o. Mo kí lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ Nàìjíríà ètò àròkànlẹ̀ ń gbọ́ ó ṣe mí bíi kí n gbé bàbá yìí sá wá lónìí ṣùgbọ́n ọwọ́ jí o ẹ náà ti mọ̀ wípé àwọn bíi ìgbà mélòó tá a gbé wọn wá a gbìyànjú títí bàbá wọn fàsìkò lẹ̀ ni a tún àwò pé ká tó gbé wa lélẹ́yìí ṣùgbọ́n ọwọ́ dí àsìkò tó yẹ ká bọ́ sí stúdíò ká wọlé ká ṣiṣẹ́ pitin mo lè rò kò sí gáàsì àgbọ̀dọ̀ tó àwa náà la adìẹ wa ló sùn kó yẹ tí ìhúhú bò ó kò sí gáàsì ju pé nǹkan ń tọrọ lọ́dọ̀ náà náà ni pé kẹ́yìn èèyàn mọ̀ wá kájú ayé ó sì mọ̀ gbà bẹ́ẹ̀ bá ti ń wá kájú ayé ń gbà ìdùnnú ni fún àwa pàápàá àwa tá a tó ń polówó ìdùnnú ni fún wa ìdùnnú ni fún iléeṣẹ́ rédíò tá a ti ń gbé tò jáde ìdùnnú ni fún lóòtú wa ìdùnnú ni fẹ́ni tó gbé kinní kalẹ̀ náà bó ṣe wà nìyẹn bí ògo ti ń jẹ tọlọ́run àní gbá ẹ kulẹ̀ ńgbà kankan láti ṣẹlọ́wọ́ olódùmarè ọlọ́run ó sì máa pèsè owó fẹ́yìn náà ẹ wà á ní sàárẹ̀ o àmọ́ bá a bá sọ pé ọlọ́run mọ̀ jẹ́ tọ́lọ́run bá jẹ́ kò sí tó kò ju pé kẹ́yìn ó mójútó ra rẹ̀ lọ ẹ wá gbọ́ èyí tí ìdàgbàdébì kan kò lè mọ́kàn roko mọ́ èyí tí ìdàgbàdébì kan ọ bẹ̀rẹ̀ sí ṣe kọ̀gẹ́ wọn àgbàlá gbogbo ẹgbẹ́ bàbá rẹ̀ ọmọ pé bàbá yẹn lẹ́rìn mọ́ owó lẹ́ ojú ò ti gbó bí ojú àgbàlagbà bẹ́ẹ̀ ọjọ́ orí kékeré ló sì ní ẹlòmí ò ní tí ìrìn òpó náà kan tí ó fi rẹ̀ ẹ́ tí ọmọ mi hẹlẹhẹlẹ ìdàrúkú ní ọmọ ọdún ẹlòmíì agbárí ẹlòmíì ọmọ òye ojú ẹlòmíì ọmọ sú nǹkan kan ọmọ di bíi mẹ́ta àdàbí ìgbà tí ẹ tanátaná tí gbogbo ọmọ ṣe yẹ̀rìyẹ̀rì lójú ẹ̀ bẹ́ẹ̀ kò sì sí náà kankan wájú ẹ̀ ẹlòmíì ò lè wakọ̀ alẹ́ mọ́ ẹlòmí ìbá bẹ̀rẹ̀ ẹ̀tọ̀ báyìí kí ló ń tó mọ́ àmọ́ ka mẹ́fà àmọ́ ka méje kéèyàn mọ̀ ní tọ̀tọ̀ kìí ṣe nǹkan rè kéèyàn ó tún máa tọ̀ kó tún máa pọ̀ lápọ̀jù kìí ṣe nǹkan rè tábàlẹ̀ orí kan bá ń fọyàn nǹkan rè kọ́ ó ní tó túmọ̀ sí lọ́dọ̀ àwọn onímọ̀ ṣègùn ìbá ṣe tòyìnbó ìbá ṣe tìbílẹ̀ mọ̀mùra rẹ̀ ràn mọ́ má jẹ́ kó dìgbà tí nǹkan bá kẹ̀hẹ́ mọ́ ọ lọ kò tó wá rántí ipò ọ̀fẹ́ tọ́jú ara rẹ̀ ìgbà tó wó kékeré bá tọ́ bá tọ́jú ara kéèyàn ó rè é tọ́jú ara ẹ̀ ṣùgbọ́n béèyàn bá yáwó tọ́jú ara rẹ̀ nígbà téèyàn bá gbádùn yóò sanwó padà kí ló dé tó ń wòrà rẹ̀ ràn kí ló dé tó ń lo ayé bí ìgbà wípé ọ̀la ló kù àbọ̀tún la ló kù ta lọ sọ fún ọ pé wọn ní ò lè jẹran tó jẹrin lọ ṣé bígbà ti rí nìsín ànábì òmù gbà tó dòde wọn pàgbàdà jésù gbọ́ òmù gbà tó dòde àmọ́ lọ́dọ̀ ẹ̀yìn ti ń dáa fún ìgbà ó túbọ̀ mọ dáa ni kò ní yí gbà tó dáa padà ṣáì dáa fún yín ẹ mọ wéè lọ́mọ̀wé ọ̀pọ̀ tó orí ti ń ṣe dáadáa wọn ò kàkà ọ́ gbéra mọ́kànjá mi olùbàlà sóyún àkólẹ̀kọ́ wa ni bí èèyàn bá ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run èyí ó sì sẹ́tọ̀ ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú ni kádàrá tó kó ojú rẹ̀ ń ṣe bẹ́lúbẹ́lú ó sì dákẹ́ ìyàwó rẹ̀ ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ bí wo àti ẹ̀ bá ti sojú ṣe tán òfé ní ọ̀pá ọmọ pé ń tó ṣe kò dùn mọ́ nínú ọ̀tẹ́lọ́rùn nu ò mú débi ọ́yẹ nígbà tó o ti jù báyìí náà lọ àbí káàsì òye yín ó yẹ kí ìran di alábàáhùn kọ́ dọjọ́ alẹ́ kọ́ bá dọjọ́ alẹ́ ni kọ́ ọmọkùnrin jí láàárọ̀ kùtùkùtù kẹ̀kẹ́ ta tan kó gbórí òkè gangan iyì ọmọlúàbí nù wọ́n bá ti di pé ọ dàrá alẹ̀ bí ọ̀pẹ tí náà mú ọmọpẹ́ yóò gbìyànjú mọ̀ wúra rẹ̀ ràn lọ́jẹ́ kí n máa sí ọ létí lásàálẹ̀ òwúrò ẹ ń bá dákẹ́ tarari oba dake o e ja dodo baba isa ayi konkoloju oloro ma mo won ede oro nbe nigbedu ko mi
1: aha bore da ban se fi ajo fi aga to ta ti kojo to ni ti ko yo iku wa ni meji epele emi opo awon eyan ogunmo opo ro gbe si aye re titi o si do lo kokoso nima to pe ti o gbe to fa ti o fa o wa da bi eni pele aye yi ko la baba wa ti lo sa ai ja fira ni o pe yan ba dake tarari oba dake ki se ba won baba wa lo ni soro amo mo sese lolo yo iwa ni ni won se o kini ka se kini ka ma se ni won fi nbo lo wo ogun aye elomi se gbe yawo radio gbe yawo opo ti da popo nigbati ko si yawo nile re owo tan le kan se tola to lu lelo mi se to je mo se wale eni kan ye ban ba fa gbogbo nkan ma lo di igbe fun ni opo kawe ko ri se baba isa kabo agbara alqurani atagbara ajoguba ni won fi sogun arajangbi la kan nbi se bi o ba lo logun odun ojo kan lo to ba baba isa wale number 41 ogowo mistreet idimo lati idimo ewo ko tabi ke egun okada tabi keke mo ruwa was a word of Isale and law, ni number 41, Ogoro Street, Idimo, Tabika, our number Y 08054276137, Tabi 08148256032, as to the pair of Alice or Y 08181713350, Tabi 08139682421, Baba Isale. Salami, mo wura.

0: kan ti fe ku aso da ka fe ni obi ye ni oloburo omo baba ti nbe lele ru apate to makuta oduma ka ede kan pe ede rumagale rumagale emi e o omo baba nbadan odule kin kan si ni en ba ti ni ti mo ru ale ma koja si ile eko a si jo bara wa so nti do to adupe lowo olohun ko ni so a ko ni re wa gbogbo atoto nu mi ni wi pe be ya ban gbogbo egbegbe won na titi ba won gbe ki omo gbe nti oda senku oluwa re ati peda ti omo bi egbe egbe nla ori ere ni oku si o kini ka wa ma do mo mi loro baba yisa wa ni en ba ta je pe owo oku ta ni ogba ni ta ba si fi tomo iri ni owo ki lo wa tuku eleri ki la to wa bi pe gbogbo nta ba mo pe se wa e dodo won e ti won ba si moju le ja re won so fun pe erin bayi e to po oke raja ni oba lejo nu suba opolopo awon ti en debe won ni ope ni won ko won je loju orun won lala kala bo ti regun lo ro e wa je e ja bi awa eni e soro ti bile abe wo lo ran alakala e ja so fun ra wa eh keyan ma regun ko ma ro nkan buruku ni eh keyan ma bara re o loju ala nkan buruku ni keyan ma bara re nile eko to ti ko lata e mo yo odun to ti ku o me nkan buruku ni ile akori baba re to ti ku ti won na ti lo dale gbada le ko ko to abara re pada nbe ha ori wo la ko si gbedu eleyi bi o se pe ka to awon ti a moju aja ti a le de ka to awon ti a moju ogun ti a le pa bi re o kan to se fokan tan ni baba yi sa atigba ta ti jo nfa wo ibo jeun olorun jo fo ma lo ri ko si le fo lai lai baba ni aka ni ni eji oni ye odun to ti da ti baba yi to ti wa lori radio be ni eso nsi ku loro won ati radio ta ba de bi ba ni ma ka gbogbo radio ta ti lo ka si nbe nbe ti o si pe e mo gbe to re mo oni ye nigba ti sise re bọlọrun se ran to si nfi beru olohun ti fi se oni ile ko number ile ke fi mo pe baba isa ko si nti ola tun se koda bi nkan oba da bi yan ba yan ti oda oru atoyan nbe e be mo pe oru atoyan nbe a ma fe nu eni yi ka da re eni pada si daada eh bi e ba ri pe igbe aye to nbe igbe aye ko ba ko le ni ìgbésẹ̀ lọ́kàn téèyàn ò gbé pe nọ́mbà 080-54-27-6137 tàbí kó lo 081-39-68-24-21 081-48-25-60-32 pẹ̀lú 081-81-71-33-50 àwọn nọ́mbà tó lè pèrè ọgọ́rùn èèyàn míì ló jẹ́ wípé ìtí ṣe ti dìran ó ti dègún ẹlòmíà wà á ṣe ṣẹ́ṣẹ́ ní àbádáale ìdí tí ń ṣe bàbá nínú ìdí tí ń ṣe yá ebó sì yẹ kọ́ yẹ̀ láyé tiẹ̀ wọ́n níran mẹ́ta èyí tó sì bí bàbá àtìyá ọ̀bá ló lọ ọ yẹ kó ló lọ bí bàbá ọba ló lọ tọmọ ò ló lọ ọmọ ọmọ òsì tó mọ òwúra rẹ ràn ó yẹ kó dé èèyàn kí mo pè ó yẹ kó dé èèyàn èèyàn ṣàdédé soríire o èèyàn gbìyànjú kó tó soríire ni má sùn bọyànkù kó o pòórè ń bọ àbọ ẹjẹ agbọ ìkéde.
1: ẹnlẹ́ ń bá àwọn èèyàn yẹn wa bàbá isa ló ní aṣọ fún yín pé ànífà ìsàn ló gbá o ẹnikẹ́ni tó bá fẹ́ rí wa àyè wà fún láti aago mẹ́jọ àárọ̀ títí dalẹ̀ ní gbogbo ọjọ́ bẹ́ẹ̀ bá ń bọ̀ ẹ wá ọ̀nà láti dé ìdínú kí ẹ wá gbé ọ̀kadà tàbí kẹ̀kẹ́ márúwá kí ẹ ní ẹ̀ ń lọ ọ̀dọ̀ bàbá isa nọmba 41 ogbúròǹdè road láti àárọ̀ títí di alẹ́ ni a máa ń wà níbẹ̀ tàbí kẹ̀ kò wá sórí àwọn nọmba wọ̀nyí 080-54-27-6137 080-54-27-6137
2: Hara yes, I'm here with you.

0: wa nbe won mo ririn ti an pe bi ose to pe yan to lawon mo ke yo ba ye mo yeke yeke dinu won na ma da ka o bayi ko yan o akan na bo de pese pese odo ah bo ba so nkan kan bo ba fe dawo le nkan re mi taye ba ti gbo nkan won to sese ma ti okun o to rose to pe yan bo ba wa fe rose to pe yan wo mi o kese nti an ta ki ese titi o elomi le pe awa na ni baba yi sa wo wa bere number re bere number re bere bi office baba yi sa wa bere oko baba yi sa iru eyan wo baba yi sa bo lo se ri ibi jebe to ti gbo mo ni olonu o se to pe yan baba yi sa le kan lo le so bi en se lo ti si fi ri be bẹ́ẹ̀ni kan bá ń kiri ẹ̀lẹ́sẹ̀ títì mọ́ dá lóhun o kọ tọ́ bá ti dá kálukú afẹ́ máa fi mú nǹkan jẹ ìdínà tọ́ bá tó gbọ́ bàbá yìí sáńbò mí iléeṣẹ́ fínní nìkan fínní bàbá fínní àwọn nìkan ni bàbá yìí sá àbí ní tàǹsì òye ọ pé nọ́mbà 08054 27 61 37 tàbí 08 1 48 25 60 32 08 1 81 71 33 50 àwọn nọmba tó lè fi pé bàbá yìí sá nù ẹyẹ méje yìí já sá o bàbá yìí sá wọn náà ló lè a ní sọ màá tó sọ ní ẹjẹ agbókè náà.
1: Ọ̀sẹ̀ tó kù yàn.
2: Fábílà sọ́dún dúró.
1: Aboyún rẹ̀ ó bí wẹ́rẹ́.
2: Àjọ tí òun bí fọwọ́ àlàbọ̀sọ.
1: Ọ̀pọ̀ táyé ti gbàgbé fún nǹkan rẹ̀.
2: Bí wọ́n ṣe ń wí ọ̀sẹ̀ tó kù yàn.
1: Ní àwọn èèyàn rántí wọn fún rere.
2: Bàbá yìí sá ló gbé jáde.
1: Pẹ̀lú orúkọ náà pọ́nbẹ́lẹ́.
2: Ẹni ọwọ́ ayé bá ń bẹ lára rẹ̀.
1: Kò ní ìgbé nǹkan rẹ̀ ṣe.
2: Ẹntì wọn kọ.
1: Ẹntì wá ya.
2: Àbọ̀ ọ̀pọ̀jà ká lè ọ̀tà.
1: Ní ọ̀sẹ̀ tó kù yàn.
2: Kí wọn náà ń bà kọ ọ̀rá yé wá.
1: Bẹ́lẹ̀mí ti ń rówó tó.
2: Orí àìsàn ní máa lè.
1: Ní ọ̀sẹ̀ tó kù yàn.
2: Àwọn tó ti dààmú ọ̀jẹ́bí ṣeré.
1: Àwọn tó wà nílẹ̀ yìí àti lókè òkun.
2: Àdùrà ni wọ́n fi ń ṣe.
1: Ẹgbẹ̀rún 15 là ń tà tẹ́lẹ̀.
2: Ṣùgbọ́n lásìkò yìí.
1: Ó lè kárí ilé kárí oko.
2: Ẹgbẹ̀rún 2 àtààbọ̀ ni ó.
1: 7,500 naira.
2: Kí ló tún ń dúró wò.
1: Yóò bọ̀
2: nílé-iṣẹ́ Fini International.
1: Ọ̀sẹ̀ tó kù yàn.
2: Kì í ṣe ọ̀sẹ̀ tá à ń tà á káàkiri ẹsẹ̀ títì o.
1: Nílé-iṣẹ́ Fini International.
2: Ibẹ̀ nìkan ló lè ti ríra.
1: Wọ́n ń bẹ ní nọmba 41.
2: Òbúrò Bíṣì.
1: Ìdíwò Lagos. 08 1 39 68 24 21.
2: Èto gbégbé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó gẹ̀.
1: Rọ́ṣẹ́ tó kù yàn.
2: Kíkà ayé tẹ̀ ní òyí padà sí ere.
0: Ẹ̀rí bọ́bẹ̀ pé àyè wà ká máa gbé ẹ̀rí ni gbogbo àwọn tọ́lọ̀ ti gbàdúrà àwọn lọ́dọ̀ iléeṣẹ́ bàbá yìí sá ẹlòmíì tó pé ogun ní fi ń jẹun tẹ́lẹ̀ títí ń fẹ́ràn gidi jẹun ẹlòmíì tọ́jẹ́ pé àlákàlà ni tọ́lọ̀ ti pé ọbọ̀ ń bẹ̀ àbá ní ká máa lò ó ṣùgbọ́n yóò tó dàbí nǹkan kankan ìpìlẹ̀ ètò yóò fara mọ́ bẹ́ẹ̀ bí àbá tiẹ̀ wàá fara mọ́ àjọsọ pẹ̀lú àwọn ọ̀gá wa ni ẹjẹ́ máa fèyí ṣe lọ fún tòní ajá abalikis ayopola ibrahim bùkì yóò ojú òní tì yóò ẹ̀yìn ọ̀gá wa lọ́kọ̀ ọ̀jọ̀kan iléeṣẹ́ bond fm tẹ́ ẹ mọ́ gíwá wa bùkì yí ayé yóò ní bàjẹ́ ẹyin tẹ́ ẹ wà lẹ́nu olóró náà ẹ mọ̀ kú akitiyan ọlọ́run dì í ṣe wa ládé fáyọ̀ ògúnyẹmí rèé ẹ ti gbogbo ayé ń pè ní olóògbòrò ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú nọ́mbà ilẹ̀ lè pè mí sí bẹ́ẹ̀ bá fẹ́ pè mí 08 0 33 70 37 28 00 33 70 28 bọ́yẹ̀ fẹ́ káwábà ń kéríkì ìdílé yí níbi ìgbéyàwó yí tàbí sílé tàbí oyè jíjẹ ńlò òwò ká ẹ máa ṣe nínáwó àwa ń kéríkì o a sì ń bá wọn ṣe mc ẹ pè wá bẹ́ẹ̀ sì fẹ́ jíngù tó dógbin tó dáa iṣẹ́ wa ni títí ọjọ́ mẹ́jọ ẹjẹ́ ni ọmọ lọ à pàdé ayọ̀.
3: Ó gbàgede méjì yọ fọ́fọ́.
4: Bàbá Yísà Olúkunkun lójú ọlọ́rọ̀.
3: Fini International
4: Adidas Bàbá Yísà.
3: Àgbà
4: fàtí ti agbára
3: Alukurani ṣèwòsàn.
4: Ìlẹ́lò pẹ́wẹ́
3: ìlẹ́lò pẹ́kò.
4: Ti ṣe agbára àjẹwò
3: bá.
4: Ó kẹ́wọ́
3: ó kẹ́tìmọ̀.
4: Kò sí òkè ṣòro
3: kan tí agbára Alukurani
4: ọ̀kẹ́ ohun.
3: Àdúrà ló nílò.
4: Báwo
3: kí Bàbá Yísà bọ̀ sẹ́wọ̀ àdúrà
4: sọ́lọ́run.
3: Ẹni
4: òun
3: ojú àjálù
4: ilẹ̀.

0: òkè sọ̀rọ̀ rẹ̀
1: wọ́n ti pẹ̀tẹ́lẹ̀.
0: Fini international alias bàbá Isa wà ní
1: nọmba 41 Ogunlọ́dún Street
0: ìdímù
1: láti ìdímù
0: ẹjọ́ ọ̀kadà tàbí kẹ̀kẹ́ olúwa
1: ẹ sọ wípé
0: nọmba 41 Ogunlọ́dún Street lẹ́nu ọlọ́run bàbá Isa
1: tàbí kẹ́tù ó sórí àwọn nọmba wọ̀nyí
0: 08054276137
1: tàbí
0: 08181713350
1: àti 08139682421
0: bàbá Isa
1: ọlọ́run ti gbà fún yín
0: kò ní kọ̀ fún yín o.

لله رب العالمين، والصلاة والسلام على حبيبه ورسوله وعبده محمد بن عبد الله وعلى آله الطيبين وأصحاب الكرام الأوفياء والتابعين وتابعيهم بإحسان يوم الدين وبعد. وقف والله بابا الله adupe ni ekan si aparaba pelu gbonu alhamdulillah rabbil alamin ikai ke fas wa jana go muhammad ero olohun ojise olohun ayo olohun lo fi olohun banike banige gba wa nabe olohun ti o se lo ba si wejo e banike wa banige wa ba wa sa bi banige nsu yenu yo olohun je ko dori awa na gbe awa ramadan ma wa anke akwa gena akwa bosi ditu yitu wa since got enough provocation of the soul itself for men mi ii chima nwa ye mi dede asiko yi la ya jojo ni aki nkwa gena akwa bo abelo ba Allah ita atufa ekbo li ita atufa solini yo long jiku swala mfani la ye mbi ati lali kiyama kò sì gbá níjọsí fún wa kó má darí wa láyà. Gẹ́gẹ́ bí a ti ṣe mọ́ pàtàkì ìsàfọ́mọ́ ẹ̀mí tá a ti máa ń ṣàlàyé fani gbogbo ìgbà ó náà là bá dórí àkọlé tí a ń bá yí lọ́wọ́lọ́wọ́ báyìí tá a ń yẹn nàná tá a ń ṣàlàyé rẹ̀ tá a ń pè ní torí kulẹ̀ àkúrà ọ̀nà àlìkíámà tawa gbe latara iwoye si awon ti agbona ba gbo si semi ati iwoye si ati agbona ba gbo si semi ati yato ti nbe laarin arimu imejeji pe pe nu yato ti nbe laarin iwo imejeji yi ona la fo na ti si lose to lo bi pe iwoye si islam si semi tí máa sọ ọmọnìyàn pọ̀ mọ́ ọlọ́run a sì sọ gbogbo tí ń bẹ pọ̀ mọ́ ọlọ́run bẹ́ẹ̀rẹ̀ sánmà ni ilẹ̀ ni gbogbo tó náà bá dápadà tá ń pè ní kaun wọlé wujud gbogbo tí ń bẹ padà ìwé sí islam a lè mọ́ ọlọ́run pé allah khalikul kaun wa ma fi jami'a yo no ba lo ba to da gbogbo nti nbe ati ti nbe ni ti nbe ati pe wal insan ati pe ma ni yan nto nbe yi ka inu mutamayizu eda ka to da yato ni gbogbo nto lo ba da ti nbe o ma ni da yato eri tarjutuhu bi khaliqihi to pe n to so mo ni apo mo olorun ba to da una ni alaqatun ubudiyatun wasiqa una ni asepo jeru eru ni mo se fo lo ba ni eleyi ma saint bibe kéèyàn gbà ọlọ́run ẹrú là á se fún tọ́lọ́run sì ti máa létí ìjẹ́rú fọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn ààyè ní alukurani kẹrin agaga aya ti a ka gbẹ̀yìn lọ́sẹ̀ tó lọ suratu bakara ẹ̀rí ni aya 21 olonja yohannes a pe eyin robodorobakun ese oloba yin eleri kholakokun oba to dayin olelinimankobulikun to dudan to siwaju yin
dala ko tataku kenda payono el ala qatuna ma akhalikina ala qatu ubudiyatu wasiqa asipu awo maniya si olon ba wa olusedawa unani asipu ijeru fun olon tumile ilaye ta wa ilaye pe awa ati olon ba lorun ni awa ijeru fun olon ni لا ما سلام سبحانه فيا يا فعبدون ران ألين مني كيس مني كيس جروفين واني سوكي مودا جين سو لا تيجي دوري عريو يه إسلام سيسمي واني وخلاصة لكول انتو لي جي كوكو تعرفك موداني to je somare woni pe anna li hayata fi tasawwur al-islami ipe semi o ninu iwoyisi ti islam iyari la tun mutadda iyaju ka to gbuni hadafuha asutare irungba ni ajo yi taqiku ridallah azza wa jalla una ni pe lati ri yonu olon ki o ma ni ele ri yonu olon ba allah abul sada min khilal imar al ard ya bi agbani isi akusuri ile aye iba ile aye lu iba ile lu والعمل الصالح اتني ابي اغماني اشيريري وتوازن اتني ابي اغماني كاري بالانس بين متطلبات الروح والجسد كاري بالانس لا ري ان كان ميجي كان توتو بين غسايو مدينيا kale balance unani arur wal jasad emi atara kila ram fe kila min fe alla til balance la ni kila ram fe kila min fe ni to ba je tara afun ni to ba je temi afun inu nkan to mo mo yan kuna leni unani kale kama ni balance ele mi o moju to emi ko moju tara filo nani ele mi moju to ara ko moju temi filo nani inu esa amsulumi o ni nta agbodo semi inu esa amutuni o ni nta agbodo fun ara tawa fun ara ni nta eka fun kasi fun ni nta eka fun inu je kasa si ori waju olon eri fún ẹ̀mí ìdàgbàsókè ẹ̀mí ẹ̀rì ànìmúrúrúhì ìdàgbàsókè ẹ̀mí dandara bá se ń sí ọ̀nà ọba wá sí bá se tẹríba fúnfún ọ̀nà ọba sí bẹ́ẹ̀ náà lání dáńpé ànìmúrúrúhì ìdàgbàsókè ara kí ni à ń jẹ kí là ń mú fún ìdàgbàsókè ara wa ṣé nǹkan halal ni àbí nǹkan haram ẹlòmíà kùnà látara kí ló ń jẹ kí ló mú wájú ọlọ́run ẹlòmíà kùnà látara ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ ìfi ẹ̀mí ẹ̀ lẹ̀ láì mójútó lọ́sọ̀pọ̀ ojú iṣẹ́ fáwọn amùsùlùmí ojú iṣẹ́ fáwọn amùmí ní òní àmójútó ẹ̀mí
abuju to ara yena kuni aluwa sotu ya kale balance ka moderate into ba ka fun emi ka fun ba ka fun ara ka fun eleyi nani ipari ariwo iye islam sisemi ati ato ti nbe laarin ariwo iye islam sisemi ati ariwo iye awon alaimaka awon kifere sisemi ire musulumi awon alaye ta ti n se lati bi ose meta seyin mo fi n han e bo oluwo gbodo ri semi the life bí sẹ́mi ọ̀tán síbi tá a wáyé lẹ́yìn bàbá tó kú tán ìsẹ̀mí tó ń bẹ inú ìsẹ̀mí sàárè kó tó wá kan ìsẹ̀mí àlìkíámà ìsẹ̀mí ńláńláì ìsẹ̀mí gbére tí kì í tán tá a bí ọlọ́run bá ọlọ́ ìsẹ̀mí tá a ń se lọ́wọ́ yìí ọlọ́mọdé àṣìṣe nínú rẹ̀ kó lọ ń se àmójútó wa káde sẹ̀mí rere ilé ayé wa ń gbé lọ́wọ́lọ́wọ́ ẹ̀ tí ó wà fún aláǹfààní pété abáde nù sáré káde sẹ̀mí rere nù sáré tí wọ́n fún aláǹfààní pété abáde gbangba àlìkíámà yìí asoríire lọ́dọ̀ ọlọ́run ká jẹ́ ọmọ àlìjẹ́nà ká má jẹ́ ọmọ àná. Bí ìtẹ̀síwájú lórí tọ̀rí ìkúlẹ̀ àkàrà ọ̀dà àlìkíámà ìtí a tó fẹ́ yẹ̀wò nísìn òun náà ni àmìyẹ́tòlẹ̀ àkàrà fi ìtẹ̀sọ́wọ́rẹ́ ìsìlámì pàtàkì àlìkíámà inú òwòye sí ti islam pàtàkì àlìkíámà inú òwòye sí ti islam ní abẹ́ agbárí yìí àwọn nǹkan kan bẹ tó ṣe pàtàkì tó gbọ́dọ̀ yí àwa mùsùlùmí ní abẹ́ agbárí yẹn torí pé tí ọba ti lè yé wa ilé ayé ò lè tó yóò sì kọjú àlìkíámà wéde ilé àkọ́kọ́ náà ni ká máa pàtàkì àlìkíámà yìí ẹ̀rẹ̀ àmọ́ àṣẹ́rì kò tí wọ́n mọ̀ lọ ó ń sọ ní orí ìzìlálẹ̀ ó ní iná kọ̀dé ìyá dalibas ó rẹ̀ mùsùlùmí rẹ̀ ọmọnìyàn tàǹbà sọ̀rọ̀ lórí mà dájú pé àjíǹde lẹ́yìn ikú kọ́ ìdátùn àṣàṣì ìyá onígbòǹgbò ìpìlẹ̀ ni ó fìlàkì ìdátùn ìsìlámì ìyá nínú ìgbàgbọ́ islam àjíǹde lẹ́yìn ikú ó láàgbọ́ mà pé òpó ńlá ni gbòǹgbò ìpìlẹ̀ ni ní ìlànà ìgbàgbọ́ ti islam kọ́ ìdá òpó kan ni takùmọ̀ alẹ́ àlàkìdá orí ẹ̀ ni àdéọ́kà islam dúlé lórí wọ́n yẹ kó mọ̀ alẹ́ àtàsọ́wọ́ kùnlé orí ẹ̀ náà sì ni gbogbo ìwòye sí ti islam ìdè lórí lè mọ̀kútàgbà yá ti hádìlẹ̀ àkìdá fún gbogbo ohun tí ìgbàgbọ́ ẹ̀sìn wa kú sí nítorí díẹ̀ fàlì muslim musulumi matilobu minu à ń fẹ́ ní ọ̀dọ́ rẹ̀
an yakuma lal haqq because we believe you do tola da dalan di yadma al batil kulli ba filli ibagedan wa yanhada kimus nasi dide bil khair balu da da ku da ran ma se yaqdi ala sharr kulli ba fi buri aburu wa yajal nashada kullu fil ard kimus se bu bu akiti yare nuri liyi kusini ibadatan lillah ijo se bolon bitawajju walbu ma duju ko lon hada nashada kullu lillah bu bu ma lo ma bore bu ko bu dire yo se dede to lon ولا بد من جزاء العمل كل جه كوزو اي بي كوسي يبيي اسانسنبه وهذا الجزاء ادي بس هذا زين سو يو كل يتم في ليله الابد وشي سيو يريل كل اتيريو Read it for Ajan. As I say, worry. I want to Lara. The Sabin Hitami was see Isrubay. Bada ni had a rela kuliha. Then Bataba Parina do Patak Pata. Unada Parina do lie. But I would even to read you Kusimiju in Alan Akhar and Lati Kusina by me. ولا بد إذن كسي منجو ببنيو من بعد اللساء في العالم آخر لا تجين دي فيسبو نعبا يمي أري وني وحين ينهار أساس الآخرة في نص من بابات وادي بي أبات كنا أبات الله أبات هو ipile alikiyama bati unwo nyo kamania yani haru mahu kulu tasawuru bubu aliwo yena nyo mahu kwenwe di akiko ti hadhi na akida tupapapa ila na adioka tislami yu wataka alifi ha ati awa alabon ti ibago islamu tubu waba mania lula ye mutulide wala atastakimu hadhi mufu Nafs, kenisi lu dudidi, eri, ala tariki l'islam abada. Nibati ya kido bati da, kenisi dudidi, ra, dudia agbani islam, dudia ni islam lai. Akida dioka, nije kie mi dudidi, sujua na olo. Inu akida sini, Akida to the Akhira. Ibagbo and Kiyama. Turi diye leyi lagari pe ana li imana bilibas. Pe ibagbo se ajinde leyinku walhash ati ikujo siwajwa long. Wabilisabi walijaza ati isisiro ati ibaisa. Onsu asili wani kuku pile kani tula akida imu babu islam la yastakimu manhajuha illa bihi wani ila na akida kusili ilala afya afipabu ibago imu ajinde la yiku ati ikparujo siwajwa yon ati isiswati besa Turidye la shuri ipe okama ninya obodo ni alafia ina alafia na nguntuba yeko wambe na leko wambe yenu wa adibu ba intimansi la yimbi kufumate ono obare lon turidye leyi la shuri
nínú àwọn àyà tó ń bọ̀ yìí tó ń fìrìnlẹ̀ fún wa tó fìrìnlẹ̀ fún wa pàtàkì ìgbàgbọ́ inú àjínde lẹ́yìn ikú. Inú súrọ́tù hajj ayẹlẹ́ẹ̀keje àrí bàtí rọ́bọ̀bọ̀ lọ tó ń kọ́ alẹ́ kò gẹ́ bí àwọn ọ̀rọ̀ tá a ti sọ síwájú gbọ́tọ́lọ́run sọ pé tá a bá ń tiẹ̀ ń sè méjì lẹ́yìn ikú tá à ń sọ ìméjì nípa ajínde tá ajínde ń bẹ gbọ́dọ̀ wá fẹ́ parí ẹ̀ ní ayẹlẹ́ẹ̀keje ní súrọ́tù hajj olóni wa nà sáátà àtiyàtún olóni ẹ mọ̀ wípé dáadáa ju àlìkíámà àtiyàtún ntúbọ ni o láàrẹ ibà fi ha kò sí méjì ń bẹ o wàhálà ńlá yaba márùn filikubur adúpọ̀lọ́ ọba àlékẹ́ọ́lá ajídìde gbogbo tí mẹ́nu sáré gbogbo òkúta sí ọlọ́ba ajídìde eléyìí jẹ́ á mọ̀ pé ajínde lẹ́yìn ikú kò sí méjì ń bẹ bákan náà tí a bá tó wo sọ́dù tọ́ ha àtúrí nígbà tọ́lọ́ọ̀ba àlékẹ́ọ́lá tó ń bá nábì musa sọ̀rọ̀ ní ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún ọlọ́ni ìnà sàátà àti àtún ọlọ́ni dáadájú àlékẹ́àmọ́ tí ń bọ̀ ni o akáàdù òfin ha ti gbọ́dọ̀ ọlọ́run fẹ́ fi pamọ́ lìtúṣìṣẹ́ àkúlù náà sì ń bí máa tẹ̀sà kálíbà san ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́sàn tó bá se fọ́lá ẹ̀sùdán nàka àníhà máa ń la ayún bí a májèké tí ó nígbàgbọ́ sálìkẹ́ àmà kókó bẹ́ẹ̀ kó díẹ̀ lọ́nà àlìkẹ́ àmà wà tábà hàwá tó tẹ̀lé fẹ́nu ara rẹ̀ fàtàrídà tó dẹni ìparun ojú kó bẹ́ẹ̀. pẹ̀lú àwọn àyà méjèèjì yìí ọlọ́run fi dá lójú pé àlìkẹ́ àmà ń bẹ́ẹ̀ lẹ́yìn ikú ajínde ń bẹ́ẹ̀ lẹ́yìn ikú pàtàkì kánú inú àmẹ́tò lè àhùrà fún ìdásọ́rọ̀ ìsìlámì ajínde ń bẹ́ lẹ́yìn ikú ẹ̀rí bákan bá tó wọ inú súrátù rúm ní àyà 27 àtúnrí tọ́lọ́ba ọ̀wá sọ̀rọ̀bátára tí ń sọ́wọ́ wípé wọ́n lẹ́dí yabdala kọ́lọ́kọ́ wọ́n lọ́ba tó sèpilẹ̀ iṣẹ́ dámánìyà fún mẹ́yìn ẹ̀ẹ́dù ọ̀nà ni ó tún dá ọmọ ẹ̀dẹ́ àpadà ẹ̀rí wọ́n wọ́n náà lé kó sì dá ọmọ ẹ̀dẹ́ àpadà nígbà tó ti dá tánú tó wá kú ó sì rọ̀ fún ọdún olóni wàlá olùmọ̀ sọ̀lẹ̀ àlàbí sàmáwá tó wà lọ́rùsí olóni olóni àpèjúwe tó ga jùlọ ní sọ́mà àtìlẹ̀ wọ̀lá azizu alḥakīm olọ́ba àbí ọba ọ̀jọ̀gbọ́n ọba ètò lẹ́fìrí pé ó wà nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ àwa mùsùlùmí alimán lèyómìnà àhùr alimán bẹ̀lẹ̀ báf alimán bẹ̀ yóò mìlẹ̀ kìyàmà ìgbàgbọ́ sọ́jọ́ kìí gbogbo àtọ́nà bá ti ń sọ̀rọ̀ àwọn ẹ̀ka ìgbàgbọ́ gbogbo ọgbọ́n máa sọ fún wa ẹ wo inú súrátù bákọ́rà àyà 177 gbogbo àtọ́nà ń kọ́ alẹ́ kọ́ ọlọ́ni lẹ́yìn sàlẹ̀ bẹ́rẹ̀ àtúwádìí ojú àkọ́
kibala ni mosu gbadu mo gribi oloni daada o tan bi ka koju ni doru ti yo abi doru ti nwo daada o pin sibe walakin albirra won daada be lada pe mane amana billahi en bagbo lo bagbo wal yawmil akhir zalika mabbo ina gbo lo bagbo tu zalika mabbo inu ipile gbagbo awa muslimi ona ni igba olorun ba gbo ati gba alike ama gbo inu gbagbo awa muslimi ta gbo olorun ba gbo ta si gba alike ama gbo ti o gbodo daru ma wa lowo o wa nu ipile gbagbo lodo awa muslimi bakanewe tama wo suratu nisa aya 136 oloni ya yo ladina amanu ola gbenti egbono ba gbo aminu billahi eni gbagbo solohun wa rasulihi eni gbagbo soji sere wali kitabil ladhi nazzala bakanewe gbagbo sija do sokale ala rasulihi foji sere wali kitaba alladhi anzala min qabl ati ti a to sokale so ju ke alu kwen to de eni gbagbo si o wa man yakfu billahi bo ba se kefiri so lohun ti o gbolohun gbo wa malaikatihi ti o gbo malaika lohun ba gbo wa kutubihi ti o gbo awon ti o lohun ba gbo wa rusulihi ti o gbo awon ojuse lohun ba gbo wali yawmil akhir eri ti o gbalika ma gbo wakodala dalalan baida olohun lo ti sonu jina jina ko loju ona olohun akoko ina pataki alike ama niyen ki ama si meshi si bibe alike ama muslimi won si meji si bibe alike ama komba agbara re ni gbunduku komba agbara re ni gbunduku akoko nu elekeji inu pata akiyama lori awon muslimi inu agboya awon muslimi oun naa ni pe alal akhira pe alikiyama ta n so yi ghaibun ikoko ni o wala yalamu ghaiba illa Allah ku sen to wa mo ikoko yi ti ona ba tun ni ikoko lo alikiyama o si nu ntọlọrun ba alike wọn láfi mẹnìkan inú àwọn ntí ọnà ọba alike ọlá tó ní àkóṣílẹ lólò nìkan ni wọn ń pe àwọn kankan ní mufaatu le gaibi àwọn kọkọrọ ìkọkọ nínú ìgbàgbọ́ àwa mùsùlùmí àwọn kankan ń bẹ tẹnìkan kò lè mọ àfọlọ nìkan ìkọ̀kọ̀ yẹn ọlọ́run nìkan ló fi dára ẹlẹ́sà àfẹ́ tó bá tó fẹ́ kó mọ̀ á tó fi dá lọ́lá àgbàdo àwọn anábì ọlọ́run tọ́wọ́ sọ́dọ̀rà ni à náírà 59 ẹja gbọ́n tọ́nà ọba sọ ọlọ́run bá ní wáyíndáwó mafaatu lè gbèbí ọlọ́run lọ́dọ̀ wọn ọlọ́run ní àwọn kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ ìkọ̀kọ́ wà ẹ̀rí mùsùtáwù lẹ́yọ kan mafaatu lè gbèbí àkọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ ìkọ̀kọ́ ọlọ́run lọ́dọ̀ wọn ọlọ́run lọ́wọ́ láyé alámùhà ìlàhù kò sẹ́ńtọ́nà jù lọ
kosa ntoma yola abla ibn abbas ra tala nhuma wani kini kokoro ikokoyi uni mahuni mahuni kokoro ikokoyi uni nani oloba aleke ola si alaye re fuwa inu sadu lukuma waka waya ye aya 34 ọlọ́ni iná lọ́ha lọ́jọ́ ọlọ́ọ̀bọ̀ lọ́ àyíndáwò ìlúmọ̀sáà ọdọ́ ẹ̀ ní ìmàlìkẹ́ àmọ́wà ẹ̀ wọ́yìn náà yìí lọ́gbọ́ èèyàn oníṣìmọ̀ àrọ́jù olọ́bà àrọ́jù rọ́jù tó gbogbojù ọrọ̀ sí gbogbojù náà ṣe pọ̀ tó olọ́mà ẹlẹ́ẹ̀kẹta wọ̀yẹ́ ẹlẹ́mọ́bìlà ara hàámi ó sì máa gbogbo tí ń bẹ́ẹ̀ ní bó tí máa lóyún gbogbo yín tí ń bẹ́ẹ̀ ní ọlẹ̀ tí ń jẹ́ ọlẹ̀ nínú gbogbo tí ń jẹ́ bó tí máa lóyún gbogbo tí máa lóyún láyé yàtọ̀ sọ́mọ ẹ̀dẹ́yàn nìkan gbogbo tí máa lóyún ọlọ́run ló mọ̀. Wọ́n máa tọ́lẹ̀ náà sùn máa bá tọ́sù gbẹ̀dẹ̀. Kí ni ọ ṣẹlẹ̀ sọ́mọnìyàn lọ́la? Ọmọnìyàn kọ̀ọ̀kan. Kí ni ọ ṣẹlẹ̀ sí lọ́la? Ọlọ́run ní olómà. Wọ́n máa tọ́lẹ̀ náà sùn lẹ́yìn ẹ̀dàmù. Ẹ bákan náà níbo ni ọmọnìyàn ò kù sí? Ọlọ́run ní olómà. Iná lọ àlímù náà kàbí ọba tí máa ń sọ bóyá ìgbàgbọ́ lóye ni ẹ̀rí àlìkẹ́ àmà oníkanáà kójú rọ̀ ìgbò ní ọ̀rọ̀ sí bóyá sí pàtó ìgbò ní ọ̀dà kí ló dín wẹ̀ ìlúmọ̀ gbogbo nǹkan tí máa lóyún tí ń bẹ́ nínú ọlẹ̀ tí bẹ́ẹ̀ bá pò gbogbo tí máa jẹ́ oyún ìlúmọ̀. Ẹ̀dá kan ọmọbi tí ó ń di tí ọmọ nìyẹn ní tí ó ṣẹlẹ̀ sí lọ́la lọ́jọ́ iwájú ẹ̀ nìkan ló mọ̀. Lẹ́yìn náà ń gbọ́dọ́mọ ni yóò kù sí ọmọ ẹ̀dẹ́ nǹkan mọ oníkan lọ́la lọ́mọ. Gbogbo eléyìí àwọn àkọ́kọ́ báyìí ọlọ́ọ̀bà ọlọ́à nìkan kò náà lọ́mọ. Kò fi hàn àwọn ẹ̀dẹ́ lẹ́gbọ̀nmọ̀ nínú ìròyìn ọlọ́ọ̀bà ọlá òun náà ni ìmọ̀ àkọ́kọ́ fàgbọ́ nínú súrátù máyídà àyà 116 ọlọ́júbọ̀rọ̀ náà lọ lọ́ní ìnàkà àǹtà aláàmúlẹ̀gùn yóò bẹ̀. Àníyàn ọlọ́ọ̀bà bàbá tó mọ gbogbo tí jẹ́ kọ̀kọ́ ọmọ tán yáyá pátápátápátá

Allah. Where that is on you. Tell me, can you buy a drink? To go boom, come in jail for a long. You go in tell you about phone, go on back, bring a cock and see. Only. Ewu bati Olorun tun ko aleko ni suratu Araf aya 8 Olorun kul inana musbalaye la amliku nafsi nafa wala darran ni o le sanfa ni fura mi muslimin akan ko fura mi illa ma sha Allah aya fi bawolo wala kuntu alam alghayb anabi ji ba ma koko ni to ko ni ani ba koko ni la sakhatu lil khair ba ma po ni daada so do ara mi wa masani su abuka ba ti kami ina ana illa nadhirun wa bashirun qawmin yu'minun temi o je nkan kan mi gboju o moju o lo kilo oni ro dunu fa ijo je ba gbona ba gbo eri anfa ai sanfa ni funi imuna ko funi odo ni kan ise ima koko odo ni kan lo wa eri eri eleyi wa ninu ahmiyatu al-akhirah وذكى لكامة ما كان يوي أنا قدية ذلك بعث هنا نقوي أرو أجين دي لين كوي عقدة يكفو أمامها الكفار ونكوكو كان إدكاني تياوا عليك بقبو توا وجو عليك بقبو باي wajadiluna anha daiman chama lai babo ma sifa fa fa amfare bebe awa anabi odom agaga anuwa mu sallallahu alayhi wa sallam inwa awa nti awa alai babo chama sifa amfare lelori chama mu sallallahu alayhi ni aya 66 Say 67. Egbo. Gbatano ba aliki wala. Tinsa la ye. Wani waya kulu ni insan. Wala mani yama so yikpe. Aida mitu. Sedi mbaku. Lasawfa. Ukhraju. Aya. Simu hatu pada dipe. Olorun ba gbe mi dide lalaye Olorun ni awala ya ko le nsanu so me de yon ati ni anna khalaqnahu min qabl wa la dum ma yadin siwaju wa lam yakun shay a to de kaka eh me de man se mo gbe se tin ba ku se ma to jinde Olorun ni so ko ati ni kusidele ka dojo ma be Enjoy, sit there at one bed, kill it one, name me go to Padama bed. Hey. Hey. Tell us what's up, Elisra. How to read? Back on that way. Me, I am 49. Only what I call you. Ọlọ́run wa láìgbà wọ́n sọ pé àìlá kúnná ìlọ ọmọ wọn rò fàátà lábàdíwádi eegun tá a ti ju àyìnà lámàbò fúnà kọ́lìkan jẹ́dídà sátìwájìndì nítòtọ́ni.
So that's why yeah, that would too change in Demi. Hey. Oh my dear. Woman say my gin delay ku adake feri. You don't cut it feri too. Chio de into the larawa. How can I win so the assi? I want to be very. Too bad. I would like to ask him to say it. أولم يرى الإنسان ولن سمعني أمني أنا خلقناه من نطفة فولو بلد التي نعطه فإذا هو خصيم مبين موادية تدربرة مواد جوة تدوني فهو مدي فهو نوبة تعدى أتواهو تا sawo lo ba ti a da lati nu ato wadara balana masala o wa n sakunye fun wa wana se khalqahu o ti ba gbe ba se da o ti ba gbe ba se da khola to pe man yu ni zoma ta ta lo fe ji egun dide wo ya ro mi mu egun to ti ju tale tu fe ki egun idide molo kanu akefere lo lo wu share baba ba won lo mu egun to ti jujire lo lo ba anabi ni ta gbangba nba da bi nsoro ajinde leyin ku ile aye ko lo pe rin ajo lo wa nsa pejuwe ko o ya be so fun yuha enje o ma so dalaye الذي أنشأها أول مرة إن لن تقدا ما أكو إجبا كدو لكل ليه كتو كدو وادين تجوي أبا إنان يجدد وبكل خلق عليم بقوة داكو كتو تدا لو بيسما لك أما بقوة داكو كتو تدا أبا إيه daruma lowo alladhi jala lakum min ash-shajari akhdar naran wa ba'du subila darain la daragi tutuna fa idha antum min tutukidun turidya daragi tutuna lentin dana turidya leyi awon kefere awon alaigbagbo inu to leju lara won na lajibe leyin ku won se mi pelu eni ni lo wan bi inkaruhum bil akhirah isi ata ku alikiyama won won se ata ku alikiyama tori kilode li adam idrakihim li hikmati allahi wa ta'ala wa takbirihi tori pe won ma kile ro ngbo olohun kini pe gbogbo olohun oba allah bi ba n to se gbe alikiyama kale ati awon nkan mi ni eto olohun láti wá máa rí nínú àwọn ayé oríṣiríṣi tí wọ́n ń ṣe àtakò àlìkíámà yìí àwọn kan láti kọ́ka fún ayé ẹ̀rìn
bẹ́ẹ̀lẹ́ tó máa rí lọ nínú àwọn ayẹ oríṣiríṣi tí ẹ bá lọ wo sọ́jọ́ sábà. Káwo ayẹ lẹ́ẹ̀kẹta ọlọ́ni wa kọ́lẹ̀ lẹ́ẹ̀dí iná káfàárù ọlọ́láwọn aláìgbàgbọ́n kẹfẹ́rí a máa sọ yí pé látàtí iná sáà àníkàmù ní wá láéláé wá bá wa ẹ̀rí kó ló wọn bala kórí bí a ń ṣe ń sọ yìí ó wà rọ́bì ọgbọ́lọ́ba mi búra látàtí ànínàkún àyùnkẹ́bẹ́ ó ń wà bá yín ó àníkàmù ọba tó mọ ìkọ̀kọ̀ ọba mi tí mo fi búra yìí tó ń gbọ́n dámàkọ̀kọ̀ àníkàmù ń bọ̀ bá yín láyé àzúbánu miss call ẹlẹ́rọ̀rọ̀ àti ibi sàmà wà lọ́lọ́bùrọ̀dì kò sí nǹkan kan ti bẹnu sàmà àti ilẹ̀bá ikú kiri bí ọmọ náà gú gbogbo ẹ̀ pátá lọ́rọ̀bá àlíkẹ́rọ̀ mú jáde wọ́lá asgard mi ń da àlìkọ́dà kó kéré jù bẹ́ẹ̀ lọ wọ́lá akọ́kọ́dà kó tó yẹ jù bẹ́ẹ̀ lọ ilẹ̀ àfi kìtà bí ń bí gbogbo ẹ̀ ní ń bẹ́ inú òwe tó fojúmà lọ́dọ̀ àwọn ọlọ́run yẹyẹ lẹ́bí iná àmọ́nú láti gbogbo ọlọ́run bá lè bá sa wọn tí wọn gbọ́ ọlọ́run bá gbọ́ lẹ́sàn-án rere wọn á mélòó sọ lè ha jáde ṣiṣẹ́ rere wùlá ìkàlẹ̀ ọmọ gbígbéra tún àwọn tá à ń sọ yìí àfojì yẹn ń bẹ fún ọlọ́dọ̀ ọlọ́run bá wọn wọlé sókò ń kẹ́rí àti àrísìkà alápalẹ̀. wọ́n lẹ́bí náà sáwó fi ayé àti náà mọ̀ àjì sí àwọn tí wọ́n wá ó sọ pé wọ́n ká gara nípa ọ̀rọ̀ àwọn ọlọ́run wùlá ìkàlẹ̀ àwọn adáàbò mẹ́rin jìnzín alẹ́ àwọn náà rẹ ìyà ìdọ̀tí ẹlẹ́ta ìró gbẹ́mọ̀ jẹ́ tiwọn nínú bá wọn tí wọ́n gbọ́lọ́ba gbọ́. ẹ̀rì bákan náà tọ́wọ́n tó wá yẹn lẹ́ẹ̀kejì inú sọ́ọ̀tù sábà yìí náà olùwọ̀n kọ́lẹ̀ lẹ́ẹ̀rí iná káfàárù ọlọ́run ajé ẹ̀ṣẹ̀ kẹfẹ́rí ọmọ tó wáyé pé hálínà dòdòkun aláàrọ́jì lẹ́yìn ọ̀nà bí okun ìdá mọ̀síkì tó ń kúlẹ̀ mọ̀síkì ṣé ká sọ fún yín ká tọ́ yín sójú ọ̀nà arákùnrin kan káfí ní ìrò tó ń sọ pé nígbà ẹ bá ti já tújú tẹ ti já tán pátápátá sínú sáré yín pé ẹtù padà jíde lẹ́yìn ikú ìnákùn làfi sálẹ̀kẹ̀ yìí jẹ́dí ẹ̀dùn ọmọ jẹ́ ẹ̀dá tuntun ṣé ká tọ́ka ẹsẹ̀ tí ń wí bẹ́ẹ̀ anábìnrin àárín fàṣẹ. after all allah kadhiba n bí ibi ìjìnnà wọn lẹẹrí anábì yìí tó ń sọ léyìí ọkàn ń parọ ọmọ ọlọrun ni o tàbí pààyàn nǹkan kọlù kò gbádùn ọlọ́run bá lè rí iná láàyè omi inú nàbẹ̀lẹ̀ àkírà ọlọ́run bí kò sí pé àwọn tí wọ́n gba àlèkè àmọ́ gbọ́ fìlàdàbì wọ́n bẹ́nu yọ ọlọ́run wọ́n dọ̀là àlìbáyìndé wọ́n sì ń bẹ́nu ọ̀nàánú tó wojú hàn ọlọ́run ní àná ń bẹ àwọn tí wọ́n gba àlèkè àmọ́ gbọ́ ní ń bẹ́nu nǹkan kan kọ lànà bì ìdá ni ó mú wa ló mú wa yẹn torí ẹ bá ti rí ẹni tí ń takò àlìkámà àmì kìfìrí ni àti pé àmì pé kò mọ ìróngbọ ọlọ́run kò mọ pé gbogbo ọlọ́run ni. bẹ́ẹ̀ náà dábà wọ súrátù wákíà àárí bàbá ọba ń sọ̀rọ̀ àlìkámà wọ́n sọ yìí tí a bá wo àyà 47 ní sọ́dọ̀ wákíà àárẹ̀ ọlọ́ni wa kánú yakulun ọlọ́run láwọn tí wọ́n gbọ́ náà bá gbọ́ máa sọ yìí pé àìlà mítínà tí dábà ti kú wàkúnná tó rọ̀ bá ń tàdé pẹ̀ wáyé lọ́mọ tàdé gungun.

الظني ثم إنكم أيها الضالون المكذبون. ظني بين أي أي أي يعني أنني أنت كمان روي رنصر الله به لقين كابوكني nto ba ti awon kefere je nu itakali kiyama magba gbali kiyama nbe nto ba ti won je eh chabadu wonu sodu kof atori ti olorun allah un coanieco nipa alikama yi agaga lati aya koko olani qaf walikuwane majida ọlọ́ni òǹbúra pẹ̀lú alìkúrán tọgbọ́ngbọ́n balẹ̀ ajìbù ọlọ́ni àwọn kẹfẹ̀ẹ́rí àgàwọn ará amákà ń jọ́nà náà wọ́n sì mọ̀ wọ́n sì kàyéfì àjá wọn mún lèrò mìíní wọn ní olùsòkìlọ̀ inú wọn náà ló ti wá ẹni àmà ní bẹ́láti gbé olùsòkìlọ̀ dìde dídáná muhammad fàkọ́ọ̀lá lè káfírú ọlọ́nà kẹfẹ́ sọ wípé hada ṣe òun ajibo eléyìí òun kàyéfì mà ní eléyìí òun surprise mà ní àìdá mítínà sídà bá kú wàkúnná tura bá tàbí pẹ dálìkà rọjà ń bá yìí dùn pàtó wá dìde lẹyìn ìgbà yẹn ìrọ tó jìnà sí gbogbo ọlọ́ni kọ́dà àlìmúná máa ta ń gbòsòlò àtúnmínírún ọlọ́láwọ̀ ọlọ́run àmà àwọn tí ẹ ti gbé mi nínú wọn wàyìn dáná ìta bona havilọ tó pé ìwé ta kọkálukú sí ń bẹ lọ́dọ̀ àwọ̀ ọlọ́run tí ọ̀sán tó tọ́jú gbogbo kọkálukú wọn màlìkàdà gbogbo ilẹ̀ hakí ló ti pé wọ́n pe òdodo nírọ́ lámà já ahun torí pé odò wá bá wọn. Ẹ̀rì orí díẹ̀ láti máa rí pé máa mi àwọn kẹfẹ́rí omi kí wọ́n tako àlìkíámà bí fẹ́ gbọ́ rárá ọ̀rọ̀ àlìkíámà torí díẹ̀ ló fi ṣe pàtàkì nínú ìgbésẹ ayé mùmìnì kí ó gba àlìkíámà gbọ àti gbogbo tí ọlọ́run bá sọ nípa àlìkíámà àti àwọn àlàyé ànábì nípa àlìkíámà àti àwọn àlàyé àwọn àfẹ́ẹ̀sì nípa àlìkíámà. wọ́n lẹ́ẹ̀rí ìnàlẹ́ni yahish bìlàkìdá ti bìlàkìdá wọ́n gbọ́ ẹnikẹ́ni tí bá ń sẹ̀mí lórí ilẹ̀ ayé ń bí tá a wá wá nínú àjọ kan rẹ̀ kò sí àjọ kan àlìkíámà nínú ìgbésí ayé ẹ̀. wọ́n ní yahin ṣùgbọ́n àdáàbì nọ́ọ̀sì wọ́n lọ ní bẹ́ẹ̀ ń sẹ̀mí nínú ìyá ọkàn kò ní ní ìdùnnú ẹ̀mí ẹ̀. wọ́n ní la amàlàláhù kò ní ní hope kò ní gbẹ̀kẹ̀lé wà lárọjà kò ní ní pé orí kan bẹ tí ń retí wà lá adìl kò ní rí déédéé ọlọ́run wà lá jẹ̀zá kò ní rí kí láà ń pè ní ẹ̀sán ọlọ́run wà lá ẹ̀wẹ̀d amáyẹ̀lì kọ́ọ̀bì láyàt irú ẹni bẹ́ẹ̀ gbogbo tí bá wà ń bá pàdé láyé kò ní ní ẹ̀sán fún kò ní pé kò ní ń gbà pé ẹ̀sán ń bẹ ní ọ̀hún aburú ti ń bẹ inú kí èèyàn.

ti ma wo na wo emi o ba ife nkan to nda wo be ya ba lele ti o ba be ya ba se ti nfa tu ibi te gbe ni ti na wo ti mi loju lasan nkan kan ti sele sa mami nkan be nbe omo ni to dagba bo se re wa to yi sibe sibe ko ni oko nkan be nbe ile se ko laaki won ti je anfani fun opopo eniyan papa julo awon ti moju olohun fun mo dudu eni te ro ko fe te ri awo fe awon nkan kan to ma fa mo ti sori lori eto yi nigba kan elomi o ni ro omode yo ma wo pe kilo fa ko si obirin laye yi tori nti won pe ni balopo emi a ma so nkan asiri leleda wa fi se gbogbo eyin te wa ni idaduro mo soruko olohun toro fun yin lati ale ilo ole ayo so ninu yin eyin te wa bi rara olohun mo be o pelu agbara re pelu anu to fi daye atorun olohun o gba mi sinu ayo fun yin eyin ni o do olohun emi dabi ejo to koja lori apata ti o ni pa ọlọ́run ó ṣàánú yín ẹ̀yin náà ó gbé akọ àgbérò ẹ̀ẹ́gbàgbọ́ àbúyè láti ọlọ́run ẹlẹ́dùnmọ́ rẹ̀ lọ́la àwọn tó nílẹ̀ àwọn tọ́lọ́run fayé fún ẹ̀yin tẹ́ ẹlẹ́fẹ́ wá tẹ̀fẹ́ ni ẹnu sọ ọ̀nà àlàáfíà ẹ mọ́jọ ó jìnnà ayélabáṣẹ́ ayélabówó wọn náwó lọ ká tó dé bá a bá tún lọ tún wọn tún máa náwó lọ oníṣẹ́ ó sì máa ṣiṣẹ́ lọ wáyé àlàáfíà wáyé fúnra rẹ láti lè ní àlàáfíà tó pín gbogbo ẹ̀dá tó ń gbọ́mọ fún tàlẹ́ yìí ìwọ náà má fìgbà làdọ́là ẹ̀yin tẹ́ wá re gbòógì lọ́dọ̀ wa bá ṣe ní ẹmọ́ lò ní ẹmọ́ lò ó ohun tá a ní ẹmọ́ jẹ ohun tá a ní ẹmọ́ mu ẹmọ́ mu o ẹ fẹ́ àwọn ọgbà àwọn obìnrin ẹ pè pẹ́ lọ́wọ́ náà ẹ̀yin tẹ́ sì ra gbòógì wa tẹ́ ti lò ó tóun tó sì ń ṣe oyún nínú àgọ́ ara yín sì fi nílẹ̀ tó lọ kò ní padà wá mọ́ láṣẹ ẹlẹ́dùnmọ́ rẹ̀ ẹ̀yin tẹ́ ti ra àwọn gbòógì wa tẹ́ ní ìrànlọ́wọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní tí gbé gbòógì débì kan tán bá ti lálàáfíà díẹ̀ wọ́n fẹ́ pàtì àwọn oògùn tẹ́ ẹ rà nílé iṣẹ́ wa ẹ rí tí ẹ lò wọ́n tán ẹ sì ń lò wọ́n gẹ́gẹ́ bá a ṣe sọ pé kẹ́ ẹ máa lò wọ́n ẹ wá gbọ́ o ẹ̀yin tẹ́ ń fò ní dọ̀la bó bá dọ̀la yín lọ bó bá tún dọ̀la yín lọ ìwọ náà tètè dìde wúyà kó o máa lọ sí àgbàlá Kulak Apps Limited nítorí pé ó ṣe àlàáfíà ara ẹni ó ṣe pàtàkì púpọ̀ ohun mo ṣe ń sọ fún wọn náà lálẹ́ yìí pé 08023093598 ẹ̀yin alálàákàlà ẹlòmíì kó mọ̀ tí ì dojú ni.

ẹlòmí ti rí lójú àlá ọmọ tó ń wá lójú ayé kò rí ló bá sì lójú àlá yóò mọ pinnu ó ti lọ́wọ́ dọ̀kan jà kan àmọ́ ogun tọ́lọ́run ò lè ṣe kò tí ì sí ọmọ ṣe ń sọ pé ẹja súnmọ́dọ̀ àwọn tọ́lọ́run pè ìkànnì bàbá wa kọlá international oníṣègùn ìbílẹ̀ lọ́nà ìgbàlódé ìwọ ní ìkàsílẹ̀ iṣẹ́ kọláàkì ọlọ́run ó dá ọgbọ́n ìwọ ní ò sì gbégbá ọpẹ́ ẹ̀yìn tẹ́ ẹ lárúgbó lé ẹ̀rí pé mo tẹnu mọ́ bẹ́ẹ̀ bá rọ́pọ̀lọpọ̀ àwọn ìyá àti ilé gbígbé ẹnu ọ̀nà wọn báyìí wọ́n fàtìmọ́ níbi tí wọ́n fọwọ́ mórí nítorí pé eékú àgbà ẹni tó bá ní grandma grandpa ìwọ ìkàsílẹ̀ iṣẹ́ kọláàkì bẹ́ẹ̀ bá débẹ̀ ìwọ ní ọ̀nà ọlọ́run ogun iléeṣẹ́ kọláàkì òṣùbà fún yín ló l

Eléyàn kò sí ti jagunjagun tí a rí ò ní nílùú tí jagunjagun yìí wà bó bá fi lọ lógun yóò tẹ̀rí yóò sì kọ́rì ìgbà mọ́ gbogbo tó bá sì nítọ̀ lójú ogun wọn ń da sí méjì nìkan àti kábíyèsí mọ́ agbára ń bẹ ògún sì wà ó lẹnu ó sì tún lòyìn gẹ́gẹ́ bí ìwọ́n tó gbọ́dọ̀ fún tòní àṣesílẹ̀ yìí òun làbà wá bá òun la fáwọn ọmọ ohun tí a bá sì ṣe é lẹ̀ lónìí ìfàmì ó dì wọ́n la jagunjagun tí mo wúlò lágbára tó bẹ̀ ògún a máa gùn agbára a sì máa gùn kò sójú ogun tí

ọ̀túnlọ́wọ́ sákòókò ọ̀túnjẹ́ láti ẹ̀bí láti ṣẹ̀gbọ́nà yìí àpẹẹrẹ ọ̀sán fẹ́ bá tí ọ̀bá lé lórí ìyẹ́kọ̀ọ́ ti lọ́dún lọ́.

gbogbo wọn ti ṣáájú àwọn obìnrin tí ìtúnú mẹ́sàn-án mẹ́wàá gbogbo wọn ti ń bẹ̀rùbẹ̀ níbì wá gbogbo òní tí ń rọ wọn mọ̀ pé jagunjagun ń bọ̀ ní àwọn ẹ̀ lálẹ́ ní ìtúbi àgbọ̀ mẹ́jọ wọn lọ ó gbéra wọn ti ṣètò gbogbo tó yẹ ká ṣe ṣé owó a máa gbini agbára sì máa gbini ipò a máa gbini bẹ́ẹ̀ lè ṣe a máa gbini nígbà ó ṣe fẹ́ àwọn ọmọ wa rẹ̀ lọ gbé fìfìlà lọ́wọ́ nípa wọn máa fi rímọ lọ jagunjagun ní rárá kò rí bẹ́ẹ̀ alágbára fìràfìtà ní ayé òsì rọra ṣe gbogbo tó ń ṣe lónìí òun ó sọ̀rọ̀ nípa àwọn ọmọ ìyẹn bó bá gbẹ̀yìn náà wá 08037 7118

gbogbo ẹ̀yìn oṣù kà ìjálẹ̀ onílé ó sì fún gbogbo ti ọ̀rẹ́ mi ìtafàsókè tó sì ní gbogbo mú àwọn orí ìlú wọn wá dáná sí lára láàyè gbogbo wọn wá ń sunkún wọn ń pariwo ilé ìlú ó wá ń fi iná tó ń jó lára wọn ló fi ṣe ìmúlẹ̀ ó sì ní iná àwọn olùwọ́ ti jáde wá abẹ́ ìgbọ́ni ṣé ìwọ́ ọmọ ìta ìran tí wọ́n tó fi jẹ́ pé

7771188 0803 777 1188 Iwọ náà máa bọ̀ kó tó parí ọ̀sẹ̀ ìlera Kọ́láàkì. Ó parí lọ.

0807771188. Lẹ́ẹ̀kan sí 08037771188.

iná ló pupa abẹ́lẹ́ńjẹ́ ní ṣàwọn nílé fá ọ̀hún rẹ̀dòdò ní ṣàwọn lókè ìjẹ̀rò lódàwò lódòwò ní ṣàwọn ní ọwọ́ àrùngbọ́n àga ìbára mẹ́tẹ̀ẹ̀ta wọ́n gbìmọ̀pọ̀ wọn láwọn ojú ọ̀hún nílà lọ́wọ́ wọn láwọn ojú ọ̀hún nílà lẹ́sẹ̀ ọ̀nílà ní wọ́n bá dín lọ́wọ́ ó lọ fìwé túdètù orí bọ́n bá dín lẹ́sẹ̀ ó lọ́wọ́ fi gbó túdètù ọ̀nílà ní kí ló tó ṣe bẹ́ẹ̀ ó ní igikigi kan ò gbọdọ̀ jẹ́ ọdá lọ́wọ́ bẹ́ẹ̀ ni ìtakùn kí takùn kan ò gbọdọ̀ di túdè lẹ́sẹ̀ gbogbo ẹ̀dá tó ń gbọ́ ni láròyé fútalẹ̀ yìí ọmọ aráyè ò ní dùwà lọ́wọ́ dùwà lẹ́sẹ̀ o ẹ̀ka àlẹ́ lórí ètò ọlọ́run ò ṣebi láwà tá a ti ń dábí ẹ̀dùn tá a ti ń rọ̀bí òwe bond fm láwà nínú èkó ààrẹ dr kọlá ọlátúnjì ọmọlójúde ilé ẹsẹ nìkìrun àgùnbẹ ló kọ ni èmi a máa ní kóíkóí ni wọn kún yẹn ní ìbába túbú mi lọmọ bẹẹ ni gbàlódé báyìí làárù kàńkókò kó akọyẹ ní olú bẹyẹ bá ṣe bẹẹ kọkà ìyọnu ni ó dá ẹka àlẹ o ní gbogbo ọjọ mẹjọ mẹjọ tí ìmọ gàga àrá sórí ètò ọlọrun ò ṣebi ọlọrun ló kúkú rán mi àmọ àlàbí ògún bàbá àsẹyìn lọlọrun fi ṣẹ rán mi kúkú rán èmi wá ká lè máa lára wa lọyẹ lórí ìtúnbẹ nú ayé ọ̀nà wo làágbà tá a fi ṣẹ̀gùn ayé tá a fi gbígbèsè ayé rọrùn tá a fi gbógun èlò nínú ayé àlàbí ògún bàbá àsẹyìn oníṣègùn tó mojú ewé tó mojú ègbò ṣùkùṣùkù gbọ́n ni asin rẹ kọwọ sí ó sì gbọ mẹ pẹnsù abínibí mayọ ó yàtọ sábílítì ẹni àfihàn ó yàtọ sẹni tí ń wá àwòkọ sí àjẹbíni tiẹ bábá ẹ alágbára ni ọdẹ ni bàbá tó bí alágbára ni ọdẹ ni ó mojú ewé ó mojú ègbò ó mọ ìgbà tá a jáwé ó mọ ń tà sọ sí wétéwé fi jẹ lára àrírí tí mo rí lọ́ra àlàbí ògún bàbá àsẹ́yìn ìgbà míì wà téyìn ó fẹ́ lu ewé ọlọ́sẹ̀ pòtú tọ́ọ̀nù ní ọlọ́sẹ̀ pòtú àwọn agbára kan wà ewé míì tó bá jẹ́ ewé míì yóò wá fi àṣẹ ọlọ́sẹ̀ pòtú sáré ewé yóò sì máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ kábíyèsí òní ọlọ́ a ní nǹkan kù lẹ́ yorùbá èmi mo wá mú wá sórí ètò ọlọ́run ṣebi lálẹ́ yìí ogun àfisẹ́ ní o ogun àfisẹ́ ogun àmútọ̀run wá ogun àmútọ̀run wá a máa di ogun àfisẹ́ ní ìgbésí ayé yẹn ni àlàbí ògún bàbá àsẹ́yìn ló jẹ́ kó yé mi wípé ogun àmútọ̀run wá èmi wá ní àárọ̀kọ àmútọ̀run wá a ní agbára àmútọ̀run wá ológun náà máa tẹ̀léyàn wá látọ̀ ogun àfọwọ́fà ń bẹ alábẹ́ ògún bàbá àsẹ́yìn oníṣègùn tó mojú orí tó mojú ogbè irú àìsàn oníṣègùn lágbo ara tó wá ń pé bí ìlọ́ sí wá rí báyìí ó ti wá náwó náwó ó ti mẹ́gbàrá ó ti mẹ́gbòrò ojoojúmọ́ lọ ń rè é ṣe tẹ́sì nílé ìwòsàn fún òun tó ń ṣe ọ ọ̀rọ̀ sì kú ó sì wà láyé bẹ́ẹ̀ ni ilé ayé yóò júbe sọmúrò ò ní dàwọ́ láàmú ni ẹlòmíì wà tó jẹ pé nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan àláàdà títí ń ṣe nǹkan àláàdà báyìí ó ti ní lọ́dún mẹ́jọ tó kọ̀ tí ò dúró ayé a máa fi ṣe ni àwọn àìsàn kan wà nínú ara bíi ká wúkọ́ ikọ́ ọ̀dàbọ̀ ẹlòmíì ó wọ́mọ kò rí ọlọ́run ní sọmọ lóòótọ́ àmọ́ àlàbí ògún bàbá àsẹ́yìn mọ ọ̀nà tá a fi gbà tí èyí fi dọ́lọ́mọ láyé ìgbà dáàjì náà ni wọ́n ń dà wọ́lá àmọ́ ni àbọ̀ kọ́lé àpọ̀ pàtì irú ètí ẹ̀ máa ti ń ṣe ọdún ní gànà báyìí ni ìwọ́n tó ń gbótò ìlálẹ̀ yìí gbọ́ pamọ́ fẹ́ni tó nílò rẹ̀ torí ẹni nǹkan bá ṣe ń gbà ní kì í mọ̀ pé nǹkan sóun pẹ́lú mi ìbá ti lálàá gbogbo ṣe ń lé ni màálù ó máa lé eléyìí ìṣòbí lásán.
wọ́n tọ́ bá lápẹẹrẹ irú nǹkan báyìí nínú ìgbésí ayé ara rẹ̀ nílẹ̀ ọ̀la bá ti mọ́ máa lọ sọ́dọ̀ àlàjì ògbọ́n àbá sẹ́yìn nọmba 11 níbi orí Myer Street Aláṣọ bus stop Ọlá Olúwa nọmba 11 níbi orí Myer Street Aláṣọ bus stop Ọlá Olúwa along AIT road Kọ́lá bus stop Alágbàdo nílùú Èkó nọmba 11 níbi orí Myer Street Aláṣọ bus stop Ọlá Olúwa along AIT road Kọ́lá bus stop Alágbàdo nílùú Èkó tàbí 081-084-21-950 tàbí 080-77-88-4965 080-77-88-4965

0: àìsàn àrùn àtàrí ara tó bá lọ sí kókó lu ayé ẹni lẹ́nu irúfẹ́ ìdábẹ́ ó sì lálàáfíà pípé bọ́tí ogun àfiṣe ni àbí ìbínú ayé lórí iṣẹ́ ni ti ẹni àbí mí àlàbí ògún bàbá àsáyèdé ọkàn sí tó fi dórí ìtọ́jú ohun tí ń fa ìdènà àìrọ́mọ bí fọ́bìnrin àtọkùnrin ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣe tọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn tábàlì bẹ̀ náà ń tábì táyé fi sí ni láró sì kúrò lọ́gọ́ ohun tẹ̀lé inú ayé ayé fi fẹ́ ni fún rere iṣẹ́ alájà sínú ọ̀la dáadáa kí bẹ́gbẹ́ tó bá gbà tó náwó jọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú ìjákulẹ̀ àmúgbò rere ogun promise and faith àlátàlá táyé fi sọ ni sínú ìgbèkùn ìbẹ́lẹ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tí ẹni bí ó sì gbórí bọ́ àǹfààní wà fún ọ náà láti rí àlàbí ògún bàbá àṣẹ wọ́n wà ní nọmbẹ̀ nẹ́rù bíbí ire mayẹ̀ street aláṣọ boston ọlọ́ọ̀lúwa alonke it road kọ́lá boston alágbàdo lagos telephone 08184219507 tàbí 08077884965
1: lẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa bond fm láwà nílùú èkó lórí ètùtà pè ní ọlọ́run ṣebi tí alábí ògún bàbá àsẹ̀yìn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ ìrírí mi pẹ̀lú alábí ògún bàbá àsẹ̀yìn ó dá lórí ogun àfọwọ́fà àbí kí mo fi lẹ́ẹ̀kan nínú ogun àfọwọ́fà láti rí àwọn ogun tí bá ní wáyé tóyìn ogun wáyé látọ̀ àwọn ogun yìí alàdé ogun bàbá àsẹyìn ni ó pè ní ogun anẹni mọ́dẹ̀rì kọ́lọ̀n kó sọ wà ń bẹ̀ lára ogun tí mo wá bẹ̀ lọ́wọ́ alàdé ogun pé èrò ogun tó lè máa gbogbo ogun alátọ̀ ni ó ní àwọn ogun àjogúnbá ogun àwọn arógun ṣáájú ológun tọmọ bá ti ń dàgbà nínú ni wọn ti mọ tí ń dé bọ látòdì ọrùn àbí ogun téèyàn délé ayé tó jẹ pé nípasẹ òbí àbáfọwọ́fà àti ẹ̀gan wọn fogun kàn án wọn a máa torí ogun báyìí ní ogun alẹni mọdẹ̀yìn lára ogun alẹni mọdẹ̀yìn tálàdé ogun bàbá àsẹyìn tó ṣàlàyé fún mi òun ni kọ́ mọ ọmọ afẹ́wọ́ àbí kọ́ mọ ọmọ ìjáde alàdé ògún bàbá àsẹyìn ló jẹ kó yẹn ni pé ó lè jíjà ẹ̀mí ni kì í séèyàn a máa bà léèyàn sí àpé ojú òkòrò yàtọ̀ só lè jíjà ọmọ mi alàdé ògún bàbá àsẹyìn lọmọ mi ìbò bá jalè nítorí fúrú bẹẹ bá lu bẹẹ la kò ní sunkún ẹ ti mọ pẹbi kan ní gbẹmú ẹ ara ogun alẹ́ ni mo dẹ yìí irúfẹ́ ọmọ báyìí bó bá ti wọnú ilé láì sọ fún ó ti mọ̀ gangan ibi tí wọ́n fi owó pamọ́ sí tí ó fẹ́ gbóhùn ó ti mọ̀ gangan ibi tó wà tó bá sábẹ́ mọ́tíráàsì ló wà yóò kàn lọ ibẹ̀ náà yóò sì sí òkè yóò sì kówó ẹ máa ní pé ta ló wá mọ ibi tí mo kówó sí bẹ́ẹ̀ ti lẹ̀kùn gbẹ́gbẹ́ jù bẹ́ẹ̀ lọ bí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ bá wọlé ẹ̀mí wọn máa sọ fún wípé lọ sí abẹ́ mọ́tíráàsì dédé ibẹ̀ náà ni yóò sì gbóhùn ọ̀nbẹ̀ bẹ́lómi bá ti kọ́ bọ́ọ̀lù tó kó góòlù sí irúfẹ́ ẹni tí ogun alẹ́ ni mọ́dẹ̀rì yìí tí bá ń bájà ogun olè tí ń bẹ lára rẹ̀ yìí irú ẹni tí bá ń bájà tó bá ti wọnú ilé ó ti ẹ̀mí ó ti mọ sọ fún pé ibi tí wọ́n ti kọ́kọ́rọ́ sí nìyí lọ mú ó yá sí ọba góòlù ńbẹ bí ìgbà tẹ́mi bá ń bá wọn sọ̀rọ̀ bí ìgbà tí ẹ̀mí bá ń bá wòlíì sọ̀rọ̀ nínú bá wọn sọ̀rọ̀ nínú wọn ẹ̀mí ni ṣe mọ̀ pẹ́ẹ́mi náà ní bá wòlíì sọ̀rọ̀ ẹ̀mí ní bá àfáà sọ̀rọ̀ tí ń sọ sí lọ́kàn báyìí ni ilé ìlú ṣe rí nù lára ogun alẹ́ ni mọ́dẹ̀rì ni ogun olè kòkòrò olè tí mo ń wọ ojú ọmọ kí ara ẹ̀ ló wà àwọn ọ̀tá máa fi kan ọmọ kó mọ̀ bá àjẹ́ èèyàn láyé kó lè bá a lu ìlú ẹ̀ báṣubàṣuru lára ogun alẹ́ ni mọ́dẹ̀yìn ló gbé kọ́mọ máa jalè wà a sì máa bàlẹ́ ọmọ abélébọ̀ nígbà míì tó jẹ́ pé yóò wọnú ọjà nǹkan oníkan méjì kámẹ́rà ni mo mú wọn nígbà míì bẹ́ẹ̀ bá lu wọn dọ̀la yóò mọ̀ pé ẹ dákun nígbà tó bá kúrò bẹ́ẹ̀ ní sẹ̀sẹ̀ wàá mọ owó ogun tí ìjàpẹ́ kí ló sùn débẹ̀ bó bá wá sunkún tẹ fílẹ̀ òun ò tún ló má ṣe míì torí ẹ̀mí ń bẹ lára rẹ̀ ẹ̀mí ń mọ̀ sọ fún pé lọ jí kàyéfì tó ṣe ní lori e lori ti mo ba pade to ba la bi baba se ki ade lebo ko si wo nu ile ile ko si lawon bo awon fe mu kan leku mi odidi ade lebo to to wole si to si mu adaada ko si po ni port ko si sisi bi ebe ko si ma pe ran je kan wa ka ma be ti ya alagaja ki ade ni ba bu oku ile ogun bayi won ma fi won ma fi won ma fi fi fi an sesin ni bo ba kan pade lodi alabi ogun baba aseyin eh eja tu o ko la ni da asi ni so ko ni amele ti mo ba pade yi ki se adugbo alabi ogun baba aseyin ni be won won mo jere wa lati bu mi ni aduro ri okunrin yo mo wa to ni wipe in doju ta won opolopo adugbo o ti tagbe meta tan ti dale fun to roko gan ti ko nipa ka ma fe wo kiri be ba si robe yin fe e wa fun ara re to le wa daada ti n daboro boro ama ko ma ti wa ri oja si kini n ba ti ku bayi wala e be gbe nile yojibe won ti wa gba won ti gbale fun bi kan o doju ti nbe won tun lo bu ni o tun doju ti han eto ina la buro re lo ngbo lo fi wa trace alabi wa ati wa debe alabi mo baba se wa so fun pe mo la fuju ara ogo ani ni modern ta so ni alabi ogo se pe baba se yin sa yewu fo mi yi o wo lo o wo bo ibo lo ti kose ha ta bi si bi olo aso ko ni to je mi ko o gbe lowo ko ni yi ni ri ma so fun pe e do la ro fogu fogu to je ama eh olorun mo le otutu ma la so o o gbe lowo ko ni yi ni sise mo jo mo ni ba ti kankan to ko ma sesin kiri gbogbo eda ti gbe mi patapata aye o ni fi wa sesin ko ni fo mo wa sesin ah alabi ogun baba seyin mo to kan sara owo le kan si alabi ogun baba seyin sa yewu le tu o sa yewu mi o si o lo mo latun ji o lo ara ogun ale ni mo deyin re ona ta gbogba ta gbogba ta gbogba ri o koko bere pe se ele rokunrin ti n je bayi bayi bayi ọmọbìnrin si o si confam o ni lóòótọ́ ni òun ti fẹ́ ọmọkùnrin ti n je ba ri ni bu ẹbi bi ilé mo sẹ́yìn sẹ́ ẹ wá le ri wọ́n láwọn òye alàjẹ́ òkun ti bàbá sẹ́yìn ni o tún níbi ká gbogba ha kábíyèsí rẹ̀ lọ àsẹ́lúwò tó ní ìlọ́lẹ́kẹ́ pé kò ní dáa fẹ́ni tó náà bí nínú bá gbù tó bá gbù dáadáa èyí tẹ́ ẹ gbọ́ mi ní tí ó sọ ni wípé ẹ dákun kí n mú sí ná àlàjì òun bàbá sẹ́yìn ni bọ́rọ̀ bá kọ ilẹ̀ tó kọ òkè ó níbi tá a gbé ìgbà mú lọ káre ọmọ ọkọ ní ẹ sọ máa lè ẹyin ọmọ yorùbá tẹ́ ẹ gbọ́ mi ẹ má jẹ́ ata ara wa jẹ́ nǹkan sì tún sẹ́kùn lẹ́ yorùbá o tó jẹ́ gidi lèvi máa sọ fún wa wípé gbogbo oníṣègùn tẹ ẹ bá rí tó bá lè rìn ìdúró kìrì owó ò sáfẹ́rẹ́ lọ́wọ́ rí ẹbí pé ó ní nǹkan ti fi kú tújọ́ ní ìlú torí ọ̀dá ológun a máa dúró kù àmẹ́ni tó bá ní ti ń jẹ́ lọ́wọ́ yóò látẹ́gùn kan tí ó fẹ́ wá ń táìmù kan tí gbogbo rí wàá dá fún ọjọ́ náà ní àbọ̀ ọjọ́ mọ̀láìkà kábíyèsí rẹ̀ àwọn àsìkò kan wà tó jẹ́ pé àgbètò gbétò kó sínú ilé gan wọn a máa sinmi tí wọn ò ní gbéra alàbí ògbó àbáṣẹ ìlú jẹ kó gbé mi bẹ́ẹ̀ tóódù owó gbogbo a máa dúró kù ogun alẹ́ ni mọ́dẹ̀yìn kọ́lọ̀ sọ wà bẹ́ẹ̀ alàbí ògbó wá ń jẹ́ kó yé mi wípé lára ogun alẹ́ ni mọ́dẹ̀yìn ni àgbàlagbà tí máa sẹ̀yọ́ lóòótọ́ lóòótọ́ ọwọ́ mẹ́tò láti bá a kọ́mọ dé sí bí ipò lálàá lójú àlá àwa sì bí ipò fẹ́ tọ̀ kàrínú ìdúróbè mí kò ẹ́ yóò wá máa sẹ̀yìn lójú àlá nígbà tí ìbá ẹjí omi ti di rẹgẹdẹ sórí ẹni ọ ma ko ti ojire ara ogun ani ni ma de nkan ala mi ogun ba sey ni mo ke si iru iru ogun oni jawo iwa san oni se na gba ara to wa ro fun ko na bayo apoju suga la gba ara ni ogun ada aji ni ni abi won fi nkan to oja ota ninu shop re be ni si si lo wu mi bo si wa re wa to oko ni nkan po nipe ki lo nta be abi o ti ti wa si wahala ni aye lori ko na ni nja si bo se mo wo to o ko paper kiri ni o fi rise o ti ti wa wa aye oko o ti le tu o ti le si o ti se opolopo ayewo ni le rosan won ni si ti si o ko si ti so ko re be o ro ni ni abi ko lo fowo le tu oro re mo gbagbo alabi ogun baba se lo bi o la ba ti mu alabi ogun baba se wa ni number 11 bibiri myers street alasu bus stop olaluwa along AIC road kola bus stop alagbagbe ni eko number 11 bibiri myers street alasu bus stop olaluwa along AIC road kola bus stop alagbagbe ni eko number to pe won si 081-084-21-950 That is 0-77-88-4965 0-77-88-4965 Then to be 0-84-77-88-4965 081-084-21-950 081-084-21-950 Aladdin, you're about to end it.

0: Sẹ́yìnbá alọ́sọ́dọ̀ wọlé nàbẹ̀ lẹ́rù bíbí rẹ̀ Maya Street, Alásù Bọ́sọ̀, Ọlọ́olúwa, Alọ́s AIT Road, Kọ́lá Bọ́sọ̀, Alágbàdo Lagos, Telephone 081-084-21950, tàbí 080-7788-4965.
1: Àbí òkúlẹ̀ nílé sórí bẹ́ẹ̀ nílé.
2: Orí mi jẹ́ ńlá, má jẹ́ ku ẹlẹ́dà mi, má jẹ́ ku jẹ́ ńlá, nítorí orí ẹni ní ìgbéni tá a fi dájú owó. Orí ẹni ní ìgbéni tá a fi méjì gbàrà lẹ̀kẹ̀ àtàrí ẹni ní ìgbéni tá a fi lo mọ́sáàjì aṣọ́ba àti ìtọ́nà yanran. Ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní ètò Ọlọ́run òṣèbí. Ogun Alẹ́ni Mọ́dẹ̀yìn là ń sọ̀rọ̀ ńpa rẹ̀. Ìwọ tó láǹfààní àti gbẹ́ mi lálẹ́ yìí. Ogun Alẹ́ni Mọ́dẹ̀yìn kò ní jẹ́ pin rẹ o, kò ní jẹ́ pin tèmi, kò ní jẹ́ tọmọ wa, kò ní jẹ́ tọkọ, kò ní jẹ́ talábàágbé wa. Ẹja sọ bẹ́ẹ̀, má fi ti ẹnìkan ṣe nínú àdúrà yìí nítorí ẹni tó bá kàn lólùtọ́ ni ó kàn ọ́, ó ṣeé ṣe kó kàn ọ́ o. Àbúrò ní kan gbogbo wa. Alábí Ògún bàbá sẹ́yìn oníṣègùn tó mojú owó tó mojú egbò ibà rẹ 1 million nítorí ẹni lọ́run ò tẹ́rù ìwọ̀nba tí ó fi tanná náà níjà o. Ẹ sì já máa sọ fún kálukú tó lórí tẹlẹ́mù yìí pé Alábí Ògún bàbá sẹ́yìn nínú ọ̀rọ̀ tí ìmọ̀ gbọ́npa rẹ̀ bélé yìí dọ́dọ̀ rẹ̀ yóò tẹríba bọ́ọ̀hún dọ́dọ̀ rẹ̀ yóò tẹríba máa ní Alábí. Ìtẹ́ ẹni lọ́wọ́ àwọn yìí ò ní lọ́wọ́ orí ẹja ṣe bẹ́ẹ̀ báyé bá pàápàá sì báyé nù. Ẹlòmíì yóò máa náà gúnlẹ̀ ògùn tó wà lọ́wọ́ ẹlòmíì a sì máa ṣe fìlódé fìlódé. Àmọ́ mojúbà o, mojúbà èèyàn. Lórí Ogun Alẹ́ni Mọ́dẹ̀yìn ló ń sọ fún wa nípa àwọn ogun táyé máa fi kanni. Ẹ máa rá délé bọ̀ tí ó máa tẹ̀yọ́ sínú ilé bó bá sùn. Kódà bó wọ mọ́tò tó bá ìfún mi fojú lé ohun pẹ́rẹ́ yóò ti ṣẹ̀yọ́ sára. Irú wọn ni wọ́n máa dẹ̀kẹ̀ òkú sábẹ́ wọ́n wọ ṣòkòtò wọ́n wà á di pámpáàsì. Irú wọn ti wá ná gbàrá, wọ́n ti ná gbòòrò, wọ́n ti náwó náwó, wọn ò rọ́nà àbáyọ. Ayé a máa fi ṣe ni ara ogun tí ń ja ni tá a pè lógun Alẹ́ni Mọ́dẹ̀yìn. Irú wọn bẹ́ẹ̀ bá pepa tí á lè wọ́n sùn táwọn owó sùn táwọn bẹ́ẹ̀ bá wádìí ẹ̀ dáadáa irú tí màá ṣe nì. Ọmọ mi rántí ìṣẹ̀lẹ̀ kan tí mo tún bá lọ́dọ̀ Alábí Ògún bàbá sẹ́yìn ọlọ́mọdé rọ̀gbọ̀dọ̀ rọ́gbọ́dọ̀ àti ìlú ìjẹ̀bú tí wọ́n ló ti wá. Ṣé mo ti dá kọ ni kò sẹ́ni tó mọ̀ ìlú ìjẹ̀bú fífè. Ọmọ yìí ọmọlé ẹ̀kọ́ ni ọ̀dọ̀ olólùfẹ́ rẹ̀ nílò lálẹ́ ẹjọ́ náà òjò wá rọ̀ kódò dá òun bá gbé lọ yóò jí nídájí. Ọmọkùnrin tiẹ̀ ní òun sáàrè ń tọ̀ òun tó ṣàjókòó tó kásọ mọ́ra tí sunkún lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rù lórí bẹ́ẹ̀dì. Ọ̀sìn wáyà yín ni torí kìí sùn ta ó lè wà lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ látàárọ̀ dálẹ́. Ó bá dalẹ̀ yóò máa lọ yí padà sílé ẹ̀kọ́. Lágbájá kí ló ṣe ọ́ ó bá bẹ̀rẹ̀ sí ní sunkún. Ọmọkùnrin ló yí ẹ̀gbẹ́ báyìí alágbá gbogbo ni lò ń bá lórí bẹ́ẹ̀dì. Lágbájá kí ló dé bá ní paní ló má paní ta. Nǹkan báyìí ní ṣeun òun ti tọ́ lò. Bó bá kó gbogbo aṣọ tó di wẹ̀ nílé rẹ̀ ló fọṣọ kí lè tó mọ́. Ọmọkùnrin bá ní ṣíṣe kù àmọ́ ń lọbi iṣẹ́ dáná tilẹ̀kùn mọ́ra rẹ̀ tó ìdí nígbà tó bá ìdí aṣọ ìlú ti bẹ̀. Ni yín máa sọ fún gbogbo ìwọ ọmọkùnrin ẹni ọba nífẹ̀ẹ́ má dásòro rẹ̀ má dàrú láyà. Àwọn kan tiẹ̀ máa pa òwe kan wa ní ẹni ògùn bá gbé lọ àìdù kó má bàa gbéwọ̀ náà lọ. Bẹ́ẹ̀ ni yorùbá ló pa ló pèwé òun o. Àmọ́ ẹni tẹ́ ẹ bá jọ dàpọ̀ gẹ́gẹ́ bí olólùfẹ́ bó bá níṣòro kan ràn lọ́wọ́. A rí ní obìnrin tí ó dùn pé ọmọkùnrin àfẹ́sọ́nà òun yìí nǹkan kan ò ní ṣe àrùn ìrà òní òní. Apẹ́rẹ́ rẹ̀ lọmọkùnrin tí mò ń sọ yìí bó bá lóun gbóhùn bàbá kan òun máa gbọ́rọ̀ bàbá kan lórí rédíò. Ìfẹ́ mẹ́

0: Bàbá, ẹ̀yin náà ti sọ pálù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọ̀fọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
1: Bàbá àgbà tẹnu bẹ dúró kìí ṣe òun lórí egbòogi bàbá àgbàdúrà mi gbà ló sọ pálù.
2: Tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ àní tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara síta, ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó wà mí lè mọ̀, ìyẹn ti dàtì sẹ́yìn. Owó ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario. Ọlọ́run gbà wá lọ́wọ́ ìsan fi ni pamọ́, àwa fi ni ṣẹ̀sí. Tùdé mi já, ojú tó bá fàkókò ẹni ṣòfò. A jẹ́ ìdúrà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Deyara bus stop, off Abarajẹru, Ikọ̀tún, Lagos. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859. Dèrò ǹkẹ́ ò sì rẹ̀ gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ pálù.
3: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́ẹ̀dì lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi wí àti gbóṣọ mara ilóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò rẹ̀ pé a ò ní fàìsàn lùgbà.
4: A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara bus stop, off Abarajẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08062168590806821 6859.
3: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹ̀mí àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbì arúmọlé egun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pé lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn láti rìn gbogbo omi pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí. Abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí, abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná. Oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti orí kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ìṣàdúrà kó di ọ̀ràn. Mọ́tò tó bá ti rí àpẹẹrẹ gbé ní ara ń romí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì máa rìn lọ́ba ìgbà tó máa bọ́ lẹ́sẹ̀ tó fẹ̀ jábọ́ tó bá ti láwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ̀ yẹn àti ìròyìn gbogbo ìbàdí kó máa bọ́ sọ ní gbogbo ìgbà káti ìròyìn gbogbo kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyè àdó ó máa jáni ẹlòmíì apáta ara láti òkè dé sálẹ̀ ní òkúta ìtàí ẹlòmíì gan gbogbo nǹkan ló máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ̀ tó bá ti láwọn nǹkan báyìí.
4: A wà ní nọmba 20 Amoka.

0: You go to the Tobati Decot or Underbout. A woman wrote on the Abara Jerud. Captain Boko Abara Jerud, the Kedbe. A bullet, the Lay Arab box to a part of the years. Number 20, Aboka Street, the Lay Arab box of Abara Jerud, Nibukoto. You could
1: remember Bagawa. Every banish hotel is with me. 08 0 68 216 8569 0 08 0 68 216 8569
0: Our number 20 Amoka Street, Daily Arab bus stop off Abara Jerud, Ikoto. Money banish or
1: 08 0 68 216 8569 0 08 0 68 216 8569
0: Amoka Street, Daily Arab bus stop off Abara Jerud, Ikoto.
1: Lord Baba gba tele be bi oju wa fun itoju to peye orin woku wogu orin on tekunuba ati re di ora fun wo iwo gan gbogbo badi gbogbo eyin lo ti bi wala bo se nbere ni mo ma je kiti o di be to ba ti ra pere kekeke titi gbira bayi
0: mo so be baba gba awa ni number 20 Amoka Street, Daily Arab bus stop off Abara Jerud, Ikoto. Ero ibanisoro wa
1: 08 0 68 216 8569 0 08 0 68 216 8569 Agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro boya e mo ti lele ko sise e ma so be sugbon lohun oba fe nikan si je nikan lo bo lohun se ma ko se ti ma gbo so do wa olohun ti gba do e a ti mo pe adura ti gba ko to gura le ni to ba ti ra pere gbogbo lohun ni bata n bo lese re e a se nko paja paja lowo lese ati ere gbogbo apa ro ni egbe kara ro ni ati gbera gan bo ba ni pati ya yi mi lo odi lo ni egbu la omo ni olohun mo ni ja ro gan gbe ni sugbe ni to a n gbe ni sugbe ni to a ni ri o a n ni ma gidi mo pe ka to ni olohun bi je ke ni sugbon adu ala so ran ju ka gbe ni se ego to n ju olohun to n be gbogbo ona ti so ro kan si keji ba fi wa lagwa re to n fura si ti ti ma bo
0: si number 20 Amoka Street, Daily Arab bus stop off Abara Jerud, Ikoto.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo ojú.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08 0 68 216 8569 0 08 0 68 216 8569
1: Ètìtì kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ̀jídé bẹ́ẹ̀ dàjí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti jẹ parí kẹ fi máa bọ̀ kẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ. Lórí ìtẹ̀wé tẹ̀gbò tí ó bùkára ní oṣù kébékébé ẹlòmíì ní mátò tí ó tọ́jú mátò ẹ̀yìn lórí bí oṣù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ara dàbí mátò ni tí a bá gbé mátò sọ́nà tá a bá sáfíìsì ẹ̀nà gbé lè takú lójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó sì jọ tọ́jú ara ẹ̀rí tán mọ́ wá sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìnra wa láti wá rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
0: ní number 20 Amoka Street, Daily Arab bus stop off Abara Jerud, Ikoto. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08 0 68 216 8569 0 08 0 68 216 8569
1: Ẹ tún máa tẹ̀síwájú. Kí ló ń dọ̀ láàmú? Kí ni ìwọ́n ti náwó náwó náwó lórí? Àìsàn agbẹ́ni lówó ọlọ́run máa jẹ́ àárín. Ogun wàhálà yà ń lù kìkìkì. Àyìn tó ẹjọ́ bèrè ń lé sẹ́yìn gbọ́ gbogbo ti mo so pata awon ni abi o so gbogbo ni gbogbo to ko je mo ni ta so yo suba won to ba wa won oju olodun be lo na to like sa kan si keji nu agbara iwo kan si baba agba te lo leji ona abayo olodun lo se to ba ti de lori gbogbo kan ko la le mo fe mu ba gbogbo ti won na ba je ko to ri to se olowo lowo bayi mo pa sa tanu ta ba ti bi mo ma bo six number 20 amoka street daily ara bus stop off abara je road ikotun tete ma bo ko ma bo mo se soro yi lokun lo gbe lo mo de lagba olodun ni so wa den to ma ti ro a to se afi won se ewe sugbon kankan lo se okun fai de ma ti ni papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idana lori sirisi ti na ti gbogbo ara o ma fa ki sara abi eja o ba nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fa ti ro titi ma bo sagbade wi ma ru ta lele lodo baba agba se ri gbogbo to ba ti be de won na baba won ni towo la ma do le a ki mo kere ma bi bo be ele wa ti fowo re ye ko ko loju eyin e gbiyanju mo ti wa bi tele bo ti e ma so be o be se ni bo mi ba ye di ke fia e ma bo fia o be je ti e wa e mu gbagbo yin lowo te ba tin bo so do baba agba se ri gbogbo ni number 20 amoka street daily ara bus stop off abara je road ikotun e wa ke wa jafani wi ati gbo pe ni afiji eyin le di ke ma bo ki mo se o ki mo yo elenu wa lati da mi ro anu agba re to ti fa so boya ati ni gbogbo ati gbese ju wahala gbogbo egbe kara ku tai tai jeje mi bi ni e le wo si bi ni olodun mi je ka wa ro di ofa ofa buruku ni ba wa fe fe buruku ni fe mu wa ori si ni se ona lo gba wa elomi a fe fe ni ti e elomi ofa lo fa elomi ko si ba ti e le se ma to ba ti de eyin na o mo lori ba se bi ati aye wa ti to ba e ka si pe ki lo fa ti le so ni orun lo ti se le ni abi ngba fe lo ni kankan ba e ku te ma boya boya to wa ti dagu ara to wa n bara je to ma ba do ni ara ni eje ni egbugbu olodun je kari ṣugbọn tẹyẹ ba ti wa ri eje ka tete gbogbo se ka mọ pe ọdọ baba agba se n gbẹgbẹ loju
2: ni number 20 amoka street daily ara bus stop off abara je road ikotun
3: ni baba agba tẹ ni gbẹgbẹ loju wa
4: ẹrọ ìbánisọrọ wa 08068216859 08068216859
1: ẹ má lẹ ti náwó abẹ ti dé nìkan lẹ yẹn mú gbàgbọ ìdáyé ẹ wọn ní bí náà bá tán láṣọ ẹjẹ ìtàn lè kan náà ẹ gbà pé bẹẹ bá ti rí mi nílé tẹ bá ti dúró ẹ ogun àti wàhálà àtàìsàn tó náà náà kò ti ṣe.
0: Ẹ̀wọ̀n márùn-ún tó ń lọ sí agbára jẹ road tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ agbára jẹ road ní kẹ́ gbèrè ẹ̀gbọ́lẹ̀ ní délé ara bọ̀ tó apá ọ̀tún rẹ̀ lẹ́yà sí number 20 amoka street délé ara bọ̀ tó off agbára jẹ
5: mo sọ fánu
6: tó jẹ́ pọ́nà ló yọ mí lọ́wọ́ àní tẹ̀kọ̀lùbà mo bọ́ lọ́wọ́ ara síta ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí àtẹ́lẹsẹ̀ tó mọ̀ mí lè mọ̀ ìyẹn ti dà ti sẹ́yìn owó ni kẹ́yìn máa ta gègé bíi kẹ̀kẹ́ mario ọlọ́run gbà wá lọ́wọ́ ìsanfini pamọ́ àwọn afiniṣẹ̀ sí dìde mi já ojú tó bá fàkókò ẹni ṣòfò ajẹ́gun wà lọ́dọ̀ bàbá àgbà bàbá àgbà wà ní nọmba 20 amoka street daily ara bus stop off abarajẹru ikọtun lagos state ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859 lẹ́ẹ̀kan sí 08068216859 jẹ́ ronke ó sì nà ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè fọ̀pá nù.

0: 把我弄脚罚了，
1: 我弄工作还能弄脚罚了，你还把自己家里弄乱垃圾，
0: 脚啊也是你
1: 我是不是
0: 干嘛你说是我说的也能在
1: 干嘛嘞
0: 干嘛嘞你家家家里在
1: 不管
0: 把房子嘞我家里
1: 绕你们
0: 啊我给我一起先动不进我不不接我就打别人
1: 我
0: 干了过来过上过上过说你妈把我们家别的阿拉姐
1: 也有意思哇有心里心里乱乱子的留在公司里来了
0: 哇都忘记了给我从不到你们的哇我就要给我带着什么呢八宝 080-54-17-0401
1: 我
0: 干到 080-54-17-0401
1: 我发了我鞋子我一
0: 个那麻
2: 烦你有一个本土浪费你那什么本名可是也对了一对你是本命的啊我的干的干的先的干的别干的可是我分了你不过就看着讲反应我把谁就是母女本命把把你的国办大国一放完了你看我不用你我带你玩你的国本命
3: 不干的gbogbo ti to lanfani ati gbomi lori eto ibi ti n lo lakoko yi airefo ota lẹẹmeji o emi ni baba agito lẹẹgbe olóòtú ọfà ara ẹyẹ méjì yìí sì jáde ẹ bí n bá jáde lẹẹkọọkan báyìí lórí ìwòsàn ọmọ ẹdá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹlú bá ṣe gbáyé pẹlú àlàáfíà pàápàá jùlọ bọ́rọ̀ bá dẹ̀rù ìwé àti ewu pa àti ìlú tí í ṣe rí bó sì yọrí bọ́ọ̀ bàbá wa ti lò kí ó tó fi lé àwà náà lọ́wọ́ bó ṣe jẹ́ pé ayé náà láyé òyìnbó tó òdí agbára ewé àti gbòkù ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà láti ìgbà pípẹ́ wá ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tó mọ ṣiṣẹ́ títí ayé ayé.
2: Bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọ̀fàárá sí ayé àtijọ́ nìkan lọ fàárá wà bó sì ń wà nísìnyí àti pé kí ni ọ̀fàárá gan.
3: Olóòtú ọ̀fàárá nǹkan tó lágbára pọ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ orúkọ tí kálukú ń fún lójú ó yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ohun tí ẹ̀ ń pè bẹ́ẹ̀ mo wà mọ̀ fún lórúkọ mi ṣùgbọ́n ẹjẹ́ ń fún aláwọ̀ àpẹẹrẹ tó ṣe pé ṣeéṣe kí a fi fura pé ọ̀fàárá rèé alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbí pé nǹkan rè kiri ara ẹ̀dá èèyàn ibi tó bá ṣe òǹdẹ́ ò kì í ṣe pé yóò mọ gbọ̀n mọ́ òkùn ìnira ní ìmọ̀ jẹ́ ń bẹ̀ nígbà wíì wà bónítọ̀ bá ní kò ló fẹsẹ̀ tẹlẹ̀ ṣe ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gbó kó fẹsẹ̀ lérí ìgò àbí wọ́n da ta sí lára nítorí ọ̀fàárá yìí èyí mọ lọ́nà láti gba inú ẹ̀jẹ̀ jẹ́ àtinú ara ni kò wá síbi tí ó lè rìn dé nínú ara ló bá ń ṣe yàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí a sì máa fakójú sún wúrì bíi pé kòkòkò fẹ́ sún gbà míì nígbà míì sì rí a máa ṣeni láyà tí ó mọ̀ ṣeni láyà kékèké táyà ó ṣàdédé mọ́ já pàpàpàpàpà ẹ̀sìn kí ó bá ti rí báyìí wàhálà ti bá ń tí ń bí ọkàn ní ọ̀fàárá ni kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ọ̀ṣọkùnrin àmọ́ ọ̀ṣọbìnrin àmọ́ ọ̀ṣọmọdé àṣìmọ́ ọ̀ṣàgbàlagbà jẹ́jẹ́ mi mo jókòó kò sí ní ọ̀rọ̀ ọ̀fàárá o mo bá wọ́ bẹ́sẹ̀ ó lè wọ́ dápá kò sì ní wà pẹ̀lú ìrọ̀rùn ìmọ̀ ẹ̀jẹ̀ káàrọ̀ ó ní ẹni tó bá ṣe ni ṣùgbọ́n pẹ̀lú ìwé àtẹ̀gbò gbogbo ẹ̀ pátápátá ní ìgbòǹgbàgbé tẹ́lẹ̀ kí n sì ń ṣe tí ó padà dẹ̀ tó lálàáfíà.
2: Bẹ́ẹ̀ ti ẹ̀ fojú kàtà báyìí àwọn ìdójú kọ inú ara wo nìka gbà yìí pé yóò dùn àfisẹ́yìn tí kò ń fi ṣọ.
3: Ẹ jẹ́ kọ́kọ́ sọ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 070-31-44-56-26 070-31-44-56-26.
3: Ẹlòmíì àmọ́ fẹ́ báyọ̀ sọ̀rọ̀ àṣírí lórí tẹlifóònù nígbà bá sì gbà láàyè tó dáa tó fọkàn rẹ̀ balẹ̀ ni ó mọ̀ pé kò ń gbéra kò ń wá lókun torí ó lè bá mi sọ̀rọ̀ lórí tẹlifóònù kò ló gbòògùn látòrí tẹlifóònù o ṣé ẹ rí ti jẹ́ kòkòrò inú ẹ̀jẹ̀ nǹkan tó burú gbáà ni bí kòkòrò bá wọ inú ẹ̀jẹ̀ yóò bá san ọmọlúàbí jẹ́ ẹ sì rántí pé sara wá dàbí wáyà tí ń múná láti ibì kan síbi kan ni bí san ò bá ti sí ẹ̀dá ò ní lè rìn gerege bí san ò bá ti sí ẹ̀dá ò ní lè gbápá gbẹ́sẹ̀ dáadáa bó ṣe yọ ogbe bí san ò bá sì sí ẹ̀dá ò ní lè ṣe lọ́kọ láyà lọ́dọ̀ obìnrin èyí ò ní fà tẹ́lẹ̀ ní ìfimọ́ owó ìyàwó rẹ̀ bí àbúrò rẹ̀ tí ò gbọdọ̀ fọwọ́ kàn yóò sì mọ rí nǹkan ẹ̀tọ́ gẹ́gẹ́ bí nǹkan ìwọ̀ torẹ́rù ó mọ̀ bá mi ewé àtẹ̀gbò tá a bàbá wa lò tí wọ́n fi níyàwó kan ní méjì ní mẹ́ta tí wọ́n sì ṣojúṣe bo ba ti e lagbara ti ni yawo meji meka ikan to ba ninu ogbodo ji o mo pe oko loko ile yoruba ta wa yi aroba alade to ti ni leni ado yodun to si ni yawo merin marun mefa ta si bo ri pe ko se dede se ri aile se dede omokunrin nkan buru ni aile re daada nkan buru ni a si mo fa ti kokoro ni eje iba gbina iya to ohun ato fara ama nje ko du fe mo lu bai bai a si mo fa ki apa ko ri ko mo fe fo yeye nba mi si wa to se pelu mi iba ko mi ri lo su owo re kan ni koko ku ri bi ko se je nbe elu mi si re ese re kan ni ku ri bi ko se je nbe elu mi ese mejeji atowo mejeji ni ku ri bi ko se je nbe se mo pa wa jogo da ke ka mo ri ni eyin mi ran ita si se lori iwe asegbo ki se pa se lo ni ibo lo re wi ategbo wa o ibi ta ti ni wi ategbo lo la wa si se re ati lilo re lo se pataki ngba ba sayewo ko ta yewo du ta wo tin se yo a wa se kini a wa gbogbo se lori e be yan ba ti lo ogun be se ni ewo ko ni soro gbe le ko sise bo se ye ko sise baba bi to lo ogun o lo tu e fara ti e fi pe mi lo lo tu e fara ni bo bo bayi
4: Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju Bridge LSE
3: ibe ni o kale si si mo gba mi lagun opolopo eyan oju amoti soro lori telefone ngba ba soro tin ba bi olosi si bi oro iwo lo ri pe ere loluwa
4: 07031445626 07031445626 Baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju Bridge LSE gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won
3: awon kan ti mu komo ko o mo le gbe papa laarin awon egbe re awon ti mu ki oko layo mo jija ile iso ta komo ko o mo le se bi okunrin àtàwọn tí sọ ní darúgbó kàngẹ́kàngẹ́ ẹlòmíì wọ́n ń fa àwọn ọ̀dà ń fó wọ́n ń gbé ìgọ̀kadà wọ́n ń gbé ìsọ̀kalẹ̀ ni pẹ́lúmí ìbá gbẹ́sẹ̀ kan wọ́n sẹ̀ bá gbé kejì ni wọ́n fa ara mọ́ ṣiṣẹ́ kíṣẹ́ lára a sì mọ́ da ìgbésí ayé ọmọkùnrin àtọmọbìnrin láàmú olóòtú ọ̀tẹ́tílẹ̀.
2: ara ni isin opolopo da lo ti gbiyanju sugbon gbo igbiyanju won na ko so ni nbo si bo lo ti ri baba
3: olotu opolopo eyan ti o ba gbiyanju egbo ni won ni aye ikala se kukuru se en ba se ku ti o se tan aye ikikuru se eyan se ti fi gbebi apere ni so ri be eyan ba damu lo ko damu lo lo ori ti o gbiyan na gba wo lo ko ni wọ́n lè ní ìlú ìbá lóun fẹ́ kírun àbò fẹ́ gbàdúrà ilé ìjọsìn wọ́n gbàgà fún lọ́tọ̀ ni ọmọ ọdún mélòó ni ọtí ẹ̀ ń gbàgà fọ́ bí wọ́n bá ti ẹ̀fẹ́ tẹ̀ pa ń bọ́ sì tẹ ọ̀pá afárí lèèyàn tẹ̀ bí wọ́n ti dọ̀pá apẹ́ ń fi kìísì kẹta ẹsẹ̀ láì tí ìpọ́nmọ ogójì ọ̀dọ̀ ìpọ́nmọ àdọ́ta ọdún ìrúdíwọ̀ náà ngba ade to ni ke ra ilerin dudu ni o bere ilerin dudu o mi lo buwa ngba bere ise sori ba le fun ami mo gbo si di kele gbogbo oro to ya so po sugbo fe gba wa laye ni woba bo ba telefone mi wo ni gbo iso la fi se le aye bi o ba siso la re den ya bi so o ba se n to yo se oni to ni kan da bi oku bi ti agbe ti se gbe tani kokoro ni eja si mo ba san je ogo ti ga lo ni o mo wo kan ko bi ti bi kurukuru ko gbogbo ejo ara nti je kokoro mo eje ni elomi si leji jara je ni ni gugu igba ko mo ni oko ko mo bi ipade ko mo le banki yo mo da gugu ara je ni be le mi ba we ba wahala ni bi owo na wahala ni awon ti kokoro mo eje nse opo ayewo la koko si awa na lo gba lo de mo ti ana a fi bere bi ise lugo si ewo to ba taye mo le mo ba ko ide mo ogbo awon baba wa ni o asa ni oje lubulubu oju ona obinrin je be agbo isegbo ibile iru ategbo ateso ati ipoji ba ti n fawo oyinbo je n bo lati bi ogboji ọdun le pẹsẹpẹsẹ ta ti wa lẹnu ẹ ati agbawosan lọdọ wa mọ awakọ elejo oke lo fase si n ta se ṣugbọn iwadii ise iru ategbo bi ọti ilu gẹlẹ ewe ta wa fun awaralẹ ta gbe ta anise mo fowo ra ewe teyan fi bi odidi ye ta le kan gbe lorisirisi ewe en ta gbe se ti omi en ta gbe sinu ibi ye en ta gbe si ibi bojuwa lorisirisi to ye pe ani mo se wa kaakiri mo en ta ti se le wa nbe iwo ni o jara re para o wa laafia fura re bo ba ti laafia en ti o ti ku ninu gboke yi ninu gboke na namba mi
4: 070 31 44 56 26 070 31 44 56 26 Ke wa bayi ni baba bi t'Olorun gbe oko arugbo olooto ofa ara baba wa ni Lagos Abeokuta expressway ile epo oja bus stop legbe ile epo MRS filling station ni Victory Plaza ni waju Vijay Lese gbogbo gbogbo ba tin bo sa ti pe phone number won
3: ofa ara lara ede eyan ki ba ni waro iwo lo ni gba agbara ojo pe o ni lowo ẹni tó nílé ni ò ní gbà fún àwọn àpẹẹrẹ tó ọba wá rí tó ọmọ túmọ rẹ tó ọmọ kọ rẹ ìwọ pè ní lórí tẹlifóònù àlàáfíà ara wa kò ní gbọ̀ngàn bú ní èlùbọ ohun.
1: bàbá ẹkún àtótó lẹ ẹrọ kan bá wọn pe fún nọmba yìí lẹẹkan ṣiṣẹ ọmọ pé ẹlòmíín olùmọràyè ṣùgbọn bí wọn fi ní fún nọmba yìí ẹlòmíín àti ẹlẹ láti mọ pàtó ń gbó lọ́wọ́ gan àti bóòmù àti ẹ̀bà yìí sọ̀rọ̀.
4: bàbá wa ni Lagos Abeokuta expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station níwájú bíríjì ẹlẹ́sẹ̀ gbogbo gbogbo bá ti ń bọ̀ sáà ti pe fún nọmba wọn 070 31 44 56 26 gbọ́ mi dáadáa 070 31 44 56 26 bàbá wa ni Lagos Abeokuta expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀.
3: ibẹ̀ ló kalẹ̀ sí gbọ́ mi dáadáa o.
4: kẹ jáde wá o kẹ wá báyìí ni bàbá agitọ́lọ́run gbè ọkọ̀ arúgbó olóòtú ọfà ara bàbá wa ni Lagos Abeokuta expressway ilé epo ọjà bus stop lẹ́gbẹ̀ẹ́ ilé epo MRS filling station ní Victory Plaza níwájú bíríjì ẹlẹ́sẹ̀ gbogbo gbogbo bá ti ń bọ̀ sáà ti pe fún nọmba wọn.
3: ibi gbogbo ní ìṣọ̀kan tó òṣùpá ìdójúmọ́ ònilẹ̀ mọ́lọ́tún.
4: 070 31 44 56 26 070 31 44 56 26
3: àmọ̀ rẹ̀ ti yọ.
1: ọ̀rọ̀ lọ ti gbọ́ yan èyí èèyàn sí ọmọ yìí pé oríire yìí fẹ́ kí èèyàn sì ń báyìí ìwé náà jára rẹ̀ gbà lónìí àlàáfíà wa kò ní di fíàfíà.
5: ó dé àìjí tó lọ́nà ń fi ọkọ̀ arúgbó bàbá olóòtú ọfà ara tí ọlọ́run kú bọ̀ lọ́wọ́ ògbó ọfà ara ní ilé àwọn ti ń jàre lọ́nà àdáàjì tí ọwọ́ àfiyèsẹ̀ ní bọ̀ ti yọ. ká máa rìn sóṣù sóbi ẹ̀ ní jẹ ìgbọ́lẹ̀ ká má lè rìn dáadáa tàbí bẹ́ẹ̀ mú nǹkan bàbá rẹ̀lẹ̀ ó tàbí rá ògiri mú. àwọn àgẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu gbogbo ìyẹn gbọdọ̀ dà fi ẹ́ yín. wọn àwọn ká lagolago ṣọ́gun tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́. ìyẹn yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti gbà ló dé tòun ti ìbílẹ̀ lákọ̀ọ́. Ọfọ ara ò ṣe é dúró wọ ìgbọ́ náà máa sùn.